0: orí mi gbè mi bó ti gbológun ẹrú. Ǹjẹ́ orí mi gbè mi bó ti gbé ọlọ́gbọ̀n wọ̀fà. Ǹjẹ́ orí mi gbè mi bó ti gbé ọmọ lọ́jà rere.
1: Ẹ̀dá mi tètè la kẹ́dá ọlọ́lá mọ́.
0: Mo kí gbogbo ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì káàbọ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀.

kí olóòtú ètò yìí olóyè gbẹ̀ngàn láìwọlá ó yàtọ̀ àti gbogbo ẹ̀yìn tiwa tẹ́ tiwa ń bẹ̀ nítorí tiwa láti gbọ́ wa.

àwọn orílẹ̀ tó tẹ́ ń gbọ́ ní ìkànnì ti lágelu 96.7 FM. Fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àfin alágbàlá ọ̀kẹ́.

bọ́lọ́ bá fọwọ́ ẹ̀ kópa tí wọ́n ní orí náà ní ṣe dájọ́ bẹ́ẹ̀ ni bí bá fọwọ́ ẹ̀ fa nǹkan bí sórí ara wọn. ọmọ aráyé wọn sọ pé lọ́wọ́ orí ni. ẹsẹ̀ ń bẹ́ẹ̀ wọn pé lẹ́jọ́ orí ló dáràn lọ́wọ́ èèyàn.

mo n kí yín lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí torí pé lórí ètò fún tòní aago mẹ́ta lẹ́tọ̀ yìí yóò tẹnu bodò dọ́lápọ̀ àjọṣiṣẹ́ ni o.

0: prophet ọlá ìtàn ọ̀rọ̀ tì mí lẹ́yìn. Bàbá orí òkè bólà ti dèyàn tá a gbọ́dọ̀ fojú rí mọ́ láyé. Bàbá gbéra lẹ̀ lẹ́yìn àìsàn bí ijọ́ mélòó kan. Orí òkè ń bẹ síbẹ̀ ayé ń gbàdúrà níbẹ̀ àdúrà dẹ̀ ń gbà o. Ṣùgbọ́n ẹni tá a fiṣẹ́ yẹn rán kò sí mọ́ o. Pẹ̀yìndẹ́ bá ń bèèrè tẹ́ ń bi wípé bàbá bélà ń kọ́.
1: Aṣubú wá sí.
0: Ilé sọ bí ìyàwó ń bá lórí ọ̀fẹ́ àti wá.
1: Àpẹẹrẹ yìí fún.
0: Ṣùgbọ́n bàbá bélà. Ó dùn mí o, ó dùn mí o, ẹni mi lọ, ó dùn mí o.

ẹjẹ́ kí n ṣe báyìí. Gbọ̀yìn dá ìwọ mi lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ ti Facebook. Lágelu 96.7. Mo kàn dedicate program tòní fún wòlíì prophet ọlá ìtàn ọ̀rọ̀ tì mí lẹ́yìn. Ọdún méje sí mẹ́jọ láti jọ wà lórí afẹ́fẹ́. Ṣùgbọ́n lọ́jọ́ tí ètò lọ́wọ́ orí ti bẹ̀rẹ̀, ọlá ìtàn ọ̀rọ̀ tì mí lẹ́yìn. Bàbá orí òkè Bébílà, bàbá òkú ò ń bẹ́ o, ó wà pẹ̀lú wa ní gbogbo ìgbà. Ìsun àláyè ọjọ́ abákúbà yìí láàdéré. Bàbá, continue to rest in peace. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ètò fún tòní báyìí, torí pé lẹ́yìn orin, orin náà ló tún kàn. Àṣì ọjọ́ kan ojọ́ kan tí ó sùn tí ò ní jí mọ́. Ọjọ́ ńlá tí iná yóò dilẹ̀ lẹ́yìn aṣọ ìsújẹ. Mo kí yín Olódùmarè Adẹ́dá tó lẹ̀mí wa, ìwọ ni. Ọba tó ni sánmọ̀ tó lọ́run, ọba tó láyé tó làwọn èèyàn, ọba tó lọ̀rọ̀ tó làṣẹ, ọba tó làṣẹ tó ni tó àdáṣẹ fún. Arúgbó ọjọ́ tí ò ṣe bá wíjọ́, èdìdí tí ò ṣe fìjà lọ, kábíyèsí Olódùmarè. Mo rí bá bàbá mi, bàbá tí ó ṣe rí fi, bàbá tí ó ṣe fi kalọ̀, èdìdí tí ó bá tẹní ìbọ̀dì wátáyé. Lọ́wọ́ orílẹ̀ ń gbọ́ Lágelu 96.7 FM lẹ́lẹ̀ ti ń gbọ́. Ǹjẹ́ Ifá ti ń gbèrè lọ fọ́lọ́kùn mọ́ gbé lọ fọ́lọ́kùn mọ́ gbé bọ̀, mo ti dé o. Ẹ̀fún fùlẹ̀lẹ̀ tí ń gbèrè lọ fọ́lọ́sà mọ́ gbé lọ bẹ̀ mọ́ gbé bọ̀ lórí ètò lọ́wọ́ orí, mo dé. Olúkáyọ̀dé Adéọ̀sán ni mí, Adéọ̀sán lórúkọ bàbá tó bí mi lọ́mọ. New Vision yìí náà ni Belenja ni màá mú wá lónìí, torí pé a ṣẹ̀ṣẹ̀ padà sórí afẹ́fẹ́ ni. Ẹni tó ní ìtọ̀ ẹ̀yọ́ àṣegbẹ́, wọ́n ní ìtọ̀ àtọ̀gbẹ́. Ẹni tó ní ìdátọ̀ àbí ìṣètọ̀. Gbogbo ọ̀sẹ̀ kan sùn lọ, ẹni wo súnmọ́ rédíò kan kẹ́kọ̀ọ́ lónìí. Olúdáyé mo ṣe bà lọ́ọ̀rẹ́ o, akọ̀dá ayé mo ṣe bà lọ́ọ̀rẹ́ o. Olódùmarè tó ni mẹ́ta làápá mẹ́ta làálà ìtàntàwó èjì ń dògbé ibà yín o. Ẹjọ́ ojú mi ṣe. Ẹ mọ̀ jí ohun mi o, ẹ mọ̀ jí ó yọ ọ́ lẹ̀. Ẹ mọ̀ jẹ́ ń kábàámọ̀ kí mo wá ṣerú èyí fún. Alágbèrè ojú. Tọmọdé tàgbà ní jáwélé rí àṣewélé o. Atọ́kùnrin àtobìnrin ẹ jẹun ó sinmi lóore o.

0: Ǹjẹ́ ọjọ́ sáré títí ọjọ́ kò lé ọjọ́ bá rí?
1: Alágbèrè.
0: Òrùn sáré títí òrùn kò lé òrùn bá rí? Adé àfúnyẹ ẹ̀dúnjọ bí ti fi ojoojúmọ́ káwó re. Wọ́n á sọ fún pé ọjọ́ kan bẹ̀ tó san padà. Ṣé yà àbejì ti wà ń bí ẹjẹ́ wo súnmọ́ mi? Kí n bẹ̀ látọ̀dọ̀ wọn kí n tó wá sí ikú ní àsepọ̀. Èjìrẹ́ ò ẹ̀dúnjọ bí ọmọ agbórí igi rétérété ọ̀kan ní bá bí èjì ló wọlé tọ̀ mí. Búmi kí n bá ọrẹ lé ìsinmi kí n padà lẹ́yìn ẹ̀ ẹ̀dúnjọ bí dà.
1: Alágbèrè ojú.
0: Irúmọlẹ̀ ọmọ tí ṣe ọ alákìsà dún nígbà sọ. Wọ́n lórí ọfẹ́ àti wábí.
1: Alágbèrè ojú.
0: Ó tún dọjọ́ mi ọ̀dọ́ yé bóyá ọjọ́ tá a bá ń sílé làá máa pè yín.
1: Obìnrin gidi.
0: Mò ń kí.
1: Ẹyin.
0: Ọ̀gá àti alápá bí yín náà.
1: Mo wá é.
0: Ọ̀gá bá súnmọ́ máìkì yìí orúkọ yín àti irúṣẹ́ tẹ̀ ń ṣe. Bá súnmọ́ máìkì yìí. Bóyá ẹ ló sàn. Ẹ̀rù ń bọ̀ ga o. Mi ò rírò yìí rí o. Ọ̀gá ọ̀dà kò sí wàhálà Ẹ má bẹ̀rù. Hello.
1: Ayé yín.
0: Hello.
1: Ipò ẹ̀wò wá é.
0: Wàláì wọn ò rí tuwárù.
1: Alágbèrè ojú.
0: Mo ní mẹ́ta làá pa mẹ́ta làá là ẹ̀ tántán wo èjì ní tògbìn.
1: Ó ẹ wò wá èèyàn.
0: Láìdí àsíz súnmọ́ mi ń bì í ní bẹ́ẹ̀lẹ̀ kan yìí.
2: Ojú ó lẹ́yìn àmọ́
0: yíyán lẹ́kùn. Àti yan àwọn bàbá mọ̀mọ́ kan sípò ìṣẹ́ olúwa. Bàbá rí wòlíì prophet. Gabriel Adémọlá Amúsàn.
1: Alágbèrè.
0: Wọ́n bá bá wa á fi wọ́n pé kán sórí ọ̀fẹ́ fún wa mí hàn bá dẹ̀ bá wa ó dọjọ́ mi ọjọ́ rí.
1: Obìnrin gidi o.
0: Mo kí àgbẹ̀ tó mú mi délé aró tí mo fi rárò èdè dá o.
1: Ó ẹ wò wá.
0: Ǹjẹ́ mo kí àlùkò tó mú mi délé kẹsùn. Tẹ́ ẹ fi ń pè mí lólósún èdè. Mo kí lẹ́kẹ̀ ìlèké tó mú mi rèlú kẹfun. Tí ìpèdè kẹfùn mi fi nísùmọ̀ lójú yín.
1: Ayé yín.
0: Mo kí olùkọ́ àgbà.
1: Obìnrin kó ẹ̀wò wá.
0: I'm talking about the principal.
1: Adarí wọn.
0: Fún ilé ẹ̀kọ́ yìí.
1: Ṣé ojú.
0: Citadel of Lining.
1: Igidi o ayé.
0: Lábẹ́ gbogbo àwọn bàbá tọ́lọ́ ń lò fún ìkànnì yìí.
1: Wáyé.
0: Fún rédíò yìí.
1: Adarí wọn.
0: Látọ̀rí professor.
1: Ṣé ojú. Obìnrin gidi o ayé yín. Ayédobìnrin.
0: Tó fi kan ọmọ onílù gangan.
1: Adarí wọn.
0: Iyún ọ̀pá dọbẹ̀. Kó tó wá kan wo àwọn èèyàn ọmọ mi tí wọ́n da drum set bólẹ̀.
1: Obìnrin.
0: Látorí ìsẹ̀kẹ̀rẹ̀.

àwọn ará ọ̀rẹ́ àwọn ará ọba tẹ̀dú àwọn ará jági odò àti bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ gbọ́ ìpàdé pàtàkì tá a ní lónìí káti bára wa sọ èyí tí jẹ́ òdodo ọ̀rọ̀ ìrìn àjò ọgbọ̀n ìṣẹ́jú kékeré o. Ago mẹ́rin lèmi wo orí rédíò àgbàgbé ti so òbúmọ̀ mi ìfojú dín kí n ba lè pẹ́ láyé. Ẹ jẹ́ fọ́gẹ̀dẹ̀ àgbàgbà ilẹ̀.

0: kábíyèsí olódùmarè. ẹ̀rú bà mí o mo wáyé mi ò rí mo gbẹ̀gbẹ́ ọ̀tún mi ò pàdé wọn mo gba tòsí mi ò bá wọn bẹ̀. ṣùgbọ́n gbogbo nǹkan tán ní òṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ o lè mọ gbáyé ń bẹ hello.
1: hello ọkà lẹ́tà.
0: ẹ ká lẹ́mà.
1: ẹ kú ọrọ̀ ìyẹn o.
0: Mama ṣe ẹ ti gbọ́ ètò rí tí bàbá Bello ṣàdúrà fún yín.
1: Ṣé wọ́n gbé tó yín nǹkan wá ní nǹkan máa ń wọlé mi jẹ́ kí mo wọlé báyìí. Kò tó láti mọ̀ gan ni mo wọlé tí wọ́n gbàdúrà fún mi tó dẹ̀ sọ.
0: Bello ti kú o.
1: Ìfà àtẹ̀kọ́ rí i. Àwa dàgbà agbọ̀rọ̀ lọ.
0: Àṣẹ.
1: Àbọ̀jọ ọlọ́jọ́ lọ. Ìfà tó dùn mí o.
0: Kò lè dùn yín tèmi.
1: Ó dùn mí ẹ̀wò yẹn fún gbọ̀n mi báyìí gan pé bàbá yìí olú gidi jẹ́ ni. Olú gidi ni wọ́n ọ̀nìkọ́lọ̀ ń pè tẹ́tẹ́ sí mi wọ́n ni.
0: Màmá kí ló dé tí igi tó tọ́kì pẹ́nigbó.
1: Ẹ̀wò Ifeat tó nágbára o nágbára o àmọ́ kó máa yá báyìí fún wọn o.
0: Àwọn kan lọ ẹ ṣe o. Ẹ kú lé o. Bàbá sọ ní tá à ń sọ èjì. Gbogbo tá a bá ṣe yóò dì tá fi ká gbé jẹ fórí. Mo ń bọ̀.

bí ọjọ́ bá òrùn sáré títí òrùn kan kò lé òrùn bá o. Adéa fún ọ̀rúnmìlà lọ́jọ́ títí sàlú ọ̀run bọ̀ wálé ayé. Wọ́n ní ọ̀rúnmìlà gbogbo obìnrin kú pa ọ̀tọ̀ láyọ̀ òfúwa obìnrin sí. Ajẹ́pẹ́ òsọmọdé ilé òsàgbà ilé òsọkùnrin òsọmọ obìnrin. Bá retí kí wọ́n jí ẹran ìyàwó mi gbé. Olódùmarè ó béèrè lọ́wọ́ yín o, yóò pè yín ẹ padà gbókàn bí ewúrẹ́ ni. Mi ò lè ṣépè. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan ni tolóhùn. 0912370 8675. Ẹ jẹ́ ń gba nọ́mbà tí ó gbé mi dólùndé láti bẹ̀. Mo kí ikọ̀ àti ìdújọ́ Ọlọ́run wòlíì Richard Adébáyọ̀ Kọ́láwọlé. Bàbá àti màmá arógun gbogbo mi. Dádì àti mọ́mí ẹ kú palẹ̀ mọ́ o. Mo ń kí Tọ́mì wo bàbá Àjẹ̀bú. Rúmọlẹ̀ tí yọ nọ́mbà mẹ́ta tí méjì ò sì wà nínú rẹ̀. Mojúbà rẹ mi láfojúdi o. Mo kí gbogbo àwọn bàbá tán ṣòwò tí wọ́n jèrè lórí ìsọmọ lórúkọ ìyá àbèjì yìí. Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi. Ẹjẹ́ ṣe ní àlàfíbọ̀ bàbá àti màmá tí wọ́n lọmọ tó rù ú tó tún sọ. Àwọn ni màá kọ́kọ́ pè. Ẹ wo ibi tán bá wà. Ó yẹ ẹ̀ṣídẹ̀. Ìwo la ayédòbí pò. Wọ́n lè fi yí ìṣídẹ̀. Ẹjẹ́ ṣe báyìí. Ẹ̀yin bàbá àti màmá yẹn. Ìṣẹ́jú méjì ni màá fún yín. Gbogbo yín lẹ́ẹ̀ni oore ọ̀fẹ́ àti bá àwọn tán jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ Maitland sọ̀rọ̀. Torí pé ń bọ̀ Yorùbá wọ́n ní àwọn làádẹ́ẹ́dẹ́. Olódùmarè ìwọ ló lè tó yóò àwọn ohun ètò ṣe o. Jẹ́ fún yẹn níṣẹ́jú kan mò ń padà bọ̀.

0: bí a bá ń sọ̀rọ̀ ikọ̀ àti ìrírí ọlọ́run tí àná tí ọlọ́run bẹ pẹ̀lú wa wọn. Prophet
1: Adáríwúrú
0: Gabriel Démọlá Àmúsàn Bàbá Mọ́ẹ̀ náà ti sà. Ẹ fọ̀nà sódì kejì tí máa ń padà bọ̀ kí wọ́n á kí bàbá mi. Ọ̀nà mẹ́ta láti ní ìsọjí lónìí. Kódà ibi tá à ń lọ yìí àwọn náà ń retí bí oníwàásù. Ṣùgbọ́n mọ́ta láwìn mọ́ Jòsẹ́kù ojú kan náà ni ó jà tí ó. Ìgbà tí bàbá bá kí wọn á kí wọn káàbọ̀.
1: Ayédèbírí po ẹ̀wò wa ẹ.
0: Prophet Mustapha. Arógun gbogun mi. Daddy, you are highly welcome. Atún kí ilẹ̀ kan sí. Ẹjẹ́ ń gbé fáwọn tí ó ṣètò odò ní ìṣẹ́jú márùn-ún márùn-ún kankan bu àdúrà lù wá. Àṣẹ ń bẹ o. Bàbá DMA máa bọ̀ yìí ní ká ṣíde. Mẹ́rin sí mẹ́ta náà ni màá pè. Ó yá orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹ mọ sàmí ni o. Gbogbo ẹ̀ kó wà ní ìdílé dúró. Ó yá bàbá Ọdẹ́yẹmí. Ọdẹ́yẹmí àbí Adéyẹmí. Adéyẹmí ni. Ó yá bàbá Adéyẹmí. Ẹ gbàdúrà. Ẹ gbàdúrà fáwọn ọmọ yín. Bàbá Adéyẹmí. Ó yá. Ẹ gbàdúrà. Kò ṣiṣẹ́. Ó ti yé mi.
1: Ayé yín. Ayé dòbírí pọ̀.
0: Ǹjẹ́ mo fẹ́ mọ̀ mo ti mọ̀.
1: Adáríwúrú alágbèrè.
0: Jésù Olúwa wa.
1: Obìnrin gidi o ayé yín.
0: Jésù Olúwa wa. Ọ̀dá. Oṣù alágbára báyìí. Gbogbo ẹ̀yin tí ń bá ṣe ẹ̀dákun ẹ̀jẹ̀ bùrẹ́ o àwọn olùgbẹ́bẹ̀. À ń bá ṣeré à ń bá ṣàwàdà. Wọ́n pè mí níléeṣẹ́. Àbí ìsọdọjọ́ mi. Ẹlẹ́kọ̀ọ́ tó omi kílẹ̀ fẹ́. Kílẹ̀ lẹ́ẹ̀fẹ́. Ìtẹ́ ẹ̀ bá fẹ́. Ní kẹsàn-án mo ń bọ̀. Oh.

lórí Facebook Lágelú 96.7 FM. Gbogbo ẹyin tẹ́ kí bàbá Béúlà ń bẹ̀. Béúlà ti lọ tó o bá ní wòlíì tó lè gbàdúà tí ó dẹ̀sẹ̀ pè wá. Kò sí ìran ríran kan tí ríran rí fìtílà di ara rẹ̀. A lè fi yẹn bí wọ́n. Àwa dẹ̀kan lọ́lọ́run. Ọba tó rán wọn níṣẹ́ mọ̀ gbà tí wọ́n máa kú o. Lókè èrùpẹ̀. Arúgbó ọjọ́ tó lẹ̀mí wọn ó mọ̀ gbà tí wọ́n ó ṣiṣẹ́ dì ta là wa. Ta fi máa bọ́ lọ́run rojọ́. À tó bọ́ lọ́run rojọ́. Ẹ̀gbọ́ irú ẹjọ́ wo gan láti wà láfẹ́ bọ́ lọ́run ro. Mélòó lára mi. Adékúnlé Adébáyọ̀ wọ́n ní wẹ́dọ̀ wọ́n ní continue to rest in peace. Ẹjẹ́ ń fi ti bàbá Béúlà lẹ̀. Ṣùgbọ́n ẹgbọ́ fọ́nrán yìí dáadáa ẹ̀yìn abiyama ayé abiyama ọ̀run. Ẹgbọ́ ìṣẹ́jú bíi márùn-ún sí mẹ́fà ni màá gbà. Kí ni ìpákè? Kí ni ìṣètọ̀? Ìyàtọ̀ wo ní bẹ láàrin ìpákè àti ìṣètọ̀ gan? Ìpákè ń bẹ láàyè ara rẹ̀, ìṣètọ̀ ń bẹ láàyè ara rẹ̀. Kí wá ní ìpákè? Kí ni ìṣètọ̀? Èmi ò ní dígí ìfà.

0: Hello.
1: Present, sir.
0: Fẹ́ yọ̀ǹda àgbo ìpákì yẹn fún ìwọ fúnra ara rẹ̀. Ẹjọ́ máa wọ̀ lórí àpò mú nǹkan kan wá sáyé, a kì yóò mú nǹkan lọ.
1: Bàbá, àgbo ìpákì.
0: Àgbo sétọ̀ sétọ̀.
1: Sétọ̀ sétọ̀ ni àbí ìpákì.
0: Ìfàtí kọ omi ọmọ nípa ìpákì o.
1: Ṣùgbọ́n àgbo, bàbá. Kẹ́ ẹ tó sọ̀rọ̀ tọkọ̀ ẹ má sọ kọ̀ǹfàm ìgbìyànjú ni táyìn bá lo tí ò bá ṣiṣẹ́ àdínníwó wá fọlọ́pàá mú yín.
0: Tí ẹni ẹ bá lo tí ò bá ṣiṣẹ́ ajẹ́ pé orí ẹ̀ ló gbà mọ́kì.
1: Ṣé kí wọ́n á mú yín ni? Kan ní ẹ̀ẹ́dán ní pé yóò ṣiṣẹ́.
0: Ìwọ ni mo ní mo fẹ́ gbé lọ́wọ́ ẹni tó bá wọ ẹ̀kọ́ fún
1: wa. Èmi gangan ni fẹ́ fún.
0: A kò mú nǹkan wá sí ayé a kì yóò mú nǹkan lọ.
1: Bàbá mi.
0: Samuel ìdí tó yọ ọmọ ìyá wòlíì tó ń kìlọ̀ wà.
1: Bàbá wòlíì tó ń kìlọ̀ wà.
0: Bẹ́ẹ̀ni.
1: Dádì. Ṣé ń gbé sí pòsíṣàn yìí?
0: Pòsíṣàn bá wo.
1: Ẹ máa gbọ́ láàrin èmi àti yín. Ẹ fẹ́ sọ fún wa báyìí.
0: Ṣé pé kí n sọ?
1: Ṣé pè mí padà lẹ́yìn ètò?
0: Mo fẹ́ gbìlé lọ́wọ́.
1: Òtítọ́.
0: Àwọn olùdáhùn fún wí pé. Ẹ̀yìn àrò ló máa ń sùn.
1: Ẹ̀yìn àrò ni máa ń sùn.
0: Oògùn tí a bá fowó ṣe ẹ̀rẹ̀.
1: Iyún àwọn tó bá ní ìṣètò àbí.
0: Tó bá ní ìṣètò. Kínní ẹ ó kí mi délé. Ó kí mi délé ohun mi ò ní parọ́ fún ẹ. Tó bá mú ìyàn báyìí o máa jópa ló ń gbòó. Tó bá dẹ̀ tó àkókò àwọn dọ́kítọ̀ máa ma bí olúwa ẹ̀jẹ̀ wọ́n lè gbé rọ́bà sẹ́ńdì. Ẹ̀fí gbé rọ́bà sí ilé àgbẹ̀dù.
1: Bàbá ṣọmọ yín rí.
0: Ó ṣe mí ni iye pé ó mú mi rí ó ṣe mí gan tó bá mi fàbùrù.
1: Kẹ́ ẹ tó bọ́ nínú rẹ̀ ó tó oṣù mélòó àbí ọ̀sẹ̀ mélòó àbọ̀dún.
0: Ọlọ́fúnra ara ẹ̀ ló gbàkóso. Ìgbà tá a ṣe dàdé ṣe bá ṣe gbé àwọn ènìyàn ewé mélòó kan náà ni wọ́n ṣe àkọ́dá dẹ̀ ṣe tó mú pé omi rọ́bà sí ilé ayé ọ̀dàn.
1: Ìhùn nígbà náà.
0: Nǹkan tó mú pé iṣẹ́ máa ń pé ewúro nísìnyí. A ò lè sọ pé téèyàn bá jẹ́ nàmùnàmù kó déédéé ní ìgbìyànjú lè kó bá kúrò. No. Only call by any name will always be sweet. Tó bá foyín sẹ́nu kìí ṣe ìgbìyànjú kọ́ àádùn òṣèré ni ẹ. Tó bá fi èrè pè sára ìgbìyànjú kọ́ ó máa jó yàn. Bí wòlíì ṣe lágbára tó yí àwọn àgbààgbà wòlíì. Ó da ìrèpè sára á sá kólóbá kólóbá. Mo kàn fi ń pòwe ni o.
1: Wọ́n fi ní ìyèrèpè mojú ẹni tí ń dà.
0: Bó ṣe rí ni ẹ. Ò bá jẹ́ wòlíì ò bá jẹ́ babaláwo tó bá ti fi ìrèpè sára. Ọ̀gá ó ga mọ̀. Ìgbìyànjú kọ́. Bó ṣe rí ni ẹ Adé Ọ̀ṣun.
1: Bàbá. Ẹ ṣeun. A máa lórí pé ń pè wá.
0: God bless you.
1: God will bless you too.
0: Kọ̀fàmù ni kì í ṣe ìgbìyànjú.
1: Gbogbo nǹkan ẹjọ́ ẹni tó bá lò tí ò bá ṣiṣẹ́ ṣáàlì kan wọ́dọ̀ yín. Wọ́n lé wọ́dọ̀ yín. Àwọn tó bá lò tí ò ṣiṣẹ́ fáwọn. A ní sọ pé kí wọ́n wá sí ọ̀dọ̀ yín.
0: Tó bá ti lò bó ṣe yẹ kó lò bó ṣe ní kó lò tí ò bá ti ṣiṣẹ́. A jẹ́ pé orí ẹ̀ gbàbọ̀ jù pé Ọlọ́run ní nǹkan tó máa bá yí kiri ni ẹ.
1: Ẹ ló sà.
0: Ẹ ló bàbá mi o.
1: Débi sọ pé béèyàn bá lò tí ò bá tẹ̀ ṣiṣẹ́. Ẹ jẹ́ gbà pé ń tí àyàn máa ti ká dára ẹ̀ wí nu. Ẹ jẹ́ kó ń bí àbọ̀dé.
0: Lọ́wọ́ orí ẹ̀ nìyẹn.
1: Oríwọ́ gbè wá.
0: Lọ́wọ́ orí rẹ̀.
1: Oríwọ́ gbè wá o.
0: Orí ẹ̀ gbàbọ̀ dì yẹn.
1: Mo ti gbọ́.
0: God bless you.
1: Thank you, sir.
0: Mo fẹ́ gbélé ẹ lọ́wọ́ ni mi ò ní kò fún mi.
1: Kábíyèsí. 0912370 8675. Má pé bàbá àti màmá Adétúnjì jáde. Gbósèmí nìkan wọn á bá mi jó.
2: Ayé yín. Ayé dòbí rí po.
1: Ǹjẹ́ ọjọ́ sáré títí ọjọ́ ò lé ọjọ́ bá òòrùn sáré títí òòrùn kan kò lé òòrùn bá o. Adíá fún ọ̀run mìlà lọ́jọ́ tí ń tìsà lórun bọ̀ wọ́lé ayé.
2: Igidi
3: ṣo aye.
1: Wọ́n ní ọ̀run mi là gbogbo obì ní kú pa ọ̀tọ̀lọ̀ ayò fúra obì sí o. Owó ìyá o.
3: Alágbèrè ojú.
1: Ibà rẹ̀ ìbà Ọlọ́run ìbà àwọn tó ni Kóńgò ìbà àwọn tí ń wọn ráìsì. Ìbá ṣẹ́ tó jogún lọ́wọ́ ìyá àti bàbá rẹ̀ tó bí ọlọ́mọ.
3: Ayédòbírí po ẹ̀wò.
1: Tóbi lọ́ba Ajayi ọmọ ìyá àfẹ́. Mo kí ọ o kárí ń bẹ̀. Anthony Bọ́dúnrín. Mo ti ń wà lórí Facebook page Lágẹ̀lú 96.7 FM báyìí. Anthony Bọ́dúnrín ọkọ ọkùnrin fún mi tó ń ṣe nọ́mà tó dẹ̀ máa ṣe nọ́mà lọ gbogbo ìgbà ló máa ń ṣe nọ́mà gbogbo ìgbà ló máa ń kí nọ́mà nídìí nọ́mà pé ẹkúṣẹ́ nọ́mà bẹ́ẹ̀ ṣe ń ṣe nọ́mà yẹn gangan. Mo kí
3: alágbèrè ojú
1: Prince Akeem Baba Lea ẹkún àtàárọ̀ o. Àdúgbò wo ò ní dogun wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò ní dàrú.
3: Ayédòbírí po.
1: Ẹ jẹ́ rí èèyàn mẹ́ta péré.
3: Adarí wo.
1: Tó lè fún bàbá ọlọ́jọ̀bí ní ₦500. Ìdábè lákọ̀ọ́kọ́ wọn mú wá kò pé o. Nǹkan ní ṣe bí mo ti mú wálẹ̀ kún mọ́ tàn mí. Ṣé oúnjẹ àtẹ̀kan ní bẹ nínú yídìsí? Ohun tí Olúwa bá fi rán mi fún ayé yín màá sọ gbogbo ẹ̀kọ́ wọlé ẹjọ́ gbogbo ẹ̀kọ́ wọlé.

ẹ̀yin abiamata ẹni nọ́mbà iṣẹ́ ti gbé wá 90 6 21 6 mẹ́rin péré ni èló ni mẹ́rin o níyànà fẹ́lẹ̀lẹ̀ oyè àìmọ̀ ìṣó wọ́n ti ní 200 naira. Ṣé kí n pa yín lẹ́rìn-ín? Ikọ̀ àti ìríjú ọlọ́run tọ́lọ́run ọba mi gbé ka Ìbàdàn. Bàbá ń bọ̀ nílé o. Nígbà tán ń bọ̀ nílé kí ló ṣẹlẹ̀? Ṣùgbọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti délé. Intan dojú kọ kì í ṣe fún rédíò kan gbogbo wa lọ́jọ́ kan.

0: ohun ti mo ni wọn délé fún àìsàn
1: adariwo
0: ti ṣe wọn ni o
1: agbere ojo
0: ṣùgbọ́n ẹ jẹ́ sójú òpó lẹ̀ márùn ẹ̀dá rẹ pin lẹ́yìn rẹ̀ màá bí sẹ́yìn náà lókun lọ́run gbogbo wa láàkú gbogbo wa ládìtàn èèyàn sùn láàyè ọjọ́ tá a bá kú ládèrè kábíyèsí olódùmarè hello hello ẹ kàlẹ́ o mama ẹ mọ̀ kú àjẹ mo ń dá yín lò dáadáa ojú òpó ohun ọ̀tọ́ ṣẹ́yìn ń gbọ́ mi ẹ̀ ń gbọ́ mi dáadáa kí lẹ fẹ́ bí wá mo ń gbọ́.
2: ìṣètọ́ èrí inú ní ṣàtúntọ̀.
0: èrí inú ni mo ń fa ìṣètọ́ obìnrin ilé kan tó ti lọ́kọ̀ ńlé obìnrin ilé ọkọ̀ ńkọ́.
2: ṣẹ́ẹ̀rì ti fa ìpàtì.
0: nígbà
2: wọn bá gbàgbé ọmọ ni wàhálà ti ń ṣẹlẹ̀ nípa tẹ́jú ẹ̀ padà sí mú wọn mọ́ fúlọ́ọ̀sì dúdú yẹn dáadáa ẹ̀lẹ́ fa ìpàtì.
0: bàbá mọ́tò àbí ọ̀kadà wo lẹ́yìn bánì tẹ́ fi mọ́ di àsìkò yìí.
2: Ẹ̀mí
0: láti ṣe mo ti gbé tẹ́lẹ̀. mo sọ wípé mọ́tò tẹ́fi ń bá wa sọ̀rọ̀ ohun hàn kẹ̀ẹ́pá àbí kẹ́ ẹ sọ dùgbò.
2: inú yàrá mo ti ń bá yín sọ̀rọ̀.
0: bàbá.
2: yes.
0: ìpàkè ó yàtọ̀ sí ǹdẹ̀sọ̀.
2: ìṣètọ́ ìpàkè yàtọ̀ fún ìṣètọ́.
0: kí ni ìgbìyànjú ìṣètọ́.
2: ìṣètọ́ ìrírí inú ní fa ìṣètọ́ tí ò fi ní rí tọ̀tọ̀ dáadáa ṣùgbọ́n ìpàkè láti bí ìwọ́ lọ́mọ tí gbogbo ẹ̀ láti kéke.
0: kí ló fa ìwọ́ kí ló fa ìrírí inú kí ni ìrírí inú.
2: wọ́n gbọ́dọ̀ flọ́ọ̀sì ẹ̀jẹ̀ dúdú kúrò láti gbogbo lọ síbi owó ti gbé e ṣùgbọ́n tí ọ̀bà lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ àwọn ọ̀dà ìwọ́ yẹn ẹ̀jẹ̀ dúdú tó bá padà sínú. Òun ló fa ìpàdé. Òun fi ṣe yàn.
0: Ẹ já ṣe bá. Pẹ̀lú irú fóònù tí ń bẹ lọ́wọ́ yín. A fẹ́ tó ṣe torí àwọn kan ni. Èmi ní fóònù tèmi lọ́wọ́ ẹ wórí Facebook ò rè o. Bàbá. Kí lẹ lè avoid tí wọ́n ó nìkan wá fún yín báyìí tí wọ́n ó dẹ̀ gbà sókè lọ́la tí wọ́n ó nà òkè.
2: Mi ò bá yín ìròyìn ní.
0: Láwọ orílẹ̀ tó tẹ́ ń gbọ́ ṣẹ́ mọ̀ bẹ́ẹ̀.
2: Bá a dáadáa.
0: Àwa láwọn tó ní ìpàkè ìṣètọ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ lè fa rí èèyàn méjì ẹ fa orí wọn ẹ di ẹrù wọn mọ́ ti yín. Ṣé ẹ lè fa orí èèyàn méjì káàdì mọ́ ti alága obìnrin alága ọkùnrin kódà jẹ ti igun yẹn tẹ ẹ bá wá ṣòṣèṣe.
2: láti wá sọ́dọ̀ ẹ̀ nílẹ̀.
0: kí lẹ rí.
2: ṣe pé ká wá sọ́dọ̀ ẹ̀ nílẹ̀ sọ.
0: n bá fẹ́ fún yín lówó ẹ̀wọ̀ ọ̀dọ̀ tèmi. yín ò dẹ́ bá fẹ́ gba káàṣì tó jówó yín ni o.
2: tààtì
0: ẹ máa gbọ́ bàbá iṣẹ́ méjèèjì tá a sọ ewé lẹ mọ̀ nbẹ.
2: méjèèjì kò sí ní ìdílé wa tí o sì ní sí mọ́.
0: nbọ lẹ ń gbé.
2: bàbá àgbàdo lè mi gbé.
0: ní ẹlẹ́rọ mẹ́ta.
2: ní àbájá ti ẹlẹ́rọ mẹ́ta tó pe nọ́mbà mi ní wà bá ń bẹ̀ ní ìrìn sí ìdò lágbára ẹ̀ tó pe nọ́mbà mi tọ́ra gbolé mọ́ wà.
0: Ẹ mọ atárẹ̀mù náà.
2: Dáadáa atárẹ̀mù ìgbìmọ̀ sọ́dọ̀ ọ̀nà ẹgbẹ́ àbájúlé ń béèrè ni bàbá àbùrú bàbá àṣàbẹ̀.
0: baba se onipake onipake o le dupe
2: onipake se ni igbo na yi dupe o le ko ni alea
0: eh
2: eh onisi to iri inu ni bi te ba ti lu nkan re bi to lo mo jaja raja onisi mo
0: eh beyin ba tun ton la toju nko
2: eh ti o ba ton la toju ni na to ni igbo
0: eh le na eh le na ti yun lori
2: ah je le ti lori
0: o ti yin mi o ti yin mi bi baba la ba tin a le na ti lori egbon se o ye mi o da bi eh lo baba mi wa pelu yin
2: Eri ta ba ti le se kere se to lu mi o so pe to pe o ka iduda adiku iduda
0: iyun fun ni to se iseto
2: eh se ti se iseto
0: o ti mi
2: o ba ti lu e gbogbo ri ni le lati clear
0: eh
2: yin si ma ri dada se ba wa po ju na o to ni ti o to lu
0: yo to ni ji se
2: we ni po ju
0: an se o se
2: o ta le se
0: iru awon baba iso won eje ka se won ready lati submit gbogbo nkan to ba ru mi loju fun sugbon ju gbogbo e lo an pada si bi awejewe mo ba e reception leyin iwe ejewe mo agbe eni to dise re onigbiyanju akikanju okunrin ah baba Grace agbe baba lo si ite ti won sun gbeyin
3: ayeraye ologun oye e ma gbo oloye oye o e foye gbe ko se ni so mo
0: hello o ti 09123708675 number to obi nu gbẹ̀yìn tẹ́ bá fẹ́ pé wà nọ́mbà tẹ́ máa pè sí ní ẹ̀ 091-23-70-8675

0: ọpọlọpọ àwọn tá a ní ní pápá àdójúkọ ti Ahmedu.
1: Ìgbà olú ọ̀rọ̀ òtókò.
0: Ó ní Ahmedu Abutala.
1: Fẹ́ sọ̀wọ́lá.
0: Èmi ni mo já wọn sí pé ẹ mọ̀ pé bá a mọ̀. Ahmedu Abutala. Wọ́n ní bàbá ti tó ogún ọdún méjì kábí bàbá pé kí wọ́n fẹ́ lòtẹ́. Yàtọ̀ fún yẹn, mo ní èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n rí kankan jẹ. Wọ́n rí kankan jẹ, wọ́n tún sẹ́nu, wọ́n tún sọ̀rọ̀, wọ́n tún pàjùbà. Wọ́n pòwe. Wọ́n ṣàárẹ̀ rìn olúwo ṣé o, olúwo ṣé o. Bójò bá ń rọ̀ bẹ́ẹ̀ yóò bá lẹ́mí mímọ́ kankan yóò sàn lọ ni.
1: Onítorí ọ̀la ẹgbẹ́ jẹ́ fọ́rẹ́.
0: 09123708675 Nọ́mbà tó wọ bí inú ti ń dèmi náà ló. 08123708675

0: ọjọ́ kì í lé ọjọ́ bá.
1: Nítorí ọ̀rọ̀ ayé.
0: Bẹ́ẹ̀ ni òrùn kì í lé òrùn bá.
1: Àwọn ta lárò jinlẹ̀ ẹ̀dá ìbá.
0: Ìdojúkọ tílé epo yìí ni yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ará àdúgbò ilé àǹfààní tó pọ̀. Ẹ̀lé lọ́rọ̀ ṣàn. Ẹ̀lé bẹ́mú kó máa ń jọba. Jọjẹ́ ká bomi kun ọ kó máa jọba. Fúnra yín lẹ́sọ fún pé fomi ẹ lẹ̀. Omi tí mò ń gbé lọ́wọ́ domi ti ẹ lọ. Máwulẹ̀ máa skóòpù mi pé ó fẹ́ fún mi lómi àdúà. Àtọ́mi àdúà àtàládùà tà lónìí.

ṣe wọn ti dé. Ẹni tá a bá pè tí o ti dé bóyá wọn bísí àbí iṣẹ́ kan ń bẹ nílé ìjọsìn á pẹ̀lómìn ni tí wọn jọ jó papọ̀ lẹ́yìn rẹ̀ a lọ gbọ́ ìwàásù bí akọni ìbàdẹ́ wà ní wàásù mọ́ ilé náà lájọ wa ó yá ó yá salamu aleikum yẹ èmi lẹ̀ ń dálò ó yẹ ẹ̀kọ́ ni. Àwọn gan láwọn ọmọ ni mú wọn ló ti tó ọ̀sẹ̀ mẹ́rin táwọn ti pò ní ìjọba.

0: Kajoki.
1: Toro ba ti jade asentele ni
2: soro ba mi fa keye soro kagbo soro
3: lo dojo monday ti se bere se o gba dani duro adani gun adani pada koni da iwa tomo re pada o hello lodumore oba ti baba joba ti gbedo ba le oba eyin nikani kana la mo tori pe eyin loba ti toju wa lojo gbogbo nipa gbogbo go ni fun olorun ni okanrun o o kojo kan ti osuju nu ma pari oluwa se o baba lobi amo yin gori afefe were ose yi boluwa ti nbe ti emi re be olorun yo bukun wa tomo re e o ni tawo na e ni wo owo ti bo olufe ona re le dudu awon kegan kegan le ma kegan la re aye ti le ma bere pe olorun re dagan sugbon mo ni iroyin ayo fun o ni ose yi nitori oba awon ba ti ndani lohun o fe da olohun abiyama aye le gbagbe omo re olufe abiyama ode orun ki gbagbe omo ti e fi okan bale olufe nitori be ku pe dale ka yo si nbo ni owuro ire to lelelele to wo re o teyan owo re fe te awon ila koje yen o fe di itan Matthew 11:28
4: e wa si odo mi gbogbo eyin ti sise ti a di eru wiwole lori
3: oh yes
4: emi yo si fun yin ni isimi
3: mo lo ti nbe ti emi re nbe ose yi wa ni isimi o o rere ti wa ti omo re nreti yen loruko jesu o teyin lowo lose yi o tun wa ko ile ile Samuel 26 ose ya ma de ko lo iwa tomo re pada gbogbo kitikiti leti mi wo pe ose yi ose ayo re ni ose igbega yin la wa owo arugbe ka koni ka lose yi o aye binu yo won da so mi won ni da yo lose mi lose yi o lo pade olore amuni debi ola ti ola ni ola re yo be si jo la do ni lo omo re ma lo jina ninu ore lose yi o to je ko jo wa fa jo na nigba to omo re ba n tan loruko je koni tan lori duro omo ologo le ma pade omo ologo o ni bo lore ja lose yi o olore o ni koyin si o oba to mo bo se pe owo yo pe owo dele re lose yi o o ni re ru gbese lose yi o aye ma rira yo ma re wo lose yi joseph ja se yori lose yi wa ja se yori ebe di odo mu do lowo do loro iwo na lo do lowo do do loro abraham isaac jacob won de eniyan gidigidi ayin na ma de eniyan gidigidi e o ni tawo na e o ni toro je contract yen ma bo si o oto ni je oto tule re je wa jere lose yi o iṣẹ́ rẹ dìde lọ́sẹ̀ yìí o lọ́wọ́ bá dé ọ̀rọ̀ máa tó sọ wá lẹ́nu ọ̀rọ̀ láwùjọ o Genesis 30:43 ọba tó bùkún jacob yóò rántí rẹ o adániwáyé yóò kẹ́ ọ tọmọtọmọ ìkọlọjọ padà padà dá ìkọlọ rẹ padà lẹ́ni bó ṣe ń wọ́jẹ́ kó jẹ́ wàá jẹ́ èèyàn tọmọtọmọ exam center láyé lórúkọ jésù wàá pàṣẹ o ò ní rìpíìtì kíláàsì o ibi tó yẹ kó ti náwó ò ní fọwọ́ họrí ibi tó yẹ kó ti náwó ò ní yíṣẹ́ gidi o àṣẹ ìpè mi gbé ọsọkè lọsẹ yìí o ọrẹ tá a fi rán ọlọrẹ sí ọ yóò yíṣẹ rẹ kí lẹni tó ṣu o ohun tó máa jẹ kò ní hàn lẹẹmọ lọsẹ yìí o ó yẹ lọpàdé ó níyanu ìṣẹjú ìṣẹjú ọrọ tó bá ṣe tilẹ ló ń gbé wàá rówó ṣayé rẹ lọsẹ yìí arúgbó ọjọ gbé ọdìdẹ tọmọtọmọ àfihàn wánìkiri yóò pàdé rẹ o ìbàkúbà ò ní bàlẹ àwọn ọmọ rẹ ọsẹ yìí bà máa dára fún ọ ọrùn fi ná dẹwọn àdúrà rẹ lọsẹ yìí owó rẹ máa dé ìrànlọwọ dé ìgbéga dé ìdùnnú dé ire ò ní fún ọrù o wọn ò ní sún ọjọ ayọ rẹ síwájú o ọrùn yóò fọlákẹ o ẹlẹgbàgbèjì àṣẹ yóò fọlákẹ o tọmọtọmọ ọkọ ìyàmọ rẹ máa gúnlẹ sí ẹbùtẹ yíyanjú lọsẹ yìí o ọsẹ ayọ rẹ la wà yìí ọsẹ ìgbéga rẹ la wà yìí ọsẹ àṣeyọrí rẹ la wà yìí o lọsẹ yìí wà jẹ orí lọsẹ yìí ò ní dìrù lọsẹ yìí wà á rí mú o lọsẹ yìí wà á rí kọjọ lọsẹ yìí wà á gbọ ìròyìn ayọ lọsẹ yìí owó yẹn á wọlé lọsẹ yìí kò ní bọ lọwọ rẹ lọsẹ yìí ìrànlọwọ dìde sí ọ lọsẹ yìí ò ní fọlá pìtàn lọsẹ yìí kírẹdítà láti yẹn máa wọlé lọsẹ yìí wọn ní fọmọ bú ọ wọn ní fíjẹ rẹ bú ọ lọsẹ yìí owó skul fíìsì ọlọrun abọ ọsàn lọsẹ yìí ayé ò ní fọmọ dààmú wọ ọ lọsẹ yìí ìrànlọwọ máa kọjú sí ọ lọsẹ yìí wà gbọ ìròyìn ayọ lórí àwọn ọmọ rẹ lọsẹ yìí ẹlọ rí imú o ẹlọ make ẹ ẹlọ break through ẹlọ succeed ẹlọ rí favour lọ́sẹ̀ yóò kò kò ní filẹ̀ rẹ ṣe bùgbé o lọ́sẹ̀ yìí wàá bẹ̀ sí jẹun ọmọ ọ̀sẹ̀ yóò ọmọ rẹ máa ríṣẹ́ yẹn o èròpà lórí fóònù wa ẹníṣẹ́ ni lóore ni ò pọ̀ níbẹ̀ látòrí lọ ẹ pàdé olóore o a gbé ọsókè tọmọtọmọ wà á pàdé olóore tí ò ní kọ̀ǹdíṣàn olówó ṣan gbogbo tó ò ní jìyà tọmọtọmọ o ọ̀rọ̀ tó wọ́n bá ṣe ti lè ló ń gbé wàá rówó ṣayé rẹ tọmọtọmọ ọba mi oníyanu ìṣẹ́jú ìṣẹ́jú yóò fọre bẹ̀dílẹ̀ rẹ wò nínú ọ̀sẹ̀ yìí o oore tá a fi rán olóore sí ọ lórúkọ jésù yóò fi jíṣẹ́ lọ́sẹ̀ yìí o arúgbó ọjọ́ gbé ọmọ rẹ níjà ọmọ rẹ ò ní lu páńpẹ́ ayé lọ́sẹ̀ yìí àfirẹ wá ní kiri kò ní mí sí ọmọ rẹ o òwúrọ̀ ọ̀sán àtàlẹ́ rẹ yóò má dára o ọ̀run fi ná dáhùn àdúrà rẹ lónìí o àkópọ̀ ire ó yẹ gbà lọ́sẹ̀ yìí o ire ò ní fún ọrú tọmọtọmọ lọ́sẹ̀ yìí o ọjọ́ ìrí rẹ ò ṣeé sún síwájú mọ́ o ó yẹ gbà ìrí rẹ lẹ́ni màmá ìrìn àjò ọ̀sẹ̀ yìí máa mọ́wọ́ jáde lọ́sẹ̀ yìí o máa momi àánú tọmọtọmọ o ẹ̀dùn ọkàn rẹ ọ̀run dá lóhùn o lálàá dópin lọ́sẹ̀ yìí àṣẹ ti dópin o yóò pàdé divine connection owó tó tóná tó máa ṣẹ́kù ó yá yóò wọlé o olóore ó yá kó wá ọkàn lọ́sẹ̀ yìí àánú olódùmarè kó yọjú sí ọ bó ṣe ń lọ ó yá lọ pàdé aláàánú owó gidi á wọlé o ìrànlọ́wọ́ dìde sí ọ iye pariwo kírẹ́dìtì láti máa dúpẹ́ yín lórí fóònù ẹ ayé abọ́ dúpẹ́ ọ̀sẹ̀ yìí kẹ gbogbo wa jọfọ rere jàgbà agbára tó sílẹ̀kùn ni yóò sílẹ̀kùn àánú fún ọ agbára tó sílẹ̀kùn ni yóò sílẹ̀kùn ajé fún ìdílé rẹ agbára tó sílẹ̀kùn ni yóò bọ́ ọ̀sán gbèsè yẹn agbára tó sílẹ̀kùn ni yóò jẹ́ kọ́ ọmọ rẹ oríṣẹ́ yẹn agbára tó sílẹ̀kùn ni yóò sọ ìwà àtọmọ rẹ dògbò àgbáyé òṣùpá yọ lókè ta yóò fọwọ́bùwọ́n ní fọwọ́bùgbọ́ ọmọ rẹ o agbára tó ní kí òṣùmọ̀rẹ̀ kó yọ kọ́lọ̀ ayé ọmọ rẹ máa yọ kọ́lọ̀ agbára tó ní kó mi òkun kó máa rú lórúkọ jésù ayé ọmọ rẹ ò ní lọlẹ̀ agbára tó ní kó mi ọ̀sìn ò dákẹ́rọ́rọ́ ìṣòro ayé rẹ máa dákẹ́rọ́rọ́ lọ́sẹ̀ yìí o ìrànlọ́wọ́ tó máa mú kí gbogbo èèyàn máa bèrè pé bọ́lá ti kan rú owó yìí ó bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí ìwé fi orí kẹta bíbélì wípé èmi máa iṣẹ́ rẹ mo sì ṣílẹ̀kùn kalẹ̀
0: kò sánikẹ́ni tó lè jí
3: ayé òní tilẹ̀kùn ayọ̀ rẹ o àṣìlẹ̀kùn oríire fún ọ lẹ́nìí àṣìlẹ̀kùn ìgbéga àṣìlẹ̀kùn ìbùkún àṣìlẹ̀kùn oúnjẹ ọmọ àṣìlẹ̀kùn mọ́tò àṣìlẹ̀kùn ilẹ̀ àṣìlẹ̀kùn ilé àṣìlẹ̀kùn fíṣà lórúkọ jésù wà láyọ̀ lórí ọmọ rẹ dalẹ̀ o ní wá ìrẹtì tọmọtọmọ o ojú jọ́ọ̀bù rí bi lórí ọmọ rẹ ojú rẹ ò ní rí bi lórí ọmọ rẹ àwọn èso bẹ́jọ́ ọmọ wọn ni gbọ́mọ rẹ sínú kòtò ilé máa wọ ọmọ rẹ rí wà á rówó tọ́jú ọmọ rẹ yíkọ pàyí wà á padà rí iṣẹ́ ayọ̀ o ní kàwé jìyà ayé ò ní dẹ́mi ọmọ wa légbodò o lóyún ẹrù ọmọ tó ra ò ní fi tọrẹ o ní dànù o ní rẹrù ọmọ rẹ bú sẹ́kùn o ní jíjẹ́ borí olórí jẹ ọmọ tó gbé ògo kárí ògo yóò fògo kẹwàá àtọmọ rẹ iṣẹ ọmọ rẹ máa jiná wàá jẹ pẹlú ìfọkànbalẹ kò ní jó yín lẹnu ọmọ mi jésù olúwa gbogbo ènìyàn bá pàdé jésù nínú mi ní ìrọ̀lẹ́ yìí ní aago mẹ́jọ orí tiktok orí facebook orí youtube ni ìwọ kan lọ search fún baba alábíyamọ ẹnjiníà jágbó ẹ̀rí ọjọ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀.
5: mo ń wá ilé mo fẹ́ ti ilé kan bọ́ sí inú ilé kan mo á rí ilé kan ilé yẹn owó yẹn pọ̀ wọ́n kọ gẹ́gẹ́ bí ilé ìlú òyìnbó kò sí ohun tí ò sí níbẹ̀ kitchen ti máa ti dáná gas gbogbo nǹkan kò sí nǹkan tí ò sí níbẹ̀ báàgì mi o ni máa kó wọbẹ̀ mo léleyìí máa ó máa pọ̀ jù mí lọ.
6: èló náà pèlè yẹn gan mọ́ mi.
5: 1.1
6: ọdún méje àbí.
5: 1.1 ọdún kan.
6: ọdún kan.
5: bẹ̀tì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀mí ọlọ́run sọ wípé kí n pè kan nínú àwọn ọmọ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ wípé mọ́mì ẹ ti gba léèyàn mú ní ilé wo ó mọyé tí wọ́n pè ní nígbà tó dàárọ̀ yìí classroom máa pè mí ó ní wọ́n ti sanwó.
6: ó sanwó pàtó à sọ pé yẹ́ẹ̀. oúnjẹ ọmọdé.
7: oúnjẹ ọmọ.
6: sọ pé wọ́n gbé kínní ìdé o.
7: wọ́n gbé kínní ìdé.
3: sọrí ìtọ́ni fún ìpàdé ọ̀la ní kọ́lá ó yàtọ̀ tó bá ti ń bọ̀ wá lọ géètì big note tuntun wà á wọ́pọ̀ orúkọ rẹ àtorúkọ gbogbo àwọn ọmọ rẹ sínú big note ọ̀hún ẹ̀bì àdúrà yóò wà nú big note ọ̀hún báyìí náà ní fọ́tò àwọn ọmọ gbogbo ẹ̀ ni mo fẹ́ gbà ní ọ̀la nítorí à ń kó lọ sí orí òkè bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall aago mẹ́sàn-án ni ò wá ríre gbà bọ́lúwà bá ṣe ní lórí ọpẹ́ ló yẹ ká dà ọ̀rẹ́ ọpẹ́ ìparí oṣù ní gbogbo ènìyàn máa dálé ní ẹni bẹ láyé tí ń bẹ láyè ní dá ọ̀rẹ́ ọpẹ́ ọ̀rẹ́ ọpẹ́ pé mo rí ìparí oṣù june dántorí ọmọ dántorí iṣẹ́ dántorí ìgbéyàwó rẹ tóṣù tó bọ̀ wọ́n ní ṣe lẹ́yìn ẹ̀ ọlọ́run baba alábíyamọ́ o
8: ayé ló wà. hello prophet 090
0: 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
8: Lágelo FM, jàgàbá gbogbo rédíò, má

ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2026 29th of June ọjọ́ Monday. Ó ní ìmọ̀lẹ́dẹ́ o, òkùnkùn párádà o, ìmọ̀lẹ́dẹ́ o, òkùnkùn párádà o.

0: of Jesus Christ. Any kind of willing bole and boleco. A gen go say by engineer Ebanque Pastor Toby. A jiki wants all so bitter and boleco. Lati be a wago meji. Tipa de Jesus City o deny kato bere la we.
1: Bogwe yi ten bo lati songo abulegba amadia. Ewo moto de yano paja. Lati yano paja. Ewo moto ton losi ikotun. E bole ni abule oju bus stop. Bogwe yi ten bo lati gondo. Iba. Iyano iba. Ewo moto ton losi ekbeda. E bole ni abule oju bus stop. RCCG car park abule oju bus stop. God bless you.
0: Ben mi oluwa se fe laaro ini pe eje won terigbare ni ojo Monday. Ben ni o se waye ni Jesus City iyen dago mesan lati iworode wo moto to nlo si ikire eleve so kale ni yana koyi ago mesan ni o to waye meje ni o waye ni ilu Eko laaro yi. Eni kan ni se won si mo gba registration lagbara Olorun ipade agbara hanun hanun and gbogbo eyin te ngbo mi laaro yi mo ri ni o ninu isipaya Oluwa lo won pa o lerin lo se yi mi o si mona bi ti o gbe gba o le fowo pa o lerin o le foyun ni ni gba o lerin o le gba si OS e jade o le gba visa re jade ayo yo kunu oke gege bi ohun Olorun ti won fi ran mi. E mo gbagbe o gbogbo eyin omo Olorun ba se nso bo eyin te ba ntele instruction oro yi mo ni bawo ni a se le gbadua ti Matthew 7:7 o fi jeyo o ni e bere o ni e kankun e wa kiri mo wa so bawo la se nbere mo ti so ona meji mo ni number 1 you ask in the name of Jesus wa fi oruko Jesu bere mi mo boyo le dide e wa lo kan ilekun pa eni loruko Jesu isele ti o pa mi lerin Olorun jo sele nu aye mi. Can you do that so le se be daddy se le se be oni loju aje mi ni mi ku mi na shaka ala e kan fowo eyin owo yin e kan fi kan lekun kokoko Olorun jo mo kan ilekun isele ti o munu mi dun isele ti o pa mi lerin loni gbogbo eyin te ba mu dani e wa soju ona mi e jade si mi mo ti kan lekun yin bibeli ni e kan lekun a o si fun yin loruko Jesu ki lekun o si fun o in Jesus name emi ina ni mo so pe bawo in ti mo ba bo ni bawo leyan se mo bere mo ni we use the name of Jesus to ask. To ba fe kadu e o gba foruko Jesu bere. Number 2, we ask in faith, no doubt at all. A ma bere pelu igbagbo ni. Oloje n gbe oro omobirin yen lana. Gbogbo yen te owo si waju. So gbagbo pe o wa ninu awon 7000 tinu won odun kile o to su loni. Ka ese meje si waju. 1 2 3 4 5 6 7. Mommy ati daddy ma wa sori Facebook kini kan beta nse ta nfi omi se e le mo pe mo ti tun dogbon lo omi ta ba ti lo omi eyo kan a fi form saku won fi ya odo le a si njade ninu e bi mo gbe eyan ojo awon 7000 won ba mi se laare gbogbo eyan ayan fe oni loju aje mo kede ni into ti fe to ti fe ni into lo fe da ose ilo jade fun o. So ni gbagbo e ki gbe mo gbagbo pe ma layo mo gbagbo payo mi okun mo gbagbo pe ose yi ose mi le iwo to ba gbagbo mo fi gbagbo so bi ni abada ka haya emi mo ka jade ninu we James chapter 1 ese ikefati keje iwe Jacob chapter 1 ori kini ese ikefa o ni sugbon ki o bere ni gbagbo fi gbagbo bere fi gbagbo so laaro ipe oja ti ma ta lo sey yo po ju gbogbo ti mo ti nta lo ayo ti ma ni lo sey yo po ju gbogbo ayo ti mo ti ni lo sey owo ti ma ri da pamọ lo sey yo po ju gbogbo owo ti mo ti ma rowo lo sey oja eyin wo le gbagbo pe rowo e kunle to ba ni gbagbo nu mi o ni dahun o mo moju tere ni eyin te ba gbagbo kunle mama yi oni temi ni o baba yi oni temi ni e kunle mo lo majemu eni to si mi loju to so fun mi ki n so fun yin pelu igbagbo o yi pe I am saying it emphatically with all boldness with all emphasis pelu gbogbo ase enu mi mo fi so pe ose yi ose to re rin ju ni inu re yo dun ju lo se yi se ro se yi o wule ni pari osu o to ni beri osu nu ose ta wonu ilaji odun to kan oni eje ko bere ni igbagbo lai si emeji oni lai si emeji rara o tun fi rara si nitori eni to ba se emeji won dabi igbi omi okun ti on ti owo afefe bi siwa bi seyin ti o si ru soke e wa wo verse 7 nitori ki iru eniyan to si emeji ti won bi so tun so si ti o ni gbagbo yi ki o ma se ro pe ohun ri ohunkohun gba lowo oluwa o bo se wi na niyan eni te ba se emeji mo ro po gba nkan kan o eyin te kunle yi emele begu amaka ataya mo so tele si aye re pe ose ni o dun moju o tin lu ose bo ose to pari first half abo alakoko yi olohun ba nbo wa go ose lo se reju ose lo tayoju eyin omo olohun wa dide ko wa kibe emi na o dide laye in Jesus name eje menu ku mbi be yen mo so la ro yi pe ona meji ni isin o ti waye bi oluwa se nbe ti emi nbe laye isin alakoko ni fere njogi la ro kutukutu ni ilu Eko pastor Tobi Ejo e maji osun yen ba nso bi ti a nbo la ro yi isin o tun waye ni Jesus City enikan ni nda nbo ni Leko
1: gbogbo eyin te nbo lati Sango Abule Egba Amadia ewo moto de iyana paja lati iyana paja ewo moto to nlo si Ikotun e bole ni Abule Odu bus stop gbogbo eyin te nbo lati Igando Iba iyana Iba ewo moto to nlo si Egbeda e bole ni Abule Odu bus stop RCCG car park Abule Odu bus stop. God bless you.
0: Nice. Ibite njuwe oju titi lo wa gangan. Ibe gangan ni ase yo ti kanwe ni. Eje wa fele ikun. Ati se Monday meji. Monday eleketa ti o jade latenu elemi to je eleketa la nlo se Jesus City. Iyan bere yo to 9 ago mesan. O se se ko je old tabi new. Auditorium tabi ni tagbangba ko sibi ti o le je iyen laaro yi o di 9 enikan ni woli se si wa nbe ki lo de e ba ajo bere ni ajo pari e ni ohun olon lele lati iwo road e wo moto to nlo si ikire ele fe sokale enikan ni nibo e sokale ni yana ko yi leyin oni ti ma ti lo Jesus City o di 77 ninu ipade agbara hanhan ka tun to pade nibi ta ti gba woni olorun alaye baba wa ka le jaye intercontinental vasia ni redeem ni agba ni ijo irapada ojo kan baba adiboye no wa so si wa enikan ni eh la gba olorun mo je ababo eje menu ku mbi be yen o to di pe ma pe eni wole ko to soro die bawo la se tun bere mo ti ni number 1 ask fi oruko jesu bere bere ninu igbagbo eleketa ni pe please bere ninu okan mimo ati owo mimo aya funfun ati owo mimo ask with a pure heart and a clean hand eyin wo le be kadu ayin ogba eyin wo le be da layo ninu we Psalm 24 lati ese iketa lo si ikerin de ikarun oni ta ni eni ti o gori oke oluwa lo awon wo ni ori ibukun gba ni owo olorun awon to ni owo mimo ati aya funfun awon ti egbe okan won soke si asan awon ti ki ibura etan ah awon ni ori ibukun gba e kigbe ma ri ibukun gba lowo olorun ati ododo lowo olorun igbala won ibi ti nkan wa ri in ti oje kadua wo ti down o se se ki okan ri o mo mo ki okan ri o mo funfun tabi ki owo ri o doti bọ́wọ́ rẹ̀ yìí bá se funfun lẹ́nẹ́ wàhálà wà ẹnìkan ní kíní ìdí tẹ́ fi sọ pé wàhálà wà yẹ wo nínú psalm 66 verse 18 ẹ̀ṣà ó ní bí n bá gba ẹ̀ṣẹ̀ ló kan àyà mi if I regard iniquity in my heart tí n bá gba ẹ̀ṣẹ̀ láàyè ló kan àyà mi ó ní ọlọ́run kì yóò gbọ́ mi ohun ọlọ́run nìyẹn o ẹ kúnlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kí n gbàdúrà ẹ̀ṣẹ̀ tí ó tún dá ayọ̀ tí mo rí tí ń bọ̀ yìí ẹ̀ṣẹ̀ tí ó tún dá ẹ̀rín rẹ dúó ẹ̀ṣẹ̀ tí ó tún dá ìdùnnú rẹ dúó lónìí ọjọ́ ajé ọlọ́run jọ fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ nínú ayé bàbá àti màmá yìí so ọ̀nà kẹta nìyẹn téèyàn tó fi lè bèrè pẹ̀lú ọkàn mímọ́ ta lẹjọ́ ń jà ta lo òkí ta lo ọ̀dáríjì ta lẹjọ́ ń yodì ìdènà ni fún àdúrà rẹ kò ní jẹ́ kádùn ẹ ọ lọ bọ̀rọ̀ ẹlòmíì ohun àtọ ẹ wo bàbá àti màmá yìí nísìn ọkọ àti ìyàwó tẹ ẹ tó ń bára yín fà ẹ tó ń yodì ẹ tó ń kíra yín pé ibi wàhálà wà láàárọ ire bó o làdúrà rẹ ṣe fẹ gbà ọ mọ̀jẹ̀ wọn bọ̀sẹ̀ rẹ jẹ mọ̀mọ́ ìwọ gbéraga gbéraga lẹ lọ kí ọkọ rẹ dádì ẹ ti ẹ ṣe for the first time ẹ lọ kí ìyàwó yín ẹnìkan ni à lọ kí ọrẹ rẹ lajà ta ló fẹ́ mẹ́ tó gbéraga àbẹ́ tí ò gbéraga oló ti pọ́nmọ̀ jù àní ó lajà ẹ lajà torí àdúrà yín tí ó gbà kẹ́ ẹ lè mú nǹkan bọ̀ ni ẹnìkan ní sẹ́ ẹ rí wa ni ṣe bẹ́yìn ni sẹ́ ẹ jẹun lálẹ́ àná ni ẹ ń kọ́njẹ́ lẹ̀ ẹ jọ sọ̀rọ̀ oníkálukú ń dìgbọ̀n gbọ́ngú olúwa ni ẹ jáwọ́ ńbẹ̀ ọlọ́run ń sọ̀rọ̀ yín báyìí kẹ́ ẹ lè wàánú àwọn 7000 7000 lè jẹ́ 70000 oṣù ti fẹ́ parí kò ní dá kí jù yín kó tó ju eyín nù mínú àmì náà ṣáda a fẹ́ parí first half gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀gbọ́n tí bíbélì sọ nínú ìwé proverb 15:29 ẹ̀gbọ́n tó wí ó ní olúwa jìnà sí àwọn ènìyàn búburú ọlọ́run jìnà sí èèyàn búburú mọ̀ wulẹ̀ tanra rẹ tọwọ́ rẹ bá dọ̀tí ọlọ́run jìnà sí ọ ó gbọ́ àdúrà àwọn olódodo ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ lónìí ẹ kígbe bàbá nínú àwọn 7000 tó ní yóò di aláyọ̀ tó ní wọ́n mọ̀ rẹ́rìn ká èmi àtàwọn ọmọ mi mọ́ wọn ọlọ́run lè ṣèyẹn agbára rẹ̀ ká ẹ̀mí àwọn wòlíì ipá rẹ̀ ká ó pọ̀ ní agbára ẹni tó ní ayé àtọ̀run by system ẹ sá fún mi ní omi sachet kan tàbí omi bottle water kan odidi bottle a mọ̀ mọ̀ fi ya òdò lẹ̀ lórí facebook láàárọ̀ yìí aago mẹ́fà àbọ̀ sí aago méje ọkọjá ìṣẹ́jú mẹ́wàá ni màá fi wà ńbẹ̀ ká tó bọ́ sí programu tèkó ká tó parí ẹ̀ sí jesus ti láago mẹ́sàn-án sí aago mọ́kànlá àbọ̀ engineer ẹ pè báyìí ọ̀dẹ́kùnlé epafra lẹ́yìn ti pàdé mi lórí facebook ní 6:30 nísìnyí.
2: ẹkẹ hallelujah orúkọ mi ni very reverend so ajala reverend methodist church ni mi nílé ìfẹ́ ọba lufan níbi ọjà yẹn ohun tó ṣẹlẹ̀ ni wípé láti bíi ya 2000 mo ti kọ́ ilé tí mò ń gbé ṣùgbọ́n títí di last year mi lè ṣe nǹkan tó owó ó sì conducive mi láti máa gbé ṣùgbọ́n gbogbo ohun tó yẹ kí n ṣe mi tí lè ṣe.
3: Láti 2000.
2: Yes. Ṣùgbọ́n ọlọ́run fi sí mi lọ́kàn láti wá yí bí epo.
3: Ẹ wá yí epo.
2: Bẹ́ẹ̀ni ní ìgbà méje.
3: Ẹ bá ń dá akọ nílé ẹ̀kan ṣe.
2: Very Reverend S.O. Ajala Samuel Olatoke Ajala.
3: Ti church wo?
2: Methodist Church Nigeria. Ọba Lufan Ilé Ifẹ̀.
3: Bí gbogbo èèyàn bá parọ́.
4: If everybody will lie.
3: Ṣé odidi àlùfáà ó parọ́.
4: Will a reverend now come into
3: life? Ṣé ó sì tún júwe church wọn?
4: And it's describing his church.
3: Ètò tó wá dáa jù.
4: Wọ́n la excuse there.
3: Ṣé ẹ mọ̀ pé kí n sáwọn gbogbo ìwàásù tẹ̀ ń gbọ́ wọn ń gbọ́ nílé ìfẹ́.
4: The preaching you are hearing, they hear it.
3: Wọ́n ń gbọ́ ní Àkúrẹ́.
4: They hear it in Àkúrẹ́.
3: Wọ́n ń gbọ́ ní Òṣogbo.
4: They hear it in Òṣogbo.
3: Wọ́n ń gbọ́ ní Èkó.
4: They hear it in Lagos.
3: Wọ́n ń gbọ́ ní Ògbómọ̀ṣọ́.
4: They hear it in Ògbómọ̀ṣọ́.
3: So nínú adúgbò àwọn tí ń gbọ́ sáwà ní àwọn tí ń mọ̀ wọ́n ni.
4: Amidst those that hear it, won't we see people that know him?
2: Bí Ọlọ́run ti wà láàyè. Ìgbà méje.
3: Lẹ yípo ibi.
0: Nice engineer. Ẹ̀mí ló bàbá ńlá wọn yípo kí n tó sọ̀rọ̀ sí.
2: Ìgbà méje.
3: Lẹ yípo ibi.
0: Nice. Àlùfáà Ọlọ́run nìyẹn. Wòlíì Ọlọ́run nìyẹn. Priest Ọlọ́run nìyẹn láti Methodist Church. Wọ́n láwọn yípo Jesus City. Láàárọ̀ yìí ní ìsìn ẹ̀mejì péré láàyípo. Ẹ̀mejì kìí sẹ́ẹ̀meje. Ní Èkó lónìí ní ìdajì Footway. ẹ̀mẹ 21 làwọn èèyàn ó fò sókè. Ẹnìkan ní sẹ́ẹ̀ tó ń gbẹ ọkọ̀ àwọn èèyàn ni mò ń gbé ọkọ̀ yín tó ń gbé ọkọ̀ láàárọ̀ yìí. Tẹ́ ẹ bá ti wọ ọkọ̀ láti Iwo Road Ìkirè straight ẹ wálé ẹ fẹ́ sọ ní yànà kò yí. Tẹ́ ẹ bá ń bọ̀ ní gbogbo ọ̀sun tẹ́ ẹ bá ti kọjá Àkirè ẹ ní yànà kò yí ni kí wọ́n ti sọ yìí o. Jesus ti lẹ dé yẹn. Lágbára Ọlọ́run ó lè jẹ́ ta láti ṣèṣe ó lè jẹ́ nulé ó lè jẹ́ auditorium tuntun ohun Ọlọ́run sálélé. Òní ló pé ìgbà kẹta lẹ́yìn òní báyìí ó tún di 7-7. A ṣe nǹkan kan 7-7 tó léyìí o tá a ṣe rí. Ẹnjìníà ẹ jẹ́ bàbá Ayọ̀ sáré parí ọ̀rọ̀ wọn kí n tó mọ̀ lọ àwọn 7,000 olúwa ni wọ́n yọ̀ wọ́n rẹ́rìn jù lọ sẹ́yìn.
2: Tí mo wá ń bá Ọlọ́run sọ ni pé ohun tí mo ti fi àìmọ̀ kan sọnù tó ti bọ́ sọnù mọ́ mi lọ́wọ́ kó lu àkóbá mi dá padà.
3: Gbogbo tí èmi àti FBI mọ̀ kan sọnù
4: tọ́pọ̀
3: mọ́ wà lọ́wọ́ àtẹ̀tọ́ ń gbọ́ mi àtẹ̀yídọ́ ń wò mí Ọlọ́run dá padà fún wa lójijì. Sit down.
4: Ẹ jókòó.
2: Ọmọbìnrin márùn-ún ni mo ní ọkùnrin kan.
3: Ọmọbìnrin márùn-ún ẹ̀yin dádì àwọn gẹ́ẹ̀sì.
2: Ìkan nínú wọn ó kàn gbéra ó fẹ́ǹsì ilé yẹn round.
3: Ó fẹ́ǹsì.
2: Round. Ìkejì ó kó gbogbo furniture ó replace ẹ̀.
3: Ó change gbogbo furniture. Ó tàìsì gbogbo ilẹ̀ ọ̀kínlá tó kù.
2: Ẹni kẹta ó náà bá tún wo surroundings ó tún ṣe.
3: Interlock.
2: Yes.
3: O náà tún ṣe interlock rántì.
2: Ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí.
3: Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí.
2: Àti ìparí ẹ̀.
3: Torí ẹ̀yìn kan ń bẹ tẹ́ ẹ bá bí ọmọ obìnrin.
4: So when you give us a female child.
3: Inú ma ẹlòmíì inú ọmọ bí ìdí ìbọ́pín.
4: So just be angry.
3: Ìdí ìbọ́pín.
4: I'm not giving birth to a male child.
3: Ṣé àwọn obìnrin mẹ́ta ní ẹ ṣe sẹ́hun?
2: Ẹ ṣe sẹ́yìn báyìí.
3: Àmọ́ náwó sí ọ.
4: Raise my hands to you.
3: Gbogbo àwọn ọmọ tó bí wà á jẹ́
4: yìí. Bí àti ìdíkan sọ̀rọ̀. Amen.
0: Náà ilé parí ọ̀rọ̀ bàbá yìí. Ọlá ló sùn parí. Ọlá màá parí ẹ̀. Ẹ jẹ́ ń ṣe báyẹn. Títí dọ̀la ni bàbá Àjàlá sì ń wá sí sáfíìsì. Ó ṣeé ṣe kí wọ́n tó wá láàárọ̀ yìí. Bọ̀ bí wọ́n wà láàárọ̀ yìí ní 7-7 wọn ò mísì ẹ̀ rí. Wọ́n ti mọ mọ̀kúntùn tó ń bẹ́ ńbẹ̀. Ó lè chẹ́ǹjì gbogbo nǹkan tó le nígbà tí wọn náà bá lè dìde lọ síbi àdúrà. N ti ń jẹ́ àpèpì tí mo nìyẹn. Ẹ wo ẹja lọ sépò ẹja lọ sí Jesus City. Gbogbo èèyàn ọmọ Ọlọ́run bí gbogbo èèyàn dá àwọn 7,000 ó sì bẹ̀bẹ̀ láàárọ̀ yìí. Wọ́n á fún irúgbìn ẹni tó lè mú 2,000 ẹni tó lè mú 1,000. Olúwa jẹ́ ń gbé nǹkan rẹ̀ ṣe. Pa mí lẹ́rìn-ín. Ọ̀rẹ́ pa mí lẹ́rìn-ín mo pé o. Account number ni 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73. Comfort Life Mission International Access Bank. Bí ìyẹn ò bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn. Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Ẹ jẹ́ mọ́ ẹ lọ sórí Facebook ẹ lọ mú bottle water ẹyọ kan àti tọ́ọ̀bà ní bottle Musa Church yóò ṣiṣẹ́. Account number church ni. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ó yẹ wá kúnlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ mark wedding and birthday yín ẹ wá kúnlẹ̀ àtàwọn tó mark wedding anniversary wọn. Yàtọ̀ sí yẹn ẹ jẹ́ ṣe báyìí. Ẹsẹ̀ Bíbélì tá a fẹ́ kà lónìí. Ìwé Isaiah chapter 49. Títí wọ 54 a parí Àìsáyà lọ́sẹ̀ yìí done and dusted lágbára Ọlọ́run ọ̀sẹ̀ rẹ leléyìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà ẹ wá kúnlẹ̀ àánú mo fẹ́ tọrọ fún yín. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn kúnlẹ̀ mo gbé ọwọ́ mi méjèèjì sókè. Tí wọ́n bá ń wẹ ẹni tí ó ra àánú gbà láyé ká ka ò mọ wọn. In Jesus name you are blessed. Oh happy birthday long life and prosperity. Happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 080-8-71-65-66 ẹ send the message yìí ire àtànú kọ́ bá yín. You are blessed. It is well with you.

0: Olúwadá ọba ẹwà ipá àti agbára Ísírẹ́lì ọba tí ń bá mi rìnrìn àjò àṣeyọrí alágbàá wí gbogbo ẹ̀dá ọba tí ń rán ni tí tún bá ní ṣe adá ògo padà fún ọlọ́ẹ̀ka sí ọlọ́run tó ní gbogbo ògo olúwadá ọba ẹwà ní forúkọ mímọ rẹ máa jọba lolúwa ó ń gbọ́ mi lákòókò yìí gbogbo ibi tó ti ń gbọ́ mi kìkì àmì ni kò ṣe ayé ò ní faṣọ ògo rẹ yà sàmì lọ́nà mi kàrá ayé ò ní faṣọ ògo wa yà fún ọ̀ní faṣọ yìí wa yà fún ọ̀ní faṣọ ọlá wa yà fún ọ̀ní faṣọ ògo wa yà àní dẹni àná ìdàní ẹmọ gbọdọ tí wọn bá ń gbọ́ mi nígbà àkọ́kọ́ orúkọ mi ni wòlíì io ajílóore àtàmátàsé jp tilẹ̀jẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsé tọ́lọ́mọ bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó ge tẹ gbẹ́dá nílùú ìbàdàn ha ẹnìkan ní júwe ọdọ ajẹ júwe fẹ tó dúpẹ láti máa ṣe on the ten on the ten tó ń bọ lọnà ten ti july ọjọ friday on the ten bọ bá ti dé ìbàdàn ní wòrò gbogbo wọn tó ń bọ látọ̀nà èkó gbogbo wọn tó ń bọ láti ọ̀nà ìlọrin gbogbo wọn tó ń bọ láti ọ̀nà ìjẹ̀bú sáàdé ìwòrò gbìyànjú kó dé ìwòrò tó bá ti dé ìwòrò wà á ti ráwọn taṣí tó ń pe olúwẹgbẹdá olúwẹgbẹdá taṣí yẹn ni kò wọ ní kájá sí olúwo junction tó bá ti dé olúwo junction ìwọ kan gòkè sókè síbi géètì lẹgbẹ ilé ìtajà ògùn yẹn sọ wípé àtàmátàsí ló lọ ìwòrò sí olúwo junction olúwo junction sí àtàmátàsí ha tẹ ò ní ṣòro ṣe tèmi àti ò ní ṣòro ṣe àánú ńlá tí kì í bàtà kó padì ó máa wá wálé ogó mi ogó rẹ ò ní ṣe ìrànlọ́wọ́ máa dìde sí i ha wọ́n dẹ̀ ń bá ẹni yìí sọ̀rọ̀ o ní kẹ́mìsì ṣe tọ́másìsì ni ẹ ṣùgbọ́n àìsàn kan ṣe ẹ́ o ó dẹ̀ ti gbìyànjú gbogbo oògùn tí ò dẹ̀ lọ onímọ̀jẹ̀mú dẹ̀ ní kí n gbàdúrà fún ọ fọwọ́ síbi tó ń dùn ẹ́ yẹn ọ̀rọ̀ jáde pẹ̀lú àṣẹ tí kì í tàṣe bíbélì kọ́ wípé ẹ̀rù yóò bá a lejò wọ́n sì fi ìpayà ńlá àti ìbẹ̀rù gbogbo sáàkó omi kọ́ lọ́ọ́ fún wọn fọwọ́ gbà bẹ́ẹ̀ fọwọ́ gbà mo sọ àìsàn yẹ kó jáde bí ọkọ nìyáyáká ìtàkó náyáká bárí
1: ẹmí àwọn wòlíì
0: àìsàn yẹn jáde bí ọkọ ìrẹjẹ gbẹdọgbẹ àwọn tí nǹkan ṣe wọn lágbo ara láì ó ní iye àwọn tó gbàgbọ àwọn láti agbára fún láti jẹ ọmọ ọlọrun àti gbogbo ẹni tó borúkọ mímọ ẹgbà mo sọ jáde bí ìwòlíì tó bá ìgbàgbọ ọfà ìsàn yẹn jáde ìdá ni mo fi
1: dé
0: wọn bá mi sọrọ lórí ọkùnrin yìí ó máa ń bá àyàn ralé òun máa ń bá àyàn talẹ òun talẹ bí gbèsè ńlá kan mọ lọlù ọ onímọ̀jẹ̀mú mọ̀ ní kí n pàdúrà rẹ lọ́wọ́ fọwọ́ rẹ fi bọ́ ojú ẹ fọwọ́ bọ́ ojú fọwọ́ bọ́ ojú omi tí mo máa ní ká ẹ gbé síwájú ẹ ṣé bó ti gbé sílẹ̀ o ṣe ń gbọ́ mi gbà àkọ́kọ́ ó yà lọ fún omi síwájú báyìí omi yẹ kó bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí tó bá ti bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí kí àmì kínú ẹ̀ sí má wàá gbàgbé owó tó máa fi sínú ẹ̀ owó tó jọjú ni kò fi
1: sí
0: tó a bá ti wá parí gbogbo àdúrà tán yọ owó yẹ kó kó tọ́jú ẹ̀ tó bá tún di lọ́la owó tún lò ó tó bá wá yá ọ̀ wá mú owó yẹn ó lè fi papọ̀ mọ owó ọjà ẹ̀ wà á rí pé bí àgbàna bí gbèsè òní jà ẹ̀ mọ́ bọ́lọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ kìkì tó o bá gbàgbọ́ báyà kà tó ní náà kà tó ní náà ẹ̀sẹ̀ kan gbàgbé báyìí ni mo sọ omi sáà ló ń poró iná ojo gidigidi ló ń poró ọ̀gbẹ̀lẹ̀ orúkọ jésù ló ń poró ẹ̀mí òkùnkùn báyìí ni mo sọ ẹ̀yà kóòtà nínú àìsàkábà ogun ìgbèsè yẹn ó fayé ẹ̀ tó ogun ìgbèsè yẹn ó di àwọn àti jẹ́ kí n gbàdúrà gbogbo àwọn tó ń jẹ gbèsè yá mú omi yẹn sára wọn sára wọn sára ìwé àwọn ọba kejì nígbà tó ń sọ̀rọ̀ ní orí kẹrin ìgbèsè pa ọ̀kan nínú àwọn ọmọ wòlíì kò dẹ̀ síríìsì tó ṣe pa torí wípé kò mọ bá ṣe ń tọ wòlíì lọ lẹ́yìn ìgbà tí gbèsè pa àwọn onígbèsè fẹ́ máa kó ọmọ ẹ̀ lọ ìgbà yẹn ló ti ìyàwó ẹ̀ wá kéde ta ló lọ bá níyẹn náà ti tó san gbèsè ó ní kó lọ wá ìkòkò tó pọ̀ kó lọ máa rọ́ ìgbà tó rọ ìkòkò yẹn tán òróró ò mọ̀ jẹ́ o àgbà kíláàsì ìkòkò tán yá ìṣẹ́jú ilé tí wọ́n tilẹ̀kùn mọ́ sí tó kú tán ní òró tó dá òní wá ní kó lọ tà ó san gbèsè ó tún jèrè níbẹ̀ báyìí ni mo sọ ìwọ̀n bá nǹkan tó ní yẹn ìwọ̀n bá nǹkan tá a ní yẹn làkúkà náà yá bá ẹ̀kọ́ kó dání náà ká àìsàká dání náà ká ní orúkọ bá bọ́ máa tẹ̀ náà ire tí ò ṣeé kà ire kàǹkà kàǹkà ìbùkún ńlá tí tọ́ gbèsè lójijì ó yá kó dé bá wa kó wọlé bá wa kó wọlé bá wa kó dé bá wa a rí ìbùkún a rọ̀ náà omi yẹn sára lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni mo sọ wàá rí pé ọ̀nà ọ̀tọ́lọ́run máa gbà ó máa yẹ ẹ lẹ́nu orí alágbára ni ọba àwọn ọba ni tọ́ ọba ìgbàgbọ́ ó di ẹranko lẹ́rìí lórúkọ jésù wà á dẹ̀ lẹ́rìí ẹjẹ́ ń lọ yín bàbá tí ń bẹ lẹ́yìn mi ọlọ́run ti ń bá mi ṣe táwọn èèyàn sọ pé ọgbọ́n wo ni mo dẹ́ sí lẹ́yìn ọlọ́run nìkan ló kù wá tẹ̀rí rẹ bá sọ pé kábíọ́ ò sí olùlànà tí ń lànà fẹ́dà wọ́n lànà fẹ́mi náà lónìí dídàmú mi ó tán kí ìjẹ̀rọ náà báyọ̀ ogun àmúwáyé mi tí mo sọ
1: nù
0: bámi gbà padà kí ilé lẹ́nu ọ̀rọ̀ kí ìyá mi tán kí mọ́tọ̀rọ̀ jẹ̀mọ́ kí ìwájẹ́ jẹun kémi náà ṣe rere kágbó mi níbi jíjà kọ́rọ̀ mi jẹ̀rí jésù olúwa yàkúlẹ̀sẹ̀ méjèèjì kúlẹ̀sẹ̀ báyẹn mímọ sọlọ ọlọrun gbogbo ẹwọ báńgẹlì ṣe ké nìyẹn ẹlọka ìwé àìsáyà àìsáyà mo ní o kàwọn lọka orí ẹsẹ orí kẹfà kò mú láti ṣe kìíní lọ o bá báńgẹlì ṣe iṣẹ adé orí tọba tó wà láyè ẹtún lọka ìwé ìfihàn ìwé ìfihàn yẹn lọka orí kẹrin yẹn wà lọ wọ ẹsẹ ìkẹjọ mo ń tẹ mímọ sọ níbẹ wàá nípa báńgẹlì ń wó lẹ ní tó ń ṣe mímọ sọ lọ àyànfẹ́ ọmọ gbàdúrà ogún àmúwáyé kò ní sọnù máa lọ
1: pé
0: àyàkátà máa rí akẹsẹ̀
1: mi mímọ́
0: gbogbo ohun tí ń sọ ológo di ológogoro gbogbo ohun tí ń sọ ológo di ológo gbogbo ohun tí ayé ń gbà lọ́wọ́ ológo tí ayé fi ń gbà di ológo tó ológo fi ń jẹ́ ní ìgbàgbé ó ná mẹ́yẹ kàtà bàyà lẹ́ni ẹ̀mí mímọ́ ó yá ṣẹ́gbẹ̀fúnwà o ní èmi ológo rèé o olúwa gbogbo mi fún mi èmi ológo rèé o olúwa gbogbo mi fún mi àwọn kan ti ṣèkà wọn ti gbogbo mi fọmọ wọn àwọn kan ti ṣèkà wọn ti gbogbo mi fára wọn èmi ológo rèé o olúwa gbogbo mi fún mi. àwọn orin tí àwọn èèyàn ń kọ
1: yìí
0: mo wà nínú ìsọjí kan pẹlẹkúnlẹ nìkan fi ń kọ nìyẹn ó wọ ara rẹ pé kò yẹ kí ayé òkú orí bíi eléyìí ẹgbọ́ nínú ìwé àwọn ọba kìíní orí ẹ̀kẹta ó sọ nípa obìnrin onínàbìkà wọn ní nígbà tó wu ọmọ tí wọn gbé sí lọ́wọ́ ó rí pé òkú ọmọ ni ó ti kọ́kọ́ gbà ká mú ṣùgbọ́n ó ní nígbà tí mo wò pé ó ní mo rí wípé eléyìí kì í ṣe tèmi gbọ́ mi àyànfẹ́ tí o ti wo ọ̀rọ̀ ayé rẹ pé àyàkáwà ni akẹ́kẹ́ ṣé o ti wo ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀yẹ fi ṣé bó ṣe yẹ kó lọ ló lọ yẹn o ti sọ ògo ìgbéyàwó yẹn nù gbogbo ìwà lójútùú mọ́ ẹnìkan lọ́jọ́ kan ẹkún tó ń sun òun ti sọ ògo iṣẹ́ òun nù màláìka yába kóríà iná nàtàbà ogo òní sọnù mọ́
1: wọn
0: ẹ wo gbogbo yẹn kí n má bàa gbàgbé gbogbo ọjọ́ friday kì í ṣolúwo la máa máa lọ láàárọ̀ mọ́ ní ibùdó agbára o aago méje láàárọ̀ a ti kọ́kọ́ lọ gbàdúà ibo la ti máa lọ gbàdúà yẹn
1: grace
0: hub ní olùdarí garden tó wà lẹ́gbẹ̀ẹ́ open university ní sango ẹlẹ́yẹlé road ẹ̀yìn ìtàfún arena ló wà so gbogbo wọn tó wà ní sango tó wà ní ẹlẹ́yẹlé gbogbo àwọn ará apẹtẹ àwọn èrò àwọ́tọ́ gbogbo ẹ̀yìn ológun ẹrú ẹ̀yìn tá a wà ní bódìjà àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yìn tá a wà láàárín ìgboro ìbàdàn aago méje láàárọ̀ láti kọ́kọ́ jọ lọ pàdé ní olùdarí garden lẹ́gbẹ̀ẹ́ open university sọgbẹ lẹyẹlẹ
1: ro
0: ìyẹn lẹyìn tàfún arena àágbàdo ọba ní aago méje sí mẹwàá ni tọ́bọ̀ wá di aago méjìlá láṣẹ ìwà wà ní olúwo tó wà lọ́nà tó jètè gbẹ́dá ìyẹn ní atamátà olúwa ní ká lọ ṣiṣẹ́ lórí destiny recovery dídá ògo
1: padà
0: bàbá màmá o àwọn èèyàn kan máa ń pera wọn ní ológo ìbéèrè rèé o ta ní jẹ́ ológo kí ni ológo fúnra rẹ ẹ jẹ́ kí n sọ fún àwọn èèyàn kan tọ́bàdé bí wọ́n á sọ pé wọ́n ní ológo lò ó tọ́bàdé wọn á ní sọ pé ológo lò
1: ó
0: mo wá béèrè ìbéèrè yìí màmá jáde ẹ wo bí ìsà kí ló ń pè ní ògo kí ló sì ń pè ní ológo mọ́ mi àti dádì jẹ́ kí n yànnàná fún ọ ṣé ológo lóòótọ́ ṣé wọ́n gba ògo rẹ kí ló ń pè lógo ó ní ìyàmúyẹ àjámọ́ ènìyàn tí ọlọ́run fún tí ayé fi ń wárí
1: fún iyì
0: àmúyẹ àdámọ́ ènìyàn tí ayé fi ń wárí fún ọgbẹ́ èèyàn ní tó fi ju ẹgbẹ́ rẹ̀ lọ tí wọ́n fi ń tẹrí bá fún
1: ọgbẹ́
0: èèyàn ní tí ayé fi ń wárí fún òun náà pè ní ògo ẹni tó ní nǹkan tó fi ju ẹgbẹ́ rẹ̀ lọ tàbí tó ní nǹkan táyé fi ń wárí fún òun ni wọ́n ń pè ní ológo so ológo tàbí ògo èdè kan ní tó ní tó mọ̀ tí wọ́n bá fẹ́ pera rẹ ní ológo tàbí wọ́n gbọ́ ògo rẹ wà á ní ìkankan ti àwọn ayé ń wárí fún.
1: Yes sir.
0: Tó o ní tí ó di wípé ó di àwátì mẹ́ lọ́wọ́.
1: Àbí èsì o.
0: Ní kankan tó ń fi gbayì láwùjọ.
1: Yes sir.
0: Tí àwọn èèyàn rí mẹ́ tó fi ń bọ̀wọ̀ fún.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó o padà rí mọ́.
1: Hey.
0: O tán pè ló gbogbo.
1: Yes sir. Yes sir.
0: Hey. Àmì ẹ̀dà.
1: Yes.
0: O táyé fi ń pín ìwọ àtẹ̀lé. O táyé fi ń wárí fún wa. O tó fi ń pè wá lẹ́nìyàn. O táyé fi ń yẹ wá sí. O tó wárí mọ́ wa. Nàyà kẹta bórí àkàtàdà ni. Tó wá sọnù mọ́ wa lọ́wọ́. Tí wọ́n gbé lọ mọ́ wa lọ́wọ́. Káàkadà ní má. Ògùn náà ń pè é. Olúwàjà padà. Ohun tí èèyàn fi ń darí ẹgbẹgbẹ̀rún èèyàn.
1: Yẹ́
0: kí ṣàlàyé fún un. Ẹ̀ẹ́rì tí àwọn ọmọ máa ń sáré. Ọmọ kan wá mèrè ń sájà. Tó jẹ́ wípé eré ẹ̀ tó bá ń sáré báyìí. Òun ni ó gba ife. Òun ni gbogbo aráyé ń pàtẹ́wọ́ fún. Òun ni wọ́n ń pọ́nlé. Ògo rẹ̀ ni eré tó ń sàyẹn. Òun láráyé fi ń pọ́nlé. Ó ṣeé ṣe kó má mọ̀ lùlù. Tó bá dàrí àwọn onílù. Yóò lọ wòran ni. Ògo ẹ̀ ò bá lù lọ. Irú ọmọ yẹn wá bá wá níṣòro. Tí ẹsẹ̀ rẹ̀ bá lọ bàjẹ́ lójijì. Ayé gbogbo ẹ̀ lọ́wọ́ lẹ́yìn kinní kan orí ló máa pọrùn ọrùn ló máa porí gàgàgàgàgà gbogbo èyí ó máa pariwo ẹ ògùn ẹ
1: nìyẹn
0: ìgbà táyé fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n jẹ́ kẹgbẹ́ bẹ̀rẹ̀ sí
1: ìdùn
0: bó ṣe ń bá ológo fi
1: hàn
0: mọ gbàdúrà ṣé wàá ṣàmì ohun tí wàá tèmi níbi ògo ayé ò ní bàjẹ́ mọ́ ọlọ́wọ́ tó bá ń sọ̀rọ̀ ògo tó dẹ̀ lóra yẹn wọ́n gbògbé omi kò sí kẹ̀kẹ́ kò ní lárí kan láti bẹ̀rẹ̀ ayé ẹ̀rọ dáadáa ní bákin awa ni wọ́n gbọ́ ògo mọ̀ ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ sí lọ́la ó mọ̀ tó ń pè lógo ó mọ̀ ògo tí wọ́n gbà ó mọ̀ ògo tí ń ṣàárẹ̀ ó mọ̀ pógo ṣàárẹ̀ ògo máa ń ṣàárẹ̀ kì í ṣe gbogbo kú ògo kàn ṣàárẹ̀ nígbà míì sì ni ògo máa ń sọnù ńlá wọ́n ní ìwọ̀n tí tóbi nǹkan téèyàn ní tó fi tóbi jẹ́ bẹ́ẹ̀ lọ ní èdè gíríìkì wọ́n pè ní
1: dogza
0: èdè ẹ̀ nìyẹn wọ́n pè ní splendor magnificent sense àti ọ̀nà tó bá ní kí ni wà magnificent yẹn wípé ògo nìyẹn now nínú ìwé róòmù orí ẹ̀kẹta wọ́n pè ní glory of God so wọ́n máa ń pè ní sekina glory kó bàrí àkàbà sàkà ògo tí wọ́n àtẹ̀mí fi ń jẹ́ yìí ayé ò ní gbà lọ́wọ́ tí bá fẹ́ sọ fún ọ ìdí àmọ́ pé ògo ẹ̀mọ́ ìmọ̀ àyẹ̀nà náà lọ o so máa fọ́lò mi lọ bí mo ṣe ń bá lọ yẹn lọ fọ́lò mi lórí facebook àti tiktok àti youtube tó ló ṣeé ṣe kí tó bẹ̀ máa tiráyè ìyànà náà dáadáa lọ sórí ajílóore àtàmátàsí prayer life ajílóore àtàmátàsí prayer life lọ fọ́lò mi báyìí lórí youtube báyìí máa sọ̀rọ̀ lórí ẹ̀ lórí youtube
1: gan
0: o máa ní agba lọ subscribe ọ̀fẹ́ ni subscribe báyìí kò fọ́lò mi ọ̀fẹ́ ni tó bá sọ̀rọ̀ nípa ògo bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ kí a rí ògo yìí ìpín mẹ́ta ni wọ́n pín sí wọ́n pè kan ní celestial glory òun ni ògo tí èèyàn mú láti ọ̀run ló gbàgbà bẹ́ẹ̀ mo sọ fún celestial glory yẹn àbí mọ́ ni kì í ṣe pé àǹdẹ́lẹ̀ ayé discover ẹ̀ èèyàn máa gbé wáyé pẹ̀lú ẹ̀ torí ògo sọ́pẹ̀ ní celestial glory yẹn tó ọba ti gbé wáyé òun ni àwọn èèyàn máa ń rí àwọn amòye àwọn tó lóye àwọn tó nímọ̀ àwọn tí ọlọ́run fún ní àṣírí bí àwọn wòlíì mo máa ń sọ ọmọ nítorí ọdún wòlíì ìwọ kọ ló ń sọ tó wá wòlíì yàtọ̀ sí pásọ mo ti ṣe ẹyin tẹ fọlọ mo sọ fún yín mo dẹ sọ fún pé ó yàtọ̀ sí àpọ́sù ó yàtọ̀ sí tíjà ó yàtọ̀ sí evangelism wòlíì ló ní àṣírí lọ́wọ́ gbogbo bá dé lèèyàn wọ́n wòlíì ká wòlíì ló máa jẹ́ kó mọ ibi tọ́rọ ayé ẹ̀ kù sí bí ògo bá sọnù pásọ kan ló máa rìkọ́bà ẹ̀ wòlíì ló máa rìkọ́bà ẹ̀ wòlíì ló ní àwọn àṣírí yẹn ẹ jẹ́ kí n sọ kinní kan fún ọ nípa wòlíì ibi tí ìrìnàjò rẹ dé tó kú sí bí yóò bá tún tẹ̀síwájú àṣírí yẹn wòlíì la fi fún bí ìrìnàjò ó bá sáré
1: sí
0: ọwọ́ wòlíì wa ìwé mọ́sí orí kẹta ẹsẹ̀ ìkéde ó nítorí olúwa ọlọ́run kì í yóò ṣe kankan ṣùgbọ́n yóò fi oyin kọ̀ọ̀kan rẹ̀ han àwọn wòlíì ìrìnsẹ̀ torí àìmọye ló gbógo wálé bẹ̀ tó gbẹ dànù kí ló fà nígbà tó fẹ́ máa rìnrìn àjò ògo kò ní wòlíì lóòótọ́ ló ń gbọ́ wàásù èmi máa ń sọ kinní kan fún àwọn ènìyàn máa bí bẹ́ẹ̀lì ló jẹ́ kó clear àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ń tẹ̀lé kò tẹ̀lé wòlíì bóyá méjèèjì sọ àṣírí kan fún ọ tọ́ ọba gbégbèsè wòlíì ló nílò tọ́ ọba fẹ́ sin ọlọ́run pásítọ̀ ló nílò mo máa sọ fọ́pọ̀lọpọ̀ ènìyàn ẹni bá tọ wòlíì lọ ìṣòro lónìí ìṣòro ní bí èèyàn wá wòlíì ọ̀nà àbáyọ ló ń jẹ́ kí èèyàn wá wòlíì bẹ́ẹ̀ni sà kò wòlíì òráyè kó jókòó tí ọ
1: òun
0: máa ń sọ pọ̀lọpọ̀ onílò pásítọ̀ iṣẹ́ ti pásítọ̀ àtọ̀ òun lolùsọ àgùntàn
1: òun
0: lo níwàásù òun ló máa ti ọ̀rọ̀ bọ́ ẹ sẹ́rí mo máa ń sọ pọ̀lọpọ̀ ìwọ tó ọba ti gbọ́rọ̀ sí pásítọ̀ ẹlẹ́nu
1: ó
0: gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu
1: nínú
0: tó lolùsọ àgùntàn rẹ bẹ́ẹ̀ni wọ́n sì ní ajá tó bá fẹ́ sọnù kì í ṣe kí ni o ìgbọ́pẹ̀rẹ̀ ọlọ́dẹ that's why I respect pásítọ̀
1: òun
0: pásítọ̀ church ẹni pé tó bá sọ̀rọ̀ lọ
1: I
0: give compliment back to the pastor torí àwọn ni ọlọ́run pè lolùsọ àgùntàn àmọ́ tó bá dojú ẹ̀ tán bíṣọ̀rọ̀ bá gorí ara tó bá lè tí ò yí ẹ mọ́ tó mọ bí tó fẹ́ yà sí you must go back to wòlíì ìdí rèé o nítorí pé wòlíì ni ọlọ́run máa lò láti ṣe ìdarí fún ọ ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹyìnlá ó nítorí iye àwọn tí a ti pa tẹ̀mí mọ́ṣẹ́ àmọ̀nà tá a tọ́ sọ́nà ó ní àwọn ní í ṣe ọmọ ọlọ́run tó o bá sọ̀rọ̀ ogun àmúwáyé ọ̀sà bí èèyàn máa ní àtìkè bá ṣe àtìlẹ́yìn ọlọ́run ṣé mo sọ fún pé anglican ni bàjáde mi orí ọ̀fẹ́ tí mo rí gbà ní ìbábàjẹ́ àwọn bàbá bàbá tó sọ bẹ́ẹ̀ ọmọ yìí ń sọ bí ìṣẹ̀lẹ̀ ìwò lè sí gbogbo àgbáyé màá ní torígbà tí à ń sọ bí ìṣàn gbà yẹn àwọn èèyàn wò wípé à ń sọ ìsọkúsọ ni ìyá lómi jẹ sọ pé bèrè ni wa mo mọ pé ògùn àmúwáyé àkànṣe ni tí n tó máa ṣẹlẹ̀ tá a máa sọ gbà yẹn ọpọlọpọ ìgbà pàdé bàbá jíbólú gbà lọsọ ọpọlọpọ orí ọfẹ ìgbà pàdé bàbá mi àpọ́sù tí mo tú orí wọlé ọba dáre ní 1977 tó ní àwọn onímọ̀ ní eré mo mọ̀ sí bẹ́yẹ kọ́ ọmọ ọlọ́mù ọpọlọpọ orí ọfẹ àti ìgbà pàdé bàbá mi bí léwu mi ọ̀ṣọ́pà tó tọ̀ wọlé mi lórí ní 80 ẹ máa dọ́sà ọpọlọpọ àwọn àgbààgbà ìránṣẹ́ tí mo ní ẹ̀kẹ́ta pẹ̀lú lọ́ra wọn ni bàbá fọ́ ọ má forí kan wá ṣẹ́ni sà àwọn kan wà òní ni wọ́n tó bá bẹ́ẹ̀ pàdé wọ́n á ti rí ògo rẹ̀ nígbà tá wà kékeré tí a wá ṣe tẹ̀lé kékeré mbà ọmọ kékeré ni wá tó bá fẹ́ sọmọ lórúkọ wọ́n ní kọ́lọ́pẹ́ wòlí ní ìwà tó bá ti jókòó wọn wá gbé fún mi má gbọ́ mi àwọ̀ bẹ́ẹ̀ni secondary school àwọn àgbàdo àwọn ọkọ̀ ẹ̀mí mi mọ́ sọ́kalẹ̀ wọ́n gbàdúrà fún akókò ògo ọ̀run wáyé má gbọ́ tẹ́tùmẹ̀ ẹ̀mí mi mọ́ sọ́kalẹ̀ fi ògo ọ̀run wáyé lẹ́yìn tó ṣe ìmọ́lẹ̀ mi máa fi wà tó bá kọ́ ni fún atọ́gbàdúrà
1: bẹ́ẹ̀ni
0: sà àwọn akọ orin wọnú church a máa gbé ọmọ yẹn dání gbogbo ohun tí àwọn ọmọ tí mo gbé ń gbà yẹn tí mo sọ pé wọ́n máa dà láyé mọ́tà lónìí ní records and here to see bẹ́ẹ̀ ni mo sọ fún yín a bá gbé ọmọ ní ọ̀pọ̀lọpọ̀ ìlú tẹ́tí ní sẹ̀lẹ̀ lẹ́ni wọn à ní jẹyọ kan bẹ́ẹ̀ mo sọ fún yín sà oh my god àwọn tá a gbé ń gbà yẹn tá a sọ lórúkọ ọmọ tá a sọ pé báyìí ni ìrẹ̀ máa rí ìmí wà ohun tó gbé wáyé burú à á sọ fún àwọn ìyá wọn pé báyìí lolúwa nìkan sọ o nìkan báyìí nìkan lọ ṣe láyé ẹ kò sọmọ olórí burúkú lẹ́mi tẹ́yìn rìtù orúkọ mi ni wòlíì àjùlọ̀lẹ̀ àtàwọn tàbí kò sọmọ alárùn kò sọmọ tó sọ pé kó wá ṣìṣe láyé ogun kan lè ti máa tẹ̀lé wọn bọ̀ nínú ìrìn àjò ìsáàkì wọn gbẹdúà bíbẹ́ ní sọ ẹnu ìwé genesis chapter 25 náà nígbà tó wá lóyún wọn wáyé oyún wáyà gidigidi nínú ẹ maigọ wọn ló lọ béèrè sí ọrọ àwọn wòlíì yẹn wòlíì lọ sọ fún pé wọn bí orílẹ̀-èdè méjì ló wà nínú rẹ o tọ bá kà láti verse 22 ìyẹn nínú ìwé genesis 25 ó wá sọ ni ó hà ó ní nǹkan máa lágbára ju èkejì eléyìí tó wá jẹ́ ẹ̀gbọ́n ni yóò sin àbúrò bẹ́ẹ̀ ni àti ní oyún náà ti sọ kádàrá so ogún àmúwáyé wọn ti láti lóyún mọ́mì iṣẹ́ wòlíì
1: nìyẹn
0: jésù pàápàá àti ní oyún ni àwọn wòlíì ti sọ nípa rẹ̀ àìsáyà orí ẹ̀kẹ́sàn wọ́n bẹ̀rẹ̀ sí sọ ògùn tí jésù ń gbé bọ̀ wọ́n torí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà lẹ́nu tí wọ́n pe jésù lọ́la àbí wọn pe ògùn ni ògùn tó mú wa bẹ́ẹ̀ náà ni ìwọ náà ìkan kan wà tó mú tẹ̀lé ẹ láti ọ̀run wáyé torí tó mú tẹ̀lé ẹ yẹn òun ni wọ́n ń pè ní celestial glory ògùn àtọ̀run náà ń pè bẹ́ẹ̀ kẹ́rí ògùn yẹn ló máa ń bá àtakò pàdé tó bá rí pé nǹkan dàrú fún ẹ jẹ́ ọkọ lọ wà nípa celestial glory rẹ ògùn àmútọ̀run wà
1: òun
0: náà yé máa ń gbógun tì òun làwọn àjẹ́ máa ń gbógun tì òun làwọn alágbára lóògùn máa ń gbógun tì òun làwọn èèyàn máa ń torí ẹ̀bínú ènìyàn òun náà máa ń torí ẹ̀dàyàjò ènìyàn rú òun náà máa ń torí ẹ̀fẹ́ sọ ní lẹ́rú ẹlòmíì ò dẹ̀ kí à kò súnmọ́ wòlíì tí ọlọ́run fún ní ìjìnlẹ̀ èmi rẹ̀ máa ń sọ wípé tó bá dọ́dọ̀ wòlíì bí wọ́n kọ́ ló sọ tó ń ṣe ọ ẹ̀mí mọ́ ni wọ́n máa gbẹnu wòlíì wọ́n máa sọ àṣírí àti wọ́n á rán mi sí ọ gbogbo ìwọ tó ń gbọ́ mi gbogbo èèyàn lọ́sẹ̀ yìí o tó lọ́wọ́ ni ká ṣiṣẹ́ lé lórí gbígba ogo padà ìdápadà ogo glory recovery.
1: Yes, sir.
0: Am I getting by my continue lola? Can you come out terrestrial glory?
1: Okay, sir.
0: It come out on penny tele. Set up on his tele.
1: T-E-R-E.
0: Terrestrial glory.
1: Yes, sir.
0: I can't come out tele. T-E-L-E glory.
1: Yes, sir.
0: Mother, because of a penny a day, Beirut.
1: Yes, sir.
0: Cabody, you want to glory you. But there's a penny a day. I want a Greek.
1: Yes, sir.
0: Go, sir.
1: Go, sir.
0: You want to glory.
1: Yes, sir.
0: And what bombing go win?
1: Yes, sir.
0: I only want to come out there. I go for that. I want to get it. Go, go, go, go, go. Oh, she said, tell her what you go share.
1: They
0: are when you tell her what you go with. They are when you go, oh, and I don't want you go with them.
1: Oh,
0: I said, the logo, first song. You want to offer from your logo, you want to offer your logo, you want to offer what's from your logo,
1: man.
0: You want to offer any your logo,
1: ah,
0: you want to offer dollar now, or logo,
1: sir.
0: Murao, go with what you want, dummy. Go with hello, Murao,
1: Murabai,
2: yes, sir.
0: Go with you, or just use the lola. I bet you tell us you're very cover, go,
1: yes, sir.
0: Afẹ́rí kọba ògo ni afẹ́rí kọba bàkì glory ibi tí a ti máa jọ pàdé pàtó ṣe àdúrà tó lè yẹ olúwa ní kí n lọ ṣe iṣẹ́ kan mo ti ṣe sílẹ̀ òróró tí a ń sọ yìí àfi tí ò bá kan wájú orí ẹ̀ lókun aràn mi ni pé kí ìkàn fi kan wájú orí rẹ̀ ọ̀gàn kì í ṣe àárín orí o iwájú orí rẹ̀ ni màá fi kàn tá a bá rí àwọn agbára kan àwọn májẹ̀mú kan tó ti ta ògo rẹ̀ lọ́fà wọ́n máa ta ògo lọ́fà àníwò ẹ̀ máa sọ síwájú sí tí n bá ti fi kàn ìwọ fúnra rẹ ló ń sọ ẹ̀rí fún mi ẹ wá gbọ́ bó ṣe lọ sà lè ṣàbí ọ
1: lè
0: ṣàbí ọ ẹ tó wà ní láfẹ̀wá lè ṣàbí ọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja
1: yes
0: ma ẹ níbi òkè bẹ́ẹ̀ yẹn náà ni lè ṣàbí ọ tó wà lórí main road yẹn náà ni níbi tán ti ń wọkọ̀ ọlọ́run dá ọkọ̀ ayé tó ro ẹ ibẹ̀ gẹ́gẹ́gẹ́ ni pẹ̀tẹ́ sí white tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yes ma gòkè síbẹ̀ aago bíi mẹ́jọ ni kò ti dé ó máa ní agbára jù December kan ṣe òróró yìí mo tún gbé bọ ẹ lọ múra gbogbo ẹyin tẹ wà lágbègbè ìkòròdú ẹ lọ múra gbogbo ẹyin tẹ wà ní mòwe ìbàpò gbogbo ẹyin tẹ wà lẹ́rẹ̀ ògèrè tẹ wà lógijó ṣàgámù lẹ́ ń bọ̀ london sabo bridge ni sabo bridge ni ọjọ́ wednesday nìyẹn aago mẹ́jọ ni kẹ́hìndé olúwa sọ wípé òróró àkànṣe yìí kí nǹkan fi kẹ́hìn lórí ẹnìkan ní ṣe bí goya eléyìí ṣe goya ṣe bí olive oil ni ó kọjá olive oil nìkan oh my god so o mọ pé àwọn òróró kan wà ìkan wà tó pè ní lucid oil o mọ pé carrington oil wà o mọ pé coconut oil wà o mọ pé pancane oil wà àkànṣe iṣẹ́ lélẹ́yìí wọ́n kàn ní kí n ti kan wájú orí rẹ̀ ha afẹ́ ẹ̀ríkan bá ògo padà akológo fẹ́ lò gbẹ ìwọ́n náà rí pé o ti wo ayé rẹ o rí pé kò lọ bó ṣe yẹ kó lọ o ti wo iṣẹ́ rẹ o rí pé wọ́n ti gbà kankan lọ́mọ o ti wo ìgbéyàwó rẹ o rí pé ọwọ́ kan ti gbà o wá fẹ́ pe ògo yẹn padà lọ́múra ọjọ́ wọn èdè yìí ni àárọ̀ ló máa tètè dé ibo ló ń bọ̀ ìdòkùn community hall ni ọjọ́ wednesday yẹn lágbàgbà tó láyé àtọ̀ under sabo bridge ni má bẹ̀rù pé tuesday lọ́la òun ni ti abẹ́ òkúta tọ́bọ̀wájú ọjọ́ thursday ni wọ́n máa ké sí gbogbo àwọn èèyàn ibi tí wọ́n ń bọ̀ ìjẹ̀bú òde ni o ìjẹ̀bú òde ni aago mẹ́jọ ni àárọ̀ kì í ṣaago méjìlá ọ̀sán o aago mẹ́jọ láàárọ̀ ni o aago mẹ́ wọ́n ní kí n fi oró yẹn síwájú orí ibi tó ti máa wáyé gbogbo ẹni tẹ wà níjẹ̀bú igbó gbogbo ẹni tẹ wà níjẹ̀bú ọ̀sọ̀sà gbogbo ẹni tẹ wà níjẹ̀bú òde gbogbo ẹni tẹ wà níjẹ̀bú imusi ẹni tẹ wà níjẹ̀bú ifẹ̀ gbogbo ẹni tẹ wà ní gbogbo àgọ́wò yàtá gbogbo ẹ̀ ibi tó ń bọ̀ new market area níjẹ̀bú òde ni o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ mi ẹ̀ ń gbọ́ mi lájà gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi ní Lẹ́kí ẹ lọ múra gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi lẹ́pẹ́ ibi tẹ́ ń bọ̀ ìjẹ̀bú òde ni new market area ni ibi tẹ́ ń pè ní arcade hall akíntọ̀mídé hall tó wà níbi ẹ̀yìn ọjà òyìnbó yẹn ìyẹn níjẹ̀bú òde ọjọ́ thursday ni aago mẹ́jọ láàárọ̀ ni bá mi kéde fáwọn èèyàn tó wà lágbègbè ìjẹ̀bú rí pé òórùn yẹn kan orí wọn bó ṣe ń gbé máa bá mi kéde fáwọn èèyàn tọ́ba wájú ọjọ́ friday on the third yìí ni o friday on the third ẹ lọ múra oníbejì ni nìbàdàn oníbejì ni ẹ gbọ́ mi sà gbogbo ẹ̀yin tẹ wà lọ́nà sango ẹ̀yin tẹ wà lọ́nà ẹlẹ́yẹlé gbogbo ẹ̀yin tẹ wà ní apẹtẹ ẹ̀yin tẹ wà ní àwọ̀tán gbogbo ẹ̀yin tẹ wà ní ológun ẹrú gbogbo ẹ̀yin tẹ wà ní bódìjà ní gbogbo mọ́kànlá àtàgbègbè ẹ̀ lọ́dẹ́dùgbẹ̀ gbogbo yín pátápátá nígboro ibi tẹ́ ń bọ̀ ní grace hub olùdarí garden ẹ̀ní ẹ̀gbẹ́ open university ní sango ẹlẹ́yẹlé road ni o ẹ̀yin tafo arena ló wà ibẹ̀ ni màá wà aago méje láàárọ̀ ló máa di aago mẹ́wàá but why? My God, my wife went away.
1: Yes, sir.
0: I got a dog going your father. Go your God of phone. I got a lady. And on Mura
1: Samura.
0: Look better when you go.
1: Yes,
0: sir. So, yellow road.
1: Lay
0: it up for a renna.
1: And
0: you look at the garden.
1: If
0: the Latamata said, my God,
1: yes, sir.
0: I don't fight the lady. I go make Jessima. I don't
1: know.
0: I'm not going to
1: run
0: your little. Yes, it's what you read.
1: Who
0: I want to match. Well, I'm a poor one.
1: Yes, sir.
0: Not all right, you're the
1: sir.
0: So, I be a go make it.
2: I don't know. Nda ka pari adura baba ni 10000 naira pe to ba ni laarin wa mo wa so pe ma wa mi lowo yen lowo mo gba ti mo du
3: ni lowo yen lowo ni waju olorun ati waju olorun ati
2: mo wa ti emi kan pe tori mo fe yawo lowo emi o ti ma ni ko ya ni lowo yen pe mo fe fi second nkan ko ya mi ni owo to bo la se ya ni lowo eri pe o wa leni alati yen wole to mo si
3: pe e ya owo yen
2: yawo yen ni
3: ke
2: mo de san
3: so wa 10000 sele ma
2: ti
3: so oluwa ni tonbe
2: mi laara bo mo sa san sugbon gba to di arin ose then come back in office ngba ro gbugbo ejo tan kini kan kini kan to ba ko 200000
3: o ko 200
2: sorry table
3: e gba bi bi se ni o gba ile eke ni waju olorun ati niyan eni e ko 200000
2: cash
3: e gba wen
2: e gba en kan to mo believe pe ise owo mi pe am hard working pe kini kan o ti wa ko 200000 ni ke ko ya bi 50000 meji ngba mi wa ka omo mi de wa ni ile iwe giga university
3: omo yi wa ni faculty
2: to mo wa mo se pe omo ni e pe mo ti ri lara owo e o
3: ele ti ri lara owo e te fe
2: so mo san den awon kan mi na ko wa mi lorun mo san lara
3: le igba te jade 50000 mo ko wa ko yen fun 200 lo 50
2: ele kan na ti mo ba se bi consultancy ti o fun ni nkan kan to na se so pe o wa mi kini kan kini kan eyan na ko transfer 100000
3: kini
2: kini
3: jesu
2: wa pe eleyi ki se pe ki
3: se da kan emi awon ni lo nsise Lọlọrun atamata ti se ma nse ni
2: bo se ba nse.
3: Lorukọ Jesu ti wọle rika. A ma lẹni. In the mighty name of Jesus. Ha, eyan yo fa o.
2: A
3: fẹ sọ rẹ kan to lagba leni. Oluwa kini ka pe ni ore igbedide.
2: Ore
3: igbedide. Oluwa ni ohun fẹ ti bi awon eyan dide ni.
2: To
3: bi a fẹ gbogbo won pa. Ke elomi ti sun le. Ogo re na ti sun.
2: Ko
3: fẹri mo. Ko de si yanu mo.
2: Pepe
3: pepe. Oluwa wa sọ pe ro eni. A fẹ so e a se si di ni. O fẹ ti gbe ogo re ko ninu iwo. Awon ogo kan ti wa. Awon alagba ti gbe wonu iwo lo. Alagba re di le.
2: A
3: fẹ gbe ogo yẹn dide pada.
2: Gbogbo
3: ẹni ta ti n ba ogo ẹja.
2: Olúwa
3: fẹ fi ọrẹ yìí ra ogo pada. A fẹ fi báyìí ogo wa pada.
2: A fẹ
3: fi bẹbẹ ni a fẹ fi ra ogo pada. A fẹ fi gba ogo pada. Olúwa ni gbogbo ẹni tó bá ti ṣe. Olúwa ni pátápátá. Kọ́kàn máa bèrè kó Olúwa gbogbo ogo mi pada. Lórúkọ Jésù ó máa gba ogo rẹ. Àṣẹ ti mú bẹ́ẹ̀. Mi àyàn fẹ́ o. Gbogbo èèyàn yẹn pátápátá kí lè máa ṣe sà. Ẹ lọ ka Jẹ́nọ́sí ṣàtọ̀ wà. Lẹ́yìn ni o, bí kò ka Jẹ́nọ́sí ṣàtọ̀ wà. Lẹ́yìn ìgbà yẹn,
2: bí
3: kò ka Samuel. Bẹ́ẹ̀ni Samuel. Lẹ́yìn ìgbà tó bá ti ka tán, bí kò ka Isaiah 45. Ohun tó máa kà
2: nìyẹn.
3: Ẹ̀wà kankan sínú omi yẹn. Wà wá máa gbọ̀dú àfi. Bí kò Olúwa, torí mo ti sọ rẹ yìí, gba ògo mi padà fún mi. Destiny Recovery yìí, àfi tó mi yóò bá kàn lára. Nígbà tó bá ti sọ rẹ. Èdè díẹ̀ ni wípé tó bá ti lomi yẹn lénìí, bí kò sọ rẹ. Santi ọmọ rẹ, ògo gbọ́dọ̀ sọ. Account number wo lo fẹ́ lò? Kọ́lẹ̀ báyìí UBA ni o. UBA. UBA.
2: Kọ́
3: sílẹ̀
2: 10 2 4 24 77 5 0 50 80 80.
3: Bọ̀ lẹ́ẹ̀kan sí o. UBA.
2: UBA.
3: UBA.
2: UBA.
3: 10 2 4 24 77 5 0 50 80 80. UBA ni o. Orúkọ tó máa rí bẹ́ẹ̀ Christ Artillery Atamátàsí. Christ Artillery Atamátàsí. Ogun onídàá o. Gbogbo ìwọ tó bá ti sọ rẹ yẹn. Owó tó máa wá kàlẹ́ léyìí. Kàsí ni omi yẹn. Genesis chapter 1. Psalm 1. Àti Isaiah 45. Kàsí lókọ́ máa rẹ lò.
2: Ó
3: wá pè mí fún ẹ̀.
2: Wà
3: lẹ́rìí.
2: Àǹfààní
3: kí ló jẹ́ fẹ́ràn kójú ìyá Yoko Suemi. Àní Suemi wà.
2: Àní
3: Suẹjọba
2: wà.
3: Ìgbà ní mo bí.
2: Kí
3: n fẹ́yàn mẹ́rin péré lórí ọ̀fẹ́ kó pè. Kí n sọ tẹ́lẹ̀ sáyé rẹ̀. Ìgbésẹ̀ tó máa gbé. Àti ọ̀nà àbáyọ nínú ìrìn àjò. Kò rà ànúgbà bí lọ́dọ̀ òwúlé ni. Nọ́mbà tó wà pèsè rẹ̀ o.
4: Jesus.

ẹni tó ti fi ìgbà kan rí jẹ gómìnà tuntun sì ṣojú fún apá àti àríwá àti ẹdó ẹni tí í ṣe comrade adams osiomhole òun náà ló ti ṣe gbé báyìí lẹ́yìn ìgbà tí gómìnà monday ọpẹ́bọlọ tó jẹ́ pé ó ti dájọ́ ọkú fún àwọn ajínigbé àti àwọn tó jẹ́ ipò agbésùmọ̀mí ilé ti ọwọ́ tẹ̀ ní ìpínlẹ̀ ti ẹdó ẹni tó fi ọ̀rọ̀ ọ̀hún léde náà ni ẹni tí í ṣe olórí fún ẹ̀ka ti ìròyìn ní ti ìjọba ti monday ọpẹ́bọlọ ẹni tí í ṣe patrick ẹbújẹlẹ náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé osiomhole náà ni ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi tí ó ti ń ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ akin ilé ti gómìnà ọ̀hún tí ó gbé níbẹ̀ náà ni osiomhole ṣàlàyé wípé láti rí pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti tẹ àwọn ìwà àbàjẹ́ rí pàápàá jùlọ ìwà ìgbésùmọ̀mí òun náà ni láti gbé ìdájọ́ ilé tó yẹ kalẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ìwé òfin bí ó ṣe là á kalẹ̀ níbẹ̀ náà ló jẹ́ pé ó sọ̀rọ̀ di mímọ̀ tí ó sì ṣe àtìlẹ́yìn fún dídá ọlọ́pàá ti ìpínlẹ̀ sílẹ̀ ní ti ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ náà ló jẹ́ pé ó sọ̀rọ̀ di mímọ̀ báyìí wípé ìgbésẹ̀ ilé ti gómìnà ọpẹ́bọlọ ilé tí ó gbé òun ló jẹ́ ìgbésẹ̀ ilé tí ó dùn mọ́ nínú tó sì jẹ́ pé yóò fi òpin sí ìwà ìgbésùmọ̀mí àti ìwà ìjínigbé ní ìpínlẹ̀ ti ẹ̀dọ̀.

iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ ti Benue náà ló jẹ́ pé wọ́n ti tẹ àwọn afurasí mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí wọ́n ní ṣe pẹ̀lú ikú eléyìí tó pa iléeṣẹ́ alága ti ẹgbẹ́ ti Mehetiala eléyìí tó ń bẹ ní ìpínlẹ̀ ti Benue. Níbẹ̀ náà ló jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n gùn lé iṣẹ́ ìwádìí ọ̀rìn kíni wí òun náà ló jẹ́ pé ọwọ́ wọn sì bá àwọn afurasí eléyìí tó tó mẹ́wàá ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí. Ẹni tó wá ṣe alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ti ṣe DSP Udemi Hidet òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn wípé pẹ̀lú iṣẹ́ ìwádìí ọ̀rìn kíni wí eléyìí tí àwọn gùn lé òun náà ni ọwọ́ fi bá àwọn mẹ́wàá ọ̀hún. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé kọmíṣánná àti ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ti ṣe CSP Christos náà ló ṣàlàyé wípé àwọn tó ti ń gùn lé iṣẹ́ ìwádìí láti pé gbogbo àwọn tó ní ọwọ́ nínú ìṣekúpani ọ̀hún òun náà ni ọwọ́ bá tí àwọn sì rí pé àwọn fi ojú wọn ba ilé ẹjọ́. Òdí ní àwọn èèyàn mọ́kànlá eléyìí tí wọ́n pàdé ikú òjijì látàrí ọkọ̀ òfurufú eléyìí tí òfurufú sọpọ́n ní apá àti ìlà oòrùn torílẹ̀-èdè ti France. Inú ọkọ̀ òfurufú ọ̀hún ló jẹ́ pé àwọn èèyàn mẹ́wàá eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè ọ̀hún àti ẹni tó jẹ́ awakọ̀ ti ọkọ̀ òfurufú ọ̀hún pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ márùn-ún tó jẹ́ pé wọ́n pàdé ikú òjijì wọn. Báyìí ló jẹ́ pé ìròyìn ọ̀hún náà ni olùjáde tó sì jẹ́ pé ìwé ìròyìn ti orílẹ̀-èdè ti France náà ni wọ́n gbé ìròyìn ọ̀hún bọ́ta. Ẹni tí wàá ṣe mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú ẹni tí ṣe Philippe Taribot náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ohun tó fa ìforísọpọ̀n ọkọ̀ òfurufú ọ̀hún òun náà ló jẹ́ pé iṣẹ́ ìwádìí òun náà ni ó ń lọ lórí ẹ̀ lọ́wọ́. Ọjìnì agbábọ́ọ̀lù ni ọmọ orílẹ̀-èdè ti Italy Mario Balotelli òun náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ síta wípé òun ṣetán láti tẹ̀lé ikọ̀ ti agbábọ́ọ̀lù torílẹ̀-èdè ti Black Stars torílẹ̀-èdè ti Ghana nínú ife ẹ̀yẹ elétò ìlọ́lọ́wọ́ ní lágbàáyé lórílẹ̀-èdè America Mexico àti orílẹ̀-èdè ti Canada. Níbẹ̀ ló ṣàlàyé wípé ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún náà ni òun fẹ́ràn bí wọ́n ṣe ń wàá kò pẹ̀lú àwọn orílẹ̀-èdè ńláńlá lágbàáyé. Níbẹ̀ náà ló ṣàlàyé ìta pé òun ní ìgbàgbọ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún náà ni yóò fakọyọ̀. Ó ní ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Italy náà ni wọn kò ní àǹfààní láti lọ sí ife ẹ̀yẹ àgbáyé tó sì jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Ghana ọ̀hún náà ni òun yóò ṣe àtìlẹ́yìn fún. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti òwúrọ̀ ti tòní ṣùgbọ́n kí n tó máa lo ẹgbọ́n kókó eléyìí tó ṣuyọ̀ lẹ́ẹ̀kan sí. Atiku Abubakar náà ló ti ṣàlàyé wípé àwọn ìgbésẹ̀ eléyìí tí ààrẹ ń gbé

Balotelli ló ti ṣàlàyé pé òun ṣe àtìlẹyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè ti Ghana láti fakọyọ nínú fèyà àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti òwúrọ̀ ti tòní fún ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn eléyìí tó ta kọ́ sójáde ẹ lọ sórí ìkànnì ayélujára wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagilu fm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagilu fm 96.7 Tunde Ọ̀làwọ́ lolóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Ìbùkúnlúwà Ọ̀làgúnjú Martini Salau ló ti ń ròyìn kété tí n bá ti kúrò lórí ìròyìn náà ní gbéra ńlẹ̀ yóò tún mọ́ gbéra sọ pẹ̀lú Akin Akinyemi ẹ mọ́ kúrò ń bẹ́ ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.

0: se wu be ni o si laburu obe wude endori li sele ni e ale anansi lopo gba mi lojo sunday ni pada le mo ba ti wa bi latojo saturday mo jumo ojo sunday ba ko mi la rojo sunday ile se la dari si aba ti ku nle sin e pada tele mo le bi tele aya tele mo lo limo lopo gba office mi ni mo ti mo ko yeyin be mo wa lale ana aya mi ni npe mi pe nto so ti sun lo so ni lo bi ise ambile bi si o si ojumo ti mo lagun meje se koja na ni mo se le ku mi lagun mejo koja sagun mesan olon kesi pojo fe ma ro ni o ah ojo ni e okay, money. Where's the problem? Ah, baby, sir. You mean he bought an ink? I go make your cognac in butter by a logic, but delugic. Look, the nila badge gun. I didn't even get a fan. I love a fancy. That is signing. Well, I am in with your call me boony. Bale adebise igba da fi lore ofe ati wo bi ni nke bi ago mokanla fe lo lu ah e ba ti e koja gan ni belenja ara ti we oke yen ko juma opo awon ise nlo lan mo lawon ila koja be be yan ba wa je en to di nipinu ka patapata agbogba lojo oro loja ya bi je legusibo le si mo si emi o ti eni sugar agbogba ya bi je legusibo jojojojo ri e ti won do ra bo e ti won tari pale mo aduke lolohun mo ki ye ko juma emi gbe bo se lodo ti anya lodo ji ara lo tu gbogbo wa aro wa ni ni wa o ki yin o Kama di gbe ala mi sake mi aso si tutu ke gbe a wo be abi se ri feeling bo tutu e le ri e ga ma pa wo so na ni ipe ni ja ise ni ewu to koja lori omode to tun koja lori agbala ila koja ni I want to see my son, you're dark, your money, be a bad genic at a fala, my share. A poor baby set to a batting, she share money. Ha! La Bajo, Jebe, Ning Batting, or by your by any means. I don't go, Joe. And there must be a reason. I'm about genic, I tell a team of Injo to Kaka walk. Hello, sir. Oh, you're not sure, Nikini. Okay, ko juma me ran la leto iwo lolorun e ja se daada lawujo o to le ran emi ati yin lowo nu lo le ran orilede lowo lo le ran agbegbe wa lowo lo le ran awujo wa lowo e gbo lo e je wa ba wa yo se wa ri nkan ti mo ko dani loni e je mu eto verse keji e tele sugbon a le pare e na loni a wa so di ajin ajin awon asiri kan wa to tin tu titin tu awa ku be kan so gbogbo e di ajin oni se pelu te ba wo calendar yin daada oni lo pe ojo marun le ni ogoji tawon oluko meje awon omo wa merin de ni ogoji se mo gere 36 tan ti wa lodo awon ipo ti an wa kose ni o le wi gbogbo won si lori ofe ati wa loke pe kose ni o le so ati padanu awon kanu won kose ni o le wi ni gbogbo opolopo ro ide e ba n gbo eh amadu beji e ma di ku seyin jo lohun with this weather with this condition oba wo lonu anu re yo pa gbogbo won mo ta si ni gbagbo pe n pa gbogbo won mo a ni padanu kankan nu a ti ri die fi mule e ma kesi awon royin teyin na mo share lori social media opo ai generated video n lo ti wa nta nipa oro awon omo yi a mo wa ti so di cruise o se mo wa ni content ti po lori social media lori TikTok lori Facebook na wa gbo furo fi so fa be kiesara e kiesara e kiesara ki lo de pele ma ti rowo ra data oni 1 gig da be ra ko se le ta hotspot e ba ya ra mo e ta hotspot e da ko e ba n ta hotspot hotspot ni ni o fi ma si an te ko si a e ki lo fun mo yin Eki lo fun omo yin. Imi o le ni kankan leyin o tin daran yi o. Oda. O ton mo so wi fun yin. Ko se nto ti fi die mule. We still have hope. Mo ra mo boya ri ni oni tele. Abi ke se ri ni o. Asi ni reti. Sugbon lenu jo meta agbo kankan pa won. Awon to ku won sakata. Wọ́n a se video. Wọ́n a sọ kankan pa wọn. Ekini nta wọn agbófinró ń joyé wa ni pé ìrìn àjò bẹ̀yẹ ti lágbára fáwọn tó kó wọn náà ṣùgbọ́n àwọn náà rẹ̀ dí àti juwọ́ lè lásán. Wọ́n sì ń fáwọn ọmọ tá a sọ wọ́n fi wọ́n ṣe shed àtàwọn olùkọ́ tí wọ́n kó. Tí wọ́n wá ń jẹ́ ń bẹ̀ kọ̀ sẹ́ni ọmọ. Mo mọ̀ pé tọ́pọ̀lọpọ̀ yín fẹ́ ṣé bó tutù ṣe ń mú ìbójò ṣe ń rọ̀lé wọn lórí ṣé wọ́n ṣe wà lókè ìpẹ́ Ọlọ́run ni o. Oba mo ya shao gbogbo awon agbaga muslimi ni won gbogbo gba ni a fi n teriba fun oba ti gbogbo awon kristeni gba pe o nikan la le wi o nikan la le se to ba wi ko se n to pe be ko ti gbogbo kristeni n pariwo hallelujah ogo ni gbogbo gba waju re nkan kan le mo so modun meji o se fe gbo ti o fi ko nu gbon nkan kan le ma se ara le ma don kan kan le ma mu abẹ ni gbagbo dibe ni eti an ba ba wa elese abalaye elese ka ba loke pe ti an pariwo lodu to mare o nikan ni ma di kale kose ni o le tu e wa ja di gbagbo yen mu sesese e ja ma gbadua awon agbofinro lawon osimi awon osu awon owo ṣugbọn a challenge gbogbo awon eyan wa ti an gbe ni gbogbo agbegbe abule ni ilu ni Nigboho, Igbeti, Kishi, Sekpeteri, Saki, Tede, Iseyin, Agwa Amodu. Dey gbe gbo mo so. Gbo won la bi won lere o. Won le ti n. Eja so di Eja so dajin. Lori eto yi to wo. Eja so dajin. Eja so dajin. Tori mo fe bere o. Pe won ni won wa kusa ninu oko Old Oyo National Park won ni nto fa wahala ipenija eto abuta ninu won wa ni gbogbo wa pata emi na lowo nbe eyin na lowo nbe o okunrin lowo nbe o obirin lowo nbe o Ijoba gangan de lowo nbe o gomina lowo nbe commissioner lowo nbe alaga ijoba abile lowo nbe royal fathers lowo nbe o awon oloye gan lowo nbe o awon agbofinro lowo nbe o abi sa lawon olopa gbogbo ona be o si o sawon custom si o sawon immigration everybody lo lowo nbe o Okunrin lowo nbe o. Awon hunters won lowo nbe o gbogbo awon agbe lo lowo nbe o. Bi Naija se da lo ni gbogbo wa la lowo nbe. Won ni ikusa ti won wa illegally. O ti fi aye gba kun ti pe ni illegality pupo ladugbo un. Se eri pe ngba mo bere program eyi to wo. Eyin ta jo bere re laaji. Te banati mo so nipa awon alumani orilede yi e kan bi milere ki lo di mo yabara ku me enwo re ni bi mi o asiri kan o tu e jo daaji se le saison laarin ago kan oru ola ni mojuma wednesday titi dago meta e so fa awon yen wa gbogbo adugbo won o ja jo gbo radio eyin lagelu 96.7 fm aso nrin ati wirin eja so digba na eja so digba na nkan kan o gomina alase ipinle oyo tin rawo ebe sawon oluko e ma dakun e ma jo e ma pe a in to polopo nso ni amo ti an be le na ti won lo school asiku ya o tun lewu sugbon se wa bu awon oluko eyan mejo lorin ajunwo enikan ti ba sele melo je ni won eyan bi mewa loluko se mo pe won ti gbemi awon kan si lewe run loluko oko ekan igban denu agiju lati ski egbogbo wa pe to awon wa sere o mi ta fa wa ke gba godu so e ba ti wo fonran won a wa sere o e ma ru gba wa sere o won la won yen lopo ogba won ti lo tactics yen won ti divert attention awon agboforo wa so that those illegality ti won se nipa awon iwa kusa nbe ko le ma te waju won ni number 1 ni ipenija pe awon alumoni ta ni ijoba go mojuto and it create illegality around that ah ta won asiri kan olohun fun atu ah sugba won oluko ni ha esa a ti egbo lewe tin be ngboro beyan ba doko ti anisi lalayin fagbure olohun ni jari wa la nbe o primary school nbe nbe se government mo won mo bo le to abo be in terms of security dawon oluko wa wonu pe to eh sa e fun wa lawon dan bere fun yo lagbara o to da ba ni kan ti sa ti nbe ni gboro wole sa ti nbe lese kuku ni gberiko se won o lo beyin ba ni yawo se le yonda e me oge be ba loko se le lodabo odabo o ba le mi o lo layo obo la se le 50 nu tinu so fun se ni gbe so ni fi se joba le ba tori olo ri olo go mi tori olo awon kan ni nbe ni sin a fi yo won o 45 days le ni ha iru omi wo ni won mu e ba ni won je nbe ni abi ndo abi spa iwo ni won je nbe na edakun epo ni a fi se be fun won ni abororo ah se won bomi ara o se wo ni won lo se won para ru cream wo ni omodun meji omodun marun omodun meje omodun mokala to ba seyin ibe tan kan be lo gomina lase ipinle oyo nu awon oluko kan yari o pe ba jodo kan lawon ibai ti lewe ko o ti o o kaluko mo ko mo re nule hey in ta won ta sin wi fe dale na nu o iberu bojo ojo wa ni ijoba o ko won jade ko se ni omo o ti mu ki awa ko omo wa won ti na lagbara laarin wa pe se ni looto eni ga ti ebe nda kun sa won oso wa mo le mi omo awon aje nko mo ni won omo mo awon emire nko mo ni won omo awon ti nbe ni nbe nu awon ye mo ja nko mo ni won omo boya exist iyan asuko ta ni di won re mo le mi omo o ma gi ya mi eni binu eja se ni belenja eja pade lajin eja pade lajin eja pade lajin mo kiyin e ma pe egbohun mi ni emi gan otutu mu mi lo je ri tin tin kan ti lo e wa ti ti o fi yo da jo da pe elakun se ya dare ti setan ba won ti gbona kan ko je sare gbe mu into mo elede ojo ko ta pe mi si ni 08032954191 08032954191 eja pade laje lori eto yi to wo ago kan loru ola sago meta ni edagun baba mi ni awe nko o e ki mo ni mo ki won da ki ma rin e se o akin akin yemi lo ko temi je gbera nle e ja se dada lawujo oga kolohun sanu wa ni
1: Lagilu FM 96.7
2: gbogbo eyin ta jo n pe olohun ni gbogbo ọjọ́ Monday láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa pẹ̀lú àdúà àkókò tó ní gbogbo ibikíbi tẹ́ wà ó ẹ máa ṣàmí orúkọ Jésù Ọlọ́run tó dá ọ̀run ayé ìwọ tí ò sin tó lè ṣe adúpẹ́ oore ọjọ́ gbogbo adúpẹ́ ibi tó bá àwọn èèyàn rẹ dé adúpẹ́ tó tún ṣe lọ́sẹ̀ yìí pé yóò tún jọ àwọn èèyàn rẹ lójú Ọlọ́run gba ọpẹ́ wa gbogbo ibi tẹ́ ti ń gbòm mi mo pàṣẹ káàánú wọnú ayé yín kò sóhun táàánú ṣètì torí agbára Ọlọ́run ni àánú nìran ènìyàn mo wí lórúkọ Ọlọ́run Apostle Babalọla pé káàánú jagun ayé yín fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí kí àánú Ọlọ́run kó gbè yín níjà fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí kí àánú Ọlọ́run kó kọ̀yà fún yín fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí kí àánú Ọlọ́run gbè yín lórí sókè gbogbo ọwọ́ òkùnkùn tó ń gbá orí ògo yín wọlẹ̀ kí ọwọ́ náà gbiná báyìí gbogbo kóòtù àwọn ìka ènìyàn tán ti ń dá ẹjọ́ yín kí iná àti àrá Ọlọ́run kó san wọbẹ̀ mo pàṣẹ ìkórajọpọ̀ kò ní ju báyìí lọ kí kó tú wọn ká ìkórajọpọ̀ kò ní ga ju báyìí lọ kí àrá Ọlọ́run kó tú wọn ká lọ́sẹ̀ ìkirè ó wà yín wá gbogbo ẹni tó wà láyìíká yín tó ń lé ire jìnà mo gbẹnu ẹ̀mí mímọ́ sọ̀rọ̀ pé kí Olúwa kó dé ládè pa ẹni tó yí yín ká ẹni tó yí ọjà yín ká ẹni tó yí iṣẹ́ yín ká tí ò jẹ́ kiri ó wọlé kẹ́mi mímọ́ dé ládè pa àrokò ogun tí wọ́n fi ránṣẹ́ sí yín ní orúkọ Jésù kíná ó jẹ́run gbogbo àgọ́ àwọn ìka ènìyàn tí wọ́n dàbò yín pé ẹ ò ní rí aláàánú kíná ó ṣì dànù ẹ gbóhun ẹ̀mí mímọ́ o ní gbogbo ibi tẹ́ wà lábẹ́ ọ̀run ìdí àìsàn tí wọ́n fi dè yín kó já ẹnikẹ́ni tí wọ́n fi ìdí àìsàn dè lábẹ́ òun yìí ẹ gba òmìnira lórúkọ Jésù Kristi Násáyẹ́tì ni mo pàṣẹ gbogbo ọfà àìsàn ẹrù àìsàn tí wọ́n dì lé yín lórí lọ́wọ́lọ́wọ́ kó gbiná sọ̀dà ẹ̀yin tẹ́ jẹ́ gbèsè Ọlọ́run kó bá yín san kíde gbèsè ó já lára yín kọ́lọ́run ó yà yín lẹ́nu kírànlọ́wọ́ wọnú ayé yín ẹjọ́ bá mi gẹ́ẹ̀tì omi o mo ya omi gbogbo sí mímọ́ lórúkọ Jésù pé orúkọ Jésù tó borí gbogbo orúkọ kó wọnú àwọn omi yìí lọ àṣẹ Ọlọ́run ni mo fi sọ̀rọ̀ omi gbogbo tẹ́ gbé dání yìí fún iṣẹ́ ìyanu ojú korojú kí agbára Ọlọ́run Apostle Babalọla kó wọnú ẹ̀ lọ mo pàṣẹ lórúkọ Jésù ẹni tí wọ́n dira ogun fún láti bá yín kanlẹ̀ lọ́sẹ̀ kó para ẹ̀ kó tó dọ́dọ̀ yín lórúkọ Jésù kó para ẹ̀ gbogbo ọmọ tó tara yín jáde kan jéèyàn èdè ayé tí wọ́n fi ń dààmú àwọn èso tó jáde lára yín kó gbiná ọ̀rọ̀ òdì tí wọ́n sọ sínú ẹlẹ́dà àwọn ọmọ yín láti máa pọ́n yín lójú lórúkọ Jésù kó gbiná gbogbo ẹnikẹ́ni tó ń wojú Ọlọ́run fèsò tinú ẹ gbàyanu kọ́lọ́run ó ṣèyanu nú ayé yín kọ́rọ̀ yín ó já sọpẹ́ kọ́rọ̀ yín ó dìyanu òmíràn kò ní bímọ kó ṣubú lulẹ̀ mo pàṣẹ lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ díù fún ìgbéyàwó kọ́lọ́run ó ṣe yín lóore kọ́lọ́run ó dá yín láre gbogbo ẹ̀yin tẹ́ ní uncompleted and abandoned project kí Olúwa kó yanjú ẹ̀ lọ́sẹ̀ ìyanu tí sẹ́fíìsì yóò lè filé yín lọ́wọ́ lórúkọ Jésù ẹ gbà á ẹni tó rán mi sí yín kó fìyanu hàn ẹ ó ṣe rere iná àti ẹ̀jẹ̀ Jésù kó ṣèdìdí ẹ̀ kó kàn yín ó balẹ̀ ẹ ó ní ẹ̀rí mo ń fi àkókò yìí pé yín sínú ìpàdé alágbára ńlá èyí tó máa lọ ní Christ Apostolic Church Giga City a place of discovery and recovery aláṣẹ igbó olóyin Arúlógún road ọjọ́ Ìbàdàn ní gbogbo ọjọ́ Thursday láago mẹ́jọ àárọ̀ sí aago mọ́kànlá wo ìyanu ṣẹlẹ̀ má gbẹ̀yìn nínú ìpàdé bí ẹ bá fẹ́ pè wá fún ọ̀rọ̀ ẹ̀rí àti àdúrà ẹ pè sórí nọ́mbà yìí 08039131758 orúkọ mi ní ẹ̀sọ́ Ṣọlá and see you with your testimony amen.
1: Lajiliwa FM 96.7.

ní ìdájí kùtùkùtù. Bíbélì wípé láti ọjọ́ náà wọn ò lè rìn ní ojú ọ̀nà dájú ni mọ́. Ẹ̀yin wọlé sàmí agbára wo májẹ̀mú wo ló fẹ́ fi ògo tiyín sògo ló fẹ́ gba ọlá tiyín sọlá. Ó yá lónìí iṣẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ báyìí. Gbogbo agbára tó fẹ́ mú yín lẹ́rú tó fẹ́ kóògùn rẹ lẹ́rú màmá sàmí gbogbo agbára tó fẹ́ kóògùn àwọn ọmọ rẹ lẹ́rú lónìí agbára yẹn lana ní wákàtí yìí. Ọ̀rọ̀ àti ẹlẹ́ẹ̀karùn-ún rèé o. Paul apostle jẹ́

wà níbẹ̀. Bó ṣe da igi sínú iná, egbò jáde láti inú igi. Ó bu apostle jẹ́ o, gbogbo àwọn èèyàn wò pé èèyàn burúkú ni máa yìí. Ó máa tó gbẹ̀kú, oró egbò máa tó pa. Ṣùgbọ́n lọ́jọ́ náà, Paul òkú o, egbò ò rí pa. Àwọn tí ń sọ pé ó máa kú, àná ni ẹ tún sọ pé ó ní láti jẹ́ pé Ọlọ́run kan ni. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí máa sìn. Ẹnìkan sàmì, ó ń tayé rò pé yóò pa ọ́ lára. Ṣé ẹ lè sàmì báyìí? Ó máa di orísun ayọ̀ rẹ̀.

0: Sunday. Bí wọn náà bá lórí ọ̀fẹ́ láti dá sí tó sùn yìí, o lè dá sí pẹ̀lú àkáǹtì chọ́ọ̀chì. Bó o bá sẹ̀ ní, kò dí àdúrà rẹ lọ́wọ́.
1: Pastor Matthew, àkáǹtì chọ́ọ̀chì ni ẹ fún wọn o. Lórúkọ Jésù yóò dára fún wa.
2: UBA.
3: UBA.
2: Holiness Anointed Church.
3: Holiness Anointed Church.
2: 10 10 24 24 64 64 03 03 80 80. Lẹ́kọ̀ọ́ sí 10 10 24 24 64 64 03 03 80 UBA
0: account. Holiness Anointed Church. Ẹ̀gbọ́n láti òní lọ, ọ̀run àánú sí fún ọ. Mo gbàdúrà oore tí ayé rẹ nílò, ọ̀run rìlíìsì ẹ fún ọ. Lórúkọ Bàbá, Ọmọ, Àtẹ̀mí Mímọ́, oore tí ayé rẹ ń wá oore gbà, bẹ́ẹ̀ ni yóò ṣe. Ayé kan tó wà yìí, òní rí bànújẹ́ ńbẹ̀. Jésù Olúwa wa, àmì. Ẹ bá ti ní challenge, ẹ wọ mọ́tò tó ń lọ sí Malete láti ibẹ̀. Ẹ sọ̀kalẹ̀ nínú ọmọwọ̀, ẹ ti débẹ̀, o ti dọ̀jà gbáyé. Lágbára Ọlọ́run, mo ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹ jẹ́ àjọ lọ. Bó o bá ti ìdé tọ̀run rí, yá àjọ lọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti ran wọn lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dálé yín lórí. Èkejì tá a bá ti jáde inú Jọ́dánì, Olúwa ni dálé yín lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkè òkè kan tí à ń pè ní Sinai. Bá a ṣe ń lọ yìí, mo gbàdúrà yóò dára fún ọ. Jẹ́ ká òbí rí ọ lọ, wo ẹnìkan tó mọ̀, pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ, àbẹ́nìkan tó ti ṣe ọ lóríire, kó ràn lọ sí Jerusalem. Oore rẹ wà ńbẹ. Báwo la ṣe máa lọ? Oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ. Phone number yìí ẹ pé tàbí kẹ́ ẹ send message. Èmi náà fẹ́ lọ Jerusalem. Wọ́n join mi mọ́ group tí àwọn èèyàn wà, yóò dára fún ọ. Ó ríran lọ́wọ́ o, oore rẹ o ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Phone number, hello, phone number 08066 48 14 55. 08066 48 14 55.

0: kejì lọ bá jáde ń sọ̀rí rẹ̀ egypt ipò kejì lọ bá jáde ń sọ̀rí rẹ̀ kódà south africa tá ń wí gan ipò kejì lọ bá jáde cabo verde àbí cape verde ni wọ́n mọ̀ sí ipò kejì làwọn náà bá jáde o ó jẹ́ orílẹ̀-èdè márùn-ún nínú mẹ́wàá tó bá ipò kejì jáde fẹ́ wá ràn mẹ́rin tó kù àwọn bá ipò ẹlẹ́ẹ̀kẹta jáde àwọn bíi dr congo orílẹ̀-èdè ghana algeria àti orílẹ̀-èdè senegal fẹ́ wá mọ̀ wò ó ó fún ilẹ̀ adúláwọ̀ ó fún wọn lórí yìnyín pọ̀ o torí pé bá a bá wo àwọn continent eléyìí tí wọ́n gborí wọlé ẹ mọ́ gbàgbé wípé ilẹ̀ europe náà lọ́lọ́mọ jù lọ́jọ́ wípé àwọn tí wọ́n gbé tí wọ́n kó wọlé wọ́n lọ bíi mẹ́rìndínlógún wọ́n dàbí ẹni wípé mẹ́tàlá nù wọn òun náà lọ́láǹfààní àti yan yọ ilẹ̀ agbọ̀n ti asia àwọn kó bíi mẹ́jọ wọlé àná tó ẹbí mẹ́ta kan báyìí náà ti ń kú lọ wọ́n yan yọ bá a bá mọ australia mẹ́mọ̀ pé australia náà wọ́n ti sí wọn pọ̀ mọ́ agbọ̀n ti asia bákan náà ébàrìbà àwọn ti concacaf ń tiẹ́ ẹ mọ̀ pá gbọn wọn lọ́gbàlejò wọ́n ń lọ bíi mẹ́fà mẹ́ta tó gbàlejò òun náà lọ́sẹ́kù mẹ́ta tó gbàlejò lọ́sẹ́kù gbogbo èmi lèmi kùrázà òní o èmi ni gbani èmi làwo haiti ló kọ tèmi ni o ẹyin igbá kan dogóje èrò ọwọ́jà o wọ́n ti gbọ́n wọn dànù kúrò nínú ìdíje yìí ẹ wò ó ṣé ẹ ti ẹ̀ rí agbọ̀n ti oceania ń tiẹ new zealand nìkan náà lọ wá láti ibẹ̀ ìgbé afẹ́ wé inú oko àáfẹ́ nǹkan ọbẹ̀ wọ́n na ọkútẹ́ máwọn èèyàn lọ́wọ́ ọlọ́ọ̀ni ọ̀gbẹ̀mí rẹ̀ ju gbogbo ẹ̀ lọ ilẹ̀ adúláwọ̀ wọ́n gbìyànjú south america náà ṣe dáadáa nínú mẹ́fà tó wá ẹyọ kẹdòndó lọ́jà kúò nínú mẹ́fà eléyìí tó gborí wọlé eléyìí tó sì wọ̀n pé márùn-ún náà ló sì ń tẹ̀síwájú lágbọ̀n ti south america ó yá gbágbàgbá láti ibẹ̀ yẹn St Cyprian Super League kíní ṣẹlẹ̀ lágbà abẹ yẹn ó ti di ọ̀sẹ̀ kélòó ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlélógún week 21 ébàrìbà àṣekágbá ti súnmọ́nù ó ti súnmọ́ nìyẹn o ẹ wá mọ̀ gbọ́ o St Cyprian Super League Ali FC ó fi ìyàjẹ́ active méjì sẹ́yọ kan advance tẹ̀sọ́wọ́ iwájú ọ̀pá fọ́tún mẹ́ta sí méjì ni goal kẹdondo 99 FC ló fi na akírẹ̀mí adémídérí yàyè ọlọ́ọ̀ni ọ̀pá máa bíọ́lá lọ́wọ́ torí pé goal mi ní méjì mẹ́ta oh my god ó pé mẹ́rin o ó tó lọ òkú rẹ̀ mọ́ abíọ́lá lọ́wọ́ gbé a ẹ̀yìn ìgẹ̀ bí ìjàmbá ń bẹ̀ ká parí rẹ̀ ọ̀pá tẹ́yányán ni ó ní ẹjọ́ òun ó fún lọ́rùn pa ó ti ń ṣe é tipẹ́ léde kúkúrú mẹ́rin sẹ́yọ kan lè rún mọ́gi ìyẹn lánàá ewé ń jẹ́ ògùn ń jẹ́ ó fi agídí na elite goal kadondo agídí yẹn náà ni ó mú yẹ́ẹ̀sì ló fi na umbro goal kadondo náà ni o adéwọyin òun náà rún nǹkan tí ọ̀dà máa dẹ́mọ́lálá pẹ̀lú goal ẹ̀yọ kadondo kọjá bọ́sẹ̀ lóun ọ̀jẹ́ nínú ìdíje ti St Cyprian Super League ti ń wáyé ní agbọn St Cyprian eléyìí tó wà ní agbọn ti olúyòrò òkè ọ̀fà ńlẹ̀ ìbàdàn tíá ó yá gbágbàgbá láti bẹ̀ káṣẹ́ we go again láàárọ̀ yìí ó ti kànwọ́ náà lé ní báyìí bọ́ọ̀ bá wura rẹ̀ ràn oh my god mary àló ti kànwọ́ náà báyìí bọ́ọ̀ bá wura rẹ̀ ràn ni o wọ́n wo rẹ̀ ràn o *347*1004*2# ni ó sì gbé ọ débẹ̀ wàá mọ̀ gbọ́ o àjọ̀dún ọdún kejì ti káṣẹ̀ inú oṣù keje tá a fẹ́ bọ́ sí lọ́tún láyé òun gangan ni ó wáyé o níbi tá a ti nàró àwọn owó tó gara mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n ébàrìbà 2-year anniversary yóò dùn gbọ́ngbọ́n kan sí o mo wàá gọ́ra rẹ gbogbo tíkẹ́ẹ̀tì rẹ báyìí ló máa wà eligible the same thing lénìí *347*1004*2# láàárọ̀ yìí àwọn èèyàn tí wọ́n gbọ́ pé ó ti àá kéré tán àá tó pé bíi 1.3 million kan láàárọ̀ yìí o ba da go mewa ku seju meedogun star 347 star 1004 star 2 ash ni o ma gba mi 50-50 lai bere ori re la bo sori 100-100 ke ka to wa gba bi 150 lo 200 la fi kase re nle 200k la aro ojo monday all of our girl e ba riba sugba o bo ba gbe gbese ni o eni lokan o eniyan na lo n doubt ara re bi se ma se yan ni eni gangan lokan wo na lati bi ijo meji ijo meta to tin da bi ajo eniyan gangan lo wa n doubt ara so le je mi sa bi se ma se yan ni iwo na ni gbo mi dada Edinburgh gbogbo Scotland Edinburgh o tojo meta o tojo meta o mo ro pe Edinburgh wa nle ori pe gbogbo kan ni re gbogbo iyanju lati kan si alaye boyo tun ti la America nu ju gbogbo e lo Edinburgh gbogbo Scotland agu jo meji jo meta awon ti ati anu o duo tan fun top striker somo na ti ajo se oya gbagbagba lati be yen cash e star 347 star 1004 star 2 ash ni e ja roju oja ka lo pa akade ba ba toju oja de ka sun owo waju e ku kale
1: Jeun wona lati daabo bo amulo data re. Idaabo bo amulo data re wa lori app re. Yo awon app ti o wulo mo ko lori phone re ati pe pupo lara awon app won yi lo ni data safe mode. Mu atose igbalode ba won. O tun le lo sori setting ki o yo auto update kuro loju opo ni ipari ti awon app ti o ko lo mo ki o le ri data re lo lalope. Awon igbese won yi le se oni anfani fun ekunrere alaye kan si itakun ero lewo re tabi itakun consumer.ncc.gov.ng fun awon ona ti o se o lanfani lori amulo data re pe awon igbese won yi loni ki o le lo data re lalope ikede iwa lati odo egbe awon aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri ti eto ibara eni soro ncc
2: Ranko Travels and Tours ti de o irorun de po ireti o tun ti de bayi fun gugu eyin te fe sirin ajo tabi irin ajo a fe lo sile okere ki mo tan yin ko si kalo kabo loro ti wa nile ise Ranko Travels and Tours omoluabi e fomo niyan se pelu akoyawo la fin sise wa visa processing tour packages flight booking hotel booking koda proof of funds assistance wa fun gugu eni to ba fe ba wa duwo po gege bi akeko nile ise Ranko Travels and Tours iru anfani banta banta yo wopo bakana ambani se tu ikeko se won li eko Ganile okere bi United Kingdom, Canada, Europe, United States of America ati bebe lo ni Ranko Travels and Tours. Olorun lo nba wa se o eyan ko. Gbogbo e lo ti dirun gba ni le se wa. Kan si won ni number 14, Are Avenue, New Bodija, Ibadan. O de le pe won sori ero bani soro 0812 627 7773 tabi 0818 841 8800. Ranko Travels and Tours wa lawo ju opa yelo jara ati abadidore gbogbo. Ranko Travels and Tours. Oga patapata ni won ni kabani shit orin ajo sile okiri
3: Javis PR I Care Foundation lo nlogo tatata wi pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to luwa dada dada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo Reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale Charity PR I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building yana agbala bus stop ni to si olowo tin fowo sanu shopping complex iworo de ibadan lojo ojuma ni o ago mesan aro sago merin role fun bere atalaye pe 090544 84444 oju lo bara oni dindo mo wa lagbari
4: Ilu Ibadan ti agbegbe re ojo keje osu keje iyen Tuesday July 7 yo tun fa kiki yato ninu ipade aduro Olorun alase pe olododun ni eyi ti Olorun ti owo woli re gbe kale Prophet Segun Aluko JP ti jo CAC Covenant of Grace to kale si kupo iyara foni ni to si iyara agbalade gba ninu Ibadan pelu ajosepo Christ Ambassador International Prayer Arena Olorun ti seleri ase pe isegun igbedide anu abo to daju to ti bukun repete lori ise ati okowo wa ojo ọjọ́ ìṣẹ́gun Tuesday July 7 ìyẹn 7-7 ni yóò wáyé bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago kan ọ̀sán níbẹ̀ ni Ọlọ́run yóò ti máa lo Prophet Dr. Sunday Babatunde JP Prophet Oyebamiji Okunolu JP tó ń ti ọ̀pọ̀ àwọn wòlíì àti ìlúmọ̀kọ lórí ẹ̀mí ní CAC Covenant of Grace tó kalẹ̀ sí kúpọ̀ ìyànà àfòní nítòsí ìyànà àgbàlá Adégbà nílùú Ìbàdàn bàbá wa Prophet Ṣẹ́gun Àlùkò JP bàbá Covenant of Grace lólùgbàlejò wọn ò gbọ́dọ̀ ròyìn rẹ̀ fún yàn.
5: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá tún bá. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine.

0: ó sẹ̀mẹ̀ pẹ́. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun.
0: O máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira
0: 50,000,000 naira
1: ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004*1#. Lórí Lágélú FM tẹ *347*1004*2#. Tàbí lórí website wa

0: Así es.
1: Cleaner, caregiver, nanny, trained local security guards, or a reliable party planner? Looking for a comfortable apartment with all the facilities you need to feel right at home? Then look no further than Busy People Support Services. We provide trusted house apps, housekeeping services, errand running services, and affordable accommodation starting from just 3,500 naira per bed space. We sell farmlands, and if you need security for your farmland, estate, or property, Busy People Support Services has got you covered with dependable and professional security solutions. We also manage properties for people who are within or outside the country. Don't wait. Call 081-50-44-4420 today. That is 081-50-44-4420. Visit us at Avon House, number 23, beside MTN Mast and Fani Ibadan. Busy People Support Services, making life easier for the busy people.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.
7: Ara so ya nigba ti won gbo je komo latenu top striker
8: Lagilu FM.
9: Eka bagbada latoju aja ikani Lagilu na ni Lagilu 96.7 FM oke gajo kele valavelele ni lebada. Yeah, je ka mo le toroyin ere idaraya ele to dun ti gbagban kan ti wo igba yin se nda po mo wa elewo wa 500 ni bi gbi ka kiri agba nlaye oye je lo kan ni bani dore jesus ti kan ni lagelo 96.7 fm abi je ka mo fan family lori facebook lori tiktok at top striker 100 at top striker 100 lori tiktok bami dada american sami ati gbogbo minnesota lole de america esiku je gbaladun ti dj fi eye agbaye o ma lo be ipele eleni merin meji le logbon range of 22 obere lale ana o si nkan kan to special o duo wo se duo wo rara o nlo ni season tele ni o si nte si waju eyan leni mojumo laaro ola to awon esi fi gagbega ele to waye adele ti o tun ma sele leni a gba si ala sugbe kin to re be yen e je nki olojo bi eni oke pataki ni o ta ba so nipa ololufe top striker tan yan o gbe top striker rubi ka si nkan bi white clef ni iyen Mr. Ibrahim Babatunde Agarawu of Chelsea Agarawu gbogbo bodija oja awon oni rice nu o rice dealer ke se Congo Congo ke se Congo Congo iru itagba lo nfe ma ta o ehe bagi oba ti de arise color shopping complex yen Agarawu o pe meji nbe o enu loro gege lo wa eni lojo bi re. Happy birthday to you my brother, long life and prosperity igbodun odun kan owo ola ati alaafia to po repete ni lo to eni lojo abi esugbo baba descend ti nbo yi o ni aweje wemu o na ni ola nfani ati waye ni bi kan temi oni da ko tori piracy eni ti a tun ma pirate ayan by the omo to se lowo agba ti o re gbowo lowo awon eyan e ka lo ode kan life olode lowo ya re owo to gba onje olode ni esafu won style kan ti tun lo ni isin ju gbogbo e lo. Happy birthday to you, my brother. Long life and prosperity. Gbodo odun kan owo lati alaafia to po gan. Mr. Ibrahim Babatunde Agarawu of Chelsea. Oya gbagbagba esi de o. Esi ti n jade bo ti eje yi pe. Olede South Africa. Won gbiyanju won sapa won. ẹ̀rùkú mọ̀ yí pé bẹ́ẹ̀ bá dé ó kan àyà gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọfẹ́ dàbí ẹni pé 85% gan náà ni ọ̀fẹ́ wọn ò lẹ̀ débi débi hàn dé nǹkan ká tó wá ní pé wọn ò tiẹ̀ tó wá tẹ̀ wájú kíni tó ṣẹlẹ̀ lánàá kíní ọmọ ṣẹlẹ̀ lénìí success ọmọ ní pẹ̀kan láti wà ń bì yí láti gbé wà débẹ̀ bó o ní gbogbo nǹkan
0: ìdíje fi ẹ̀yà àgbáyé lánàá àmì àìkan dandan lórílẹ̀-èdè canada fi lé south africa dànù ẹ̀kọ́ dájú ni wọ́n gbàdá gbàdó lédè wọn láàárọ̀ yìí ó ń tẹ̀síwájú láago mẹ́fà ìrọ̀lẹ́
9: lọ ọlọ́run ọ̀sọ́ wọn
0: brazil àwọn àtòlédè japan ni germany àwọn àti paraguay tó bá ti ń di aago mẹ́sàn-án àbọ̀ netherlands àwọn àtòlédè morocco tó bá ti ń di aago méjì òru ṣe mọ̀ pé wọ́n ti jẹ́ ká mọ̀ pé wọ́n ti ṣí ojú wa síbi tójú wa ò sí tẹ́lẹ̀ pé àgbàdo àti àkàrà
9: ọ̀rọ̀ gbàmínú ká èsì kọ́ kàńtọ́
0: kàkọ́
9: bọ́ bá ti tán bá tiẹ̀ lọ ẹni ọ̀rọ̀ kan ti mọ bó ti ríra rẹ̀ bó ṣe jẹ́nu ó yá pápápá láti ibẹ̀ yẹn asùdégo ẹ̀jẹ̀ àti ọwọ́ wájú ẹ̀jẹ̀ ń gbanú díje fi ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ lọ o kí n wọbẹ̀ tẹ́sàn-án ọ̀kẹ́ pàkàkì legend ni mọ́ni gbàgbé ni lólédè brazil tá a bá ń sọ nípa sẹ́nitọ́ romario ẹ mọ̀ ó gbé sẹ́nitọ́ bó o ó sọ̀rọ̀ nípa romario di zuza varia romario di zuza varia àpèjá rẹ̀ nu ṣùgbọ́n romario gangan gbogbo ayé mọ̀ sí sẹ́rẹ̀ tí usa 94 romario kan brazil kan ọlọ́fà àgẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ presently sẹ́nitọ́ ni sẹ́nitọ́ ni ní olúùlú lólédè brazil tá a bá ń sọ nípa rio de janeiro ó ti di sẹ́nitọ́ báyìí olówó sọ̀rọ̀ o ó ní tá a bá ní tíìmù wo lọ dáa jù nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé ó wà glaring gan kéèyàn mọ̀ wulẹ̀ fi gbá kẹbọ̀ kan nú brazilian lòun lóòótọ́ ṣùgbọ́n lédè france yẹn ọ gbọ́dọ̀ kóyán wọn kéré o ọ jẹ́ kinní kan ìyànìjẹ́ bọ́ ọ bá bẹ́ sí ẹ ogun bó o jókòó kalẹ̀ ọ̀ràn àwọn gangan ni wọn ò bá máa pè ní jáde kọ gbẹ̀mí kúkúrú lìkìmọ́lé kọ gbẹ̀mí tó ṣọ́ọ̀tì ó ní france gangan ni wọn ò bá máa pè bẹ́ẹ̀ nítorí pé orílẹ̀-èdè ohun òye fi gbàgbọ́ bọ̀ kan nú tòun o orílẹ̀-èdè lọ dájú nínú ìdíje fi ẹ̀yà àgbáyé ti ń lọ lọ́wọ́ yìí ọwọ́ tún tẹ̀síwájú ó ní ìgbésẹ̀ rí bàbá carlo ancelotti ó ní carlo ancelotti agbáwo ni o bàbá sọ nípa olùkọ́ni tó dáńtọ́ ní tìmútòrò àgbà ńlá ayé ṣùgbọ́n ìbásàn kọjá igbe brazilian lọ jẹ́ kóòtù brazil nínú ìdíje yìí ó ní igbe òun ò lérò ọkàn tòun sì prefer kọjá igbe ọmọ bíi olóde brazil lọ máa jẹ́ olùkọ́ni olóde brazil òun ọ̀kọ́yàn ancelotti kéré ẹ mọ̀ sí òun gbọ́ o ṣùgbọ́n lérò ọkàn tòun ó sì prefer kọjá igbe brazilian lọ yẹ kó jẹ́ olùkọ́ni fún olóde brazil níbi táwọn bá ọ̀rọ̀ ilé ayé ara àwọn dé pàápàá jùlọ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó yẹ pápápá láti bẹ̀ agbábọ́ọ̀lù tó mi àwọn fún orílẹ̀-èdè canada lánàá bá a bá ń sọ nípa steven eustachio jẹ́ ẹjẹ́ mọ̀ yí pé nígbà tó mi àwọn yẹn tán bẹ́ẹ̀ bá wò ó ó ṣe gbágò yẹn wọlé ní 92nd minute tó bẹ̀rẹ̀ sí ní celebrate ń sáré lọ ṣé ẹ mọ̀ pé ó kọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ní pariwo orúkọ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà ó ní pariwo tíìmẹ̀tì ẹ̀ nínú ikọ̀ ti fc porto ṣéèdù sànúsí ó ní pariwo bó ṣe mi àwọn tán ẹ máa wò pé ń bo lọ̀rọ̀ gbà kan sànúsí ṣé sànúsí ló ṣe páàsì ni àbí ó ṣe mistake ó rò pé porto làwọn tó wà ní kò kú ṣe mistake kò ṣàṣìṣe bó ṣe mi àwọn yẹn tán lánàá tó ń celebrate tó ń sáré lọ ó ń pariwo ṣéèdù sànúsí ǹjẹ́ kí wá ni tó fa ṣéèdù sànúsí ti ń pariwo ẹjẹ́ ń gbé yín débẹ̀ ìyá rojú ọjà ká lọ pa àkádé bá a bá tojú ọjà dé kí lọ kan ṣéèdù sànúsí pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè canada ẹjẹ́ á lojú ọjà kádé ń gbé yín débẹ̀ ẹ kú kalẹ̀.
4: Lagilu FM 96.7.
10: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
11: You overwhelm me. This love is too much.
10: Team, as of glorification. Come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu. Ishe ranse ipe woli ti o laba won woli agbaye ni. Prophet SA Arogun Dade bere ni Wednesday, ojo kini osu keje si Friday, ojo keta osu keje odun yi lago mewa sale lojo kokan. Host Prophet SA Arogun Dade Ministry, Prophet Oni Peter, Prophet Bankole Joseph, Prophet Olatunji Alabi guest minister, Baba Tumise, Tabitha Feromi, Oladosun Twins and Evangelist Brigette Arogun Dade. Venue Team of Elisha Ministry, championed by Faith Church, Old Ife Road, Akinbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
11: Kokoro aseyori ti yan fi le bonu ise atoshi Gitales lo nje ona abayo kan ti yan fi le bori kosikosi ojojumo Gitales International ni Gitales International biro ni lagbara lile sewo gbe didaduo digbi lai rogbo kule joba ise ti won niyan awon ero lorisirisi lo ti wa ni Gitales International lopo ko oyoku lowo ti o gajara nipase eka le ise wa Martin Tech Industries awon ero bi palm oil mixer and digester pure water machine ice block machines gari processing machines popcorn and palm oil machines duck mold and nylon machines Gitales International asiri oko owo aje yiyoni ninu ise ohun osi be bara won tan tayo laarin egbe Gitales International ni won rogbo kule awon gaga lasiri ati rowo ti bonu gbobu kata laisana ni ara tokunrin tobirin tomode tagba Gitales ni won ko bere fun iwo lo se kan si Gitales International loni Gitales International lo fe gbe kegbe pelu GT Bank Akinyemi Bus Stop Ring Road Ibadan o ekurere alaye 08056046055 email ademola.1@gmail.com Gitales International ona bayo ko nu ise ohun osi to daju
12: Ọlọ́run baba lọ́la emi mama ri se owo re
13: Ọlọ́run kan bẹ ninu jo apostle ti Christi jakejado agbaye Ọlọ́run arogun gbogbo mi lo nje o ti sise agbara ninu ijo re fun odidi ọgbọ̀n ọdun Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years ti ogun ti nse ti denja. Isoji ajodun la o fi bere ni Monday ojo keva titi di Friday ojo kewa ni dede agogo marun role akori Ọlọ́run ara wonderful God. Are ijo apostle ti Christi Pastor Dr. Henry Ojo ati CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni o ma lewaju ninu isoji ati iwasu lojo ajodun pelu awon iranse Ọlọ́run lokan ojo kan Isin dupe la o fi kase re nile ni ojo kejila osu kejo odun yi ni dede agogo mewa owuro baba woli ati mama woli Richard Adebayo Kolawole JP CAC General Evangelist Nigerian and Overseas ni o ma gba gbogbo eniyan lalejo ewa gba wa yo wa yo
14: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R I E salary
14: ah boda mi espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
15: T U R M E R I C turmeric
14: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
5: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
16: Ìjẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀

0: Ẹkú ojúmọ́ aláyọ̀ fún tòní, a kì í káàbọ̀ sí ẹ̀dọ̀ kí ìròyìn nínú ọ̀sẹ̀ tuntun. Eléyìí tá a tún ṣẹ̀ṣẹ̀ já nínú ọ̀rá. Kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí ọ̀sẹ̀ yìí kó pe gbogbo wa. Òun làdúà tá à ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́nà ọ̀dọ̀ rẹ̀ o. Olúwa ṣínà aláyọ̀ ògo èdè. Ọfọ́ máa lè sọ fa lórúkọ tẹ̀mí ń jẹ́ mo kí yín. Káàbọ̀ sí kàn ní Lágelú 96.7 FM fún tòní.
1: Èmi náà kí yín o wípé ẹ kú ojúmọ̀. Ẹ káàbọ̀ sí kàn ní Lágelú 96.7 FM òkèkajòkè lórí ẹ̀dọ̀ kí ìròyìn tá a tún gbé kàn yín mọ́ títí Láyọ̀ Akínṣọlá náà lórúkọ tẹ̀mí.
0: Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ ṣe láwẹ́láwẹ́ báyìí. Ọ̀kan ọ̀jọ̀ kan àwọn àkòrí ti àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ yìí ti ń bẹ níwájú wa gbèrú láàárọ̀ yóò Daily Post àti The Punch ń bẹ ní apá bíbẹ́ ni mo rí The Guardian. Títí gbé Nigerian Tribune síwájú pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀ kan àwọn ìwé ìròyìn míì.
1: Punch
0: wà ń bẹ̀ Daily Post náà tún ṣe bẹ́ẹ̀. Ó gàga o ní apá abẹ̀ yẹn. Ó yẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ṣe láwẹ́láwẹ́. Ìròyìn kan ń bẹ níbi Táyé àti Kẹ́hìndé ni nínú ìwé ìròyìn The Guardian. Wọ́n pe ilé aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà. Òun ló mọ̀ ti sọ̀rọ̀ gbé àbá eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ wípé ohun tí ó kàn lásìkò yìí tó ṣe pàtàkì òun náà làwọn Musa lóògùn nílé aṣòfin ò bẹ́ẹ̀. Ó ní ilé aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti múra tán láti taari àbá òfin tí ó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ sọ́dọ̀ àwọn ilé aṣòfin ìpínlẹ̀ 36 ti ń bẹ nílẹ̀ yìí kí wọn lè buwọ́lù.
1: Nínú ìwé ìròyìn Daily Post àkórí àkọ́kọ́ tí èmi ò mọ̀ mú jáde ń bẹ̀ ló ṣe lálàyé wípé láti ẹnu iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà wípé kò sí tó burú ń bẹ̀ níbi kéèyàn mọ́ tàkàrà tàbí kó mọ́ tàgbàdo àwọn èèyàn ṣáà ni wọ́n ń tà á wọ́n sì fi ń ṣe ọrọ̀ ajé wọn ń pòwó sápò wọn. Iléeṣẹ́ ààrẹ sọ̀rọ̀ gan mọ̀ ni sí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbọ́ ọtí lẹ́yìn tí aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti sọ̀rọ̀ jáde ẹni tí ó àwọn sọ̀rọ̀ wọ́n mọ̀ ń bẹnu ayé yìí kọ́lọ́run ọba kó dàkún kó ṣàánú wa o. Sọ̀rọ̀
2: kótó
1: ó kọ̀kọ́ lọ rè ṣẹ́ ogun rẹ̀ náà ni wọ́n lọ lẹ́yìn àbí wọ́n padà
2: kò yé ni kò tiẹ̀ yé ni sọ lọ́rọ̀ rẹ̀ ìwọ ga tọpinpin ó yá o nínú ìwé ìròyìn The Punch bí èèyàn bá ti borí ọ̀tá ẹ̀ lọ́dún fi ṣe yẹ̀yẹ́ mọ́ ọmọ ẹ̀pá ni ó lè láyé ni
1: kí ni
2: ó ráyé ṣe
1: náà. Ìwọ náà rí i pé gbogbo ibi táwa náà bá ti tí Nàìjíríà bá ti dé wọ́n mọ ń gbógun ti Nàìjíríà ni kí ni ó dé dán gbógun ó ti wà àwa ni dájì wọn.
0: Tó lórí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ alágbára eléyìí tí wọ́n sán tòbí àti okun ṣòkòtò ẹ̀ lọ́wọ́ láàrin ẹgbẹ́ òṣèlú NDC Nigeria Democratic Congress èyí tí ilé ẹjọ́ kan pé ọ̀nà tí ó gbà.

0: bá wo calendar rẹ lónìí òní ti jẹ ọjọ kọkàndínní ọgbọn nínú oṣù kẹfà ọdún 2026 ìtumọ ẹ ni wípé láì dára dúró rárá nínú ọsẹ tá wà yìí náà ni oṣù yìí tó jẹ oṣù kẹfà yóò tẹnu bodò ọlọrun ọba akíọ akíọ o ọjọ ò ṣe máa ṣí bí owó àánú rẹ ni ò ti jẹ kí a bá ọjọ lọ àwọn míì tí wọn ò jí sí mọlẹ àlàyé láàárọ tòní o ti pé kíṣẹ ó parí lọdọ wọn nù gbogbo ẹnikẹni tó bá sọ wípé kíṣẹ ó parí lọdọ rẹ kò sí nítorí tọhún lè bá ọ fà iṣẹ máa parí ńbẹ yẹn ni a dúpẹ lọwọ rẹ ọba ọgá àgbà o ọlọrun tó ni gbogbo ayé èyí tó yọǹda rẹ wípé káwa sì máa tẹsíwájú lọ a dúpẹ amọ kíní yẹn lóore lórúkọ ọlọrun ọba yìí ọba jidara ọba ọgá àgbà ọba tẹnikẹni ò lè mú lórúkọ ọba adébáyọ muritala akade mfr lórúkọ àwọn tí wọn jẹ lọgàlọgà níkànnì ibi tá a wà yìí lórúkọ títílayọ akínṣọlá olèmi fọláṣadé ń kíwa láàárọ ọtún ni wípé a kú ojúmọ o a káàbọ sórí ètò ojú ọjà torí pé ojú ọjà tẹ ń wò yẹn ò lè tò níkànnì tílágé ló ń bí ojú ọjà tẹ ń wò yẹn ajẹjoko síbẹ ni lábúrò sì ní ṣe wá lórílẹèdè wa nàìjíríà débi pé yóò ṣojú ọjà wa débi wípé yóò wà á káwa lọwọ kò láwà á rẹrúnlẹ báyìí lábúrò ní ìṣẹlẹ ń bí lórílẹèdè yìí sẹ àmì mọ nira àmì mọ ìlọwọwọ ìlọwọwọ tí ò ní sáyọ rárá o ọlọrun ọba yóò ṣàánú fún wa ni o mo kí wa láàárọ ipẹ káàbọ tọlú ayé adébàmọwọ bó o ni a kú àsìkò yìí bọ́ọ̀lù ojú ọjọ́ ń bẹ̀ yẹn ojú ọjọ́ mọ̀ ti yàtọ̀ nírú àsìkò tá a wà yìí wẹ́líwẹ́lí òjò kò lè má ṣe kíni kò lè má máa sọ̀rọ̀ nínú oṣù bíi ìkẹfà ìkarùn-ún ìkẹfà ìkeje ìkẹjọ a máa máa ṣe kíní yẹn náà ni ọlọ́run ọba ó tún ṣàánú tiwa lórílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe gbogbo ẹ̀ náà ló fi ń tutù àwọn àgbẹ̀ wa ṣiṣẹ́ ọlọ́run sì gbọ́dọ̀ ṣàánú wa ó gbọ́dọ̀ bùkún iṣẹ́ ọwọ́ àwọn àgbẹ̀ láti mú kí irè oko ta èyí lọ́lọ́run máa ń ṣe lọ́wọ́lọ́wọ́ fún àgbọ̀dọ̀ máa rojọ́ o lọ́run yóò ṣe dáadáa fún wa mo kí wa o ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ó yá tolú ayádébàmọ́wọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ ó dẹ̀ ń wò mí ó yá nìṣó ń bẹ̀
1: ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.

0: oríṣi ìjákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostoli ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá báwa yọ̀ wá yọ̀.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Are you looking for a stable and rewarding work? Busy People Support Services is hiring responsible and caring individuals right now. Can you clean, care for the elderly, or take care of children? If yes, we need you. We have openings for caregivers, local security, cleaners and housekeepers, child support and nannies, and errand staff. You don't need to worry about inexperience, as training will be provided. This is more than a job. It's a stable work in a supportive environment where you can make a difference every single day. We offer services in cleaning, caregiving, and child support, and are also into land and properties, so your future with us is secure. If interested in our services, call or message us now on 0808-154-4600 or 0802-726-6622. Visit us at Aven House, number 23, beside MTN Mast, Anfani, Ibadan. Busy People Support Services, your opportunity to a better future starts here.
7: Weekend International Pọ́dún mẹ́rin Alleluia! Tijọ́ ti ìlà àfidúgbà lọ́wọ́ Jésù Kristì lọ jẹ́ kíkọrí ó tún bá wà láyé nínú ìjọ Wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayọ̀ Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀ tí I have reason to praise God. 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP as spiritual fathers Apostle Dr. Paul Adéọlá Adédọ̀sù JP bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Mọ́lákiyọ̀ Apostle Moses Olúṣọlá Ayọ̀adé father of the day Honourable Babalọla Mupu Olabobs Honourable Maruf Olabi Suesue Malegun Bodija Market Pastor Honourable Adúrò Ẹgbẹ́mi mothers of the day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olúrẹ̀mí Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹda LI Oyekanmi láti ibi Kébi Adéjègèdè Tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yín bọ̀ wá sí Wí James City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ẹ.
8: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
9: Why you dey worry like that? Just use iRecharge.
8: Are you recharge? How that one take work?
9: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
8: Sharp like that.
9: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
10: iRecharge. Convenience. Accessibility.
11: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀? Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣ pèsè ọlànfààní lórí àmúlò data rẹ gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Ìjọ́nland gidigba RPC protein Ibadan Mercy Ogun now at your doorsteps beef and goat's meat from live cattle and goats specially bred and raised on RPC cattle hub a pest setting audacious move by real people concept meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists RPC protein healthy beef healthy goat meat in a very clean environment walk in to buy or order for home delivery live cows and live goats are also available antibiotics free hygienically batched well packaged and refrigerated call 091-27-39-4422 or visit real people concept at 126 Adekunle Fajuyi Road beside NNPC Mokola Ibadan RPC protein a baby of real people concept
12: Lagilu FM 96.7
13: Emi Ali Ayikamaludin Ahmed Ola Osebikan ti mo je baba loja fun egbe ileso ile Ibadan Lagilu ni mo wa yi o ni eto oju oja emi pelu Sade Ajala mo ma gbo eto oju oja daada mo wa ro gbo eyin araalu ateyin loja loja pe ke ma gbo eto oju oja daada
14: oju oja apamowo atajere oja
15: kaabo pada o eto oju oja ni lekan ko to di pe tolu aye adebamowo ohun yi ti owo re soke orin fe fe ni ko tu wa to di pe bosun alayande ohun tu lo taja papapa a lo soju oja gege bi ise wa lori eto oju oja alpha e kiesi nkankan ti mo kiesi emi kiesi nkankan o pelu elubo funfun ta pe ni la fun mo ri wi pe iye kan ta si be ni ra ni bere odun yi na ra bi pe kini yen je o báwa ti ṣe máa ń lọ báwa ń lọ káàkiri wa àti máa ń fetí kọ gbogbo ẹ káàkiri ni pé kí ló ṣẹlẹ̀ èlò ilẹ̀ rà lọ́nà ọ̀dọ̀ ti yín bẹ̀yẹn kódà a lọ sí ibi tí wọ́n ti ń sà gan lórí sá tí wọ́n sọ pé láfúnláfún olóòrùn kan nígbà tá a dẹ̀ débẹ̀ ń ta bábọ̀ rèé tó lu ayé adébàmọ́wọ́ jẹ́ káwọn èèyàn gbọ́ ń ta bábọ̀.
16: ìyá wa bò ni ẹ̀lẹ́ púpọ̀ o ẹ pẹ̀lẹ́ máa ẹ kú àtàárọ̀ ẹ kú ọ̀rọ̀ lájẹ́ kí ló rúkọ yìí.
17: Sade Ahmed.
16: Sade Ahmed. Mo rí pé àwọn èlùbọ yìí ó ṣe rí ní olóòrùn kan mọ ni.
17: Bẹ́ẹ̀ni.
16: Ṣé ẹ̀yin lọ ń ra ni àbí ẹ̀ ṣe fúnra yín?
17: À ń ṣe fúnra wa ni o.
16: Èbọ̀ ọlá fún ilé mi
17: sọ. Bẹ́ẹ̀ni à ń ṣe láfún ìfúnra ara wa ni.
16: Ó tọ́dún mẹ́rin tẹ́ ti ṣe.
17: Ó ti pẹ́ ó ti lé lógún ọdún.
16: Ẹ ti pẹ́ lẹ́nu ẹ̀.
17: Bẹ́ẹ̀ni.
16: Gọ̀dún yányán.
17: Bẹ́ẹ̀ni.
16: Lẹ ti ń ṣe èlùbọ ọlá fún ìfúnra ara yín.
17: Bẹ́ẹ̀ni.
16: Láfún èlùbọ ọlá fún mi ìsìnkú lẹ́wà ṣe wá tábọ̀ rẹ̀.
17: Sẹ́gunú
16: oko mo wá wa yín.
17: Bẹ́ẹ̀ni 600 la wa ń tabọ́ ń bí.
16: Ṣé láti inú oko.
17: Bẹ́ẹ̀ni.
16: Ẹ̀yẹ kó jẹ́ 600 ní àláti inú oko.
17: 600 la wa ń tà ìdí àti túmọ̀ ni pé ìwọ̀nba tá a bá rí pé òòrùn ni la wa tó ń ṣa. Tí ò ní lu ntẹ mọ́ wa lọ́wọ́.
16: Tí wọ́n lu ntẹ ni.
17: Àsìkò òjò láwa yìí ó ń lu ntẹ láti bí inú oṣù karùn-ún láti kó sínú òjò. Tí òjò bá bẹ̀rẹ̀ báyìí àrùn ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin ó lè mọ́ dàtí ojú sánmọ́ òní tí ó sá dúdú.
16: Tóòrùn ò ní ṣe bẹ́ẹ̀ jáde lọ títí. Ilé ìyẹn ló jẹ́ wípé téèyàn bá ti lè rí ìsádà dábàá ó lu ntẹ.
17: Yóò lu ntẹ yóò máa rùn ni yóò sì máa rọ̀.
16: Yóò máa rùn yóò sì máa rọ̀.
17: Bẹ́ẹ̀ni.
16: Láti inú oko lọ́nà ọ̀dọ̀ tí yìí ní ìsìn. Èló ni jálẹ̀jálẹ̀ tó lè ṣe tààfọ́ mọ̀ sọ.
17: 600
16: ni. Taláfàyà kò ní mo sọ o.
17: Bẹ́ẹ̀ni 600 ni ọwọ́ méjèèjì láì bá wọn kó 600 naira ni lásìkò táwa ẹ̀ kò dẹ̀.
16: Kí á rí ìyàtọ̀ pé yóò ṣẹ̀ṣẹ̀ wá wá ní oko pé kíní láti ẹ pé nínú ọjà gan náà gan. A lè rí over 50 600 kankan náà. Ilé ìyàtọ̀. Láàrin tẹ̀yìn àti ti
17: ìyàtọ̀
16: wà lẹ́yìn ọ̀gá lọ́rùn ọjà fúnra rẹ̀ kọ́ mọ̀ wà ní oko báyìí.
17: Ìyàtọ̀ wà ń bẹ́ o ìyàtọ̀ tọ̀ wà ń bẹ́ ni pé a máa rọ ọjà wọ́n ra káàkiri lóríṣiríṣi wọ́n rẹ̀ǹdẹ̀wó wọ́n fi gidi tẹ́lẹ̀ wọ́n da èyí tí ojú rẹ̀ fáyìn wọ́n da sáàrin wọ́n dẹ̀ tójú rẹ̀ bá fáyìn wọ́n da sókè wọ́n máa bù mọ́ra wọn ní ọ̀pọ̀lọpọ̀ èlùbọ̀ tí ń rọ̀ tí wọ́n náà sìn àkókò òjò tá a wà ní.
16: Ẹ̀yẹ́ ni wípé àdàpọ̀ máa ń wà bẹ́ẹ̀ gbà mí tí èèyàn bá wá sí inú
17: oko
16: báyìí pé kí wá báyìí pé ó dáa o lóko yóò pé àwọn tó ń tà kìí ṣe gbogbo wọn náà torí àwa náà rànjú àrànjú ẹ tá a wò gbogbo ẹ báyìí gbogbo nígbà mi àdàpọ̀ máa ń fẹ́ ń wà.
17: Àdàpọ̀ ń wá o.
16: Ẹ̀yin òsè tó bẹ́ẹ̀ kẹ́yìn padàpọ̀.
17: Àwọn ìtàdàpọ̀
16: àjẹ́
17: ìdí tá ìfi tàdàpọ̀ ni pé ìwọ̀n ọba tá a bá rí i pé a tà ìláṣẹ àyẹn ṣe rẹ̀gẹ̀dẹ̀ lásìkò òjò àwọn ìṣe púpọ̀ ìwọ̀n ọba tó ṣe pé tá a bá ṣe yóò wúlò làwọn máa ṣe lásìkò yìí.
16: Níwọ̀n ọba díẹ̀
17: bẹ́ẹ̀ni
16: tí ó gbẹ́lẹ̀ kan náà tẹ́sí orí tàbí
17: lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ni
16: bó wà ní títà rẹ̀ ṣé ó ń yá.
17: Ó ń yá o wọ́n ń powó lẹ̀ gan ni.
16: Irọ́ ni
17: wọ́n ti ń mọ̀ ń powó lẹ̀ ni.
16: Wípé tọ̀ àìrọ̀ àgbẹ̀ ṣé ẹ̀ǹta garawa.
17: Bẹ́ẹ̀ni
16: èrò ní garawa báyìí.
17: 6,000 ni.
16: Ní garawa báyìí.
17: Bẹ́ẹ̀ni.
16: 6,000 ní garawa.
17: Bẹ́ẹ̀ni.
16: Ní garawa èlùbọ́.
17: Bẹ́ẹ̀ni.
16: Ó wá ṣèbí nǹkan ká pé mo èdè yìí ó dáa o. Ó ní garawa yẹn ni mo fẹ́ ra yìí ló lẹ́ẹ̀dẹ̀ mi ń bẹ̀.
17: Mo lè bá yín fi sí kò lè dẹ́.
16: Kò yé mi. Pé ẹ̀ kàn bá mi bù sí.
17: Mo lè bá yín bù sí. Bẹ́ẹ̀ni.
16: Ṣùgbọ́n pé owó rẹ̀ yẹn máa dé pé garawa yẹn máa dín.
17: Kò lè dín o.
16: Kò lè dín.
17: Kò lè dín.
16: Láti inú okòó lọ́dọ̀ yín ń
17: bẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ bá ti ẹ̀ ń bá mòórùn láfún. Ibi tá a wà ẹ́ rí pé láfún ń já tán-tán ni.
16: Ẹja ẹja.
17: Ń já tán-tán ni tí ò ní lúlù kankan.
16: Bó lẹ ṣe ń ṣe gan.
17: Tá a bá ti rẹ tó dijọ́ kẹta.
16: Kílẹ̀ rẹ̀ kílẹ̀ rẹ̀.
17: Ẹ̀gẹ́ ni. Tá a bá ti kọ́ra ẹ̀gẹ́ a bẹ̀.
16: Ẹ bẹ́ẹ̀
17: bẹ́ẹ̀ni
16: a wà mọ́
17: bẹ́ẹ̀ni a wà pomi fọ́ a wà kó sínú ke tá a bá fẹ́ fi rí tọ́ba wa ti rọ̀njọ́ kẹta a wà kó a máa ní àpò tá a máa fi ro omi wọn fi ro a wà dì sínú àpò a fi igi lọ lẹ́nu tẹ́ẹ̀ a wà gbókúta ńlá lé lórí.
16: Ọjọ́ mélòó ni ìyẹn wa máa lò bẹ́ẹ̀.
17: Tí oòrùn bá wà ọjọ́ méjì ni.
16: O ní ẹ fi gbé òkúta lé lórí.
17: Bẹ́ẹ̀ni.
16: Ṣùgbọ́n tí wọ́n sì tún gbókúta lé lórí títí di sísìn.
17: Iná ni múdà. Torí gbogbo omi tí ó yẹ kó ṣe rádaràda lára rẹ̀ yóò sùn dànù ni. Pátápátá tí ó gbẹ sínú àpò.
16: Ohun tó yàtọ̀ síbẹ̀ tó ṣe ń ṣe gàrí o.
17: Ó yàtọ̀ o.
16: Omi ara tiẹ̀ yẹn yóò fún pátápátá.
17: Yóò fún dáadáa.
16: Lẹ́yìn ìjọbi méjì yẹn wá ń kọ́ sí mẹ́ta. Ní orí kò ń bí bó lẹ ṣe ń rí sá.
17: À rí sá o. Ìjọ ta bá rí pé ojú ọjọ́ ó dúdú à ní sá rárá.
16: Dáradára.
17: Pẹ́ẹ̀pẹ́ àti ẹni tú.
16: Wòró ẹgbẹ́ ti sá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò ti gbẹ dáadáa ńkọ.
17: Tá a bá sá tẹ́lẹ̀.
16: Tẹ́ẹ̀sì ti dìínú àpò.
17: Tí ò tí ì
16: gbẹ dáadáa. Kọ́mọ́ bàá lu kílẹ̀ pé.
17: Kọ́mọ́ bàá lu mọ́gùn tí máa ń rùn.
16: Bó lẹ ṣe wá ṣe yẹn nígbà tó lọ rí ká pé bí irú àná nìsí òórùn yọ dáadáa lánàá ẹ sì ti kọkọ sá abala kan lánàá ṣùgbọ́n ó kàn jẹ́ pé kò gbẹ tó bẹ́ẹ̀ ṣe fẹ́ tàbí ká sọ pé kò gbẹ dénú ó wá dirú òní báyìí nìsí ojú ọjọ́ ò tiẹ̀ wà rẹ́rìn pé òórùn fẹ́ ràn
17: ẹ
16: sì sọ pé ẹni ìtura bó lẹ ṣe má ṣe yẹn.
17: Ká gbé lọ lé ni o tá a bá ti lè sá lánàá tó rùn ràn lánàá o tó yọ wáìtì kò lè yọ wọ́ mọ́ tó bá ti lè yọ funfun kò lè yọ wọ́ mọ́. Ṣùgbọ́n tó mi wò bá tán lára rẹ̀ èèyàn ó wàá mú omi tọ́bẹ̀ rí ẹ̀gẹ́ èèyàn ó wàá dà sínú kẹmí tó bá mọ́ yóò wàá bu omi tọ́bẹ̀ rí ẹ̀gẹ́ yóò wàá bù sí yóò wàá pọ̀ bí ògì yóò wàá tó dà padà sínú
16: ẹ̀sùn
17: àpò yẹn yóò tún àpò ń pọ̀ nu.
16: Ṣé ńlá lẹ̀ ń ṣe yìí o.
17: Ni ló fi lè dà. Ni ló fi lè dà.
16: Ṣé ńlá lẹ̀ ń ṣe yìí ní àsìkò yìí bó wà ní ẹ̀gẹ́
17: ẹgbẹ́ jáde
16: da. Ìfẹ́ rògbò yàtọ̀ fẹ́ wà láàrin owó tẹ̀ ta lọ́dún àti tẹ̀ ta lọ́dún tó lọ.
17: Yàtọ̀ wá o. 1,000 ìlàta Kóńgò ní ọdún tó lọ.
16: Lọ́dún tó lọ.
17: Bẹ́ẹ̀ni. A sì ń ra igbẹ́ ẹ̀gẹ́ ní 80,000 ṣùgbọ́n ní ìsìn 50 là ń rà lóko 1B.
16: Ní ìgbà ẹ̀gẹ́.
17: Bẹ́ẹ̀ni.
16: Ṣé ẹ̀dá kó lọ́dún ni àbí àwọn àjànú lọ́ba yín da tọdún tí ò fi lẹ́ẹ̀sì bá wọn.
17: Adako nǹkan àgbẹ̀ bó ṣe fọ́ lọ́dún yìí.
16: Bó ṣe wá lọ́dún
17: yìí. Bó ṣe wá lọ́dún yìí.
16: Bó ṣe ṣàgbẹ̀ lọ́dún tó lọ náà ni wọ́n tó ṣe lọ́dún
17: yìí. Bẹ́ẹ̀ni.
16: Ṣùgbọ́n eré oko kan fọ̀ lọ́dún
17: yìí. Ọpọ́ lọ́dún yìí ó wọ náà lọ fọ̀.
16: Àmọ́ kò wá nílé pé ẹ̀yin dáadáa bá ń wo.
17: Ó pé wà. Ó pé wà. Torí gbà tá a ti.
16: Àwọn ò ní fẹ́ sọ̀rọ̀ kí. Àwọn ò ní fẹ́ sọ̀rọ̀ kíkọ̀ pé àwọn torí tó wọ́n gan-an lérà kẹ́ èyí tẹ́ ń ta yẹn fi máa ń rí nǹkan bẹ̀ dáadáa.
17: Àárín ń bẹ̀ náà ní ìsìn ń ta abárà làtà. Sẹ́mọ̀ 80,000 lára lẹ́sìn. Ara 50 lọ́dọ̀
16: lọ́dún yìí. Lọ́nà ọgọ́rin.
17: Bẹ́ẹ̀ni.
16: Lẹ́ra lọ́dún tó.
17: Bẹ́ẹ̀ni.
16: Lọ́dún yìí báyìí ni ẹ ti rà lọ́nà àádọ́ta.
17: Bẹ́ẹ̀ni.
16: Ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta owó náírà.
17: Bẹ́ẹ̀ni.
16: Kai.
17: Ẹ mọ̀ pé ó ti yàtọ̀.
16: Ó yàtọ̀. Ṣùgbọ́n ó kíyèsí nkankan lọ́tọ̀ ẹ̀ pé ó dàbí wípé olùwọ́ ọ̀hún fi gbogbo ara gbéra bí ó ṣe mọ́ ń ṣẹlẹ̀ bí àwọn ọdún bíi mélòó kan sáré
17: yóò padà rí bẹ́ẹ̀ náà torí àsìkò wínníwínní la fẹ́ kó sínú oṣù keje tí ò ní lajú láàrin ọjọ́ méje ń gbà mí.
16: Ṣé ẹ oòrùn?
17: Bẹ́ẹ̀ni o.
16: Ó lẹ́ ṣe wá mọ̀ ṣe ń gbà náà bá.
17: Ẹ ń bá àmọ́ sámi ilé. Ẹ ń bá ti ní ilé.
16: Ẹ jẹ́ wọ́n ń gbà náà bá.
17: Yọ wọ́n o.
16: Ọ.
17: Ṣùgbọ́n àfẹ́ntí ọ̀bà ara.
16: Ẹyin tí mo ti ń kì dáadáa kó
17: ẹ̀ sí
16: dáadáa. Tó wá jẹ́ eléyìí tẹ́yìn oòrùn tí ó sì dúró re. Bẹ́ẹ̀ pé díjọ́ kejì yóò dúró re. Yóò fẹ́ gbéra tó wá tá a ti ń gbọ́dọ̀
17: sùn. Lọ́wọ́n o torí ẹlòmíì nísìn o lè ta 500 o lè ta 500-600 ní tiẹ̀. Tẹ́ ẹ bá sì rò ó tọ́ bá rọ̀ ní ọjọ́ kẹta sẹ́. Mo fún yín garanti èmi tó lè dá owó padà.
16: Èmi ò rè lùwọ́ ẹ̀ ń bí wáyé. Torí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí, mo dẹ̀ máa rà. Mo lè máa fi pamọ́.
17: Fi pamọ́.
16: Tí èlùbọ́ mi bá rọ màmá.
17: Wọ́n bá rò ní òkun yín lówó ẹ̀.
16: Ó ti dà. Bẹ́ẹ̀ jẹ́ ń gbọ́. Gbogbo ayé tẹ́ sáà gbọ́.
17: Wọ́n ti ń gbọ́.
16: Bọ̀mọ́ láwọn ò fún mi lówó
17: ẹ̀. Ń kun yín lówó ẹ̀.
16: Sí wàhálà. Ọlọ́run ó ṣe dáadáa
17: fún mi.
16: Bó wá ni ó ṣe rọrùn sí láti máa ń ṣàmọ̀ pèsè rẹ̀ lójoojúmọ́ ẹ̀yìn ṣáàwá jókòó sí di irú iṣẹ́
17: tá a bá wà lónìí. Tó bá dọ̀ la wà ní. Tá a bá wà lónìí. A bẹ lónìí. A rì sínú ibì kan. Tó bá dọ̀ la. Tá a bá tó wà. A rì sínú.
16: Bó lẹ ṣe ń ro mi lóko yìí.
17: Kànga ń bẹ̀. Kànga ń bẹ̀ lọ́dọ̀
16: tí wà.
17: Bẹ́ẹ̀ni.
16: Kànga
17: máa ń lọ.
16: Ṣé kò sá sídàmú kankan lóko?
17: Sídàmú kan.
16: Lọ́wọ́ bá òní jó sídàmú. Lágbàá lọ́wọ́ lọ́wọ́ bá. Ìgbà ṣe yóò tó lọ lẹ ni àbí yóò tó ṣe.
17: Ọlọ́run nìkan lè yun òye o. Ṣùgbọ́n tó bá ti wọ́n yóò wọ̀n kárí náà ni. Yóò wọ̀n kárí ni. Torí ọ̀pọ̀lọpọ̀ tó yáwó yóò dá oko lọ́dún yìí. Nígbà tí nǹkan já wọ́n ti sá kú o.
16: Kí ló dé o?
17: Nígbà tí wọ́n bá fowó ribiri dáko tí kò sí géènì tààrà. Ọ̀pọ̀lọpọ̀ sá kú nbẹ̀ yìí.
16: Ọba yóò ṣe dáadáa
17: fún
16: gbà lọ́wọ́ ṣé àwa lè rà lé báyìí.
17: Tẹ́ ẹ bá lórí ọ̀pẹ rẹ̀ tẹ́ ẹ bá rí èlùbọ̀ lé ẹ gbé pákó tẹ́lẹ̀ ẹ wà gbé èlùbọ̀ tẹ́ ẹ bá rà ẹ gbé lé ẹ ní jẹ́ kó fẹ́yìn tì gànà torí àkókò òtútù làwà kó má bàa máa lọ lẹ̀.
16: Bẹ́ẹ̀ni ò bá ti fara ti gànà.
17: Bẹ́ẹ̀ni tí ò kalẹ̀ lẹ̀.
16: Tó sì gbẹ náà.
17: Kò sí ní tí ò mú.
16: Bàbá náà tó lè máa tu bàbá rí oòrùn.
17: Bẹ́ẹ̀ kò nídìí kẹ́ ẹ sá mọ̀. Kó
16: àní dààmú.
17: Àmì o.
16: Lórúkọ yàn.
17: Sadi Ahmed.
16: Ọjà kílẹ̀ ń ta.
17: Èlùbọ̀ náà mò ń ta láfún.
16: Ọ̀dà lágbára lọ́wọ́ lọ́wọ́ ẹ máa ta
17: o. Àmì o.
16: Ètò táwa pè lójú ọjà ẹ ṣì ń tẹ̀síwájú. Àmọ́ rírì.
18: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.
19: Ókè ìyá yẹn jẹ́ kó yé wa wípé bó ṣe lọ nìyẹn. Wọ́n ní lọ́dún yìí rè oko ó wálẹ̀. Bó bá ti ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ kò sí nǹkan tá a lè ṣe sí i. Lẹ́lẹ́ẹ̀kejì ni wípé bí ọdún bíi mélòó kan sẹ́yìn yẹn. Ọ̀rọ̀ oúnjẹ fẹ́ rí bákan lórílẹ̀‐èdè Nàìjíríà oníkálukú kan a ò pé kí ló fẹ́ tẹ̀lẹ̀. Kálukú náà yàá tètè ṣe kí ni wọ́n pa kí sí mọ́ kíní ọ̀hún. Oníkálukú sì bẹ̀rẹ̀ sí ní dá oko eléyìí tá à ń wí yìí. Ṣùgbọ́n kò tó orílẹ̀‐èdè tí ebi àtiṣẹ́ tòun òṣì bá fẹ́ jìnà sí wọn ó dá oko gan. bọ́n bá tún wá ṣe ń dá oko àwọn ọ̀bàyé jẹ́ tó gbọ́dọ̀ sún sẹ́yìn fún oko wọn tí wọ́n ń dá láti rí dájú wípé kiri oko kó ṣe dáadáa a gbọ́dọ̀ fara nira wa lára lórílẹ̀‐èdè wa nàìjíríà o iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ni kò tí ì tó ẹ jẹ́ ká kara bọ̀ gan ká kí ara bọ̀ ní gan ní tààràtà torí ọlọ́run ọba fún wa nílẹ̀ tó dáa lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé bá a bá gbé àwọn nǹkan erè oko síbẹ̀ ọlọ́run ń jẹ́ kó wù àmọ́ ńkọ́ tí ò bá wá sí ìfọ̀kànbalẹ̀ fáwọn àgbẹ̀ eléyìí tí ó mọ dáko tí ò sí ìfọ̀kànbalẹ̀ fún àwọn tí wọ́n jáde ilé ẹ̀kọ́ ṣùgbọ́n tí wọn ò wáṣẹ́ láàbí kan káàkiri kiri kan iléeṣẹ́ white collar job kan tí wọ́n sì pinnu láti ṣe iṣẹ́ àgbẹ̀ tí ò bá wá sí ìfọ̀kànbalẹ̀ fúnrú wọn a ti lè tẹ̀síwájú nínú iṣẹ́ àgbẹ̀ yóò lágbàá eléyìí ló jẹ́ iṣẹ́ èéta rán sí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ńlẹ̀ yìí pé ètò ààbò ṣe pàtàkì ká lè bà bọ́ nínú ebi àti nínú iṣẹ́ ohun òṣì nílẹ̀ yìí kí ọkàn àwọn tí ó bá ń ṣòwò àtàwọn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ kọ́kàn wọn lè balẹ̀ o àwọn àmọ̀ pé ń gbìyànjú ṣùgbọ́n kò ì tó lọ́wọ́n ba yóò ràn wá lọ́wọ́ o kojú báyìí lọ lórí ètò ilé ìta pè ní ojú ọjà lọ́sẹ̀ yìí tẹ bá gbádùn ẹ̀ dáadáa ẹ jẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba níkànnì kan náà ní àkókò kan náà pẹ̀lú Fọláṣadé Àjàlá lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ó sì fún wa ṣe láṣẹ Èdùmarè àmọ́ ẹ mọ́ gbàgbé ọ̀sán lónìí láago kan sáago méjì àbọ̀ ẹ pàdé mi Fọláṣadé Àjàlá yìí kan náà tẹ́ ẹ mọ̀ sí Àbẹ̀kẹ́ lórí ètò tá à ń pè ní Kílarí gbọ́ àti Olúwa Ṣínà Láyọ̀ Ògúnèdè tẹ́ ẹ mọ̀ sí Àlàní lórí ètò Kílarí gbọ́ bákan náà lọ́sàn-án yìí ọlọ́run tó mọ́ ń bá wa ṣe é ó lóun tún ti ń dúró dè wá ó sì ti ń dúró dè gbogbo ẹ̀yìn olùgbọ́ wa náà láti kọ́ ẹ̀kọ́ kan àbí kejì kò wá ní dójútì wa kankan títí dọ̀sán ọ̀hún mo kí n wí pé lọ́sẹ̀ yìí oníṣẹ́ ayọ̀ yóò jẹ́ fún gbogbo wa o ẹ ṣeun sẹ́ ń gbọ́ wa.

jẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀. Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: láìgbé láìfà ká máa kọ́lé owó owó owó owó ṣáàní.
1: Táwa ni ká lọ sábà báyìí o, nígbà odidi olórí ìlú tó jẹ́ pé òun gangan ló kẹ́gbẹ́jọ tí wọ́n fi lọ́n káwọn ọmọ ìlú ẹ̀ tàbí ká lọ sábà tààlà fẹ́ fẹjọ́ sùn. Ìbò ilé ayé dé dúró iná, ó mọ̀ tí ń porúkun oṣù pátápátá. À ń gbọ́ fìrìfìrì náà pé nílẹ̀ Yorùbá wá ń bí àwọn ọba kan náà wà tó jẹ́ pé wọ́n wá ń di ìwà ìbàjẹ́ báyìí. Ó dìgbà tá a bá mú ọlọ́run ọwọ́ báyìí tí e ṣe bí ìgbọ̀nwọ́ la dìmú tí mo kàn náwó wọ̀n tí ọwọ́ kò tá a bá mú ọlọ́run ọwọ́ àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ lọ lórí wọn. 120 million lákàntì ọba ìlú fi sálárì rẹ̀. Bóyọ wá ní
2: bóyọ ní kọ́mpì
1: náà mo fẹ́ sọ, bóyọ wá ní fáktírì tó ti manufacture nǹkan mí o. 0912370-8675 for local call +23481-4249-1006 for international call. Hello sir.
3: Hello baba.
1: Ẹ kú dédé wo yìí sá, bàbá sá
2: bàbá sá ló sí.
3: Ẹ pẹ́ sá. Àbọ̀ ojú òkú mo fi yín sá.
2: Ẹ ọjà ẹ kó ojú mọ́.
3: Ẹ rọ sá, ẹ kú sẹ́nà sá.
2: Ẹ jàre.
3: Sẹ́rí
1: gbogbo tẹ́lẹ̀ o.
3: Sẹ́rí gbogbo kíní yìí. Tó ilé ayé kò rí kì í dúró sójú kan. Ìgbà kan ó mọ wá, ìgbà kan ó mọ lọ náà ni. Kò sí ibi tá a fẹ́ yẹ sí. Ìkọ́ sí ń fi nǹkan wọ̀nyí tó bá ti dé ó máa ń lágbára ju òye ẹ̀dá lọ. Nígbà kan ní àrándà tẹ̀ 1970 ìgbà tá a bọ́ síjọba àwọn sàgàrí. Ibiṣẹ́ tí mo wà ń gbà yẹn àwọn òyìnbó construction company àwọn stubber construction. Ṣé mo pé nígbà tí a fi máa dé táwọn sàgàrí dé ní àrándà 1979-81 a ti ń complain bí Nàìjíríà ti ń bàjẹ́ a ti ń complain gbà yẹn. Torí mo rántí pé òyìnbó wa máa ń sọ kínní kan fún wa pé ká mọ̀ complain mọ́ nípa Nàìjíríà pé àwọn náà ti fojú wí náà irú nǹkan báyìí rí pé a lè escape ẹ. So òyìnbó yẹn déjọ́ kan bó ṣe dé ó wá ń béèrè bàbá kan nù wa bàbá yẹn àgbàlagbà níbẹ̀ tó rán àwọn tí wọ́n máa ń ṣe sákélé kékeré yẹn ni a mọ̀ pé bàbá yẹn ní bàbá kékeré òyìnbó wa máa ń pè ní bàbá kékeré. Òyìnbó yẹn wá dé wá ń béèrè bàbá yẹn lọ wa pé bàbá yẹn wà a wá ní bàbá yẹn lọ kírun ẹnìkan dà pé bàbá yẹn lọ ká òyìnbó yẹn wá ní ṣèbúrò yẹn nu iṣẹ́ ló wà báwo ló ṣe wá lọ kírun lẹ́nu iṣẹ́. So ẹnìkan wá ní ṣé kò ní lọ sọ fún ọlọ́run pé kó lọ́run fóun lówó ni òyìnbó yẹn ẹ wọ́n bì í ṣe. So ṣéyàn máa ń gbàdúrà pé kó lọ́run fóun lówó ni ó ní ṣèbí bàbá yẹn ń ṣiṣẹ́. Ó ní ṣéyàn máa ń gbàdúrà pé kó lọ́run fóun ó ní ṣèbí nígbà tó bá ń ṣiṣẹ́ wà lówó wá di pé àwọn ń gbàdúrà pé kó lọ́run fóun lówó ó ya òyìnbó yẹn lẹ́nu lọ́dún náà mi lè gbàgbé láíláí pé ṣéyàn tó máa ń gbàdúrà pé kó lọ́run fóun lówó ni ṣèbí òun ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ wà lówó ẹwo kan ǹjẹ́ ẹwẹ̀ kan nínú ọ̀rọ̀ yẹn.
1: Mindset
3: òyìnbó ó sọ fún ẹsẹ̀ òyìnbó yẹn pé ṣéyàn máa ń gbàdúrà pé kó lọ́run fóun lówó ni ṣèbí òun ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ wà lówó náà ní ayé ìgbà yẹn ní ilẹ̀ gbàgbé láyé so àdéhùn gbátágbá àlà kó sì kọ́ lọ́run kó jọ kó ṣàánú fún wa kó yí wa padà o.
1: Àmì
3: kó yí wa padà o.
1: Ẹ ṣe pọ̀ sà. Odidi olórí ìlú o àtúbọ̀ tán lẹ̀ rí yẹn o. Odidi olórí ìlú òun gangan ní ń domi ìlú rú báyìí o. Eze àbí Eze síbí ọba ni Eze.
2: Ọba ni Eze.
1: Eze Andrew Okwegbuwa oníjàdúràkú àbí kí n tó fi hàn ilé ẹ̀kan sí ọjọ́ ti lọ. Eze odidi olórí ìlú ònu o ònu o bangbe láti gbé kọ́ bíi mélòó. Hello.
4: Hello sir.
1: Yes sir.
4: Àbámi mo kí ẹ o.
1: Yes sir.
4: Tọmọtọ́sọ ẹ mọ̀mọ́ ṣe Saheed.
1: Àmì
4: sà àtàwọn kan.
1: Àtàkàn kẹ́kù jọ mẹ́ta.
4: Yes sir mo kí ẹ ọ̀rọ̀. Now àìmọye irú ẹ̀ gẹ́gẹ́ bẹ́ ṣe sọ nílẹ̀ Yorùbá wa yìí náà irú ẹ̀ náà máa wà tó sá pamọ́ tó já sí pé gbogbo lọ́sùn ló sì àwọn agbésùnmọ̀mí lọ́sùn ló sì tí ó bá nídìí wọn ò lè dédé kọ́ wọlé bẹ̀ yẹn kó mọ̀ sí páwọn tó máa mọ̀ nípa ẹ̀. Ẹ worú ọba ni Eze àbí kí nìkan tó fẹ́ẹ́ dì gbogbo òlu ọwọ́ ẹ ló wà. Ó tún wá já sí pé irú èèyàn bẹ́ẹ̀ àìmọye wọn rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àpadà bo ẹ̀ náà ó máa padà bá wọn e woru le Kwara ni isin opolopo ba lori sa lo ni awon ni ibudo won
1: nigbo won fe to won
4: eh ko si ko da bi won o ti e sa lo fun tori agbesumo mi won sa lo tori pe ka siri won mo pada su
1: kabiyesi
4: e kweto
1: yes sir ama ko se gba ti mo ku ni ku na
2: o do na
1: ah ah ko se gba ti mo ku se ri gbogbo nta nse pata se pa mo nse omo ta nsin ese wa nta awo asiri o si tun ni
2: pe boya
1: lase olohun lase olohun wala kun faya kun ase gbogbo eyin amokun se ka pata otu
2: be ni ase
1: olohun o se ba wa so awon omo etin ko wogbo won lo ba wa so won de layo
2: ami
1: o wa sadin o ba ninu je gan ba n gbe kan ko to di pe a wa lo si bagede ewo ni nse hello
5: hello
1: e ma karo
5: e wa ri ko ta ko la re ko la jara
1: o o o o

0: μη ο.
1: Καλά, δεν το καταλάβει. Μην κοιτάξω.
2: Πάστο κιλέ, πάγκο.
1: Ωγκά. Τι να σου δούμε, καμά, αν είναι φίλοι, καμά. Όταν λάθω, όλα αυτά, γιατί να σου αφήνω, πώς είναι.
2: Ένα σαν
3: Oúnjẹ wọn ò ju góòlù, ṣèbí kásáti lówó ṣá ni.
4: Lagilu FM 96.7.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-E-R-R-I-E. Sálárì.
5: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C turmeric.
5: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Ìjẹun wọ ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
10: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbà àgbẹ́kà ní ọlọ́kan nínú àwọn ilé iṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn ilé iṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi lágbà àgbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó lọ́ fi wọkọ̀ tán tí ń bá wá rí ilé iṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lé Èkó lọ.
11: A jẹ́ pé òbáriwo ilé iṣẹ́ Better Life Bakery inú o. Tí wọ́n pariwo pé àwọn nílò Bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àgbẹ́kà ní ọlọ́ọ̀tọ́.
10: Tètè kàn sí wọn ní Mọ̀lété nílé iṣẹ́ Better Life Bakery. Kódà mọ́ jù ú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà àgbẹ́kà tó mọṣẹ́ pò dáadáa. O lè pé dání ọ̀pọ̀ àgbẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì máa gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó okú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí Bẹ́kà Ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtomidan tí èèyàn bọ ṣẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́. 0902-542-7551.
12: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ìfọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀. Bákan náà, à ń báni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n. Níbi kábàni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
13: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
14: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó tópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá

0: alabela ya ni oda ara ko bada e won ni se toni ipanilerin abi ta wa ni oda
1: 09123703875 09123703875
0: Hello.
2: Bàbá oní òkú.
0: Mo jáyé o. Bàbá oní òkú ń gbọ́ o.
2: Kọ́mẹ́jì ni wo ni ti náà tàárọ̀.
0: Ó ga kọ́mẹ́jì ni o.
2: Bẹ́ẹ̀ ni. Nígbà tí ìyáálé torí ìyáálé lákàkọ́ báyìí. Tó ò ráyé ọkọ. Bó ti rí nu o, ó sì mú ìyàwó kékeré wálé fọ́kọ́ ẹ̀.
0: Ìyàwó kékeré ló mọ̀ lọ.
2: Ó mú wálé fọ́kọ́ ẹ̀ ní ilé ọmọ ìjọkọ̀ fáwọn obìnrin.
3: Kí a máa fojú ogun wo pé ogun lóòótọ́ ogun wá o. Àwọn lè rò bóyá arábìnrin yẹn sóògùn kò mọ́ sóògùn o. Nígbà wo ní táìmù fún bàbá máa ti bàbá ìfi ìdàgbà jù.
0: Bàbá wa wọ̀rọ̀ kọ̀ fi tàdá.
3: Kóhun tètè wa ẹnìkan. Ẹ̀ẹ́dìgbé àwọn ọmọ náà.
0: Wòlíì àbàbẹ̀ sí mọ̀
3: yìí. Bóyá àwọn ọmọ tí ń bá ya wọn sọ̀rọ̀. Mọ́mí ẹ dúró dá dìbò gbá díẹ̀ sí i. Ẹ dúró tí wọ́n dáhùn.
0: Ẹni tó yà mí lẹ́nu bẹ̀ gan nìyẹn. Àwọn ọmọ gan wa tún dúró ti bàbá pé kí bàbá go ahead.
3: Ó pọ́sibú káwọn ọmọ ti máa sọ fún mọ́mí tẹ́lẹ̀. Kó wá dìgbà táwọn náà wá pajú láti mọ́mí kan wá mọ̀ ní ogun ti máa wọn mọ ogun ti dé kó lè mọ́ jó kun.
0: Tó ń sọ náà nìyẹn.
3: Ilé yóò jẹ́kọ̀ gbogbo àwọn obìnrin pátápátá.
0: Ẹ ṣeun. Ẹ sà. Ẹ ṣeun. Bóyá tiẹ̀ lè rí obìnrin tí ó dá sí. Àmọ́ gbogbo ohun yòówù tí ẹ fẹ́ fi lílẹ̀ lórí èwo ni ṣe ti ẹgbọ́ yìí, ẹ dojú rẹ̀ kọ 0804834622. We'll take care in the department it won't in she 0803483462. Hello. Hello. Yeah. Ryan pe kini ya olo. Wòlíì Aisaya.
4: Bàbá.
0: Abami.
4: Ẹ̀rọ sá.
0: Ṣèbẹ́yìn náà gbéwò ni ṣeun.
4: Mo gbọ́.
0: Gbọ́ nǹkan lónìí. Gbọ́ nǹkan lónìí báhun. Wọ́n ní ọmọ ò mọ̀wé. Wọ́n ló ní handwriting. Mo ṣe bí n tó bá mọ̀ ni ó fi handwriting rẹ̀ kọ. Arábìnrin yẹn. Ó dàbí pé òun ló kokú o torí ìmọ̀ reason. Àbúlé jẹ́ spiritual something
4: bí wọ́n ṣe sọ. Spiritual kọ.
0: Kò ń ṣe spiritual.
4: Rárá.
0: Àwọn ọmọ náà mọ̀ dẹ̀yìn kọ.
4: Gbogbo nǹkan kọ́ ni spiritual. Gbogbo nǹkan kọ́ ni spiritual. Àwọn nǹkan kan wà tó yẹ pé physical ni. Obìnrin yẹn gan-an fúnra ẹ̀ ní ó láwọn ibì kan tó ti ń ná àwọn ọmọ yẹn gan lẹ́gbàá. Táwọn ọmọ rẹ̀ gan nílò ó lè má ṣe bí ìyá fáwọn ọmọ. So àwọn ọmọ gan nílò ẹni tí ẹni tó máa ṣe bí ìyá oríṣiríṣi láti rí. Eléyìí tá a gbọ́ lónìí kìí ṣe spiritual. Obìnrin yẹn ni ò dánù lé kò dá sọ́kọ ẹ̀ kò dá sọ́mọ ẹ̀. So ó ti wá jẹ́ kó ó ti sọ lé ẹ̀ nù.
0: But spiritual èyí tó lè wà spiritual ni wà.
4: Tó lè wà spiritual irú ẹ̀ wà but eléyìí tá a gbọ́ yìí ṣe spiritual.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
4: Ẹ rà sá.
0: Yes sir. Ẹ kù jọ́ méjì.
4: Yes sir.
0: Ẹ pẹ̀lẹ́. Bó la ṣe rìn lára ẹ̀.
4: e je nkan ko fadura ran awon eyan lowo tori gbogbo nkan laye yi adura ni koko orile ide wa igan fun re o ni lo adura gbogbo eyin te te n gbo ohun wo li lo wuro yi emi o mo bi o tin gbo mi mu wi loruko jesu agbara to ni kalarire re o mo se loruko jesu agbara na pare gbogbo agbara eyi to ni kalarire re mo se egbo joseph lala lojo kan o si ro fun awon omo baba re tin si egbon e ojo na logun ti bere sinu aye joseph won wa so fun pe sewo wa saju wa sorire sawo wa fori bale fun lati be won de gbimo temo won gbimo temo de bi wi pe won ta soku eru ogun yen tele de bi oku eru ogun yen tu sin dogba ewon sugbon ojo kan oba lala ala yen ruju won ni kan lo mu joseph wa won mu joseph jade joseph tun ma la oba ala rere joseph si wa si imuse lojo kan gbogbo iwo to n gbohun abami wuli laaro yi mo wi loruko jesu gbogbo ala rere tomo re tin ni fun re gbogbo ala rere ti iwo gangan fun ara re tin ni ti awon alagbara le baba re o je ko se mo wi loruko jesu iru ala be o lo se be gbogbo won rere to ni fun ara mo wi loruko jesu iru ala be o lo se be gbogbo agbara to n di olowo loruko jesu agbara na pare be ni kuri je ajo gbadua lola akoko o ninu gbogbo nkan ti mi ki fi fe kiyan fi sere on la dura adura lo pa kristeni adura lo le fi jagun lo le fi segun je ajo pade lola ni felele straight end rainbow junction je sare ju were fun lati ibi kibi ti o ba de challenge biri ya idiodo ya na felele wa ri awon lokada yen be so fun won wi pe rainbow junction lo nlo lodo abami woli won a gbe e debe je ajo gbadua bo ba wa nbo lola mu igbagbo re dani mu igbagbo oluwa so fun mi pe ohun fe da ogun logun eyan lohun je ajo kowo gbadua laaro la ni felele ni rainbow je ajo gbadua on to fe wa se a ma ajo gbadua wa de bo wa de ri itusile sugbon bo ba lori ofe lati le pe mi wole lati sin titi wa gogo agogo meji la oru mama fadua ran awon eyan lowo lori phone kan ni e gbadua fun mi sa ma de gbadua fun e mo de gbagbo pe gbogbo ofa oloro taye ti ta o gbogbo ofa isan gbogbo eyin ti aye gbe nkan pamọ si lara gbogbo ti won gbe pamọ si o lara to ni ko ma pa ogo re die die ofa ko ma jere omo laye ti won gbe pamọ si e lara yen gbogbo bo ti toju awon me to ibi na won fi san fun olojo ola mo gbe loruko Jesu ofa na pare pade mi lola o le pe mi sori ago yi
1: security for property and your life with full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suits. Back on the situation, you are from the point of the world. What is your night? 500 people, 20 executive hall, conference hall, telephone training, seminar, lecture, and other activities. KS Motel, you can enjoy your. yourself, family, couple, and your friends. Koda, awon toke okun KF Hotel ni won lodge si. Bawo le se nfe si onje tele ya bi toke okun pelu ote elerodo. To mo kan ni balẹ, lalafia ni KF bar ati awon kan panu lori sisi. Ti mu eke ni se soko soko. Tere to yaya, tak leta kan le. Ohun awon sisi wa fi nda customer lohun. Aye gboko si nbe pelu security to ga yata. Are gugu lu Ibadan o ni KF Hotel fi kale si. Ni Total Garden Ibadan. Telephone 070-7399-2996 tabi 080-3251-3884. KF Motel is the place that you can enjoy your life.
5: Mo ki gbogbo wa ni bi gbogbo ti e tin gbo mi ni dede asiko yi aisan ko ni se wa o itoju ara ni mo mu wa fun wa paapa wa ti a ba nse eyo lasiju tabi a ki ri eyo se dede ti o si fe faropa rose tabi o ti faropa rose ni eyi ti oloyibo npe ni stroke eje ki a toju ara wa e le yoju si oloye Fatola Ojo ni ilu Lalupon ti o ba si je itoju inu ile le ba fe e pe oloye Fatola Ojo si ori number yi 08053076236 tabi 08148335976 tabi eyin ki ri orun su dede iba je aisan agbo ara miran lo yo yin lenu e yoju si baba wa oloye Fatola Ojo ni ilu Lalupon fun itoju ara lori sirisi tabi ki e pe won si ori number yi 08053076236 tabi 08148335976 o ni fe san lo gba
6: ele o eyin eyan mi nle nbe ti mo de soyo motor shop pelu oko to anu ro ti martin sara lu emi gangan ni nse a ma dun mi ki ri nkan kan to ran emi gangan lowo ki ma fi lo yin lo fi je pe mo ba ti ri n to ran mi lowo igbele mi mu bonu ti fi je ke mo ikan tun re o en tin gbo jinja lori awe to mi ti pe emi na mo wa tori pe mo ri po wulo fun mi nbe ti gbo pe mi ngbowo nbe o ye keyin na o le ma gbowo mo se so fun yin pe emi o loogun egbo mo o jinja la siri be ngba te ti wa gbohun o wu mi keyin na o ja nfani to wa nbe ele mo se ni tin dawo pelu multi stream limited ti won se egbo ge jinja tin toju ara tin se tun fowo si ni lapo mo se e mo bo nigba gede oko to anu e ja do mo ye je emi nje nbe keyin na o le je tori e mo se pin pe e ja do mo se ni gbogbo ojo Wednesday gbogbo ojo alaruba a do mo pade latago 12 jinja mo ni won pe o se sise dada an to da mo oye mo bere mo si ye mo yoju ibi to ti do nbe nti an pe ade o fi bi korokoro han mo ke se ti de soyo mo tosho oko to anu te mi nta nti bi ti mo ba ti ri oye mo gbodo pa ke se keyin na mo bo ade te mi fi bi korokoro han mo won ni bi tewe tegbo 84 lo wa nu e 76 kon e di ma bo ke wa gbagbo ye o ni bi ta le so de lori fanran ni mo se ni ke ma bo gbogbo ojo Wednesday ni gbagede okoto anu ninu KS Motel Total Garden Agodi Ibadan gbagede okoto anu e wa ma pade Multi Stream TM Limited ni gbogbo ojo Wednesday ti won salaye be se le lo fun lera ati be se le mo jade nu e ale fi omo to so npe e ma se lagbogbon tinu o keyin na le ma je nbi si mo tin je ni e pe number yi number gbagede okoto anu gangan 070-8167-4433 asiko se nikan ni o 070-8167-4433 tabi ke pe deso yo motor shop sori 090-2376-0575 che gbo dada 090-2376-0575 choye yin a mo pade be ba ti wa ire be yo jo soju wa ni
0: Olumide Awolowo ti wa lori la wa nu traffic n be kan ni hello
7: mo ki yan
0: hello n be ku ojumo
7: era sa
0: mo ni le wa se ku pelu alase aso lori phone bayi
7: be mi mo so e n bo si badan bayi ni
0: okay
7: ori ni na la wa mo de fe fi asiko yi so fun awon eyan àwọn nǹkan tí èmi máa ń ṣe táwọn èèyàn fi gbọ́dọ̀ mọ̀ pé nǹkan tí mo gbé dání yàtọ̀ sí àwọn tí wọ́n fẹ́ gbá wọn ẹni tí mo ní lágelú ló ti ń gbọ́ mi orúkọ lágelú yẹn ni kò sẹ́ndì sí mi kò sẹ́ndì ẹ̀ á rí pé ní ìdáhùn lóhùn nítorí pé tó bá wọnú gúrùpù mi náà bí ò ṣe ní fọ́lò instruction nìyẹn kì í ṣèrò ni mò ń fẹ́ èèyàn ni àwọn tájọ fẹ́ soríire òun ni mò ń sọ àwọn tó máa ní àgbọ́yé ọ̀rọ̀ àwọn tó máa gbọ́ nǹkan tí mò ń sọ nu group tí wọ́n máa sọ tí wọ́n lè wo fídíò ọ̀rọ̀ guide láti guide wọn bá ṣe lè lówó bá ṣe máa di olówó di ọlọ́rọ̀ lórí fóònù wa láì ní ṣe wàhálà kankan wípé ju data tá à ń lò lójo ojúmọ́ lọ. Nǹkan sí ilé iṣẹ́ tí mo gbé dání èmi kọ́ mo ni gbogbo business yìí ṣùgbọ́n wọ́n ká olùmìdí àwọlọ́wọ́ lè ní olówó níbẹ̀ ìyàwó ẹ̀yọ́ ti wá ní àtàrí sí ọ̀pọ̀lọpọ̀ free online businesses tó ń fi wọ́n lọ́kàn balẹ̀ yàtọ̀ sí ti Prosper Naija tí ó jẹ́ pé ₦4,500 ni ẹ máa fi ra code ẹ máa fi activate registration yín iṣẹ́ tẹ́ ẹ máa ṣe nínú yẹn òwúrọ̀ ni pé kẹ mú èèyàn kan wọlé. Èèyàn mẹ́rin ni kẹ mú wọlé lórí èèyàn kan ₦1,000 tẹ bá ṣe tẹ mú èèyàn mẹ́rin wọlé ìyẹn ó mì pé ẹ ti rí 4,000 ẹ fi 4,500 ṣe nǹkan ẹ ti kọ́kọ́ rí 4,000 ẹ jọ ṣé scam nìyẹn iṣẹ́ gangan ni nítorí ká tó pè èèyàn sínú business iṣẹ́ ni irú ẹ̀ náà ni ò lè jẹ́ kí n wà ní rédíò lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí so gbogbo àwọn tó ń gbọ́ mi nǹkan tí wọ́n ní láti ṣe ni pé mo fẹ́ darapọ̀ mọ́ online class olùmìdí awolowo lórí WhatsApp má pè mí lórí WhatsApp yẹn lọ send message sí mi lórí WhatsApp lórí nọ́mbà yìí 080-33-33-59-59-60-70-70
0: Longere
7: 080-33-59-60-70 Ipekeyo mako ma wo video la wo danu lori phone e update lasan lo need information to ba lo iPhone to lo Android phone o lo data information lo ku to need lati je eyan laye nkan ta wa gbe dani ki se sogun dogoji ma wo ko ma wo nu e loni labi lose kan ma rowo
0: o da be
7: owo o se ru e 080-33-59-60-70 number ti won ma fi send message ni lori WhatsApp ni
0: yen okay ashe okay there
7: ashe
0: yeah. Hey, Efrebo.
8: Baba.
0: Oju Olode se so leyin eran.
8: Koda. Won ni
0: o la npise ti diju gan o.
8: O lagbara.
0: Eh?
8: O lagbara.
0: Owo lo diju.
8: O lagbara. N ta n so fun awon yan nu.
0: E laye ka. O lo wo lo diju.
8: Emi n so fun awon pe agbede tin lorin loju ko. O ni n to fe mu jade nbe o.
0: O ni n to fe
8: la. O si ni oku odun meta kuro ni ajoji sare. Seri ile ise ti mo ba doko ti mo daruko won lati bi odun meta seyin mo si ma nso lori eto ipe eyin ti boya boya ti ra jinjari tabi e ti ba ile ise idowopo e wa ri pe nti mo se mo ka ba mo lori tabi ogun ti mo ra nko sise emi ma fi gbogbo enu so ke pe oga wa de soyo mo to so pe freeboy to wa sodo yo iro lo ngbe kiri tabi boye ti wa seminar wa oro ti mo wa so money to ba de ojo friday o te ba se nte ni ka se e gbodo ri alert ti o ba ri be ma emi na ma so keke kun o pe yin pe iro lo e fre bo npa o kini nkan ti mo elomi ti se sogudogo iseyin ese ti jona owo ti jona won si ni biyan ba ara iro o le ma fe ro to rara
0: so yan ma ra mejeji se gba ara
8: won elomi ti ra iro tele ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ lóde yìí òótọ́ ọbẹ̀ lóde yìí ẹyin tẹ́ ẹ ti ránṣẹ́ yìí ẹ má wulẹ̀ takú sí mi rọrùn torí wọn ní bẹ́ẹ̀ sí bá dàyàn yàn máa ń túgun
0: ni
8: òótọ́ lóde yìí o láti bí ọdún mẹ́ta ó ti ń lọ bí ọdún mẹ́rin báyìí tá a sì rẹ́ nǹkan tó tàbùkù ẹ̀rí dòní kí ni tá à ń sọ ilé iṣẹ́ torúkọ ẹ̀ ń jẹ́ multistream tm limited ilé iṣẹ́ ló gbé egbògi tá à ń pè ní jinja herbal extract jáde ṣẹ́rí látàrí pé èmi gọ nǹkan ṣe mí torí ilé iṣẹ́ ní àìsàn ńlá méjì ní bẹ méjèèjì làwọn sì wá mójútó àkọ́kọ́ ni àìsàn tara eléèkejì pé àìsàn tààpò méjèèjì ló lémi dọ́dọ̀ wọn.
0: So méjèèjì wa ti
8: ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti bá mi yanjú ẹ̀
9: kadi owa fi bi kokoro han omo lokun bayi
10: se n to je kemi na wa wa sori eto niyan pe nko temi na nri emi na fe ka awon ma ri be idi eyi la fi ma so fa won pe ninu ojoju gogo Tuesday office wa loki ado le ni doju ko ile epo AP te ba nbo lati molete bi ngba te lo sona oke bola e ti ri lepo AP laport te ba koja ojo kero siwaju die eyan ko bola yin bi lepo e so da sori keji e ti ri signboard wa ni gbagada ba won ko jinja si ibe lati ma se idani leko ni gogo Tuesday ni agomo kola aro mo ma nso pe yato si pe idan leko te ni lo ni pa ilera yin fu apere elomi ni osa ogbe nu nse lati joy ko mo nti o se amo to ba ntori ayini mo to ba ji laaro yo tete mu oso si ko de ko ribe ara wa nkan ta ma nje ka won omo nu tabi en ti fupe nga nto e ko se akwe nton sugbon gbe leyin pe iyan ma nilo ilera pipe ile ise tun e tudo oloro pelu e fun ide yi me o be ni nto biyan ba ni ilera pipe ti o ba sowo lowo yan ko si ona ilera yo para sonu mo yan lowo na ni bo ma so ba mi pe biyan ba sun loni boya ifupe nton wa ga die o wa sun o wa ji laaro kutukutu o wa ri pe alert 1 million naira wole sir
9: ifun po kan lole
10: sheriff kan yo lole fure ni lai logun yo lole ni
9: eh gan ni afiji
10: be ni sheri e jo nitori tolorun mo ba e je ki se bayi gbogbo awon ti o wa si seminar lola ofe ni seminar wa ogun jinja ta nsore e tu lanfani ati to wo tori won ni bi to ba lati mu adu obe leyin na eyin te ba se ta ti da po mo ile se ke na ma rowo ki so wo iwa nkan jo owo to gbo bukata emi a tu se ran owo fu awon kan na ma tu fi ku won lowo tori won ni omo to ba sipa o ni ye ngbe now number te pe ti ba nbo lola tori mo ri pe enikan ti na wo bi odo yin bi gba ti o rent keke ni number te pe si re se tun ba da ti we 080-246-52215 ẹja mú lẹ́kọ̀ọ́ sí ohun tó rẹ̀ hàn lómi òtún báyìí 080-246-52215
9: agbo pe ni okoto anu si ko ni si seminar deni
11: eja mo eja
9: on the Wednesday and
11: be ni
9: to mu awon eyan ti gbo na lori eto deni seminar ti
11: okoto eyin be so waju ni e be waju ni mu ni e be so waju ni
9: ojo Wednesday ni oje
12: jo Thursday baba mali
9: eja kin fi
13: lojo Thursday la se lo baba mali o wa ni kale bere oye si wa ninu KS lowo lowo bayi Monday Thursday, Saturday, So lupo yi ni Tuesday, Friday.
9: Oye ki Oyami, yawo Taufik Omotosho, Bukola Omotosho, Yomba. Happy birthday to you.
12: Ah, ebo la mu joko si le. Ebo la mu joko si.
9: Golden age ni. Ojo wo se na ni. Ola, ola ni. Awa nkan. Awa nkan mo la. Mama Mary Adunia Biola Indomet Jo ni ni mama npe 80 years. Ogorin odun. July 6, 1946 to July 6, 2026. Happy birthday in advance, Mama Mary Adoni Abiola, Omara Emi Popola, Aya Arebu, Obusho, O ti pe. Adesu Ede King, Yoba Inu.
14: Eku dede asiko yi ni gbogbo bi ti afefe kan ni ba nfe de kaakiri orilede Nigeria a ni fi aisan a ni fi lo igba alaafia ara wa ko si ni di fi afia kunle fagbe oruko temi eto ti mo mu wa fun yin le ni ile ise M1 Naturalist Care to wa ni Temidire Bus Stop ni oje nle Ibadan awon ni won se onigbowo e se lo to ni pe imo ewi ategbo se o si nse bi ti gba ni abi beko eyan se afarabale odiduru aisan te wu ko le ma ba agu ara yin ko ma ba finra ori eto yi le ti mo na bayo si awon aisan na eje kokodo ju oja na leyin gba ti n ba pada de ma wa gbe alase ati oruda ile ise ma gbe won wa
15: ti won ba lo rayo wa nitori pe olowo lowo ti won ba tan po rayo wa nitori dukia to po to ni okan ti balẹ po rayo wa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun ti se da laye na ko laye fin se ni bi do ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose ma foya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan yara re o beni ton clean sa ni ko semun agbanugbade fogede gede ara danu beni ton jagun labi panko pe ore ara tomode taba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe beni ton clean sa atejese maradan bi korosin beni ton clean sa kikide gbogi ti o lo tinu lafise o ti wa ka kire le taja ogun jake jado le nigeria asun wa alagbata fun beni ton clean sa pe number code demand 00-3405-1533 00-3405-1533 ileise emi one naturalist care lo se beni ton clean sa ohun laye tun lo
16: e ka pada lati oju oja yawa odun ni yin e kin sai mo fo loko ṣugbọn fun anfani awọn ti won sese n gbo wa fun gba akoko e ba n daruko yin lekun rere ati oruko le ise yin ma
17: mo ki gbogbo eti to n gbo mi nile alaafia ara wa oni di fi afia o ebi omo yin na ni ololufe yin joy adekunle adejare oludasile ati oludari ile ise emi one naturalist care limited
16: awon kan ni ewi ategbo won ni osise mama se lo to ni won lawon baba nla wa ti won mo pe gbogbo won ti lo tan
17: ah bo lawon yen gbe bo na wa ona se ma lewi ategbo
16: se won lawon ti won wa nbe ni isin pe won mo boju tu
17: won awon kan ni mo won se le lo ile ise mi won naturalist care limited aje okan ninu won
16: lara awon ti to nimo nipa ba se lewi ategbo
17: o san ju wura ti fataka lo ayi awon baba ti wa oruko ti won ni oruko to da ni baba temi ni dokita orisegun adekunle en to ni ile ise emi ola naturalist care limited
16: ojogun
17: ba ni
16: o yato sawon ti mo gbe ni akanti
17: mo tun ja akose mo se ti iwosan igbalode so mo wa
16: gbe mejeje papo
17: o wa se
16: o fa ti ti emi won to fi yato sister mo yoku to nigba ti mo dele itaja yin mo ba pe ah se natural care la wa ni abi o da ta ba so nipa imo ewi ategbo lati fi se toju ara nja ri awon aisan ka to je pe imo ewi ategbo gan o ti e ka pa re
17: se ri o ogun aisan lo wa o olorun lo le mi ti mo le so nipa
16: o ti ye mi o ti awon ara ile e wa je amu leyo kokan bayi tori asiko awon aisan wo ni agbare ewi ategbo ti ile ise mi won natural care ti won se pese e awon aisan wo lagbara re ka
17: se ri orisirisi nkan ni a ntoju ni ile ise wa sugbon ode ta wa loni ode isan ati egungun ni
16: isan ati egungun ta ba si ni ka egungun to gbara wa ero
17: ninu eto teni e ma ma pe mi ni iya sopanu
16: iya tun mo si pe gbogbo en ti ese atapa won ti isan ati egungun o se dada
17: a fe yanana kini awon isoro to n ba egun wa ja
16: egungun ati
17: sara awon isoro wo lo n ba isara wa ja bawo ni mejeji se
16: lo se wonu ara won
17: lo se wonu ara won ati wi pe kini awon ami ta ma ri ta fi ma mo ati
16: ti sara ba da se le kini awon ibe na ma wa gba wole ma ise kini san gan se nu ara gan
17: ise ri isan wa o dabi network to n gbe eje
16: kaakiri gbogbo part of our body
17: ara wa ohun na lo n gbe oxygen kaakiri gbogbo ara tori na ise alagbara
16: to ba ti le dase ru bayi gbogbo nkan o ni se dede
17: mo se ma ri ki ise ara nikan ni o n fun ni awon nutrient to n fun ni eje o n fun egungun na
16: egungun
17: to ba ti se ti isan ti o sise daada o ma affect awon egungun wa
16: awon egungun na o ni se to ye ko se
17: bo se ye ko se se ko ni gbe awon nkan agbe mi ro ateje se
16: ateje to ye ko gbe lo
17: ni gbe lo si ibi to ye ko lo igba to ba de ti wa ri be a ri pe ibi kan ma ma ku
16: won lo ma nfa teyan ni ese ti ku apa ti ku
17: e yo bi ko
16: eje o flow gbogbo flow de to ye ko de
17: e ma ri ese lomi o ma tick o ma dabi pe skin yen o tun bo ni
16: ko
17: ju bo se ye lo o le dudu o le pupa to ye ko ma ni fun ese yen ni skin discoloration elomi to ba dide duro ma sare joko ni tori pe awon kokoko bi pin
16: a ma wa nbi ese
17: bi needle a ma gun lese titititi bi igba to n gun elomi ese yen a ku tikiri to ye pe bi bata gan jabo lese
16: ko ni mo
17: se isoro yen o ti ni se pelu isan sugbon ohun to yato si pe bo se n ni feeling yen egungun na bere si ni san egungun na bere si ni ro se wa ri elomi to ba rin die bayi a ni lati duro tori pe ko ni le rin mo ese yen ati hook
16: ko ni se bo se ye ko se mo
17: ko ni se bo se ko ti se mo a di pe ko joko die ko to tun ma lo iru awon eni be won so pe mama re awon nitori pe nkan to nse won bo te ba egugu lo na lo ba
16: isan lo
17: eyin awon yo ba so pe adiye on tese ku iro ni o
16: owe yo je mo eyan
17: ko je mo eyan
16: ba ti e ba di e lo ojo mi niyan
17: so je ba ti ri awon irora inu rike rike yẹn ni àwọn joint wa táwọn èèyàn máa ń pè ní arthritis tàbí ìrora inú àwọn egungun waist wa ìyẹn ni ìbàdí wa apá wa jáde sísa kò tètè bójú tó ara ẹ̀. Phone number mi 08030415533. Ẹlòmíì wà tó jẹ́ wípé wá torí pé ó ṣubú ni a sọ pé ìgbà tó ń ti ṣubú lórí ọ̀kadà lọ́dún kan báyìí
18: wọ́n lè ti tọ́
17: ọ́ ìgbà tó wáyá ó bẹ̀rẹ̀ sí ní rán ohun ẹlòmíì wà tó jẹ́ pé tiẹ̀ ẹsẹ̀ kan ni wọ́n wá tòótòótò wọ́n rí tó ẹlòmíì wà tó jẹ́ wípé egungun yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní kákò ó wá bend tó bá ti wá rìn àárẹ̀ pé wọ́n ti gọ́gọ́gọ́ bí ẹni tó máa ṣubú ẹlòmíì gan ṣubú lójú títì ẹlòmíì dẹ̀ré àìsàn tó níṣe pẹ̀lú iṣan tàbí àìsàn tó níṣe pẹ̀lú ọkàn òun ló fa ìṣòro egungun tiẹ̀
18: pé ló lìdí sí bí egungun
17: fún bí àpẹẹrẹ ẹni tó ní àìsàn rọpárọsẹ̀ bóyá kò lè gbé apá kan ni kò lè gbé ẹsẹ̀ kan ni ẹlòmíì stiffness ni ibẹ̀ yẹn kàn máa le kankan ọwọ́ yẹn máa le tẹ́pọ̀ kò nílè kakò tẹlòmíì ó máa wú ni rọbọtọ tó máa wú dé orí itan ẹ̀ ṣé ríró àwọn ẹni bẹ́yẹn tẹ́ ẹ bá ṣàyẹ̀wò wọn dáadáa ẹ máa rí pé àwọn àìsàn míì náà ó ní ṣe pẹ̀lú
18: nǹkan tí ó ṣe
17: so at that point self medication kò ṣeé ṣe torí pé wọn gbọdọ̀ ṣe àyẹ̀wò láti mọ kí ni nǹkan tó ń ṣe ẹni yẹn gangan
18: gangan níbo ni nǹkan dé dúró lára rẹ̀ kéèyàn má máa fòògùn orí fífọ́ wo inú rírun
17: oògùn ara ríro tó máa máa kó jẹ fún ara rẹ̀ tó máa máa wọ ẹsẹ̀ ẹlòmíì ibi tó ti ń wọ ẹsẹ̀ ló ti máa fa tí ẹ̀jẹ̀ ti máa sá lọ sínú ọkàn ìwàhálà bá wa dé ẹlòmíì infection ló fa pain sí tiẹ̀ a ní ẹ̀yìn kan ń ro òun ni gbogbo ara ń ro òun gbogbo ara ń ta òun lára pé iná ó ń rìn káàkiri ní gbogbo ara òun ṣé wá rí n tó bá ti ṣẹlẹ̀ tí iṣan èèyàn ò lè ṣe dára ní pàtàkì lọ́kùnrin á àfẹ́tì bó ṣe lè ṣe ojúṣe ẹ̀ nínú ilé tí à ń pè ṣọ náà ni.
18: torí àkókò wa ìyá wa torí tẹ bá ní kẹ mọ mú lẹyọ kọọkan èjèèjì báyìí ọjọ ọlọtàn bí àwọn èèyàn bá wá kẹfin irú àwọn nǹkan tẹ ti ń ṣàlàyé nínú àgọ ara wọn àbáwọn àìsàn míì náà ọ̀nà wo wọ́n tọ̀ báwọn ó ṣiṣẹ́ tí mo fi lọ́dọ̀ yín.
17: wọ́n sọ pé ká má fọwọ́ tó ń dùn wá
18: bọ́nú aṣọ
17: bẹ́ẹ̀ wọ́n tún sọ wípé tíná ò bá tán láṣọ
18: ẹ̀jẹ̀
17: òtán lè ojútùú wà ẹ yọjú sí wa ní iléeṣẹ wa ní òjé tèmídìrẹ bọ
18: sọpọ òjé ńlẹ ìbàdàn òjé òpè méjì ńlẹ ìbàdàn
17: ẹni wọn naturally scare limited akuta máa kọkọ ṣe ni pé láti ṣe àyẹwò kí ni tó ń ṣe ó bá dé ó gba káàdì
18: owó péréte náà
17: ẹ bá ti pe nọmba mi 08 0 0 0 8 0 0 8 0 3 4 0 3 4 0 5 1 5 1 5 3 3 5 3 3
18: ẹ bá pèlè kan sí 0 8 0 0 8 0 3 4 0 3 4 0 5 1 5 1 5 3 3 5 3 3
17: ẹkùnrin láti bèrè ìbéèrè yìí kéyìí nípa bóyá èlò lówó káàdì ni tàbí kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ gbé tẹ bá ti láwọn àyẹ̀wò tẹ ti ṣe ẹ mú rìsọ́ọ̀tì ẹ̀ dání
18: bàbá
17: yín wò kí ṣe ṣọ́wọ́n àtẹ́gùngùn nìkan là ń tọ́jú nílé ṣọ́wọ́ oríṣiríṣi nìkan là ń tọ́jú ọkùnrin tí ó lè ṣe ẹ̀yọ́ dáadáa ni
18: ṣùgbọ́n oríṣiríṣi onírúurú àìsàn bẹ́ẹ̀ ẹ̀yà lálẹ́ mo lọ́pọ̀ ẹ̀ ti gbádùn ìyá wa ẹ rí i pé bá a máa ń sọ nípa pé èèyàn fi ewé àtẹ̀gbò ó ṣètọ́jú tí wọ́n tún yàtọ̀ torí wọ́n tún fi ìmọ̀ tí òde òní wọ́n tún fi kun lẹ́gbẹ̀ẹ́ kí lẹ́yìn náà dúró dé bí wọ́n ṣe pe nọ́mbà wọn ẹ máa lọ sí ọ̀dọ̀ wọn tààrà yẹn Emi Wong Naturalist Care tó wà ní Tèmídìrẹ́ bus stop opposite Sweet Oil tó wà ní Òjé Nìbàdàn tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi ilẹ̀ ẹ wo a tún máa pàdé wọn tó a tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ kúnlé fágbọ̀n lórúkọ tèmi àìsàn kò ní fi àgọ́ ara èmi àti yín kò níbi ṣe bùjókòó.
19: Èrò máa wá o, ẹ̀dá àgìrì máa bọ̀ o. Tiléeṣẹ́ mi wà ń tó kalẹ̀ sójèlé. Kọ́nílé ó gbọ́ o, kálejò gbọ́. Ẹ̀sọ́ fàdán kóró fún ọbẹ̀. Pẹ̀lẹ́ṣẹ́ mi wà Naturalist Care Limited ti kalẹ̀ kà sóje. Ọlọ́run ló kúkú dirí ẹwà fákùkọ tiwa. Gbogbo oògùn tó ń jáde níléeṣẹ́ mi wà ń pátá ló wà níbẹ̀. Lówó tí ò ga jara lọ, pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé lórí ranran. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń bẹ níkàlẹ̀ fáyẹ̀ wọ ara. Àwọn fi tó wa létí wípé àǹfààní ń bẹ fún gbogbo àádọ́ta ènìyàn kọ̀ọ̀kan. 50 tí wọ́n bá kọ́kọ́ ń dé lójúmọ́. Agbára sàṣà máa bọ̀ ní Àjọkẹ́ Plaza ní dojúkọ Finish Station tó wà ní Tèmídìrẹ́ Òjé Ìbàdàn. Ẹ̀lọ́ ẹ̀lọ́ wa 08 0 3 4 0 5 1 5 3 3. Ẹ̀mí wa ló sọ wípé àní fàìsàn sọdún o.
20: Ẹfọn ló lọ̀dọ̀, aláǹtakùn ló ní poro òwú. Pátákó kìí ṣe gbé páálí tó bá jẹ́ ti àṣà tàbí dè. Lágelú 96.7 FM. Kóró pe tàn yẹ bẹ kù lálá. Òkè ti wá ga jàwọ́ òkè kan lọ nílẹ̀ yìí.

0: ti ìpínlẹ̀ ọ̀hún fìta ìyẹn asp ẹ̀nà ìkẹ́dẹ̀m ló ti ṣàfihàn pé àwọn afurasí yìí òun náà lọ́wọ́ tẹ̀ lẹ́yìn tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n tún sọ tàbí ṣíṣọ lójú ìró eléyìí tí wọ́n ń pa ọ̀hún tó ń ti gbogbo ọgbọ́n ọ̀rọ̀ eléyìí tí wọ́n ti dá sẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìwádìí tí àwọn ṣe òun náà ni ló tú àṣírí ọ̀hún tí ó gbẹ fi hàn fáyé gbọ́ tí àkáàsì tún èkó wọ́n pé ọ̀kan lára àwọn afurasí yìí òun gan ló kàn sí mọ̀lẹ́bí tàbí àwọn tó jẹ́ ìbátan alábí tiẹ̀ tó sì ń béèrè owó lọ́wọ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá wa fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn méjèèjì wọ́n ti padà jẹ́wọ́ pé kán ṣe àn jẹ́jẹ́ bẹ́lẹ̀ bíbá ti mẹ̀bí ẹlẹ́bí kọ̀yẹ́ kọ́pẹ́ lórí ìpínlẹ̀ wípé lóòótọ́ lódodo ni là ń wà ọ̀daràn tá à ń wí yìí ẹ̀wẹ̀ àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá fìta ṣàfọ̀mọ́ pé àwọn afurasí yìí ńṣe wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ báyìí wípé lóòótọ́ òun ni àwọn díbọn ìjínigbé ọ̀hún ni o wípé kí wọ́n ṣàn jẹ́jẹ́ ṣùgbọ́n tí iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn fojú wọn ba ilé-ẹjọ́ lẹ́yìn táwọn bá parí ìwádìí alágbára táwọn ń ṣe lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ náà ìyẹn cp monday agbonika ó ṣe ìkìlọ̀ fáwọn èèyàn àwùjọ wípé kán yàgò fún àwọn ìwà tó jẹ́ ìwà ọ̀daràn gédégédé tó ń ti máa débọ̀n ìjínigbé ara wọn láti máa regerége owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn punch òun ló kọ́.
1: ọ̀dà ìwé ìròyìn daily post náà ló kọ gúdúgbò ìròyìn eléyìí náà o wọ́n ní láti jẹ́ kí gbogbo agbọ̀n gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí pàápàá jùlọ ilẹ̀ yorùbá kó tún bọ̀ mọ́ kíni sa kúrò lọ́wọ́ àwọn ọ̀daràn káwọn èèyàn kan lè sùn kan forí lè sùkà wọ́n ní ìgbékalẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá elétò ààbò kan ilé tí wọ́n ń pè ní operation kọ̀sáyè ìyàn kọ̀sáyè fún ìwọ̀ ọ̀daràn wọ́n ní ìyàmọ̀ ti ṣe gudugudu méjì àti ẹ̀yà mẹ́fà wọ́n papọ̀ kiri odi mẹ́tàlá o ìdí ẹ̀sìn rèé tí gómìnà wọn ní ìpínlẹ̀ èkó ìyẹn gómìnà babájídé sanwóolu náà ló ti kọrin rere kí àwọn òṣèlú tó ààbò òun o pẹ̀lú bí wọ́n ti ń gbójú agan sí àwọn ọ̀daràn mọ́ràn ẹyẹ tí musan ní tìbútòrò gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí nínú ìgbékalẹ̀ operation kọ̀sáyè fún ọ̀daràn wọ́n ní láti pàṣẹ bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn afurasí eléyìí tó bíi 92 88 suspect iná ni wọ́n ní wọ́n ti ṣàlẹ́yọ kọ̀ọ̀kan bígbà tí èèyàn máa ń gbìn nínú òjò tó sì jẹ́ pé àwọn èèyàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jí gbé iná ni wọ́n ti gbàálẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé tó ń ti mímọ́ gba àwọn ìbọn làṣà àti àwọn nǹkan jagun míì padà lọ́wọ́ àwọn ọ̀daràn náà pàápàá jùlọ ní ìpínlẹ̀ ogun àti ìpínlẹ̀ èkó nínú àtẹ̀jáde lè tó fi léde ẹni tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àti ìlànà àtẹ̀lé ní ìpínlẹ̀ èkó gbẹ̀ngà ọmọ́tòṣọ́ ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìgbékalẹ̀ àwọn operation kọ̀sáyè ọ̀hún ó ní nínú iṣẹ́ akitiyan wọn kódà gan wọn ni wọ́n ní àkọọ́lẹ̀ èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ afurasí ọ̀daràn páálí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbẹ́mímì nígbà tí wọ́n rí àwọn òṣèlú tó ààbò tán ni àwọn ò ní dúró àwọn náà àwọn òjò gbéná wojú ara wọn ni wọ́n ní lódì pé wọ́n ń kọ́ kìbọn tí wọ́n di kàràkàkà ikà tí wọ́n jọ ń yìnbọn mọ́ra wọn wọ́n ní àmọ́sá àwọn òṣèlú tó ààbò ọ̀hún wọ́n wọnú wọn jáde díẹ̀ náà sì rèé tí mẹ́rin nínú wọn eléyìí tí ó fi fẹ̀yìn jọlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní gómìnà sanwóolu ló ti wá kọrin rere kí àwọn òṣèlú tó ààbò ọ̀hún o fún akitiyan tí wọ́n ṣe láti jẹ́ kí ìpínlẹ̀ èkó tó ń ti ìpínlẹ̀ ogun kó tó bọ̀ mọ́ kíni sa kúrò lọ́wọ́ àwọn ajínigbé tó ń ti àwọn ọ̀daràn mọ́ràn míì bẹ́ẹ̀ ó ti wá kọrin rere kí ìdarí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ogun bọ́n ti jọ ń ṣe papọ̀ láti jẹ́ kí àwọn àṣeyọrí ọ̀hún kọ́ wáyé nínú àtẹ̀jáde eléyìí tó fi léde ó ní bí àwọn òṣèlú tó ààbò pàápàá jùlọ àwọn ọlọ́pàá ọ̀hún bí wọ́n ti wà káàkiri ní àwọn agbọ̀nbẹ̀ tí wọ́n sì ń fojú àwọn èèyàn ọ̀hún hàn ni ló fi hàn yìí pé ẹ gbọ́ kò síbi tẹ́ fẹ́ sá pamọ́ sí o ní ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ogun wọ́n ní operation kọ̀sáyè ọ̀hún tó túmọ̀ sí pé kọ̀sáyè fún ọ̀daràn pínrin bíi ti wùlì ọmọ wọn ni náà ní gbójú agan sí àwọn ajínigbé àwọn alọkóló ń kígbe nídi ọ̀kẹ́ tó ń ti àwọn èèyàn míì iléeṣẹ́ ń wù ọ̀daràn pàápàá jùlọ ní gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí ọwọ́ àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ibi tí ọ̀rọ̀ dé lórí lásìkò tá a wà yìí wọ́n ní pàápàá jùlọ igbó kan eléyìí ti ń bẹ láàrin ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ogun tí wọ́n ń pè ní ọ̀nà ibẹ̀ tí wọ́n ń pè ní J3J4 axis wọn nínú ìpínlẹ̀ ogun wọ́n ní wọ́n ti kanlu bẹ̀bẹ̀ gbogbo àwọn ọ̀daràn tí bá mẹ́bẹ̀ ẹ fún ọwọ́ gbẹ́ o.
0: ó dá ẹ jẹ́ kémi náà ó tún mú ọ̀kan kò yín tó ní ṣe pẹ̀lú ìjàmbá ọkọ̀ lójú pópó wọ́n pe asúré tètè kò ní kọjá lé àárín gbẹ̀sẹ̀gbẹ̀sẹ̀ ò ní sùn sọ́nà ẹ ń bá wa mú rílé ńkọ́ ìlú mọ̀kọ́ wà o kí elédùmarè kó máa pa àlọ́ àti àbọ̀ wa mọ́ ogun órelé kò dé ilé oroko kò dóko èdùà ò ní jẹ́ kó jẹ́ ìpín wa o ìròyìn ló ń ṣàfọ̀mọ́ ẹ̀ pé àjọ tó ń mójútó ìjágeere ọkọ̀ lójú pópó nípínlẹ̀ èkó tá a mọ̀ sí lasma wọ́n jẹ́rìí pé awon ijama oko kan mo waye oni bi ti oko ajagbe meji to nti oko ayokele kan ele to ti dabura won yen ni opopona gbagada lohun won pe ajo yi forota lojuko ikani hex won ni oni ti soju aje ni won wi pe awon to je pe won jigiri si sele pajawuri won ti lo si ibudo na lati ri pe won wo oko ku loju popo ajo lasma safomo pe oko ti ma wo oko egbe re won ti lo si ibudro ohun lati ri pe oju opona o ja gere fawon ti rin be lasma to te waju bi pe kakan ile ti ma du le ni won na so ti lo si ibudro ohun lati yo oko to nti awon eyan ti isele ba sele si nibi ijama oko ohun ile ti won si ro awon awako pe ka ma se melomelo loju popo papa julo ki abu ko le wa fun emi won ati dukia won na o ewe ajo eso oju popo frsc be ni o je kun ti ipinle kastina won je re pe awon rin ajo mejo ototo won ti dagbere faye o nibi ijamba oko alagbara to gbopo kan ile ti won pe yan bi 17 lo wa farapa yan na bakana loju opopo na marose funtua si kastina to je ijoba ibile bakuri ni ipinle kastina lohun isele ni nkan bi ago kan abo koja aseju meji yen ni anati soju aiku sunday nibi kan to pe nlayin kuka won pe loju opopo na marose funtua si kastina ni o le ti won pe oko ajagbe oko akero kan ile to won je toyota hiace ti number idanimo re je 14B92TR to nti alupupu bajaji kan ti o ti ni number nti e oni won jo fori sora won o iroyin to nto wa lowo o na ni won fi ta wi pe seri enikan to je adalileka mimo lawon ara lu loye fun ajo frsc samsudin badejo o pe seri ikoluko gba ijamba oko tan wi yi lo je pe eyan 15 lo wa nbe iyan 17 lo si farapa yanayana mejo si gbemimi loju ese atejade to se yi lo fi pe ijamba oko yin to fa on ni ka ma gbe oko ya lona ti oto overtake wrong overtaking o fi wa kun bi pe ijamba oko tan wi yi ni nkan bi ago kan abokoja aseju merin yin lo sele to de ti gbo awon iko awon to je iko adole ni na won de ibudo na ni nkan bi ago meji koja iseju merin ele ti o je bi 30 seju sira won le ti o si pe awon gbegbese won sa ipa takun takun lati dola awon eyan ti meme sugbon won ori to lojo ta mi se o ti won ba isele orin daily post oloko
1: daily post na lo ko gudugbe royin eleyi won ni oro ko so o ni arin awon agbe eleyi ti won wa lati agbegbe Laraba Garden Sarki tonti awon ti won je darandaran eleyi ti won wa lati Majawa tonti Karade ni ijoba bile Warawa ni pele Kano won ni eni ti se alaga fun ijoba bile Warawa iyen Lamido Sanusi Ahmad ina lo fi oro won lede o fun awon oniroyin lati eni ti se amugbalegbe re lori iroyin iyen Muslim Garinda o o tesiwaju ninu oro wi pe alaga ohun ina lo ni awon ti lo re se abewu si awon eyan ti won fara pa yan yan ohun ni ile iwosan Woodhill General Hospital ti won isi palase o wi pe egbo gbogbo owo te ba fi gun awon ara abi labere won gbomi ni o won lo bandage ni o FPOP CSE won ni abi orun o gbogbo e pata ijoba abile awon ni osan gbogbo owo ohun e mo je won osan owo kankan koda o tun wa korinre ki awon ti won je adari ni ijoba abile ohun to nti awon osele to abo fun bi won ti dide loju ogan si isele la luri to sele ohun o eni ti wa salaga ijoba abile ohun lo ti wa ro awon yen pe e mo gbe iroyin eleje kaaki o tori pe tin sele yi baba tun gbe kaaki lebelebe bi ewe eko abi wi ole nisin nkan o tun mo pada janju po si ni oni e ja ri daju pe bi a si mo soro ni tubinu bi ta si jo mo gbe papo ni irepo ati alaafia ina lajo mojuto nigba to na nsoro ni ori oro na eni ti se gba keji alaga ijoba bile Warawa yun honorable Ibrahim Abdul Madari lo sala yoro wi pe koni ya lenu pe awon eyan tan ko lura won tan wonu ara won jade tan ara won lemo oni ah o ma agbigbe kan na jo gbogbo wa
2: ri pe eko oba eyin eran oba
0: lo fi so oba je
2: fi so oba je
0: so ko lo nko se anu ni e je asare lo polowo oja nta nje ko la nta ki esowe to ngari le pa eya ajo to wo so ka bi okan
2: emumile

0: 106.7.
1: Ọmọ Nàìjíríà já máa kiri apá kú dédé àsìkò yìí akọ àfọmọnìyàn ṣe. Mo mú ròyìn ayọ̀tọ̀ yìí wá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pòǹgbẹ. Mo fẹ́ pò lórílẹ̀-èdè Nàìjíríà lọ ṣiṣẹ́ nílùú ibòmíì. Mo fẹ́ pò lórílẹ̀-èdè Nàìjíríà mo tún fẹ́ lọ di ọmọ onílùú nílùú ibòmíì. Èmi nìkan kọ́ mo fẹ́ lọ, mo fẹ́ kó gbogbo ẹbí mi lọ sílùú ibòmíì láti lọ máa gbé. Gbogbo àwọn ọmọ wa tó fẹ́ lọ kàwé lókè òkun online dynamic ni wọ́n ń bá lọ. N ló fi dàbí ẹni pé ẹni mojú ògún lọ́yẹ kọ́ pa bìnírè. Orúkọ tó jẹ́ pé ó ti wà tipẹ́tipẹ́ ni. Ẹ jẹ́ máa kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ online dynamic pé bàbá ẹ kú dédé àsìkò
2: yìí. Ẹ ṣe gan-an àtúnkù.
1: Ẹ ṣe gan-an. Ẹyin làbá máa pè ní ọ̀gbàgbà tí ń gba gbogbo ayé kalẹ̀ lọ́wọ́ párìnrìn àjò. Ó ṣe wá rọrùn fẹ́yìn sá.
2: Tá a bá lè ṣe nìkan la máa sọ.
1: Ẹ máa sọ kíní kan tí máa ń táyà ajá mi. Ẹni orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ.
2: Nǹkan tá a bá lè ṣe òun la gbọ́dọ̀ sọ.
1: Ìtẹ̀yìn ọ̀bá ní ìṣe ẹ̀ yóò ní sọ. Ọ̀ya àwọn nǹkan wo lẹ lè ṣe.
2: Mo kí àwọn olùgbọ́ wa nílé o. Ẹ rántí pé ní April ọdún yìí.
1: Bẹ́ẹ̀ni.
2: A lọ ṣe business travel.
1: Ẹ kó àwọn èèyàn lọ China rẹ́gẹ́dẹ́. Fún ọrọ̀ ajé oníkálukú wọn láti tẹ̀ wájú.
2: Inú wa dẹ̀ dùn pé gbogbo àwọn tá a dìjọ lọ náà òní wọn kan sára.
1: Ni ọmúròyìn ayọ̀ wálé.
2: Àwọn afẹ́ kí àwọn tó jẹ́ olókòwò àwọn oníṣẹ́ ọwọ́ in tó wù kéèyàn máa ṣe even alákọ̀wé ṣe bí lọ́ọ̀yà lèmi gbàtẹ́mi náà dé China mo ríṣẹ́ ṣe ń bẹ̀ I got brief in China I was able to create partnership. A fẹ́ kí gbogbo àwọn tó ń bọ̀ wá náà tán bá nífẹ̀ẹ́ láti lọ ohun tó ń ṣẹlẹ̀ ní China
1: káwọn náà fi fẹ́. Lọ́wọ́ tí ń ṣẹlẹ̀ kọ́ ẹ mọ̀ pé ọrọ̀ ajé China lì sí ti wá búrẹ́kẹ́.
2: Láìpẹ́ American President Donald Trump. O lọ sí China ?
1: Bẹ́ẹ̀ ni.
2: Kò pẹ́ tó kúrò ńbẹ̀, Russia president náà òun náà tún lọ síbẹ̀.
1: Wọ́n lọ wò ó kí ni ìṣẹ̀lẹ̀ ńbẹ̀.
2: So kí àwọn èèyàn wa tán bá nífẹ̀ẹ́ tán jẹ́ ká dìjọ lọ, à ń lọ ní October yìí.
1: October tá à ń wò lọ́ọ̀kan
2: yìí. October tá à ń wò lọ́ọ̀kan
1: yìí. Bẹ́ẹ̀ bá sì ti sọ̀rọ̀ ẹ̀yin kì í yí àdéhùn bí ti wù ọmọ.
2: Kọ́ lọ gbà fún wa. Ta bá ti ń kó China ní October, a máa lọ sí United Kingdom ní November.
1: Àwọn èèyàn mà ní fisa London, wọ́n lọ mọ̀ ha gádígádí.
2: Bẹ́ẹ̀ni, wọn ò parọ́.
1: Ọ̀nà wo lẹ̀yìn wá ń gbé ìgbà tó fi rọ̀ yìí lọ́rùn.
2: A ṣe tó yẹ ká ṣe. Tó dẹ̀ ba information ẹni tó fẹ́ lọ mu, a ní parọ́ o.
1: Alábàjọ tí ọ̀rọ̀ ti yìí fi ń gbọ́.
2: Ẹlòmíì kò ṣe mọ nǹkan tó kọ́ tó fi gbé wọlé. Tá bá dẹ̀ refuse ẹ̀ náà kò mọ nǹkan tó nǹkan tó fi refuse ẹ̀ àwa àdìṣẹ́ fún consultant àbábá máa làágùn bí. So àwọn bá nífẹ̀ẹ́ láti lọ sí London káwọn náà bá wa dòwò pọ̀.
1: Ok
2: kọ́ jẹ́ ká tètè forúkọ sílẹ̀ ni òun ló máa dáa ju o.
1: Ọ̀nà wo lè yan wa gbégbà.
2: Kọ́ wa sí ọ́fíìsì wa.
1: Ok
2: ní number 7 Online Dynamics Limited BSB International.
1: Ẹ sọ̀rọ̀ residential lẹ́ẹ̀kan nígbà tá a jọ ń sọ̀rọ̀.
2: Kọ́ máa ṣiṣẹ́ ní Canada àti New Zealand.
1: Àti ìyàwó àtọmọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Èyí ó kó wọn dọ́hùn.
2: Àwọn tó fẹ́ lọ ní individual àbí àwọn tó fẹ́ lọ ní family kọ̀ọ̀kan sí wa. St. Kitts and Nevis second passport. Àwọn tó bá nífẹ̀ẹ́ sí second passport bí ìgbà tí wọ́n ti di ọmọ ìlú yẹn. Tá máa wá ní passport yẹn lọ́wọ́ wọ́n máa wọ 150 countries.
1: 150 countries.
2: Yàrá Globetrotters.
1: Ibi ẹ̀rù yìí ti ń bà mí. Ilé iṣẹ́ ti yóò kú ò níbi ẹ wà.
2: Àkó
1: níbi àwọn yẹn. Ẹjú ìwé torí ìtọ́lọ́run fáwọn
2: yìí. Number 7 Adépàtẹ Abẹ́bí Crescent off Idishin Police Station Jericho Ìbàdàn. Tẹ bá ti ń bọ̀ ẹ̀yẹ pé customer service number wa tẹ bá ní the direction 0810-273-8145 Online Dynamics Limited. BSB International customer service number 0810
1: yes
2: 273
1: yes
2: 8145 tamba fi abemi gangan wale market
1: olori oko gangan
2: 0803
1: yes
2: 242
1: yes
2: 9497
1: yes
2: 0803 242 9497
3: Online Dynamics ilé-iṣẹ́ akọrin ìrìn-àjò tó ti gbẹrẹ gẹjígẹ sí Nàìjíríà kàkà kí tún fan wípé lọ́dún 2026 gbé ìgbésẹ̀ kó o bá wọn ìrìn-àjò kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London Work Permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands Finland Luxembourg Norway Ireland and Canada bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada London Finland Ireland Hungary Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Online Dynamics lẹ́tọ̀ọ́ ìrìn-àjò lọ sí China April and October Europe Germany and Netherlands Japan, June 2026. South Africa, May Lobosi, London, November 2026. Niti BSB, in a jotun fogma kogma fima, kuma pelu oloko o lagbaye. Business supporting business international. Online dynamics ati BSB. Mwa o nilu egyo alo kudorobo, ati ma wama se ankonin ni a jofajok pipe. Ti eni kokan wala al office wong. Adepate Abebi Crescent of Edition Police Station. Jeriko Ibadan, telephone 081-0273-8145 ati 080-3242-9497. Online dynamics. Jeo kan, nino ala bashe po wong ni a joayo.
0: Lagilu FM 96.7.
4: Etete si ikede pataki yi awa ebi pa Joel Adedokun ponle n seranti baba wa ti o jade laye logun odun seyin anfasi ko yi pe ebi ara ati ore lati wa ba wa se ayeye idupe iranti baba lojo karun osu keje odun yi eto isin dupe yo waye ninu ijo onitebomi Baptist Church Okeado ti o wa ni opopona Liberty Road Ibadan ni dede ago mewa wuro awa omo ati omomo bi Mr. Ponle Olugbenga CEO Elegance Motors Limited Mr. Ponle Abioye Mr. Ponle Adeola Mrs. Oyenuga Funke Mojisola CEO Fairman Properties Limited ati Mrs. Temitope Adewumi nselede leyin yin o sunre o baba wa olukede omo ati omomo fun gbogbo ebi

0: ẹlòmí ò ní more tọ́lọ̀ ọba ṣe fún
1: bẹ́ẹ̀ni
0: wo ni ẹ
1: bẹ́ẹ̀ni n ò mọ ibi tó kọ́kọ́ fẹ́ sọ̀kò sí
0: rárá
1: orí ibi tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ilé tó bẹ̀rẹ̀ yẹ bí kò jẹ́ pé okòrògùdù tó mú lọ́wọ́ kó má jàtàrí olúwa ẹ̀ ní ọ̀sán lè sí
0: okòrògùdù wọn dà lọ́wọ́ mi báyìí
1: èyí tó fi bẹ̀rẹ̀ náà ni
0: èmi kàn sọ ni pé ẹlòmí ò ní mọ nǹkan tí ọlọ́run ọba ṣe fún
1: bẹ́ẹ̀ni àwọn kan ìmọ̀re ọlọ́run
0: ìyàwó mi ò ní mọ̀ pé ọkọ tó da lòun ní lọ́wọ́
1: wàláì wàláì láòdù ẹ̀

0: gbogbo ru eleyi ti won fi nlo awon iya jiwa laye sin awon gbogbo gangan ma gbe wa to wa ti gbe wa bayi na ma yi ojo kai fun e straight pe kilo si e woju mi dade mi che ya jiwa la o gbogbo eleyi ti awon jiwa la ma ngba yen
1: awon to de tun
0: awon gbogbo gangan
1: na gbogbo na
0: sense awon kori gbogbo gangan
1: ori e pe
0: wa kan ma wo
1: ori e pe
0: ejo sokun ilele na
1: ori e pe
0: nítorí ìdí èyí
1: mo ti gbé obìnrin tó pé
0: gbogbo èyí tó dá lọ́wọ́
1: òun fẹ́ kó kúrò nínú ilé
0: máàlù
1: tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sí kejì ó ní kò na òun rí àkùnrin wo ni ó wà láyé tí ò ní na obìnrin
0: ìwọ
1: iná mi sọkọ wà wọ yìí èmi fẹ́ kú òǹbí n bò jẹ́ pé ibi tó kọjú sí láyé ẹ̀ ó ti kọ́ lo bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́ kò yọ kò gbàgbọ́ pọ́kùnrin àtobìnrin lè wà láyé kí wọ́n
0: máa nínara wọn ọlọ́run ọba fanú gbà wá o
1: tí ẹ ò fọwọ́ kọ
0: ó mọ irú àwọn èèyàn kan wà tó jẹ́ pé
1: ǹkẹ ọ
0: ni ìyá ti bá wọn mulẹ̀ bí ẹgbẹ́ ṣu
1: n gbọ́ jẹ́ pé n tí wọn bá ọ̀dà nísìn irú àdúgbò yín nísìn kẹ́ ẹ bí mọ tuntun mẹ́ kọ́ mọ wọn dàgbà kó mọ lọ ọdún kan oúnjẹ wọn bá tan náà jẹ rere tọ ọmọ ọmọ béèrè pé kí tún lè yí ni torí pé ọ yàtọ̀ sírú iná tí ẹ̀yìn máa tàn àbí òyọ ibi ó jẹ́ pé kùfin wọn máa tàn bẹ́ẹ̀ tí wọn wá múná dádùgbò yóò ṣàjèjì lára ọmọ òun àbí òyọ ẹni tí wọn gbé kúrò ní inú òtútù tí wọn wá sọ sínú ooru kò lè mọ la bẹ́ẹ̀ lọ̀rọ̀ ru ẹni yẹn àbí òyọ ọ dàbí pé inú eruku eruku ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà
0: ọ̀nà
1: ẹ̀ máa ṣe ní àtidé àdúgbò tí.
0: bẹ́ẹ̀ni
1: ẹ wá mọ̀mọ́ kú òru bẹ́ẹ̀
0: eruku gẹ́tẹ́ ẹ̀ máa ta
1: ẹ wá pé kí ọgbà títí ọlọ́dà o kódà yóò sọ fún yín pé ibi tó ń sùn sí rè bí mọ́tò ọba pọ̀ tó kọjá yóò pé ilẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ àwọn gan kọ̀dàn tó báyìí ń lọ́ba parí.
0: kí ni tá à ń gbìyànjú àti sọ ni wípé èyí tẹ́ ẹ bá gbá mú bóyá lọ́kùnrin àbí obìnrin lọ́kọ̀ọ́ni tàbí láyà ẹ ṣẹ́ẹ̀kì ẹ̀ dáadáa bó bá ti jẹ́ pé tó ṣe dúró tì ní ẹ jẹ́ kájọ dúró tìra wà àbí kí ló ṣẹlẹ̀ gangan ẹ wá jẹ́ kó bọ́ ọmọ wa lọ́wọ́ ọlọ́run ò ní jẹ́ kí ó bọ́ ọmọ wa lọ́wọ́ o ẹlòmíì rèé ó ti kọ́kọ́ nóbì kan gẹ́gẹ́ bí obìnrin ó ti ṣàbí ọmọ lọ́nà kínní ọ̀nà kejì nígbà tó bá dọ́nà kẹta ọlọ́run ẹni tó ní ọ̀nà kẹta gangan ọ̀dọ̀ ẹnu lẹ̀ ni o ni wọ́n fi wá ni mọ̀mọ́ tó ti nọ́nà méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fi wá gbá ọkọ̀ yẹn mú gbà tó wá gbọ́ ọkọ̀ yẹn mú ló wá rí wípé ọpọ eléyìí yóò ra ìrẹsì wá yóò ra ẹ̀wà wá yóò ra ẹran wá fúnra ẹ̀ látọjà ó ti láwọn tí ń gẹran fún un bó ṣe ní ibi ìlówó kù sínú ẹni tó wá ní ọkọ̀ gangan dẹ̀gbẹ̀rẹ̀ báyìí ló fọwọ́ mú ọkọ̀ rẹ̀ sọ́ọ́rí ẹni tó ti nọ́nà kìíní náà kejì
1: tó ti mọ ìyàtọ̀ tó dẹ̀ gbé mọ́ọ̀nù eléyìí
0: ibi ìlówó kù sí o gbogbo eré ní sápẹ́ kìíní
1: tó bá fi gbà mú ẹnìkan sọ fún mi pé
0: tí
1: òun bá rí tí ọwọ́ òun bá tẹ ọkọ ọlọ́kọ lásìkò yìí àbí òyọ pé ẹ̀yin ìyálélé àánú yín sí o especially ẹ̀yin tó jẹ́ pé ọkọ yín wulẹ̀ dá tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ dá tẹ̀sí tún sọ pé ọkọ yín ọ̀dá pé tí ọwọ́ òun bá tẹ̀ consider him gone ni o
0: ó
1: ní ọ lọ finally kí ṣe pé yóò mọ wálé tí ẹ mọ rí lẹ́kọ̀ọ́kan rárá.
0: mo jẹ wọn gbà wá lọkọ
1: àmì
0: mo jẹ wọn gbà wá lọkọ
1: àmì
0: mo jẹ kó gbà wá láyà
1: àlá
0: mo jẹ kó gbà wá lọkọ
1: àlá
0: gbogbo àwọn tó ń gbọ ọkọ kiri
1: mo jẹ kó gbọ ọkọ yín
0: ébà. èmi aṣọ kan tó ṣe gbòòrò báyìí ni mo ní
1: sórí mo máa ń sọ pé ọjà tí àbẹ̀kẹ́ fi pọn tó fi pọn èmi ìró kíjìpá ló kọ́kọ́ ro inú kíjìpá yẹn mọ̀ wà ó tún wá ẹsẹ̀ wá mú ọjà tí tó yí ju okun agba lọ.
0: ṣé dáàdì tí yín fẹ́ràn àwọn ọmọ kò lè fi wọ́n ṣeré owó iléèwé wọn kò lè fi ṣeré kì í fẹ́ kí ebi ọ̀pá wọn kì í fẹ́ kí ìyá kankan jẹ ẹni kankan ngba gbogbo yín bá ti sèrè alẹ́ báyìí yóò tó bọ́ta yóò tó bẹ̀rẹ̀ sí ni mo tan sọ́ọ̀sì
1: káàkiri sáà sílẹ̀ ẹ̀ gbé bó sọ́ọ̀ tilẹ̀kùn yìí
0: yóò tó wọ yàrá kọ̀ọ̀kan pé sọ́ọ̀tọ́jà ti wọlé
1: ẹnìkan ti wọlé ń wọ̀ kúwọ̀ tí tí ò tiẹ̀ tí ò mọ̀ bóyá ẹ tilẹ̀kùn abẹ́ ẹ̀ tí.
0: síbẹ̀ síbẹ̀ kò jẹ́
1: ilé ojú àbí. máa yẹ torí pé owó tí ń pọ̀ yín ò tí ì pọ̀.
0: e ba lo bo si
1: galagolo
0: awon apa won le wole ba yele ma mo
1: iwo go fera awon bi egbe re kini mu to so ibaye
0: o da se jori to mo ya meji ba ti je wole to ti je re baba la ro no jo pa
1: o ne ma ma nta won kan won sun lo ro pe o wo egbe ebe egbe ti en bo sun moto me fa n lo park kale
0: o da ko lo jale
1: kini won se kilo se to n po se nkan ni se kiki
0: efeti efeti ki awon alaso pupa wale yin
1: nkan si wa n ta je pe won tun se ba ati mo je kona iwon ba ti na yen wala iwon ba ti tun na
0: ya
1: to sa jo alaso pupa iwon ba kan ti na nu le yen awon kan oni je o na won tun mo na ani kan sa mo pe o ko re mo won ko ye o kan mo pade mo
0: olo mo je bi n ba se ma se bi pe boya ebi o mi se
1: ke ani ko mo peju
0: ebi mo jode
1: le titi o fe ko run owo ba binu
0: ti wa nbe won mo pe ti eye wa wo e ti e wo wa
1: as in by so o ti nbe lori dm tele tele
0: ti da
1: e gbe won kun na ni pe e ti
0: e wo wa
1: ah message message titi titi
0: e ti e ti pe kini asikiri gamun yin ti to ya pe yin gangan le ojulowo te ni nkan yin e denu le ko si wala
1: e mo wura yin so ko ti lo to ba de ti de level pe o ti lo
0: ke mo kejo wa ba mi o
1: awon woli atawon afa gan won fe ru ise be yen mo ise ti o dowo gidi ise le ti te lo won lo won lo won lo won
0: e lo ati abeke ah e mo ti e lo aye mi ni so
1: ta beke gan to gbo e toju oro aye ara yin sa
0: jori na die lo mi ba bere si ru ejo yi iwo gan yo da bi pe ko ri pa kan lati bi ti iwo tin so ko kan ja merin merin kan lese chahu chahu chahu se gbogbo ere da iso yi se eyin lo to ba eti yin mu tori die yi olorun ba jo dara o jo da wa fun ra wa ni e ma je ka da gbogbo eru o e ma je ka fi owo ara wa le n to da to nbe ni owo wa si ita awon gan wa angry lion ni won ni o olorun ba ko sanu gbogbo wa o je leyin ta fi n kin kabo sori eto leyin ta wa n pe ni ni kilari gbo nikan ni lagelu 96.7 fm oke gajoke
1: yes
0: so wa ni ile fufu balawu ni felele ni ilu ibadan ose to lo o la wa ti o la jo tata pese lori eto yi pe lose yi lagbara lowo olorun oba olorun ko mo ka turi ka tun jo tuguru ara wa dupe o adupe lowo olorun oba yi oga agba loruko re ati loruko kabiyesi oba adebayo muritala akande mfr loruko awon se won je loga loga nikan ni bi ta wa yi ti won mojo to wa loruko titi layo akishola to je olooto eto yi o ni emi fola shade ajala ni mo nki wa emi labe
1: number 1
0: emi ni number 1 bi oko mi se ma so ninu afin ala ni ade lori eto kilari gbo ni
1: eyi
0: awo lago kan san ni titi dago meji abo lojo monday ti sojo aje atojo tuesday to je ojo osegun lagbara lowo olorun oba ajo wa ni laburo ni jo sele seni ko
1: wa
0: an lo anfani yi lati ma ki gbogbo awon to je olojo bi jake jado agbaye wipe won ku odun won ku yedun lagbara lowo olorun oba oju yo ma rodun lasedumare olorun o si se odun ni abo fun gbogbo wa patapata atun fasiko yi be olorun fun gbogbo awon to wa nu ogbe ko kan abi keji pe ko olorun oba eledumare ko ba ni dasi o ko je ki won kuro ninu igbekun aye olorun ba ko si tori lede wa nigeria di ibudo ayo dipo ibudo ogun ti ota to ni lokan ero ota ni se lori oro le yi lagbara lowo olorun akin o ẹkù lélẹ̀ kan sí i.
1: tó olúwa ṣínà aláyọ̀ ògo èdè ọ̀fọ́mà àlesọ́fà náà kíyàn ò pé ẹ̀ka àbọ̀ sórí ètò yìí alánìrè ẹkùn ọkọ̀ àbẹ̀kẹ́ ní ààfin kílarí gbọ́ ní àyín níbi tá a kalẹ̀ sí a lọ sí ojú ọjà a mú iṣẹ́ jẹ́ nígbà tá a bá padà dé látojú ọjà ìgbà yẹn lẹ̀yìn ò mọ̀ nǹkan tá a fẹ́ rí gbọ́ fún tòní jẹ́ nìkan ó sọ pé orí lo gbọ́kọ sí àbórí lo gbéyàwó sí mọ dá wọn lóhùn wípé tí ẹ yí ọ
0: tí ẹ
1: yí ọ
0: tí ẹ
1: tún yí ọ
0: mi àtàyè mi àtẹlẹjà mi
1: kì í fẹ́ kí nǹkan kan búkú kọ́kan kọ́ rẹ̀ yẹgẹrẹ ẹnu sí
0: wọn
1: kì í fẹ́ kí nǹkan búkú ọkàn aya ẹ̀ rárá yẹgẹrẹ ẹnu sí wọn
0: ọkùnrin náà ló wá ṣe bá sí obìnrin náà ló wá fún
1: lápò sọ̀rọ̀ mi wá tó tá nǹkan alẹ́ gbá
0: aṣílọpọ̀ tó bá ti fún wọn láyè sí wọn máa ṣojú bákan bákan kí lọ́kàn wọn bẹ́ẹ̀ gbogbo ohun tí wọn ò fi rí dùnú ntí ẹ oni ki wa je ma
1: so lati da won rin ti e kan saru nkan ni won rin
0: abi o
1: fe n to ti kan saru le ki
0: ko mo bi ai eh ko da o ko
1: da saru
0: bi bo
1: iriri lagba
0: eh bi
1: ti ba se riri
0: o to lo ta won kan ti
1: ini wole bosun wa ki ma so fun pe e ai dara dobin obi ti obi gbogun omo fun ti won ti jo ngbe lati joy
0: o tun wa mo to sele ni pe elomi ilara buruku to gbona nbe la re ọkùnrin yẹn ò ní mọ̀ wípé ara ní fúrú ìyàwó
1: tó fẹ́ pẹ̀lú irú ìyàwó tó fẹ́
0: pé ọkùnrin yẹn inú ń bi ara nǹkan pé
1: àwọn ilé ọ̀dára wọn láàmú àwọn méjèèjì
0: láwọn sọ dáadáa fún máa yẹn kò dẹ̀ gbé tiẹ̀ ọlọ́run ó ṣàánú wa
1: àmì ẹ ìbọ̀sún jẹ́ àlójú ọjà mọ́ bínú mọ́ bínú jẹ́ àlójú ọjà òun ó ṣe ń jì.
2: Ekaabo sori eto ki la rigbo nikanin lagelu fm 96.7
3: olomi jowo o je ka jo ma gbadun
2: ki la rigbo eto ton tole tolu ton tu awujo le ise
4: agba ki wa loja kori romo titi wa
2: nibi gan leledumare so ogbon ima ti oye kale si eku kale kale
5: lagelu fm 96.7
6: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: Oh yeah, an annual 7 Wednesday prophetic Shiloh. Todu 2026 tutiku. Agbekalẹ Olorun ni the Holy Church of En Akure. Aladura, Fountain of Salvation. To wa ni Yemisho de Crescent. Felele Express End, Ibadan. With the theme, Beauty for Ashes. Akure Todu yi, ewa fun eru. Isaiah 61 verse 3. From Wednesday 17th June to Wednesday 29th July 2026. La Gomari Role, Simejo Ashale ni Wednesday koko. Under the ministration of anointed ministers of God. Pastor Toby Omishaki, Prophet Adebowale Bankole. Venerable Sheyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyanu Oluwa Praise, Shade Taiwo, Kemi Rehoboth, Bukola Akin Adesanwole Jesu, Yinka James Adonai, Pastor Oyebola Oyediran is the host. Waka Jogba Dura Papo, Nibi Ipade Adura Shiloh Wednesday Meje Todun Yi, Ayoma Aropo Ibanuje Re Loruko Jesu, your life will never remain the same again, in Jesus' name.

0: ṣe orí tí yẹn fi lè bọ́nù ṣe àtọ̀ṣì. Gitales ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Gitales International ni. Gitales International. Ríronì lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́. Dídádúró digbí. Láìrògbọ̀n kó lè jọba. Iṣẹ́ tí wọ́n nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International. Lọ́pọ̀ kó yọ̀kú. Lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa. Machine Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester. Pure water machine. Ice block machines. Garri processing machines. Popcorn and palm oil machines. Chalk mold and nylon machines. Gitales International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Gitales International ni wọ́n rọ̀gbọ̀n kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Gitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Gitales International lónìí. Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi bus stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 08056046055. Email ademola.1@gmail.com. Gitales International. Ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: Ọlọ́run bàbá lọ́la, èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
2: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀ wa yọ̀.
3: Jẹ́ ẹ ti gbọ́.
4: Kíkíni.
3: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
4: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
3: Pẹ̀lú ìlànà iRecharge. Gbójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
3: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
4: Lẹ́gba IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge, sanwó iná ní rọrùn.
6: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a mọ̀ mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ̀wọ̀ agbọ́ o, nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀. Wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ gbé nǹkan rẹ̀ relé. O lè ọ̀dà ká gbé bọ́ ń lé home delivery. Bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́, ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road, lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ́kànlá Ìbàdàn. Ẹ pé 091-273-94422. RPC Protein, ọmọ bíbí Real People Concept ni.
7: Oh yeah, an annual 7 Wednesday prophetic Shiloh. Todu 2026 tutiku. Agbekalẹ Olorun ni the Holy Church of En Akore, Aladura, Fountain of Salvation, Tuwa ni Yemisho de Crescent, Felele Express End, Ibadan, with the theme Beauty for Ashes. Akore Todu yi ewa fun Eru, Isaiah 61 verse 3, from Wednesday 17th June to Wednesday 29th July 2026. Lago Mari Role, Simejo Ashale ni Wednesday Koko, under the ministration of anointed ministers of God, Pastor Tobi Omishaki, Prophet Adebowale Bamko, Venerable Seyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyanu Oluwa Praise, Shade Taiwo, Kemi Riobov, Bukola Aki Adesanwole Jesu, Yinka James Adonai, Pastor Oyebola Oyediro is the host. Waka Jogba Dura Papo, Nibi Ipade Adura Shilo Wednesday Meje Todo Yi, Ayoma Aropo Ibanuje Re Loruko Jesu, your life will never remain the same again, in Jesus' name.
8: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray! Yay!
9: of glorification. Come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. E je jo celebrate ogbodun ise iranse ipe woli ti o laba won woli agbaye ni Prophet SA Arogundade bere ni Wednesday

0: asan
1: okay
2: oda nla ni
0: e gba mi o
2: anti abeke
1: e ka san o
2: e poto la gbe ni baje
0: e se oruko yin
2: sa abaz lati akoran
0: e pele e se oya ejo ejo nitori olohun e fi di oro imule se be lori
2: e mo pe ogan o le affect brain omo yen la kare le mo pada fun mo igbo ba o ti so over time tabi ko bi ti koja normal
0: time ori omo n so over time
2: omo odun merin omo odun merin to ba je ko to bi omo odun mefa gan le ran le ko gbono ko gbonu
0: ah yo ran se ko si bi ti o le ran mo
2: ah eyan beyan ba de se se nkan oni nkan na ni o se se ti e oru omo ni se po mo waye anti abeke
1: mo like oro te so e ko je kokko ye ko mo ri di na mo de se oju
0: se oni won so won lo le ran lo se koko wale to ba ti e ti le to le lodun kan si
1: owo mi o ba lara mo lo fi ri orun yen sun beyen
0: hello
1: leni to je pe to ba je iwe du ni mo se o ma yo gan
0: hello
1: opolopo iru ni ma fi fo
0: yato si ele temi ma nse ti o kin yo abi
1: ti mo ma ru amalaye to ma fe le to ma ma pe fun mo mo mo
0: hello e ka san
1: ha ki le fe gan
0: yes ma oruko yin
3: baba gura ta ke ke gan badun e ba ti wa ti o dale ma pari wo ranu
1: oh
0: ko se ti me
1: mo da ki
3: eh badala ni eh igba ti an sabe ke to so oro kan wa n to to ko mo pa n gbo ni
0: mhm
3: o ni po mo yen pe e ti ma ra mo ra ju ko ti ma lo mo yin ju o yen ko le ko ṣùgbọ́n nǹkan tí most àwọn obìnrin tí àwa obìnrin máa ń ṣe kí ìkóra mímọ̀ ó ní pé ọmọ ọlọ́mọ tó ń gbọ́dọ̀ wà la máa ń ronú pé ẹ ó yẹ kó lẹ́kọ̀ọ́ à ń kọ́ ni àwọn nǹkan kan wà tẹ́ pọ̀ mọ́ ti wá a máa fi wọ́n lẹ̀ sí ti rúùn báyìí a máa ní pé jẹ́ kí n lọ ṣe àwọn nǹkan yẹn jàre jẹ́ kí wọ́n máa ní next time bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọmọ ọlọ́mọ tó bá jẹ́ ọmọ ọlọ́mọ ni a ní pé à ń kọ́ ni a wà mọ ọmọ ọdún mẹ́rin àtàbẹ̀kẹ́ lẹ́yìn sí pé oyọ̀ ṣubú léwẹ̀ ọmọ ọdún
1: mẹ́rin
3: ẹlòmíì máa fọmọ ẹ̀ ga ní gap pé kó lè fún mi
1: kọ́
3: máa ti lòyún lè pé kó lè gbádùn òun náà kò sí pé ó pọ̀ ni ó gbádùn kankan wá sọ pé ètò àjẹ́.
1: wọ́n dúró orúkọ tó ń pè mí lẹ́yìn tí ó sì bímọ tó dẹ̀ tọ́jú ọmọ ọlọ́mọ wọ́n dúró orúkọ tó ń pè mí. ó
0: tọ́ ìtọ́jú ilé ọlọ́run fún wọn náà nírú ìtọ́jú
1: bẹ́ẹ̀. nǹkan tó ṣe fún mi yìí.
0: hello
1: ó dùn mí o.
4: ẹ kú ètò.
0: ẹ káàsán. orúkọ yín láti bomá.
4: victoria láti àjíà.
0: ẹ ṣe ẹ̀yin lẹ́pẹ̀ káàdì mẹ́un a fẹ́ ka gbẹ̀lẹ́njá lórí facebook.
4: àfi sùúrù gbọ́ ẹ àǹtí nǹkan tẹ́ ẹ ṣe yẹn ò dáa o.
1: kí ni mo ṣe o.
4: nǹkan tẹ́ ẹ ṣe yẹn ò dáa bẹ́ẹ̀ bá ṣe ṣe nǹkan yín ló yẹ ká ẹ ṣe ṣe nǹkan oníkan. ṣé bá ọmọ ọkọ yín ni bí ìsọmọ ọkọ yín gan kò yẹ ká ẹ wù àbá yẹn ìgbà tí yín náà bá fún wọn ṣé fẹ́ẹ́ ṣe máa ṣe nìyẹn kò dáa ẹ bẹ̀rù ọlọ́run o.
0: ẹ ṣe gan
4: ọmọ ọ̀sá fìyà jẹ yín àbí wọn fìyà jẹ yín ni.
0: ọwọ́ ìyá kan ò ta lè.
4: ẹ mójú tọmọ yẹn kò já bẹ́ẹ̀ fi ń ṣe.
1: kọmọ lẹ́kọ̀ọ́.
4: ṣé nǹkan tó wá fi mọ́ kọ́mọ nìyẹn ọmọ ọdún mélòó ní lẹ́kọ̀
0: ẹ ṣe o.
4: ìwà tẹ wà bí sáìsì ọmọ yẹn ẹ máa ń gbé àpótí mu yàn ni.
0: bẹ́ẹ̀ ni
4: kò
0: sẹ́ni tó jẹ́ fi irú ẹ̀ lẹ̀ kó lọ ilé ẹ̀kọ́ ní lọ́jọ́ orí yẹn gbà yẹn. èmi gan bá bẹ́ẹ̀ mo lé lọ́dún mẹ́fà. alájà ọláyinka ẹ ṣeun wọn kí wa láti san yorùbá dàn ìṣọlá curate ajibọlá ẹṣẹ bẹ́ẹ̀ náà ni mo ń wo ọlárinwájú fúnkẹ́ rọ̀ṣídà ẹ ṣe o àní láǹfààní àti ka ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ẹ sọ yẹn torí àsìkò tó ti sáré díẹ̀ ogunṣọlá michael àwọn náà wọ́n fi èsì tiwọn náà sọ̀wọ́ ni alaba yusuf ọkọ ìyàwó ẹ̀ látòlómi ẹ̀ṣẹ́ délé ọ̀tẹ́ náìkè bẹ́ẹ̀ ni mo ń wo olúwa òkè olùwá fún mi láyọ̀ bẹ́ẹ̀ ni ọláyémi kámọdúpẹ́ abiodun ẹ̀ṣẹ́ bólúwùmí lámìdí ẹṣẹ̀hùn ràífù táwà kálítù abiodun jágbòjágbò ajíkawó fa ẹṣẹ̀hùn láti ìpínlẹ̀ èkó nílùú ẹ̀pẹ́ ayọ̀rájí ẹṣẹ̀hùn ọmọlára earcom láti ayégun olómi ẹṣẹ̀hùn àwúlọ́wọ́ àyùbá ìdòwú ẹṣẹ̀ ọ̀lànrẹ́ abubakri ọlákúnlé sara ọmọlára ẹṣẹ̀hùn samuel amọ̀ọ́ adépọ̀jù iná ọlájẹ́ olúbísí abídèmí àdìsá nwankwọ timothy charles wanga ẹṣẹ́ adéyẹmọ ọláìtàn tí ìpè rẹ̀ jálẹ̀ kan ònù bẹ́ẹ̀ náà ni mo ń wo ọláwọyin adéjọkẹ́ pẹ̀lú àwọn èèkàn míì táwọn náà pọ̀ ń bẹ̀ gbà.

0: ẹkú dédé àsìkò yóò gbogbo ènìyàn ti ń gbọ́ wa mo kí yín kàbọ̀ sórí ètò yìí ètò wa ètò bosu king properties quarter hour tó aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ti wà nínú kunu pẹ̀lú mi akọ àmójúbà wọn bosu king ẹ kí gbogbo ọmọ nàìjíríà tó fẹ́ gbóhun.
1: ẹ kúlẹ̀ ọmọ ogun nàìjíríà kújọ́ mẹ́ta o ọkàn wo balẹ̀ o lákọ̀ọ́kọ́ akọ̀kọ́ dúpẹ́ lọ́rùn tó dáa yé àti ọ̀run ìnú ẹ̀yà dúdà bàtí ò jáde ní agbésí ayérò pààyàn padà ṣùgbọ́n aráàánú gbà bàtí ò jẹ́ akókò òjijì ọlọ́run ògo ni

0: 71
1: 73
0: 69
1: 69 74
0: 74
1: lẹ́ẹ̀kan sí ìwọ̀n tún ọba
0: 080
1: 080

0702 71 78 06 0702 71 78 06.

0: Sheni o be kan ba le kole laye talakun ju skele be lo to se nile ti e lori epe eda to wo ba rogun si lowo to ba fi dogun faaji ati se kari mi ko mo gbagbe pe biriki kan igo kan ni o abe mo owo tin ba faaji lo o kere
1: oni temi 500,000 to promise mi lana nko
2: baby mi mo ti di sile fun e rure
0: pelu atotonu mi se o
3: 500,000 wo le lodo obosun king ni wo fe fi se birthday fobirin
0: I like asi e se igbesi aye re o
2: igbesi aye ari mi lola ni mo n gbe asori mi o pe
0: ori re pe o lo ni maran gidi ni
3: obosun king estate o ti wa laye to dẹrun lati kole si inda ti wo be kini salon bo ba nile to je oju mi dara lati kole boson king estate ni ko ti ra oju taye lo wa lo re fi gbe peli 500,000 ni plot kan o amasa to bara le kan ni plot kan edinwo nbe lori e boson king estate wa ni bako apata ere ambadan aye wa bo fe sanwo le lemeji kan si wa ni crispo building mobi bus stop odu ona apata ambadan telephone 0706281 7806 tabi 0807103 6974 kan si boson king ko do oroke ti rafuk meye
4: to lori eto yin eto wa Bosuki Properties Quarter Hour nibi ti mo tun pale jo olùdásílẹ̀ ati alese ile ise Bosuki Properties ti gbogbo aye pe n bo sun oba e ti salaye ile oko kaakiri gbogbo ile yoruba nibi ti ile po si ile to n gbele mi 100 acres 1000 acres ṣùgbọ́n àwọn tó ń ṣe estate wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín tó bá sì ralẹ̀ ilẹ̀ ilé ni bàbá báwo ni estate.
5: Ìdí máa gbọ́ ẹlòmíà kan wọlé ó ní òbèrè lọ́wọ́ onílùú ó gbá lójú so possible ni orúkọ wọlé ó lọ mọ aralẹ̀ aralẹ̀ fake id wàhálà sí ẹ lọ́rùn tó bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó bá fi kọ́ estate pé mi bọ̀ sun ọba máa wá ilẹ̀ fún ojúmọ̀ nínú ibi tó wá fẹ́ sí gbọ́ntì mi lọ́wọ́ within 72 hours máa falẹ̀ lé ẹ lọ́wọ́ tó sì nílùú wà láńbẹ́ láé bẹ́ẹ̀ ni ilẹ̀ wù àti máa yàtọ̀ sílẹ̀ ní kọ́kọ́ mo nílé tí mo yí o bá fẹ́ ralé lọ́wọ́ mi o fẹ́ ralé ni àbò fẹ́ talé o fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ àbílẹ̀ mi wà tó rí tara rárá
4: ẹ̀ǹbáyàn talé
5: dáadáa
4: èyí fúnra yín tún talẹ̀
5: mo tún ta bẹ́ẹ̀ ni tàbílẹ̀ mi wà tó rí ta ilẹ̀ mi wà tó rí ta wá ìbìbọ̀sùn ọba rí abájọ́ládùn àdéhùn làájọ́.

0: ẹ̀hún tó bá fẹ́ rí mi láti challenge
1: ọ́fíìsì pọ̀
0: ṣùgbọ́n bí ma ẹni ọyàn dàmọ́ láti challenge àbí láti dùgbẹ̀ wọ mọ́tò àpáta ó bọ́lẹ̀ ní odu ọ̀nà àpáta ní o odu ọ̀nà ilé epo mobi tàbí lẹ́yìn gbófàsí odu ọ̀nà ẹ ó rí sàmùdù wọn bẹ pé bèrè bọ̀ sún ọba ń bẹ̀ ní kristmo building lódú ọ̀nà lọ́nà àpáta ó ní dàgbàta o bẹ́ẹ̀ ni odu ọ̀nà ló ti bọ́lẹ̀ odu ọba ìmú bọ̀ sún ọba rí tó bá fẹ́ rí mi o 080 70 71 03 69 69 74 tàbí 070 62 81 78 06 ara anugba
1: tó títọ̀ jọ́mẹ̀jọ tẹ́tù máa gbóhùn wa lórí ètò yìí ètò bọ́sùnkín pápátí kọta wa wọlé akínwùmí ló ń kọ́
2: ọ̀sẹ̀lẹ̀ tó lúmọ̀ mísírì fún ojú wa ló pẹ́ sí.
3: ìyẹn fẹ́ni tó bá máa ń tó ń ṣe ni o bí kan bá lè kọ́lé láyé tálákùn ojú sikelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó wọ́n bá rogún sí lọ́wọ́ tó bá fi dogun fàájì àti ṣe kárí mi kọ́ mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ mọ̀ owó tí ń bá fàájì lọ ò kéré.
4: o ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
5: bèbí mi mo ti dì í sílẹ̀ fún ẹ ẹrù rẹ.
6: pẹ̀lú atótónu mi sí ọ.
7: 500,000 wò lẹ̀ lọ́dọ̀ bọ̀sún king kíni wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀dì fóbìnrin.
6: àìlákà sí èyí ṣe ìgbésí ayé rẹ o.
5: ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. aṣọ́rí mi ò pé.
6: orí rẹ pé o lóní mọ̀ràn gidi ni.
7: bọ̀sún king estate ó ti wà láàyè tó dẹrun láti kọ́lé sí iná tí wọ́n bẹ̀ kíní sálọ̀nà. bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé. bọ̀sún king estate ni kò ti rà á. ojú táyé ló wà lówó rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ni plot kan o. àmọ́ sátó bára lé kan ni plot kan. ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. bọ̀sún king estate wà ní bàkó àpáta eré àǹbàdàn. ààyè wà bọ́ fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. kàn sí wọn ní crispo building mobi bus stop odu ọ̀nà àpáta àǹbàdàn. telephone 070-6281-7806 tàbí 070-7103-6974. kàn sí bọ̀sún king kò dónílé orókè tí rákùnkùn ẹ̀yẹ.
8: Lagilu FM 96.7.
9: Bẹ̀ta ti ń dán láńdé sáìdì sí ti ọ̀fọ̀ òbòdì Ìbàdàn. Torí rẹpẹtẹ. Torí rẹpẹtẹ. With una babe, una chiquito. Uno te puma. Chi chi chiquito duro. Nidikwa, idikwa, idikwa be hugo. The mama of all languages. Talk am for Yoruba, talk am for Hausa, talk am for Igbo. Chai! Igo de waka come una domot. Anytime we 2:30 o'clock of afternoon. Waka go jam 3 o'clock of afternoon. Monday waka go jam Thursday. Tori repete with the chiquito. 3-1 baby. Yummy Tori now. On top Lagelu 96.7 FM.
10: Continue.
9: File, make una no touch that dial. Let's go and

0: sẹ̀mẹ̀ǹkọ́ ẹ̀. Káàṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdé òun.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Ó
1: di ṣe
2: ìjìnbọn kan so, ẹbí mo ní kí n yà bó ṣe wọ.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí mid-year
3: cashball
1: tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí /FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa.

0: Oh yes, an annual 7 Wednesday prophetic Shiloh. Todu 2026 tutiku. Abekalo Lorun ni the Holy Church of N Akure, Aladura, Fountain of Salvation. Tua ni Yemisho de Crescent, Felele Express End, Ibadan, with the theme Beauty for Ashes. Akure Todu yi ewa fun eru Isaiah 61 verse 3 from Wednesday 17th June to Wednesday 29th July 2026. La Gomari Role, Simejo Ashale ni Wednesday koko under the ministration of anointed ministers of God, Pastor Tobi Omishaki, Prophet Adebowale Bankole, Venerable Seyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyanu Oluwa Praise, Shade Taiwo, Kemi Rioboth, Bukola Akin Adesanwole Jesu, Yinka James Adonai, Pastor Oyebola Oyediro is the host. Waka Jogba Dura Papo, Nibi Padi Adura Shilo Wednesday, Meje Todu Yi, Ayoma Rokwe Ibanu Jere Loruko Jesu, your life will never remain the same again, in Jesus' name.
1: Ìjẹun wo ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀? Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọjú òpó ayélujára àti abánidọ́rẹ̀ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
3: Ìdánland gidigba RPC Protein Ibadan Mercy Ogo. Now at your doorsteps, beef and goat's meat from live cattle and goats, specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC Protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road beside NNPC Mokola Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
4: Wíjẹ́mi international pọ́dún mẹ́rin, alleluia! Tijọ́ ti ìlà àfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì lọ jẹ́ kí tọrí ó tún bá wà láyé nínú ìjọ Wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayọ̀ Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀ ti I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí wọ́n ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn kó tó di sẹ́dọ̀ di ọjọ́ kọkànlá lájọ́ òdún wọn wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP as spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Olúṣọlá Ayọ̀adé father of the day Honorable Babalọla Kúpọ̀ Lebabs Honorable Maruf Olabi Suesue Mayegun Bonija Market Pastor Honorable Adúrò Ẹgbẹ́mi Mothers of the day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olúrẹ̀mí Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekanmi láti ibi Kébi Adéjègèdè Tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún ọ̀nàkàlà pé kó máa gbé tàbí síwájú yín bọ̀ wá sí Wíjẹ́m City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ
5: Lagilu FM 96.7.

àwọn agbébọn eléyìí tí ìrètí wà wípé bandit ni wọn òun náà ni wọn ti ṣe bẹẹ palẹ ọpọlọpọ àwọn akẹkọọ tí ẹnikẹni ò tí ì lè fi iye wọn múlẹ mọ ní iléèwé government day secondary school eléyìí ti ń bẹ ní ìlú lasa eléyìí ti ń bẹ ní ìjọba ìbílẹ askira uba ní ìpínlẹ borno àwọn ọdaràn èèyàn náà ni wọn ṣe ìkọlù sí iléèwé ọhún ní òwúrọ kùtù ọjọ ajé monday tí wọn sì palẹ àwọn akẹkọọ eléyìí tí wọn ń ṣe ìdánwò oníwè mẹwàá èyí tí àjọ neco ṣe àgbékalẹ rẹ mọ ẹwẹ ọkan lára àwọn olùkọ ní iléèwé ọhún ó ní wọn yìnbọn fún tí ẹmí sì bọ ní ẹnu rẹ tó ń ti mímọ ṣe ìpalára fún ọpọlọpọ àwọn èèyàn míì àwọn olùgbé agbègbè ọhún náà ni wọn fìdí ìṣẹlẹ náà múlẹ fún àwọn oníròyìn tí wọn sì ń ṣàlàyé ọrọ wípé àwọn òṣìṣẹ iléeṣẹ ọmọ ológun eléyìí tí wọn gbé kalẹ ní agbègbè ọhún òun náà ni wọn gbéra ṣe ìpàráàrò lọ sí agbègbè uba ibi tó tó kìlómítà lọ́nà 16 sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ kí àwọn báńdíìtì ọ̀hún kí wọ́n tó ṣe ìkọlù wọn nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ borno nahum daso ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ò tí ì lè sọ pàtó iye àwọn ọmọ tí wọ́n jí kùnà.

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ló ti ṣèlérí láti ṣe ìbáṣepọ̀ ilé tó gúnmọ́ sọ́wọ́ iwájú pẹ̀lú àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí láti jẹ́ kí ìgbáyégbádùn àwọn olùkọ́ tí wọ́n bẹ nílé òkèrè kó túbọ̀ mú yanyan sí i. ọ̀rọ̀ yìí lọ jẹyọ nínú ìpàdé alágbára eléyìí tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè àti aṣojú àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ṣe ní ìlú Abuja. Níbi ìpàdé ọ̀hún ó ní ẹni tí í ṣe adarí fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nínú àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ ìyẹn Daniel Oyeniyi ti léwájú àwọn èèyàn rẹ̀ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú aṣojú alákòóso fọ̀rọ̀ ilẹ̀ òkèrè ìyẹn ọ̀kan lára àwọn igbákejì adarí lọ́fíìsì ọ̀hún Ezinne Ozigwe. Nínú ìfikùnlukùn náà Oyeniyi ló fi àìdùnnú ọkàn rẹ̀ hàn síbi kò ṣe sí ìbáṣepọ̀ ilé tó gúnmọ̀ láàrin iléeṣẹ́ ọ̀hún àti àwọn omilẹ́gbẹ́ akẹ́kọ̀ọ́ ilé tí wọ́n bẹ ní ilẹ̀ òkèrè. Nínú ọ̀rọ̀ rẹ̀ Ozigwe ló wá tọrọ ìdáríjìn pẹ̀lú bí alákòóso fọ́rọ̀ ilẹ̀ òkèrè kò sí sí níbi ìpàdé náà tó sì wá fi dá àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lójú wípé nǹkan ò yípadà sí dáadáa ní kọ̀pẹ́kọ̀pẹ́.

àjọ eléyìí tí ń yáni lówó kàwé nílẹ̀ yìí àjọ nelfund ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ akin láti gbójú agan sí àwọn iléèwé gíga nílẹ̀ yìí èyí tí wọ́n jókòó tẹ̀ owó tí wọ́n yá àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n fi san owó iléèwé wọn tí wọ́n ṣe kìlọ̀kìlọ̀ wípé àwọn ti ń ní ìfikùnlukùn pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí kinní ọ̀hún ṣe ìpalára fún tó ń ti àwọn iléèwé gíga eléyìí tí wọ́n tẹ̀ lé ìlànà tí wọ́n fi lélẹ̀ àjọ ọ̀hún ló fi àtẹ̀jáde léde lọ́jọ́ ajé monday tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí alágbára tó ń ti ìmọ̀ abẹnú àtẹ́ lu bí àwọn iléèwé kan ṣé ti ń tẹ̀síwájú nípa mímọ̀ gbé owó lé owó iléèwé wọn sọ wájú sí i tí wọ́n ti ń ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó lòdì sí ìlànà tí wọ́n fi gbé ètò ọ̀hún kalẹ̀ àjọ nelfund ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn iléèwé gíga kan ni wọ́n ti kọ̀ jálẹ̀ láti dá owó iléèwé tí àrúfẹ́ àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ti san ṣáájú kí àjọ nelfund tó san owó iléèwé wọn padà tàbí kí àwọn kan kí wọ́n mọ lọ́tìkọ̀ láti dá irúfẹ́ owó náà padà fún àwọn akẹ́kọ̀ọ́ àjọ nelfund tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wípé wọ́n dìídì gbé àjọ ọ̀hún kalẹ̀ ni o láti mú páàhẹ́ ìnira ìmọ̀ sanwó iléèwé kúrò fún àwọn akẹ́kọ̀ọ́ dípò bí àwọn iléèwé náà ṣe ń kàn kún ìṣòro wọn.

lẹ́sì yapa òfin àárẹ̀ ọ̀hún ló ti wá ṣe kìlọ̀kìlọ̀ wípé kò ní sí ìgbàláàyè fún dàrúdàpọ̀ àti ìmọ̀ọ́dúnkòkò mẹ́ẹ̀mí ẹni ní orílẹ̀-èdè náà nínú àtẹ̀jáde ilé tí àárẹ̀ ọ̀hún fi léde fáwọn ọmọlẹ́gbẹ́ ọmọ orílẹ̀-èdè náà níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba ti ń gbé ìgbésẹ̀ akin láti wá ojútùú sí àwọn èèyàn eléyìí tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè náà láì níwèé ìgbélùú ààrẹ Ramaphosa ṣàlàyé ọ̀rọ̀ wípé lábẹ́ òfin orílẹ̀-èdè South Africa ìgbàláàyè ń bẹ fún yàn láti ṣe ìwọ́de lórí ohun tí ọba dùn mọ́ lọ́kàn àmọ́ sá kò ní sí ìgbàláàyè fún mímọ́ ọdún kòkò mẹ́mí.

lákòótán nínú ìròyìn eré ìdárayá àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfọwọ́gbá nílẹ̀ yìí ìyún Nigerian Volleyball Federation iná ti kéde àwọn ikọ̀ oní agbábọ́ọ̀lù ogun eléyìí tí wọ́n lọ rí mọ́ kópa nínú ìdíje ta ni yóò lọ rí kópa nínú ìdíje bọ́ọ̀lù aláfọwọ́gbá tilẹ̀ adúláwọ̀ tọdún 2026 òun náà ni ó sì wáyé nílùú Abidjan ní orílẹ̀-èdè Ivory Coast tí ó sì mọ̀ wáyé láàrin ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹtàléníogún oṣù keje ọdún tá a wà yìí àwọn agbábọ́ọ̀lù náà ni wọ́n kéde lẹ́yìn tí wọ́n ti parí sáà líìgì bọ́ọ̀lù aláfọwọ́gbọ̀ ọ̀hún lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wá kéde wípé àwọn agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ni wọ́n mú àwọn kan tí wọ́n ń ṣe iṣẹ́ ajé wọn lórílẹ̀-èdè Nàìjíríà tó ń ti àwọn kan ìletò ẹ̀pẹ́ ilé òkèrè iná ti ń wà nǹkan jẹ ní tiwọn. ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní amọ́ká tó mọ́lẹ̀ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i ọmọ òye fún ipa rẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú ndc peter obi ló ti rọ ìjọba àpapọ̀ láti ṣe àtúnṣe àwọn ọ̀nà eléyìí ti bẹ́ẹ̀lẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà dípò kí wọ́n lọ rí mọ́ ṣe ọ̀nà míì. àjọ tí ń yáni lówó kàwé nílẹ̀ yìí nelfund ló ti ṣetán láti gbójú agan sí àwọn iléèwé gíga lẹ́yìn tí wọ́n jókòó tẹ owó ìyáni lówó kàwé tí wọ́n yọ̀ǹda fún àwọn akẹ́kọ̀ọ́ lásìkò yìí. ààrẹ orílẹ̀-èdè south africa cyril ramaphosa ló ti fi ọ̀rọ̀ léde fún omilẹ́gbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè náà tí wọ́n fẹ́ kópa nínú ìwọ́de létí ó wáyé lọ́jọ́ ìṣẹ́gun tusidee tako àwọn èèyàn tí wọ́n wáá ṣe àtìpó lórílẹ̀-èdè náà láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́kùtù. lágbọ̀n eré ìdárayá láti kà á fún nínú ìròyìn wípé orílẹ̀-èdè nàìjíríà ló ti sísọ lójú àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́ni ogún létí wọ́n mọ̀ kópa nínú ta ni yóò lọ rí kópa nínú ìdíje bọ́ọ̀lù aláfọwọ́gbá yẹn volleyball lọ́dún 2026 lásìkò yìí. fún àwọn ìròyìn yìí àti omilẹ́gbẹ́ ìròyìn ní ìsọwọ́ wájú ẹ kàn sí wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ lè fìfẹ́ hàn sí wa lójú òpó x wa pẹ̀lú lagilufm 967 ẹ tún lè bá wa dọ́rẹ̀ lójú òpó facebook pẹ̀lú lagilufm 96.7 túnde ọ̀làwù olólùtú òyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill abidemi akande lóníròyìn yẹn ṣé wọn tẹ̀ ń gbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ń bẹ̀ tó ṣó bùmọ́ pẹ̀lú káyọ̀dé adéọ̀sùn ní mọ̀ bá lè sórí àgbàgbẹ́ kú

On Lagiloo FM 96.7.

0: ẹ mọ̀ kulé o.
1: Bọ́lọ̀jọ.
0: Mo kí àgbẹ̀ tó mú mi délé àró tí mo fi rí àró èdè dá. Mo kí àlùkò tó mú mi délé èkó tún táyé fi ń pè mí lọ́lọ́sún èdè. Mo kí lẹ́kẹ̀ ìlèké tó mú mi rèlú kẹfun tí ìpèdè kẹfun mi fi nítumọ̀ lójú yín. Mo ń kí ń káàbọ̀ sórí àkọ́tún ètò. So bú mọ́. Kí ni jẹ́ mọ́ mọ̀ládé? Ètò tá a ti ń kọ́gbọ́n, tá a ti ń gba ọgbọ́n àti ìmọ̀ àtòye, tá a ti ń sọ̀rọ̀, tá a sì tún fa kùn mú òkun bẹ̀ yọ. Ètò yẹn tó ti dé báyìí.
1: Aṣọ mo wọ̀nyí, aṣọ mo wọ̀nyí.
0: Mo ń kí gbogbo ẹ̀yin bàbá mọ̀mọ́ lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí. Bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀gá wa nọmba wà. Alàgbà Túnde Ọmọláwo. Tófi kan lóòótọ́ ètò yìí ọ̀gá wa Kébùgì. Amojú ẹ̀rọ fún sáà tá a wà èmi ò fojú di yín o. Alàgbà Bọ̀sún Aláyànde. Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi ọmọ yín pàdé yín èèyàn yín ẹ̀jẹ̀ yín tí gangan. Ṣé ti wà ńbẹ̀? Mo ti dé nìyẹn tí ń bá ti dé New Vision ló dé. Ọkọ ìyàwó ẹ̀ ní pàdé yín gangan nìyẹn. Lórúkọ ìgbìmọ̀ àti àwọn olùkù mi gbogbo tájọ́ ṣètò ṣòbù mọ́. Tóbílọ́ba Àjàyí ọmọ ìyá àfẹ́. Àrẹ́gbẹ́ gbogbo Splash FM àti Lágilú FM. Bákan náà, Infinity ń bẹ pẹ̀lú mi bàbá oníbèrè Ọlámilékan Láwo. Ọmọlẹ̀ ti ń bọ́ gàdí ó kọ́ pọ̀.
1: Bí ó tilẹ̀ kó rí o.
0: Bó ti wù kó rí dandan ni a ṣètò ní ìrọ̀lẹ́ yìí. Mo mọ̀ kí ọmọ tí ń bẹ ní Bàdágìrì Lẹ́kọ̀ọ́. Ọmọ tó jẹ owó tí ń lọ 30,000 plus ní ìjẹjọ. Ìjẹjẹ mọ̀ tí ẹ ní. Lórí ètò lónìí, a tún mú nǹkan lẹ̀ fúnra wa. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, bóyá ẹ̀yin ò tí ẹ gbọ́. Ẹ ló ṣe pé ẹ ti pè sórí káṣẹ́rì. Mo mọ̀ ta káṣí ẹ. Ọdún mélòó ló dì tí káṣí ẹ ti dé? Jẹ́ ń kọ́kọ́ sójú òpó lẹ́kẹ́. Àbí fún èèyàn bíi ogún ni èèyàn ọgbọ̀n tó bá kọ́kọ́ ta jẹ́ ń sáré wo ẹni tí ń kọ̀kọ́ yí kan. Ọdún kẹlòó ló dì tí káṣí ẹ ṣẹlẹ̀? Ọjọ́ wo oṣù wo? Ọjọ́ wo oṣù wo ni káṣí ẹ dé? Ṣé kí n já yín díẹ̀? Àjọ̀dún káṣí ẹ̀ ń bẹ ń gbòòrò báyìí. Ṣùgbọ́n ẹjẹ́ ń já yín sí nǹkankan tẹ́ ẹ̀ já sí. Bóyá ẹ̀ já sí tẹ́ ẹ̀ ló lọ ọbẹ̀. Mo gbàgbé pé Ọláwálé Hamsat ti lọ ìrìn àjò kan. Àwa dúró pé kó dé ká lè bẹ̀rẹ̀ rẹ̀ papọ̀. Lómi ò lọ Ọláwálé lónìí ìrọ̀lẹ́ pa o. Ọláwálé kan lónìí ẹ ládìí ọ̀sún lónìí ẹ máa pè mí pé mi mo ní. Ibẹ̀ parọ́ ni. Gbẹ̀ngẹ́ yàtọ̀ ló ní ẹ máa tan ara yín. Big Man Presenter kọ́ lónìí. Presenter kọ́ lónìí káṣí ẹ̀. Ọlọ́run lónìí káṣí ẹ̀. Ọlọ́run ọba mi lónìí. Kí ló dé? O ti rẹ́rìn jù. Jo ṣẹ́wọ̀ lónìí káṣí ẹ̀.
2: Àìmí kọ́ mo ní káṣí ẹ̀.
0: Táwa lónìí káṣí ẹ̀. Jo 2 years. Láàrin 2 years àgàn ti dọ́lọ́mọ lórí káṣí ẹ̀. Láàrin 2 years, ẹni tó ṣe freedom tí ò rówó ra ní iṣẹ́, ó ti do nínú iṣẹ́ nínú káṣí ẹ̀.
2: Fashioneer àti the millionaire.
0: Láàrin káṣí ẹ̀ 2 years. Ó yá ṣé ìwọ ló ní káṣí ẹ̀?
2: Èmi kọ́ mo ní káṣí.
0: Ṣé mi mo wá ní? Èmi náà kọ́ mo ní.
2: Àwọn ará ilé ló ní káṣí ẹ̀.
0: Àwọn tó ń káṣí ẹ̀ nígboro ló máa ń káṣí ẹ̀. Ó ń dùn mí gan, ń dùn mí. Mo lè tán bá ní Adéọ̀sùn ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀yin náà máa ta. Mo lè fi ìyàwó àtọmọ ta. Ibi tí n bá ti jẹ ọmọ òdì mẹ́rin ìyàwó òdì mẹ́fà yóò pọ̀ sí. Ṣùgbọ́n àwọn ò lè ta. ka fe je baranda ogun gan a gbodo ta in le ba ya fever in le beyan fi yawo mi sere mo sere ni o hey ka se star 347 star 1004 star 2 hash en so nbe star 347 star 1004 star 2 hash number tevi pe wa wole ni 0912370865 e je ndoke lo na kin taja tin ba pada de ma ti oju opo mejeji ile cash ye en ti o ta ko ni je mo nbo
3: Lagilu FM 96.7
4: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake jado ile Ibadan.
5: Dara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo korin o ma mu na lo gbari airo orun sun dede bi eti ba ngoye abo fe ma se gbonin owo kan ese kan gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o topin lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbadanu bu bi elubo
6: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: SELERIE salary
6: ah boda mi espelli no di salary oya lo pin gbiyanju espelli turmeric
8: TURMERIC turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
10: Olorun baba lola emi mama ri se owo re
11: Olorun kan be ninu jo apostle ti Christi jake jado agbaye Olorun arogun gbogbo mi lo nje
12: o ti sise agbara ninu ijo re fun didi ogbon odun
13: Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International.
12: Ogbodun 30 years Ogun ti nse ti denga. Isoji ajodun la fi bere ni Monday ojo keva titi di Friday ojo kewa ni deda gogo marun role akori Olorun ara wonderful God. Are ijo apostle ti Christi Pastor Dr. Henry Ojo ati CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni o ma lewaju ninu isoji ati wasu lojo ajodun pelu awon iranse Olorun lokan ojo kan isin dupe la fi kase re nile ni ojo kejila osu keje odun yi ni dede agogo mewa owuro baba woli ati mama woli Richard Adebayo Kolawole JP CAC General Evangelist Nigerian and Overseas ni o ma gba gbogbo eniyan lalejo ewa gba wa yo wa yo
14: Oh yeah, an annual 7 Wednesday prophetic Shiloh. Todu 2026 tutiku. Abekale Olorun ni the Holy Church of En Akore, Aladura, Fountain of Salvation. Tuwa ni Yemisho de Crescent. Felele Express End, Ibadan. With the theme, Beauty for Ashes. Akore todu yi, ewa fun eru. Isaiah 61 verse 3. From Wednesday 17th June to Wednesday 29th July 2026. La Gomari Role, Simejo Ashala ni Wednesday Koko. Under the ministration of anointed ministers of God, Pastor Toby Omishaki, Prophet Adebowale Bankole, Venerable Sheyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyanu Oluwa Praise, Shade Taiwo, Kemi Riobov, Bukola Aki Adesanwole Jesu, Yinka James Adonai, Pastor Oyebola Oyediro is the host. Waka Jogba Dura Papo, Nibi Ipadi Adura Shilo Wednesday Meje Todo Yi, Ayoma Rokwe Ibanuje Re Loruko Jesu, your life will never remain the same again, in Jesus' name.
8: ìjẹun wọ́nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
15: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray! Team, House of Glorification, come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, Champion by Faith Church. Eja just celebrate your bondu, ishe ranshe ekpe woli, ti o laba wang, woli agbayeni. Prophet S.A. Arogundade, bereni Wednesday.

1004*#. Tẹ́ ẹ bá ti sẹ́ndì ẹ̀ agbẹ́yìndébì kan pé mélòó lẹ fẹ́ ta. 500 Ẹ wá gbọ́ orí ọ̀fẹ́ àti àánú tẹ́ rí gbà ni pé bẹ́ẹ̀ bá lè ta mẹ́ta agbẹ́yìn sí ìpele ẹlẹ́ẹ̀kẹwàá pín mẹ́wàá. Ni wọ́n kà fún yín. Ìgbọ́ ẹ̀ mọ́ ta mẹ́ta nígbà tó bá ètò ìmejì sẹ́yìn mẹ́ta yóò padà jẹ́. 347*1004*#. Ẹ bá ti lè tẹ gbogbo géèmù yìí ẹ gbọ́ dáadáa 347*1004*#.

0: Hello. Oh yeah, Infinity. Banzo number help me.
1: Number at map. Number at map was in 091-23-70-8675. 091-23-70-8675.
0: Again, Sheba, I went to hello. Hello? Hello? Tobi lo ba mambo, mambo. Omo ya fe. Oya. 091-23-70-8675. Hello?
2: Hello?
0: Yes, ma.
2: Enkasan,
1: Enkasan, sir. Ah,
0: crawl, yes, ma.
2: Yes, sir.
1: Oruko ya ti bi te tin pe wa
2: Inisi Oya Tunde lati Ijoba bi aye jiye ilogbo
1: Oya mu bere
2: Osun Emi bere keta
1: Ibere keta Ibere keta lo bayi won ni se won pe oniruru onje oni a ma nfi ere se a ma fi se obe a de ma fi pese awon onje miran won ni se bo oniruru akara na lo wa awon ni kini yato ti o wa laarin awon akara won yi akara kengbe seke akara koko ati akara won akakoko ati akara won
2: akara won
1: awon koko kengbe ati seke
2: akara koko omo eyan lo bi akara yo wa yo fi epo si yo de si yo te we si ni ori ina yo de si lori akara koko ni
1: oya
2: akara sese abi
1: le ni ma
2: akara sese eyan ma eyan le se ju titi eyan se ju titi ewa
0: akara
1: seke ko kin se alapa o
2: ayan ma eyan le fi eyan ma fi egusi si seke eyan fi ororo din
1: odi meji
0: oya momo papapa
2: akara kengbe eyan fi ewa na ni eyan ma lo alubosa ata eyan fi podin
1: won lo won ba won se ma lo ewa ti e
2: oni kona dada
1: won lo ata na mo
2: beeni
1: won lo ata mu akara kengbe
2: won man da tamo
0: ah oya
2: won man da tamo
0: yoni oni eru n ba mi mama ma je keru ba yin
2: won man da tamo so nge na
1: okay won ma lo ata mo kengbe
2: epo pupa na fi ma ndi o
1: epo pupa na fi ma ndi egba amo kengbe yen eni won ma lo ata mo okay ki wa ni se ti ata ti won ma ngbe so gbe egbe loto ati alubosa ti won ma won sin ton ba ti da sori na
2: ata igbosi won ma fi si ohun to le ta lenu ni
1: awon ko
2: won ma fa ta igbosi segbe ati awon mu awon bu ata igbosi ti bi kan
1: bọ̀ ẹni wọ́n máa ń lo àtàmọ́ tẹ́lẹ̀ ẹni wọ́n máa ń lo àtàmọ́
2: wọ́n á lọ tajú ẹ̀ mọ́ wọ́n á tún tó bí ata àjọṣe
1: ó yẹ lọ sí àwọn bá lè ṣe ń ṣe àwọn bá ni wọ́n sì ń ṣe àwọn
2: ọlọ́run
0: yóò mọ̀ fara yẹ lásán yẹ yeah, ilasan ah 5,000 lọ o lọ 5,000 naira ah wọn ni ọlọ́run ọba hàn wá ẹgbọ́ tọ́lọ́ ló kọ́kọ́ ẹ̀ṣẹ̀ ni àti ìṣẹ́ adémọ́lá gan ọmọ jésù ọlọ́run ọba hàn wá hello. Hello? Hello. Hello. Wọn ló ti wọn nu. Àti ṣe wọn lẹ dada. 0912300 8675. Hello. Talo ambe.
3: Hello.
0: Yes sir.
3: Afa Jimo Bolande. Lati Maya.
0: Oya baba.
3: O ti bere ka edogun.
1: Ibere ka edogun ti lo sir.
3: Iketala nko.
1: Ibere ketala. Ibere ketala lo bayi. Won ni ki loruko Ade Ise Nbaye to wa lori Oni Ilefe. Oni Ilefe.
3: Oni Ilefe.
1: Be Ade Ise Nbaye to wa ni ori won. To je pe ekan lodun. Oni asaba ma de
0: lori apere.
1: Se pe ekan lodun ti won ma nde yen ni ti ba fe se odun olojo gan ni won ma nde. Ko kun se Ade ile ti won ma nde lo si tan ba ni ayeye abi tan ba ni ode o.
3: Ade olojo na ni.
1: To kun se Ade olojo. Ebe mo so fun yin sin pe ekan lodun ni won ma nde Ade yen. Won de ma nde nigba tan ba fe se odun olojo ni won ma nde Ade yen. Ade odudu wa ki loruko re gangan amọ pe odudu wa ni eni akoko to ko de Ade na amọ ki loruko e
3: ja mo be keji
0: mo
1: akoko yen ni passing now te ba ti gba akoko ile lo si bere keji
0: mo kini on e je mu bere mi awon awon baba ta ni gan je mu bere mi o so e so lori ti ka se bayi. Hello. Twale.
2: Hello, e ka so.
0: E ka so ma.
2: E jo se mo le dawo ibere obirin yen.
1: E da.
0: Oya.
2: Akara koko. Ti a ba ti bu ewa, wo fi atasi falugbo sasi, wo fi po si, wo fi we tele, wo mo pe si te. Akara koko nu. Akara awon. Ti won ba ti bu ewa. O kalubo sasi to gun daada.
1: E le ba wa tumu lati le ma. E ba wa tumu lati le.
2: Akara koko.
1: Yes.
2: Ti ba si bu ewa e, epo ata alubosa. Epo yen won po mo. Won ti lo alubosa mo to gun daada ti o mo ja fofofon. Won mu wo da sinu ewe. O le ba si bo robo daada ge lo mi mo fi epo ra nu ewe o. Akara koko nu. Akara eyawon se ba ti mu se bo tan elomi le fi lasi elomi le mo fi si se ba ti mu se popo alubosa o wa nbe ti o gun daada ki saye si to do ni magi se ba ti kalubosa si to gun daada be ba nse ni se ba nde ni bi o mo gbo ni bi ile karun se ba ti wa mo se popo tan epo ti wa lori na won ba da si se ba mu se da si bi won ti yi so to yi so si yo jina. Àwọn mi o wọn mọ lororo ṣùgbọ́n po ni láti rí aya àtayébáyé bí yín tó ṣe wà nu. Àkàrà akéńgbé wọn ò bo tí ó funfun tí kò ní sí èpo rẹ̀ ń bẹ̀ mọ́ wọn ò wà lọ̀kùn ní kúnná wọn ò wà mú ata àti ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà wọn lè wú ẹ tó bá ṣe pé gbà kan gan ni láyé ọjọ́ ọwọ́ ni wọn ò fi rọra wú ẹ tí ó ṣe sìn sìn sìn wọn ò wà rọra mọ mú wọn ò mọ bù sí.
1: Wọn ní lo atamọ.
2: Wọ́n lọ àtàlẹ́ ọ̀bù mọ bó ti bó ńgbẹ́ yẹn ṣe kéńgbé kó kù. Wọ́n ò ní lọ atamọ́ rárá funfun rẹ̀ ni wọ́n lọ. Wọ́n mọ mú ẹyìn àlùbọ́sà àti ẹtì ṣẹlẹ̀ àti atawíwẹ̀ ni wọ́n mọ bù sí wọ́n mọ pòpọ̀ wọ́n mọ dẹ̀. Wọ́n náà mọ ṣe kéńgbé kéńgbé lórí iná nú epo. Ẹgbẹ́ ìwé ló tún kù.
1: Sẹ̀kẹ́.
2: Ọba oúnjẹ.
1: Bẹ́ẹ̀
2: kì í ṣèṣe sí gbogbo ẹ ti dojú kejì tẹ bá ti mú òun tẹ bá rẹ ṣóyè yín tó bá rọ dáadáa á gbé lọ lé ẹrọ á ti fa àlùbọ́sà sí àlùbọ́sà yóò pò bẹ yóò pọ̀ dáadáa wọ́n sì tún mú ata wọ́n fi sóun náà sọ́rọ̀ mi yé yín
1: tẹ
2: bá ti mú tẹ ń da orí iná ọlọ́run
1: sẹ́yìn
2: wá rí ẹ̀kọ́ tútù
1: tó mọ̀ tó palẹ̀ mọ̀ mámi tún ní ọlọ́run àbí kéèyàn bá rí búrẹ́dì tó gbóná.
2: Ẹ̀kọ́ tuntun tiẹ̀ yóò dùn pọ̀ èyí ìjókòó ni fàáfàá yóò
0: dé. Grandma ninu bread ati eko tutu ewo le fe
2: ah eko tutu ni temi
0: loruko
2: ikan awon ina te ba ri eko tutu to mojo re ola ma je yin oja won mo
0: to wa ri obe obe eja alagidi
2: eyi obe na si ni a fi se gbegiri
4: okay
2: ta ba fi se gbegiri bayi eyan je lo ni
4: kilo pari number yin kilo
2: ramala tutu
4: kilo pari number yin ma
2: o to pari number mi 16 ni 7816
4: a ma fun yin ni kokadi yin pada e ti gbianju gan
0: omo ati baba lo ti e tun wa nbe omo ba mi olaworẹ olaworẹ atomo won
4: all right ma
0: e se ma mi
2: oko mi ni iya balogun latoke ado
4: latoke
0: iya balogun
2: eyin
0: bo ni
2: abi osun daada ni
0: yahu leyin
2: o bere
0: 0912307675 number to wo ibi ni yen oya je gba kan yi to mo fa lori cash e bai hello hello
4: hello sir hello on sin ba
0: on lo no hello
5: ala jide ma ufu lati sango
4: ki loruko yin sir hello
5: ibere
4: ogun
0: olajide maruf lati sango
5: ibere ogun
0: eje nse bayi mo nla sori ti cash e bayi ibere ogun ah baba yen olomo ji o lo o cash e en ti o ta o le je en ti o ta ko le je

0: parí pẹ̀lú 812. Lọ́njẹ́ wọn ò gbé o. Wọ́n gbé ayé mi ni. Torí Pius ti súnmọ́ bí. 0816 ló bẹ̀rẹ̀. Ẹ kejì rèé o.
1: This call, dial *671#.
0: Ah.

0: a je pe ki a ma fi asiko yi ki gbogbo eyin eyan wa te n gbo wa nile te n gbo wa jake jadu agbaye wi pe a ku bi ojo ojo ti se ri a ku asiko yi o lagbara lowo olohun oba ati ja simu wa olohun oba koni je ko di ewo fun wa eto lera wa ko se ni di fi afia e ma wo wi pe folasade ajara le ma to tin gbohun re ni role ike be ni yoruba bo won ni bi o ba nidi obirin ki je ku molu ti o ba nidi a tun ni wa ki e tun wa ma gburo mi lori agbagbe fun toni adupe lowo olohun oba ajo kan eleyi ti ki se tijoba ti a mo si Abaka Health Spring Foundation eleyi ti won tun ni akomona kan ti won wa npe ni live life abundantly o tumo si wipe gbe igbesi aye irorun awon ajo hun ni won wa sita loni nikan ni lagelu 96.7 fm oke gajoke wipe ohun to ni se pelu eto lera wa ohun to ni se pelu ba se le gbe igbesi aye ta agbaye gbadun o na ni awon gbe dani be na si lo je wipe ajo hun ko da wa o fi eyan ranse awon ti won je akose mose onimo eto nipa ilera ti won je nurse agba iya wa abileko abodunrin fun mi layo won ti wa njoko ele iya wa
1: e kuro le
0: e ba nki gbogbo ile
1: e kuro le gbogbo ile o se atiku ojo yi
0: oga
1: shata
0: adupe
1: abodunrin fun mi layo loruko mi
0: ari
1: beni
0: emi wa fe kaso nkankan nipa oro ifeto somo bibi tori ngba to ti je pe lori eto lera lori igbaye gbadun wa o na ni ajo yi o n lo wa fun
1: ben
0: ta ba wa soro nipa oro ifeto somo bibi kini ifeto somo bibi gan
1: e seun atoku ifeto somo bibi o je ona igbe aye ati ipinu okan fun eni kokan ati idile lati pinu pe igba wo ni a fe bere si ma bimo abi aye wo
0: yen laarin toko ti yawo
1: laarin toko ti yawo ati en ti se to je eyan kokan na ni ti o lo le o ti lo le oko ko ti lo le oko o to ba ti je pe eni to je pe o ti ni ibalopo wọ́n wá fi wò pé ìgbà wo ni àwọn fẹ́ bímọ ìgbà wo ni àwọn ààyè wo pé ọdún mélòó làwọn fẹ́ fi ilẹ̀ láàrin ọmọ kan sí kejì kan tó tún lóyún mi ó sì jẹ́ ọ̀nà ìrọ̀rùn fún gbogbo mùtúmùwà torí pé ó máa jẹ́ kéèyàn ò ní kó gbé ìgbé ayé tó rọrùn a sì rí ní ìfètò sọ́mọ bíbí kì í ṣe nǹkan tó wo rẹ̀ kò wọ́n ó sì dára púpọ̀ láti ṣe tá a bá wo fètò sọ́mọ bíbí kì í ṣe ẹni tí ò fẹ́ bímọ nìkan o àwọn lọ́kọláya tí wọ́n sì ní ìpèníjà pé wọn tí ì lóyún wọ́n tún ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ni
0: ẹni sùúrù
1: ẹ tó bá wà níbi fètò sọ́mọ bíbí
0: ní tẹ̀ ń sọ ni pé àwọn lọ́kọláya míì tí wọ́n ń wojú ọlọ́run fún ọmọ ṣé àwọn yẹn tún lè ṣe
1: ìfètò sọ́mọ bíbí torí pé ṣe ò pé akọ́ṣẹ́mọṣẹ́ wà nbẹ̀ yóò mọ̀ gbà tó yẹ kí wọ́n fara kínra yóò mọ̀ gbà tó yẹ kán ní ìbálòpọ̀ tí yóò dọmọ ó kọ wọn nígbà tó bá lọ rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yẹn.
0: pé ó tún nígbà tí tọkọ tìyàwó tàbí àwọn tí wọn wojú ọlọrun fún ọmọ tí wọn lè tún jọ súnmọ́ra wọn tí ó dọmọ.
1: bẹẹni torí bọlọrun ṣe dá wa nìyẹn ó nígbà tẹyin yóò jáde láti wá pàdé àtọkùnrin
0: kò fi dọmọ bẹẹni tabawa ni ka sọ tori àrọjọ muso lokun awọn ìlànà ìfètò sọmọ bíbí ìtìgbàlódé wo la ní lórílẹ̀‐èdè wa nàìjíríà.
1: ẹ ṣeun ìlànà ìfètò sọmọ bíbí pọ̀ jàǹtìrẹrẹ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú onírọ́bà dáàbòbò iṣẹ́ tẹ́lẹ̀ yìí oníṣẹ́ méjì ni yóò dènà àti lóyún yóò sì dènà àrùn ìbálòpọ̀ tọkùnrin wà tóbìnrin wà ìkejì tó tún dàbí rẹ̀ òun ni oníkóró yìí ó pín sí méjì ẹni tó bá ń tọ́ ọmọ lọ́wọ́ tó ń fọ́ ọmọ lọ́yàn lọ́wọ́ àti ẹni tó ọmọ rẹ̀ ti kọjá oṣù mẹ́fà àwọn náà tún wọ́n ní eléyìí táwọn náà lè lò lẹ́yìn náà ni oní alábẹ́rẹ́ alabere ipin si ona meji ikan wa to je pe olosu meji ni ososu meji na ma gba ikan wa to je pe olosu meta meta ni ni eto somo bibi alabere ni alabere ta ba so iwa oni osu meta an tun pin si meji ikan wa to je pe awon akose mose ni ofunyan ni abere yen ikan wa to je pe eyan gangan le da gun fun ra re ngba ta
0: won
1: be ni ta akose mose ba ti ko
0: won ti ko
1: won ko won won si wo pe se o le gun won ko won a npe ni aladagun ati aladalo fun ra ni eni o mo gun
0: to je pe ko ni sese ni lo pe ko tun ma wa won akose mose kan ka giri
1: ko won se
0: ni won ran lowo lati fun ni abere yin o gan le fun ra e
1: o le fun ra e ton ba ti ko
0: ilana ifeto somo bibi na se ni
1: ilana ifeto somo bibi alabere
0: o si nbe lorilede wa nigeria
1: o nbe lorilede ta tin lo ti pe
0: yo won gan
1: ko won ofe ni nile iwosan won tun fun ni ele ti eni o lo fun odun kan ko to wa pade agba mi omiran
0: awon ilana ifeto somo bibi mi mo mo nfe se wo ti won pe awon si se ilana ifeto somo bibi o ngba to ba ya obirin ohun ko si ti se ta lati loyun mi le awon ogo olodun tin be nle yo kan tun dede lo loyun ni ru eyun nko
1: ero ko se wo awon ta bi a se ko won kan lo na lo be won gbe igbese ta ni kan gbe ni to ba gbe igbese si akose mose ni kan gbe won o le lo bo se kan lo won ni loyun won ni sabi ologun
0: bo se pe ko se pe ko sa
1: yato si alabere ya tun ni kan ta pe ni onigbigbisapa onigbigbisapa olodun meta o wa onigbigbisapa olodun marun o na wa akose mose ni ofisi be yato se le a ni onififisile omo yi o na pin si meji ikan wa ta pe ni onikopa ikan wa to je olomonu ile omo na lo nduro si ibe ni o ti ma se ise ti e olomonu ati onikopa onikopa yi o ma lo odun mewa lara sugbon se yan ba ti se tan lati yo o ko se en to de na won lati yo to wa ko ti fe loyun mi oni kuko e oni omonu yi odun marun
0: lo mo lo
1: ile to wa lorilede ibayi o odun marun ni o lo keyin o to so pe yo tun yo ko fi mi si abi en to ba fe loyun ko to do odun marun yen yo yo yato si ya tun ni kan ta pe ni oni patapata pariola
0: ewo tun ni patapata pariola iya
1: awon eni to ba ti lo eleyi won ti se tan pe awon obi mo mo rara tori ton ba ti lo ko se yi pada gbogbo awon ti mo ti so tele yen o se da pada pe teyan ba ti
0: se pe ti olomonu yen to je tolodun bi marun yen o se yi pada
1: o se yi pada
0: to ba fe bi mo
1: eyan be le so pe o fe bi mo
0: to ba je ti copper yen ni olodun mewa
1: eyan o yo
0: eyan le so pe o tun fe bi mo leyin olodun mewa
1: be ni ko ma todun mewa gan to ba ti se tan lati bi mo a lo ri awon akose mose
0: won le ba yo
1: won a de ba yo
0: a de bi mo a loyun
1: be ni oni pari
0: ola ni o se yen
1: obirin ni o se obirin ni o se then awon ti o tun wa ta so pe pari ola
0: eyi te pari ola yen mo fe mo ni
1: stress okunrin ni ti e ta n pe ni vasectomy o wa fokunrin obirin na ni ti e
0: tubal ligation
1: ohun la fi so pe pari ola eni yen o ni ni anfani lati tun pada so pe mo fe loyun en to ba ti ro pe ohun o loyun mo ohun obi momo iba asokunrin iba asobirin enikan le se inu won
0: eni suru se eleyi te pin pari ola yi to ba jokunrin lo se ko ni le fobirin loyun mo le so yi o
1: be ni
0: to ba si se pe obirin na lo se ohun o ni le loyun mo
1: ko ni le loyun mo be ni bo ta ba wo tokunrin en gba ba ko se o ni asiko ti won ma fun won bi osu meta leyin ton ba se tori won si le fun yan loyun ton ba se akiesi ton nikan igbese ton nikan gbe won si ma lo rada bobo titi tori pe ti ato yo fi tan ninu ibi to n gba wa sugbon kan nikan kunrin o ma se bo se nse o ko se tabi obio tele o
0: ero ni
1: yo se tori
0: ko je pe ti baba ba dori feed
1: yo perform ni
0: baba ma gba bo
1: yo score gidi ni
0: gege
1: to ba de be o
0: he
1: nkan to se ni ko mo
0: ni ko ma se bi okunrin
1: ko ma se bi okunrin
0: tori ibere ti mo fe bere ni ko ma se pe boya eleyi ti e pe pari ola to je ti tokunrin won lo di pe boya baba o wa dori feed abo gan ma wo
1: ko won
0: ni wa lokan
1: won le wo o goal gidi
0: abo go gidi
1: be ni tori pe se ri eyin ato eyin ta fe ko lo pade eyin yen no ta okun re pe ko ma jade se ri awon nkan mi bi ato to n gba to je ko le enjoy sex o se n gba ẹyin ẹnìkan ni òní jáde mọ ibẹ ni wọn ta
0: o ba pari
1: bẹẹ ni
0: ṣùgbọn kò ní kí baba mọ dàmíra
1: wọn ò dàmíra
0: kò sí omi yẹn sì wà
1: bẹẹ ni wọn gbádùn ara wọn torọ tọtọ níbi tómi ti ń bọ ọtọ níbi tẹyin náà gbà jáde tán fi jọ ń tẹlẹ nísìn ẹyin ni a ní kó má
0: jáde tí ó dọmọ
1: tí ó dọmọ
0: bọ́ èyí tẹ́yìn ó fi gbádùn yóò sì máa ṣiṣẹ́ lọ
1: yóò sì máa ṣiṣẹ́ lọ
0: tá a bá wá ní ká wo ìyàwó ṣe ṣó ní kùdìẹ̀kùdìẹ̀ kankan.

0: díẹ̀ nínú àwọn ìlànà ìfètòsọmọ bíbí yìí.
1: Bẹ́ẹ̀ ni àwọn ìlànà ìfètòsọmọ bíbí àwọn kankan wà tá à ń pè ní kì í ṣàìsàn ṣùgbọ́n ó lè farahàn béèyàn bá ṣe torí pé ìfètòsọmọ bíbí kì í ṣe nǹkan tí àjòjì ní sára so àwọn yóò fẹ́ ní àwọn kankan tí ó yọjú bọ̀ kì í ṣàìsàn by the time ni a lò fún bí oṣù kan yóò padà sí ara rẹ yóò padà sí bó ṣe yẹ kó wà kí ni nǹkan àkọ́kọ́ ni pé nǹkan oṣù obìnrin tó pọ̀ ní èrí nǹkan oṣù rẹ̀ tó bá ṣe àwọn
0: fètòsọmọ bíbí
1: kan eléyìí tó jẹ́ olómọ́ọ̀nù táwọn mọ́ọ̀nù wà ń bẹ̀ gbogbo àwọn alábẹ́rẹ́ nǹkankan oníkóró yẹn ẹlòmíì lè mọ ṣe nǹkan oṣù rárá ẹlòmíì lè ṣe tí ò ní pọ̀ bọ obìnrin tó pọ̀ ni ò ní ṣe nǹkan oṣù kì í sì ṣe pé àìsàn ni kì í sì di nǹkan sínú èèyàn kì í di ẹ̀jẹ̀ sínú torí pé ẹyin tó yẹ kó di ọmọ kò ní dàgbà dépò yóò wà láti wá ṣe nǹkan kan fún wọn òní jẹ́ kó ní kí ẹ̀jẹ̀ wá nígbà tó bá fẹ́ ṣe nǹkan oṣù ẹlòmíì ẹ̀jẹ̀ ò wà ẹlòmíì ẹ̀jẹ̀ rẹ̀ ó lè máa sítọ́ ni pé ó lè wá díẹ̀ kó tún dá dáwọ́ dúró kó tún wá díẹ̀ bọ̀ kì í ṣe gbogbo èèyàn ló máa ń ṣe díẹ̀ nínú àwọn obìnrin ni àwọn yẹn máa ń ṣe ṣùgbọ́n ẹni tó eléyìí tó pọ̀ jù ni pé obìnrin tí ò ṣe nǹkan oṣù ló máa ń pọ̀ jù.
0: Tó obìnrin tí ò ṣe nǹkan oṣù
1: tí ò ní ṣe nǹkan
0: oṣù ṣé àìṣe nǹkan oṣù ẹ̀ yìí ṣé ẹ̀ wàá rò wípé ó lè máa dánira fún nínú àgọ́ ara.
1: Kò sí ìnira kankan torí pé bí ó ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ nìyẹn bó ṣe ń ṣiṣẹ́ nìyẹn nígbà tó bá yọ padà yóò máa ṣe nǹkan oṣù ẹ̀ bó ṣe yẹ kó ṣe àbí tó bá dáwọ́ ẹ̀ dúró tí ò gbà mọ́ tí ò bá gba abẹ́rẹ́ mọ́ yóò máa ṣe nǹkan oṣù ẹ̀ bó ṣe yẹ kó ṣe.
0: Tí ó sì máa wá náà
1: yóò sì máa wá tó bá ti dáwọ́ dúró tí ò ṣe mọ́ tí ò gba abẹ́rẹ́ mọ́ àbí tí a yọ eléyìí tá a fi sápá yóò padà máa ṣe nǹkan oṣù rẹ̀.
0: Ẹ̀yin èèyàn wá ń létí ẹlànfààní àti máa gbọ́ wa ní kètekète ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ó là ń pè ìkànnì ibi tá a wà yìí àwọn àjọ eléyìí tí kì í ṣe tìjọba ṣùgbọ́n tí ó ká wọn lára pé kí gbogbo ẹni tá a bí gẹ́gẹ́ bí ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀dá alàyè kó gbé ìgbésí ayé tó dáa kó ní ìgbésí ayé ìgbáyé gbádùn lórí ètò ìlera òun náà ni àjọ yìí ló wà fún Abarika Health Spring Foundation òun náà ni orúkọ àjọ yìí n tà sì ti ń sọ̀rọ̀ lórí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfètòsọmọ bíbí tẹ́ ẹ bá ń tẹ̀lé wa ẹ ti máa gbọ́ oríṣiríṣi àwọn àlàyé eléyìí tí ìyá wa tó ń ṣe nígbà tá a bẹ̀rẹ̀ látòrí pé kí ni ìfètòsọmọ bíbí gan wọ́n ṣàlàyé ẹ̀ àwọn ìlànà ìfètòsọmọ bíbí tìgbàlódé wo ló wà lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n tún ṣàlàyé àwọn àǹfààní wo ló tún wá wà nínú àwọn ìlànà ìfètòsọmọ bíbí wọ́n tún ṣàlàyé ǹjẹ́ àwa lè rí nǹkan kan tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀kùdìẹ̀ wọ́n ní n tó wà kì í ṣàrùn ó kàn jẹ́ pé ìlànà pé bíi kí nǹkan kan yí padà nínú àgọ́ ara wa àbí bẹ́ẹ̀ kọ́
1: ni
0: ó ní ìyá wa ló wá ń sọ ẹ wá fẹ́ bá ìyá wa sọ̀rọ̀ ìyá wa abilékọ Abọ́dúnrin Funmilayọ̀ tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì ni wọ́n ó yá à ń retí yín pé kẹ́ ẹ pè tẹ́ ẹ bá láwọn ìbéèrè kọ̀ọ̀kan tẹ́ ẹ fẹ́ béèrè lórí àwọn nǹkan tí a mú wá lónìí 09123708675 òun lẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ eléyìí tẹ́ ẹ fi pè wá ń bí tó bá jẹ́ pé látòkè òkun ni +234814249100 hello ta ló wà ń bẹ̀ o hello ta ló wà ń bẹ̀ o ẹ ti wọlé o hello ẹ kúrọ̀ lẹ́ o yes.
2: Ẹ
0: ṣe. Ẹni tí ẹ bá fẹ́. Tí ẹ bá fẹ́ yọ. Ìyẹn eléyìí tẹ́ ẹ fi sápá. Ìyá wa ṣe gbọ́ béèrè wọn yìí wọ́n ní wọ́n ti ṣe kan tán fi sápá tẹ́lẹ̀ wọ́n wá tún wá ń béèrè pé táwọn bá fẹ́ yọ bóò ni bóò làwọn ṣe lè yọ ń bo làwọn tún ti lè yọ.
1: Ibi tí wọ́n ti ṣe kán lọ síbẹ̀ wọ́n bá wọn yọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wà ń bẹ̀ wọ́n á ti sọ fún wọn.

0: Kí lorúkọ yín máa bo lẹ ti ń pè wá o?
1: Ìyàwó ni Mr. Adesina Rakam.
0: Ẹ ṣe.
1: Ìyàwó ni èèyàn lè wọ menopause mà.
0: Àwọn ọmọ tó ti gbé wa lọ sí ìlànà bòbí torí ìlànà fètò sọmọ bíbí là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn tó ti wá lọ tún gbẹ́nu sí ìlànà ìgbà wo ni obìnrin ò lè ṣe abiyamọ mọ́. Ìyàwó ẹ̀rí abala bíi tí wọ́n tún gbé wa lọ́wọ́
2: bẹ́ẹ̀
0: ló tún ti yàtọ̀ sí eléyìí tá à ń bá bọ̀ yìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó tún ti yàtọ̀ sí eléyìí tá à ń bá bọ̀
2: yìí.
0: Óyá.
2: Ẹni tó bá wọ menopause ó di pẹ́ẹ̀nì lórí ara. Mo rí èèyàn kan tó jẹ́ pé ó sì ṣe nǹkan oṣù tó fi rìtáyà níbi lẹ́nu iṣẹ́.
0: Lẹ́nu bí ogójì ọdún nìyẹn.
2: Bẹ́ẹ̀ni bọ̀ ká sọ pé láti ẹlòmíì.
0: Àbí ọgọ́ta ọdún òjò.
2: Ọgọ́ta ọdún ẹlòmíì wà tó máa ń ní early menopause. Tó yẹ pé kó tó pé 50 ni yóò ti ní rí nǹkan oṣù wọn. Ẹlòmíì dẹ̀ lè jẹ́ after 50. So bí ara kálukú bá ṣe rí ni ara ó yàtọ̀ bọ̀. Let's say láti 40 something.
0: Lọ sókè. Torí láti lé lógójì ọdún. Lọ sókè torí pé ara yàtọ̀ sára.
2: Bẹ́ẹ̀ni bí 45.
0: Hello, ta ló wà ń bẹ nìkan tó ti wọlé o? Hello. Hello. Hello, ẹ ti wọlé o? Ẹ kúrọ̀ lẹ o. Hello. Ìyẹn re. Ìmíì tó ti wọlé ń bẹ̀ o. Hello, ta ló wà ń bẹ? Ẹ kúrọ̀ lẹ o. Ẹ kúrọ̀ lẹ máa o. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá o? Láti ìrúwà ìṣe. Oga.
1: Àìbéèrè tí mo fẹ́ béèrè nípa ti alágbèsà fáìn. Ká wá sọ pé bóyá ẹni yẹn ṣe ó wá ti sanra bo ilé ẹ mọ́lẹ̀ ṣé kò ní ṣòro àtiyọ padà.
2: Ẹ ṣeun kò lè sanra bo torí bí ibi tá a fi sí kò sí ká má rí béèyàn bá sanra á yọ. Kò lè bo mọ́lẹ̀ tóró ní ibi tí a gbìn sí nínú apá.
1: Orí mi máa ń rá mo tó láwọn kan bẹ́ẹ̀ tẹ́lòmíì tó bá gbà tán tó máa yàtọ̀ sí.
2: Yàrá kò sí bó ṣe lè sanra á rí torí ibi tá a fi sí kì í ṣe inú lọ́nlọ́n abẹ́ ara ni.
0: Apá ni.
2: So wọ́n máa rí kò sí.
0: Ẹ ṣeun. 09123708675 òun lẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ eléyìí tẹ́ pè wá sí ní ìkànnì lágelúmbí láti béèrè lórí ọ̀rọ̀ ìfètòsọmọ bíbí ẹ̀ ló ta ló wà ń bẹ̀ o.
3: Hello, Ọláyẹmí látàgbówó ni o.
0: Ẹ ṣeun.
3: Ẹ kúrọ̀ lẹ o.
0: Ẹ kúrọ̀ lẹ sá o. Kí ni ìbéèrè yín tẹ fẹ́ bi akọ́ṣẹ́mọṣẹ́ tá a gbà lálejò?
3: Ẹni tó bá fẹ́ ṣètò family plan fẹ́ fètò sọmọ bíbí tó ní àwọn àyẹ̀wò tí wọ́n máa ń ṣe fún wọn tí wọ́n fi mọ̀ pé eléyìí ló bá wọn lára mu eléyìí yóò bá wọn lára mu.
2: Ẹ ṣe bàbá wa. Ó ní àyẹ̀wò tá a máa ń ṣe tó bá ti lọ sí ilé ìfètòsọ́mọ bíbí tó wà káàkiri ní àwọn health center wa ti ìjọba ìbílẹ̀ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ gbogbo health center tẹ́ bá lọ wọn ò rí bẹ́ẹ̀ wọ́n á wò wọ́n. Ó ní àwọn àyẹ̀wò tá a máa ń ṣe kó tó di pé wọ́n mú eléyìí tó wù wọ́n. Àwa kọ́ la máa sọ pé kán mú bọ̀ tán bá mú eléyìí tí wọ́n lè gbà á máa sọ fún wọn pé kán mú mi torí gbogbo nǹkan tó wà láti gbé sí wọn wájú láti jẹ́ kán mú eléyìí tó wù wọ́n.
0: Ṣó yẹ yín bẹ́yẹn bàbá wa ẹ ṣe o. Ẹ ṣeun gan hello ẹlòmíì tó ti wà ń bẹ̀ tàbí wà ń bẹ̀. Hello ẹ kúrọ̀ lẹ́ o.
4: Ẹ máa kúṣẹ́ o.
0: Ẹ kúrọ̀ lẹ́ sá o ìkànnì lágelú lẹwà o.
4: Kò ní bàjẹ́ fún yín o.
0: Àmì o.
4: Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn.
0: Hello. Kíní ọ̀hún ó re fúnra ara rẹ̀ ni o. Ó re fúnra ara rẹ̀ ni 09123708675 ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ ilé ìtọ́wọ́ bí ni tó bá jẹ́ láti ilẹ̀ òkèrè ni +234814-2491006 ẹ̀ ló ta ló wà ń bẹ̀ wọ́n ti wọlé padà. Hello. Hello. Hello ẹ kúrọ̀ lẹ́ o. Ojú òpó ọ̀hún ìpè ń já ìpè ni o. Ìyá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan nígbà tí ẹni tó pè tán pè wọlé pé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè sanra tó tí wọ́n ò rí kíní ọ̀hún.
2: A rí nbẹ.
0: Tí wọ́n ní rí kíní ọ̀hún ọ̀jà rí ẹ ló ta ló wà ń bẹ̀ o ẹnìkan ti wọlé ẹjẹ́ sáré dá wọn lóhùn. Hello. Hello. ẹni ẹ rí kíní ọhún bẹ
2: tó bá ti já kọṣẹ mọṣẹ ló ṣe tàn lọ ṣe ní àwọn sọkọngbó àbí kí náà
0: kọ àwọn kọsọngbó
2: kọsọngbó wọn ò rí àríyá
0: wa ṣé ó ṣeéṣe kó jẹ pé ọ̀tọ̀ lẹni tó bá yàn ṣe nígbà téèyàn ṣe ọ̀tọ̀ lẹni tó yọ
2: bẹẹni
0: ẹlọ ẹ kúrọ lẹ o
5: ẹ kúrọ lẹ kú ètò
0: yes ma kí lorúkọ yín ẹ ṣe mà o ṣé tẹ́ni yẹn bá ṣe ìlànà ìfètò sọmọ bíbí kan àbí kò ṣe rárá
5: mo ti yọ alápá tí mo ṣe
0: ìyáwa
2: ara wa ń ròyìn kì í ṣe ìfètò sọmọ bíbí ló fa ká ròmọ ròyìn ẹ̀yìn náà ti
5: mo bá ṣe píríọ̀dù yẹn báyìí yóò mọ romi lára gan para mọ romi tó yóò mọ fọ mi tí gbogbo nǹkan mọ sí ní kó tó wá
2: ó máa ń rí bẹ́ẹ̀ fóbìnrin kó tó di pé ó máa wá lẹ́ẹ̀tì lọ mójútó ẹ lọ rí wọn ní ilé ìwòsàn tó wá tó súnmọ yín kẹ ṣàlàyé fún wọn wọn ó fún yín nìkan tẹ́ lò kó tó di pé ẹ máa rí nǹkan oṣù yín tí ò fi ní rí bẹ́ẹ̀ mọ́.
0: ṣọtí yẹ yín ìyá wa hello 091-2370-8675 hello ẹ pẹ̀lẹ́ sá kí lórúkọ yín bulẹ̀ tẹ̀sí ń bá a sọ̀rọ̀ yìí o.
6: oyè ìdàpọ̀ adékúnlé akíndélé láti yí bólúwájú ní oṣàgbàrí.
0: kí ni ìbéèrè tẹ ẹ fẹ bi ìyá wa tó jẹ akọṣẹmọṣẹ tá a jọ wòde lónìí.
6: ọmọ ọmọ kan lórí iye pé àwọn tó ṣe ọlọ́dún mẹ́ta yẹn pé bóyá nìkan tètè bàbá wọn náà sọ pé ó máa ń fò mo dẹ̀ lẹ́nu mo rẹ́ nìkan fi ìyàwó ẹ ṣe tàbí ọdún mẹ́ta yẹn sápá ọ̀la àárín yẹn tó tún fi wá lóyún mo wá fẹ́fẹ́ ibi sílé ló parú nǹkan bẹ́ẹ̀ yẹn ní along the line àtàlẹ́ sọ bóyá wọn ṣe dáadáa because ó wà surprising gan pé ní ẹ̀gàn pé kíní yẹn padà ṣẹlẹ̀ pé ohun táwọn ti lérò pé.
0: ó dẹ̀ ṣapá ó dẹ̀ ṣe ta lọ́lápá ó ní fífi sí apá yẹn
6: ọlọ́dún mẹ́ta.
0: ẹ gbọ́ ìyá wa ṣérù yẹn lè ṣẹlẹ̀
2: ẹ ṣeun àwọn míì tá bá ti dá wọn lẹ́kọ̀ọ́ a máa sọ wọn pé tó bá ti ṣe ìfètò sọmọ bíbí yẹn tálápá tó bá fẹ́ wà ní àwọn orí oògùn kan àwọn oògùn kan wà tó lágbára tó lè jẹ́ kí iṣẹ́ rẹ̀ dínkù a máa sọ pé kan wá láti sọ fún wa ẹlòmíì lè wà lórí oògùn kan tágbára rẹ̀ le tó yẹ pé ó lè dín iṣẹ́ rẹ̀ kù a máa ní kan wá a sì ti máa sọ oògùn yẹn àwọn oògùn tó lè jẹ́ fún wọn wọ́n fi wá sí ọ̀dọ̀ wa so àwọn míì wọn lè má wà àbí kẹlòmíì lọ ṣe ibi tí ò yẹ kó ti ṣe kó jẹ́ pé ó ti lóyún kó tó ṣe ibi tí ó ti lọ ṣe tí è ṣe ilé ìwòsàn ìjọba.
0: ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn bàbá hello ẹ kúrọ̀ lẹ́ o.
4: ẹ pẹ̀lẹ́ jàre
0: ẹ ra sà
4: kí ni ẹ jálẹ̀ kan ni
0: ẹ má bínú
4: ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kọ̀pléǹ pé nǹkan kan ń ṣẹlẹ̀ nígbà wọn lè bí yọ ikùn yìí tí wọn bá ìfìtòsọmọ bíbí sáà tó ṣe ni ò ṣe dáa ni àbí n tó mú dá nínú ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ ló ṣe kínní ìtọ́jú pé wọ́n fẹ́ fètò sọmọ bíbí àmọ́ oyún yẹn tó wá náà kí ló mú tó já kulẹ̀.
0: gẹ́gẹ́ ìyá wa
2: màá bẹ̀rẹ̀ níbi tó ẹ ti parí tó mo ti sọ lẹ́ẹ̀kan pé àwọn kan wà tó jẹ́ pé ibi tí ò ti yẹ kán wọn lọ lé ṣiṣẹ́ ìjọba wọn ṣe lọ́dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera torí àwọn tó bá ń ṣiṣẹ́ yìí ìdánilẹ́kọ̀ọ́ mọ́ wá lóòrèkóòrè fún wọn wọ́n sì mọ bí wọ́n fi sí wọ́n bá yọ wọn mọ bí wọ́n ti yọ ẹlòmíì ò lọ ọ̀dọ̀ wọn o ọ̀tọ̀ kọ́ṣọ́ngbó náà ti lọ ṣe tó yẹ pé tí wàhálà bá dé wọ́n wà máa sábọ̀ ní health center then àwọn tẹ́ sọ pé wọ́n lóyún yẹn ara ẹ̀ ni ẹlòmíì dẹ̀rẹ́ bóyá àwọn ìgbésẹ̀ ta ni kan gbé torí tán bá ṣe fètò sọmọ bíbí fún wọn a máa ní àwọn ìgbésẹ̀ ta ni wọ́n gbé ẹ má ti ríra àbí kẹ́ ẹ lo ọ̀rá ìdáàbòbò ẹlòmíì ò ní torí láàrin ọjọ́ méje ọ̀sẹ̀ kan tá a bá ṣe fún wọn a máa ní kán lo ọ̀rá ìdáàbòbò torí pé àwọn míì lè wà ní ovulation period wọn tá a fi ṣe so a sọ fún wọn pé ẹ má rí rẹ ẹ lọ dáàdáàbò ẹlòmíì ò nílò.
0: ṣé òun ṣàkùkù ti ṣe
2: òun ti ṣe
0: wọn ti fi sí òun lápá káwọn yọ lọ ló kù.
2: so àwọn nǹkan tó lè fà ní àwọn tó wá sanra yẹn wọ́n láwọn sanra
0: oníyọkùn yọ̀dí.
2: ẹ wo ọkùnrin tó ṣe fètò sọmọ bíbí ni ẹ wo kun wọn ṣé fètò sọmọ bíbí ló fọ ọkùnrin tó fi yọkùn ìgbésí ayé tí kálukú ń gbé oúnjẹ tá à ń jẹ ó lè jẹ́ ká sanra kì í ṣe
0: fètò sọmọ bíbí ló ń fà.
2: fètò sọmọ bíbí tó bá múyàn sanra láàrin ọdún mẹ́ta tó lò kò lè kọjá ó pọ̀ jù 2kg iwon
0: lo ma kun iwon re
2: yo fi won kun won re sugba ni to ba to ya pe ko sakiyesi n to nje ko se ere daraya kankan te pe o nje njo ko ni
0: boyo kan ti tun ti balẹ pe ko ti se nkan
2: o kan re sun le balẹ pe a se bo n ti se beto si
0: ko si nkan
2: no ba wu ni nje so o ye ka wo igbesi aye ta n gbe na ki lo nje ta nje elomi o nje ti o mu to bi ni nje ko je le ti o mu dagba abi ti o mu ma dan o nje lala o ye ka wo ye won nje ta nje so igbesi aye ta n gbe na o ye ka wo
0: lo je ka lo mi se pe ki se ifeto somo ni lo nje keyan yo
2: mo so ku ifeto somo
0: abi ko yo di
2: mo ni okunrin okunrin to ni to se ifeto somo bibi ni igbesi aye ti kaluku to n gbe lo fa gogbe okunrin to ni kun ti o se ifeto ti o se alapa abo so ni fifi si so nkan to ba igbesi aye kaluku ni o lo wo ko wo bo se live life e ti o fi le mo bi o se ni tobi
0: ah oga awon eyan sa n pe rere ni be si ri ojo ti lo iya wa se ifokanbalẹ wa ninu pe kobirin ko se ifeto somo bibi
2: ifokanbalẹ repete anfani e po anfani ifeto somo bibi po la ti obirin tobirin ba bimo bi oraye fi aye sile lati sinmi ko to tun loyun mi ko ni je ko ni awon kudie kudie to le sele si leyin bimo yo ifokanbalẹ ifokanbalẹ tun wa laarin oko lara ya ifarakira na tun po si laarin oko laya
0: beeni
2: oko no oko ni sanle
0: yo to ti mo pe mommy won ma wa nbe
2: won ma wa be
0: ko bayi mommy gbọlọ silekun
2: then okan won tun balẹ tori pe n towo won le ka o ni won bi ta ba wo bibeli na fidi e mule quran fidi e mule gbogbo elesin lo fowo si feto somo bibi anfani mi ni pe ifojusun kaluku yo le debe elomi to so pe mo fe kawe tan ki to won le gbe yawo ki to bi mo mi si o le je ko fe kose ni gbogbo nkan anfani yen o wa fun lati se de afi okan baba ati ya na bale tori pe kini won bi won bi mo repete se towo won ka
0: towo won ka o lagbara loni sẹ́rí àwọn àjọ eléyìí tó wà yìí ló jẹ́ àjọ tí kì í ṣe tìjọba ṣùgbọ́n tí wọ́n fẹ́ràn ìgbáyé gbádùn àwọn èèyàn tẹ́ bá wá gbádùn ẹ̀ dáadáa ẹ tó tẹ̀lé wa nígbà míì tá a tún láǹfààní àti máa wá sí orí ètò yìí lórí ìkànnì yìí ìfètò sọmọ bíbí oní tí a jíròrò lórí rẹ̀ lónìí tó jẹ́ ìfètò sọmọ bíi tìgbàlódé àwọn àǹfààní wo ló wà ńbẹ̀ àti irú àwọn èwo gan ló wà ńlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà tí ìyáwá sì ti ṣàlàyé ìyáwá abilékọ abọ́dúnrin fúnmiláyọ̀ adúpẹ́ torí pé ẹ pè a pè yín ẹ sì wá ẹ ṣeun gan ni a gbàgbọ́ pé ńgbà míì náà ẹ tún wá
2: bẹ́ẹ̀ ni
0: títí wá dìgbà míì tẹ́ tún láǹfààní àti máa pàdé wa Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mo jẹ mo kí yín wípé a kó àsìkò yìí atẹ́gùn yìí yóò gbà wá lára mu.

0: gbàgbọ́ tó wá wọ́n rí.
1: As men that believe and look for him.
0: Ìṣe pé kó o gbàgbọ́ nínú ẹnìkan tó o bá wá wà á rí.
1: And it's not that you believe in him alone, if you look for him.
0: Ìyẹn nìkan tó màá ní ìṣe màá ní ìwà màá ní ogbogbo.
1: And that is not only that, know him, you act in faith in everything.
0: Yóò fi ọkàn rẹ balẹ̀, yóò sì mú ìgbàgbọ́ rẹ dúró nínú rẹ, yóò sì tọ́ ọ sọ́nà.
1: You will establish your faith and will make allow you to stand on him.
0: Èmi ò mọ bí tẹ́ẹ̀dí gbọ́. Ọ̀rọ̀ yìí lónìí. Ṣé ìwọ gan ní ìrètí sí Ọlọ́run
1: báyìí?
0: Ṣé o gbé ìgbàgbọ́ rẹ sínú Ọlọ́run? Ṣé ẹsẹ̀ nínú ènìyàn ló gbé ìgbàgbọ́ rẹ lé? Ìjọ tilẹ̀ ń wo Ọlọ́run alààyè fún rẹ̀.
1: Tó o
0: bá mọ̀ tó o lo gẹ́gẹ́ nígbàgbọ́ nínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò nígbàgbọ́ nínú ẹ̀ tí ò ní ìrètí nínú ẹ̀ ẹ́ ò ní wọn lónìí wọ́n ń jalè wọ́n hùwà ẹ̀tọ́ wọ́n sì ń rìn ìrìn tí ò tọ́ káàkiri wọ́n bọ́ sínú ewu ìdájọ́ Ọlọ́run.
1: Roman about today.
0: Jẹ́jẹ́ máa fi eléyìí parí lónìí. O nílò láti mọ Ọlọ́run.
1: You need to know God.
0: O nílò láti ṣe ìfẹ́.
1: You need to do His way.
0: Kò sí ọ̀nà mìíràn fún èmi.
1: There is no other way.
0: Ìṣe àwọn àkóso orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá sọ pé.
1: Act of the gospel reformers.
0: Kò sí ìgbàlà lọ́rùn ẹlòmíràn.
1: Salvation is found in no other place.
0: Ìyẹn nìkan tó. Tàbí orúkọ bá kí lè fi tà wá lábẹ́ ọ̀run
1: yìí.
0: Jésù ń pè ọ lónìí o.
1: Jesus is calling you today.
0: Nínú sí àwọn àpòsí orí kẹta ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó ní nítorí náà ẹ̀rọ olúgbìwàdà kí ẹsẹ̀ tó yí padà.
1: Therefore, repent and return.
0: Yí padà nínú igbó mímu sìgá mímu ó lè dídà. Obìnrin olóbìnrin kíkó àti ìwà ìbàjẹ́ ká máa gbé apá ká pa ènìyàn ká mú ọmọ làkejì ká sì ní lára.
1: Ìpàdé smoking and adultery and adultery and all this across the operation.
0: Yí padà lónìí lórí arúgbó ọjọ́ kọ sí ọ.
1: Bó
0: yóò tiẹ̀ tí ìní Jésù rárá. Ayé rẹ tó ń gbégbé òtí Ọlọ́run. O ṣe tẹ́lẹ̀ bàbá kan ní Jésù sàánú fún mi. Bó o ti sọ bẹ́ẹ̀ yóò sì dára fún ọ. Mo kéde níwájú ogun ọ̀run àti ènìyàn rẹ̀ lónìí. Pé gbogbo ayé tó yọ̀ǹda ayé ẹ̀ fún Jésù. Bẹ̀rẹ̀ sí rí àánú Ọlọ́run gbà. Bó o ti ń ṣe bẹ́ẹ̀ yóò sì dára fún ọ. Mo kéde lọ́run àti ayé dá. Ẹni tó dá ayé àti ọ̀run kó súre fún ọ. Jésù ò ní bọ́ lọ́wọ́ rẹ o. Ìwọ tó ti mọ̀ bó ti kí ọkọ oríire. Ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò yìí. Jẹ́ pé nọ́mbà mi sórí afẹ́fẹ́. 0806560641. Ọ̀rọ̀ yóò tún báyìí lọ́lọ́dẹ o. Lórúkọ Jésù yóò dára fún ọ. Ọkàn rẹ yóò sì balẹ̀. Ìwọ gan lẹ̀rí kan. Bẹ́ẹ̀ ni Olúwa wí o. Kò sì yí padà. Títí di ọjọ́ mẹ́jọ dájọ́ pàdé ní ìkànnì. Nọ́mbà mi rè lẹ́ẹ̀kan sí. 0806560601. Títí di ọjọ́ mẹ́jọ tá ó ti jọ pàdé jẹ́ mọ́ dágbére pé kólókóló ayé ò ní lù fún ọjọ́ o sì ní jẹ̀bi ìwà sáyé. Ó dàbọ̀.
2: Ní ìgbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nínú Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí látọ̀nù bàbá wa nínú Olúwa Wòlíì Àpọ́jì Ọláyinka ẹ̀yin lójú Elédùmarè fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìmọ̀ràn ẹ pé bàbá wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065906401 lẹ́ẹ̀kan sí 08065906401 títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fi ń lé orí ọ̀fẹ́ lọ.

Ọláyin ká fìdí rẹ̀ kalẹ̀ ká. Sílù òró tí a mọ̀ sí Land of Mercy tó wà ní àdójúkọ Tolúwa ní Sọ́mẹ̀, òpópónà àjàṣe èpo Agbíọ́lá òró nípínlẹ̀ Kwara. Kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀, owó Ọlọ́run farahàn ní gbogbo ọ̀nà nínú iṣẹ́ ìránṣẹ́ Omnipotent Power and Prophetic Ministry OPPM Global Nigeria Limited. Ẹ̀yin àyànfẹ́, ẹ darapọ̀ mọ́ ètò wa tó máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù ní orí òkè ìdápadà ògo tó sọnù ní ìpínlẹ̀ Ọ̀ṣun, léyìí tá a pè ní òru ìdápadà ògo tó sọnù. Níbikíbi tí ẹ̀yin bá ti bọ̀ síbi ètò náà, yálà láti ìlú Ìbàdàn, ìlú Ìlọrin tàbí ìlú Ọ̀yọ́, ẹ sọ̀kalẹ̀ ní Ìkòyí Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ ọ̀kadà tó lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí, níbẹ̀ lẹ́ ó ti bèrè orí òkè ìdápadà ògo tó sọnù. Àyànfẹ́, o gbọ́dọ̀ gbẹ́yìn níbẹ̀. Ayayaya, ọwọ́ Ọlọ́run farahàn. Olóyin ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́, àgán rọmọ gbẹ́jọ́, aláìsàn rí ń dáàn.

ọ̀sán sí aago márùn àbọ̀ ìrọ̀lẹ́. Gbogbo ọjọ́ Wednesday aago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́sàn-án òwúrọ̀ náà ni Shilo Hour. Ọjọ́ Wednesday bákan náà ni ètò tí a pè ní Gbọ̀rọ̀ Mírò tó máa wáyé láàrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán láì fi àkókò ṣòfò rárá. Ọjọ́ Friday

àgbáyé. Bákan náà lẹ́lẹ́ darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélukára bí ajere wa lórí Facebook, Instagram, Twitter pẹ̀lú orúkọ Prophet Apuchi Gabriel Olayinka Ẹ̀yìn Ijó Elédùmarè. Ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé ẹ tún lè pe wòlíì fún ìsọjí níbikíbi.

0: àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: ẹtẹ́tí sí ìkéde pàtàkì yìí àwa ẹbí ipa joel adédokun pọ́nlé ń ṣèrántí bàbá wa tí ó jáde láyé lógún ọdún sẹ́yìn àǹfàsìkò yí pé ẹbí ará àti ọ̀rẹ́ láti wá bá wa ṣe ayẹyẹ ìdúpẹ́ ìrántí bàbá lọ́jọ́ karùn-ún oṣù keje ọdún yìí ètò ìsìndúpẹ́ yóò wáyé nínú ìjọ onítẹ̀bọmi baptist church òkè àdó tí ó wà ní òpópónà liberty road ìbàdàn ní dédé aago mẹ́wàá àwúrọ̀ àwa ọmọ àti ọmọọmọ bíi mr pọ́nlé olúgbẹ́ngà ceo elegance motors limited mr pọ́nlé abioye mr pọ́nlé adeola mrs oyenuga funke mojisola ceo fairman properties limited àti mrs temitope adewumi ńṣelédè lẹ́yìn yìí o sunre o bàbá wa olùkéde ọmọ àti ọmọọmọ fún gbogbo ẹbí
1: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma.

Kristi jákèjádò àgbáyé, Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.

0: Satan wi pe ti yin melo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to luwa dada dada ni sugba ni bata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugba ninu gbogbo eya ra o oju lo bara ide pataki re ti ajo charity year foundation se npe akiesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ma nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090544484 oju lo bara oni dindo mo wa lagbari
1: jẹ ti gbọ wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge gbójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀ tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni bákan náà mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ni máa sanwó yín sí títí láéláé ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gbàá IBEDC token yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge sanwó iná ní rọrùn.
5: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International rírò ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó òyọ̀kù lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́bù kátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Jitalex International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ ohun òṣì tó dájú.
6: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìgbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìgbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
8: Oh yes, an annual 7 Wednesday prophetic shilo. Todu 2026 tutiku. Agbekalẹ Olorun ni the Holy Church of En Akure, Aladura, Fountain of Salvation, Tuwa ni Yemisho de Crescent, Felele Express End, Ibadan, with the theme Beauty for Ashes. Akure Todu yi ewa fun Eru, Isaiah 61 verse 3, from Wednesday 17th June to Wednesday 29th July 2026. Lagomari Role, Simejo Ashale ni Wednesday koko, under the ministration of anointed ministers of God, Pastor Tobi Omishaki, Prophet Adebowale Bankole, Venerable Seyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyanu Oluwa Praise, Shade Taiwo, Kemi Rioboth, Bukola Ake Adesanwole Jesu, Yinka James Adonai, Pastor Oyebola Oyediran is the host. Waka Jogba Dura Papo, Nibi Ipadi Adura Shilo Wednesday Meje Todu Yi, Ayoma Rokwe Ibanu Jere Loruko Jesu, your life will never remain the same again, in Jesus' name.
9: bọ́sún o lè kó lọ́sẹ̀ yìí ni mẹ́bọ̀ lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn ilé iṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kọ̀ọ́ gbẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn ilé iṣẹ́ búrẹ́dì kì í ní ìbàdàn tó lè sanwó gidi lágbà àbẹ́kà àwọn tó lówó èkó èkó ní ń gbé òpàrọ̀ o gbogbo owó lẹ́ fi wọkọ̀ tán tí ń bá wá rí ilé iṣẹ́ búrẹ́dì ìbàdàn tí ń sanwó gidi ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
0: Àjẹpò ìgbàriwo ilé iṣẹ́ Better Life Bakery ni o tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá lágbà àbẹ́kà ni ọlọ́ọ̀tọ́
9: tètè kàn sí wọn ní Màlété nílé iṣẹ́ Better Life Bakery
0: kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà àbẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ àbẹ́kà wọn fẹ́ gbà owó gidi wọn sì máa gbà bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀ kódà wọ́n tún fún wọn lọ́wọ́ òkú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o ṣàṣẹ́ tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí ìbẹ́kà ìjáfara léwu bákan náà wọ́n tún nílò àwọn abilékọ àtomidan tí èèyàn bọ́ ṣẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn òwúrọ̀ láti wá ta búrẹ́dì gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
10: Ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo bítà yóò kó bí àwọn fifty bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà fifty bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra fifty bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal derek ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú fifty bitters kó sun ayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà fifty bitters is produced by the fifty waves limited ẹsìn lè rírà káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Lasorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
11: Banjo ni temi o banjo kan
12: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù Tony kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFI.

àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ìwọlé o. Splash FM pé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: ohm olótù iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òpónà méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ lánàá o máa bọ̀ lọ́dọ̀ bàbá ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ya jà lágùú ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kúmọ́nkú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú eegun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ́nà sí i kà sí wa lónìí ní ọbádẹ́rà abá o.
1: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
0: Bàbá ọbádẹ́rà ló ní àlàáfíà ló ń wú.
2: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́bara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi tá a rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 09048688 53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kò fi bojú ọ̀tún kò là á kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kò mọ́wọ́ òsìn kò fi bojú òsì kò là á kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìnyàn wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ́rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́tọ̀ dáyàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́rí o rí nǹkan tó súnmọ́ ẹ o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan o ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ́rù àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dá mi kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti ní ìpèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹkún bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ẹ̀ rìnà ẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bíṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ bàbá Akínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákí. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo oògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n ṣẹ̀ ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868 53 09048868 53 ní ilé iṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pàwọn náà bẹ lọ́rùn kọlọ́rùn fara ni wa. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 09048688 53 09048688 53 àlàáfíà lójú o.
3: La Gelu FM, Jagaba Gogo Radio, ma

0: bí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
4: You overwhelm me. This love is too much.
3: Team, house of glorification. Come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. E je jo celebrate ogbodun ise ranse pe woli ti o labawon woli agbaye ni. Prophet SA Arogundade bere ni Wednesday, ojo

0: ye binu edunia ba keke eduku kan eduni laso deni kan gbodo gbe oni ni
1: zokodo ha ile ise radio elero ami onjeje ibe le tin gbo wa lowo lowo bayi ile ise radio ti lagilu ikane mere deni ogorun to ndo to le meje oke gajoke ta kale sile funfun bala opo na fele le nbadan eyin na lo gbe si ori ikane mere deni ogorun to ndo to le meje ile funfun bala o la wayo bi mo se bere mo ni sogun nbe abi o sogun awon kan gba wipe ebo ni e si ma sogun lara awon ti a ti so pe ebo ni are n tin jawi tin jagu ati a ti so wipe ko si n ti je be oni n tawon na ri DJ Spider gbogbo en to ba wole e lalaye ke se pe ogunbe to ra n keko lori eto elo ta won wa nbe elo e ka le o e ka le ba n gbo soke o eo amesa lati ring road nbadan ma n gbadun yin o gbogbo aye si n gbo lawujo agbaleto
2: Àti bóyá àwọn tí a bá jẹ́ ọmọ tí ó sì ṣe tàbí àwọn alábọ̀wé àwọn ni a ṣe máa ń wà pé òògùn bẹ̀. Ẹ̀sìn yẹn bá jẹ́ ara John. Bó ti rò pé yẹn jẹ́ àfáà tó kọjá wò ní ìlú. Láti jẹ́ àgbàlagbà. Wọ́n àwọn gbogbo èèyàn ló ń gbà pé òògùn bẹ̀ bà. Ṣé wá ṣe pé ká mú ilé àti ìjẹ́ kan pọ̀ mọ́ra wọn nìkan ní ìbò bà.
1: Ẹ sáwò.
2: Ká ní a mú ìjẹta papọ̀ ní ìṣe báyìí pé kò ṣiṣẹ́ báyìí pé yóò ṣiṣẹ́ báyìí pé nígbà tó wà ṣá kódà ẹ̀dá èèyàn ṣúra wọn ó jẹ́ pé jẹ́jọ́ fojú kanra wọn báyìí wọ́n ó lè jẹ́ pé wọn ò gbọ́dọ̀ fojú kanra wọn tí wọ́n bá fojú kanra wọn bóyá ọkọ ọkùnrin kan ó fẹ́ ìyàwó kan tí èyí ṣe irú ìyàwó tó yẹ kó fẹ́ tí wọ́n bá pàdé wọn ò ní lálàáfíà ní ilé tí ẹ bá sì jẹ́ èèyàn tó bá wà níbi ṣọ́ọ̀bù kan tàbí orí ilẹ̀ kan tí bá ṣiṣẹ́ ń bẹ̀ ilẹ̀ yẹn lè pé jẹ́ pé kò láì ṣe ògùn láì ṣàdúrà láì ṣe kankan ilẹ̀ yẹn kò máa
1: gbé. Ẹ ṣeun ẹ bá ní ṣe ní ṣókí tọ́ra àwọn èèyàn pọ̀ lójú òpó ẹ ló wẹ kálẹ̀ o àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ lójú òpó 09123 708675. Bàbá mi ààrẹ ìwé táwọn à ń bẹ ó tó rí bété bàbá mi àrẹ ewé gbè mí ẹ pè sórí ètò sóògùn bíi àbí ò sóògùn ẹ káàlẹ o ẹ káàlẹ sà kẹlẹ wí sà láti sẹyìn oògùn wà kẹlẹ rí tá ẹ fi sọ gbé ògùn wà.
2: Mo gbọ́ lẹ́nu àwọn àbáwá tó.
1: Wọ́n
2: ní àdéhùn ilẹ̀ ha.
1: Ògùn
2: bẹ̀. Ẹ̀jẹ̀ bá ní òsì. Ọjọ́ ìdíwà nífúnṣẹ́.
1: Ẹ̀yin ẹ̀sọ́ tí ẹ sọ kankan tí ẹ fi sọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ.
2: Tí mo rí ni.
1: Ẹ sáwò. Ẹ sáwò. Kí ló ṣẹlẹ̀ ń jọ́ náà tẹ́yìn fi gbà pé ògùn bẹ̀.
2: Ògùn wà baba
1: e ani e sa wo
2: ah elu
1: awa n gbo yin be ba gbo wa e je lomi o wole
3: ogulugba
1: aye e ma je n wa nu onira inira oda
3: onira amawe ayila bogo that plan that
1: mo ke yin pupo ju sa
3: ah ogun be o
1: eh eh
3: musulumi be
1: ṣùgbọ́n ìjọba ọgbà ìjọba ọgbà pé ògùn ń bẹ ilé ẹjọ́ ọgbà pé ògùn ń bẹ.
3: Ibi tí àwọn tó kọ òfin Yorùbá rẹ̀ ńlẹ̀ Nàìjíríà àwọn tó kọ àwọn ìbò ló mú wá ìbò ọgbà. Mọ́jọ́ wọn bá ṣe fún ìbò nígbà tí wọ́n àwọn ìbò kan wọ́n bá àwọn ìbò jà. Àwọn náà rí bí Yorùbá ṣe rí. Àwọn nǹkan táwọn Yorùbá ń lò ẹ̀rí táwọn dé ẹgbà nu wọn ṣùgbọ́n òjò wọnú ìwé òfin ni bẹ́ẹ̀ ni ìgbàjà ń sìn gbọ́dọ̀ gbà ní ẹ̀kan ni o tàbí ó ṣe ni o tọ́lá ìpínlẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ìjọba ò kà á sí ó sì ń bẹ torí kò ṣeé fojú rí tó mo tó ń fà á nìyẹn
1: alhaji
3: ẹ̀mọ̀wé ayélujára.
1: Ẹ ṣeun ẹlòmíín tó ti wà lójú òpó èmi mà pójú òpó yóò dì lálẹ́ ẹ kálẹ̀ o.
2: Ẹ kálẹ̀ o.
1: Ẹ bá ń dákọ yín àti ibi tí ẹ ti ń pè sórí ètò.
2: Mr. Saheed ni láti Abẹ́kúta.
1: Láti Abẹ́kúta.
2: Ní kìlà.
1: Ẹ ṣeun ògùn wa wà bí òṣó ògùn bí.
2: Ògùn wa o bàbá.
1: Ọ jẹ́ lójú yín.
2: Kódà ògùn wa ògùn ń bẹ.
1: Tẹ̀mí fi ń sọ bẹ́ẹ̀ ni pé àwọn kan wà tó yé wọ́n jẹ́ mùsùlùmí. Tọ́ jẹ́ pé wọ́n gba Islam wọ́n sì máa sọ wípé ẹbọ ni tá a bá ń sọ pé ògùn wà.
2: Wọ́n bá gba ṣáwa náà ti ṣe sílé ayé. Irú àwọn nǹkan tí àwọn bàbá tá ṣáwa náà gbójú bá. Tá a sì rí wípé ó ń jẹ́ torí tí ọdún bá ti ń bọ̀ ní àsìkò tìgbà táwa wà ní kékeré. Àwọn bàbá tí wọ́n máa ń pè wá sínú ilé àbẹ̀ máa ṣàdúrà fún wa. So àwọn kọ̀ọ̀kan lọ́dẹ̀ tí ń ṣàdúrà. So kó tó di pé ojú wa là dé ibi tá a bá dé lónìí. Ògùn wà.
1: Ìtẹ́ ń sọ ni pé ògùn wà.
2: Ògùn bẹ̀.
1: Ẹ ṣeun. Àwọn èèyàn míì tún ti wà lójú òpó bóyá wọn ò rí ẹni tí ó sọ pé kò sí ògùn lálẹ́. Ẹ̀lọ́ àjọ ń gbé yẹ̀wò ni a sì ń kẹ́kọ̀ọ́ ni. Ẹ̀lọ́.
4: Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́.
1: Ẹ̀ka alẹ́ sà.
4: Ọkọ àtà látọ̀ yọ aláàfin.
1: Ojú òní tìyín.
4: Ok ògùn wà o.
1: Ẹ̀yin náà tó máa ẹ̀yin náà tó sọ pé ògùn tó wà.
4: Bẹ́ẹ̀ni.
1: Kí ni tẹ̀yìn rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀.
4: Ẹ̀sùn máa mú kíní bíi mẹ́ta sí méjì wa. Ní ìjọ kan wàhálà kan ṣẹlẹ̀ nínú gáàjì lówódé mẹ́yẹn. Àwọn ọlọ́kọ̀ èpò ni wọ́n ń bá àwọn kan jà. Ọkùnrin ọlọ́kọ̀ èpò yẹn akékeré dẹ̀ ń yọ níbi apá rẹ̀ láì. Akékeré yẹn ní fi ń gan wọn. Nàbá wà nù. Tù mo tún rí bì kan tẹ́ ti ń jà ọrí ògùn ni bàbá ń fàyọ. Ọrí ògùn lọ́ fàyọ. Tòbí fọ and then ẹ wò àwọn lẹ́kúlẹ́jà kankan yẹn náà tí ò bá sóògùn wọn níta lẹ́kúlẹ́jà mọ́ níṣu alágbó.
1: Ẹ ṣeun.
4: So àwọn ẹlòsà àwọn èèyàn wa fẹ́ ní òṣù ògùn tó já wàá fa àmọ́ pa à ń parọ́ kanra wa jẹ ni.
1: Ọ̀dà àgbọ̀ ẹ ti mú kókó yọ ẹ̀lọ́ rẹ kalẹ̀ o ẹ mọ̀ ń jẹ yín. Yes sir. Ẹ sáwo. Ẹ sọ̀rọ̀ sókè.
5: Àwọn olùdíje dá wà láàmú.
1: Àwọn.
5: Àwọn tí
1: o fi rí. Àlọ́kọ́ lóhun ó kígbe.
5: bàbá wọn á ní kí n gbálẹ̀ yàrá. Ó lẹ yàrá fún ìdájọ́. Ó ní ohun ìṣòro tí ń jọ̀dọ̀ sí ìlòkú. Ni wọ́n á mú ìbálẹ̀ tá a fi ń gbà mí yàrá ká gé díẹ̀ ń bẹ̀. Ká fi ṣe ká fi dì í ní ìfò bẹ́ẹ̀.
1: Ẹ sì ṣe bẹ́ẹ̀.
5: Bẹ́ẹ̀ni, ẹni a bá fi inú yàrá ó lólè ò tó wọnú lè mọ́. Láti ọdún náà ò lè wọnú lé.
1: Ó ṣe rí bẹ́ẹ̀.
5: Ọwọ́ á di ọdún kan. Ìní ìsì tún wà o lọ́wọ́ mi o. Ẹnìkan wá fi sójà tó fi ń tírẹ́tì mi. Mo fi kíní sápò. Báwọn sójà ń ṣe dé ní kí wọ́n wá jẹ sánfẹ́ jẹ yíyà. Mi ò ní tán yìí. Ọwọ́ kókó la fi ń wọ̀jù. Mo sọ̀rọ̀ míì tó jẹ mọ́ nínà tán fi fóun wá jù.
1: Ọ̀wọ́ kókó báyìí wọ́n fi wọgi òòsà ni wọ́n fi wọ̀ gbé ni wọ́n fi tún wà fín. Ojú òní ti yí ta ló tó wà nbẹ̀ àwọn èèyàn ti wà lójú òkun. Ẹ ló ẹ̀ka lẹ́sà.
6: Ẹ kú sẹ́ta, ẹ kú dúgbà ẹ kú sẹ́ta.
1: Ẹ bá ń da ọkọ yín àti ibi tẹ ti ń pè sórí ètò.
6: Èmi náà mo pè náà kan, ìpàdánù ṣe ni. Kẹ́rí nípa ìtẹ́ yín ní ìṣìn nípa pé bóyá àwọn àfáà ti pé wọ́n pé ẹbọ ni.
1: Bẹ́ẹ̀ni.
6: Ẹṣẹ́ mọ̀ pé àfáà kú oríṣiríṣi.
1: Bẹ́ẹ̀ni.
6: Kẹ́rí ṣùgbọ́n àwọn àlìṣù náà. Ní ṣe táwọn àlìṣù náà dé láyé ìṣìn. So àwọn ni wọ́n máa ń sọ pé ẹbọ ìdí sì ni wọ́n fi máa sọ bẹ́ẹ̀. Ìdí ni pé àwọn máa ń sọ pé ibùsùn tó oògùn yẹn bá wà tó sì ń jẹ́ kéèyàn ó mọ̀ sí ẹ̀mí sí pé oògùn yẹn
1: tó sì
6: ń jẹ́ kan. Kéèyàn ó nígbàgbọ́ pé ọlọ́run ló jẹ́ kí oògùn yẹn ló jẹ́ kó ṣiṣẹ́ yẹn kéèyàn wọ́n á nígbàgbọ́ pé oògùn yẹn ló ṣiṣẹ́ yẹn làwọn máa ń wí táwọn sọ nìyẹn.
1: Ẹ ṣeun.
6: Kì í ṣe táwọn àwọn èèyàn nígbàgbọ́ pé oògùn wà.
1: Ìjọ ìjọba bàbá mi ìjọba tí ò wá gbàgbọ́ àti ilé ẹjọ́ tí ò gbà pé oògùn wà ń kọ́ ṣùgbọ́n wọ́n gbà pé nǹkan kan bẹ tí ń jẹ́ charm.
6: Ṣé ẹ mọ̀ pé ìjọba yẹn ta ni jẹ́ ìjọba ṣà ẹ̀yin àgbà ebi àwa ìlú ẹ̀rí ìjọba.
1: Bẹ́ẹ̀ni.
6: Ṣùgbọ́n ilé kálukú wa a mọ̀ pé oògùn ń bẹ. Nígbà bá wá di pé ibi ọ̀rọ̀ ìjọba yẹn ìgbà náà wọ́n wà gbọ́n bàbá ọmọwé ayé la bó egbò. Ó ti yẹjọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa pé àwọn ègbó tó gbé òfin wá fún wa.
1: Bẹ́ẹ̀ni.
6: Ibi tí nǹkan ti rọ́ nìyẹn.
1: Ebi ó ti paka sọnù.
6: Ṣùgbọ́n ẹni tí ó ti paka sọnù ṣùgbọ́n àwa náà wá fi kinní kan sí. Èyí táwa náà ti wá mú òfin yẹn tá a fi wá rọ́ padà sí ti ìdílé wa. Àti wá ń bá ti ìbò ń lọ. Àwa ń jẹ́ kí n tí òsì kó máa dìjì fún wa kó máa tàn wá jẹ.
1: Bẹ́ẹ̀ni.
6: Àwa náà wá mú tẹ̀lé ìtàn jẹ yẹn.
1: Torí pẹ̀lú ẹ̀tàn la wà.
6: Ilé ẹ̀rọ ẹ̀ka rè láyé àwọn àti wá ń tẹ̀lé ìtẹ̀jẹ̀. Ṣùgbọ́n ilé kálukú kálukú mà pé oògùn bẹ kálukú ṣe ń ṣe.
1: Ẹ ṣeun.
6: Kálukú ṣe.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá mi. Ojú òní tì yín. Ètò ní lálẹ́ yìí. Ìgbàgbọ́ àwa kan ni pé àní kò sí oògùn pàtàkì jùlọ àwa tá a bá jẹ́ pastor. Don't mix anything with Jesus Christ. Don't mix hello táwọn wà ń bẹ̀. Ẹ kalẹ̀ o.
7: Kalẹ̀.
1: Ẹsà.
7: Oògùn wà o.
1: Ayé ẹ má jẹun wa náà nira o.
7: Oògùn àní wà nínú ìnira lórúkọ
1: Jésù. Àmì àṣẹ ìdúmọ̀lẹ̀.
7: Àwọn èèyàn máa ń ṣera mu. Ọlọ́run ní ká ṣera wa nílé Yorùbá.
1: Àmì àṣẹ. Àwọn
7: Yorùbá pín nǹkan ní ìsọnù. Ẹ wo irú àwọn ọmọ tó kó lọ́nu igbó yẹn. Kò sí ohun tí ó lè sọ pé kégbé má gbé wọn wálé. Kégbé gbé wọn wálé ṣùgbọ́n nígbà tí àwọn tí wọn ò pariwo kó àwọn oníṣẹ̀ṣe. Ẹ bá wa ṣe nǹkan báyìí o. Ìdí tẹ́mi ṣe fi mọ̀ pé oògùn ti oògùn wà ní ṣé nígbà tí mò ń kọ́ tẹ tẹ́lọ̀ lọ́wọ́. Wọ́n bá gbowó ọ̀gá mi. Wọ́n gbowó ọ̀gá mi sí nínú ọjà. Nínú ọjà ti ta wà. Ó sì mọ pọ́nmọ́ òun lòun gbé ló gbé. Wọ́n wá kó gbogbo wa lọ sílé olóṣà. Ní apá tẹrẹ ní ìlú kan. Wọ́n bá ṣàkó gbogbo wa lọ bẹ̀. Bàbá mi bá gbé ìkìn jáde. Tó bá ẹni tó mówó nínú yín o. Kílẹ̀ tó sùn báyìí ni kò ṣe o. Kílẹ̀ tó sùn gan. Kílẹ̀ tó sùn gan. Ọmọ yẹn ṣe kí ni. Fúra rẹ̀ báyìí ló fọwọ́ rẹ̀ ló ń fún ọrùn ẹ̀.
1: Ètò
7: jẹ́wọ́ tán lọmọ ṣubú lulẹ̀.
1: Wọ́n
7: ṣe oògùn lọ lóríṣiríṣi àìmọ́ yóò ta lóríṣiríṣi.
1: Ariwo
7: kọ́.
1: Ariwo
7: kọ́ ni kí ni kò fẹ́ rí. Oògùn ṣàwàṣà èmi gbà púpù wa.
1: Ẹ ṣeun. Tó ẹ má jẹ́ àtúwulẹ̀ púrọ̀ tanra wa jẹ. agbara nbe nbi agbara wa bayi o awon to si ni lowo ni lowo iya ta fi njera wale yoruba o lagbara po esin kun ta fi so gbogbo awon nkan fa baba wa ni asonu iru emi ti mo nsoro yin na emi na nsonu awon ta wa gba lowo won ti a pe wa ngba na pe wa mo ko le ta ti tori esin ta gba awon an wa won ni esin won si ti lo ona wo la wa ri gbagba mo o wa nje nkan edun okan nijo nla na bi gbogbo e ba ruju bi eto abo bo se me yi oni nta won baba wa se ngba na o didi enikan eni nso oki ado di oja aba de gbagi ti ofan o si ni firu na gba nigba na ise kan ni se libe o e ma je akuro tara wa je luruko jesu ko e se luruko anabi mama e ma je akuro tara wa je ti bile won lo mo ki gbogbo awa ta ti da si lale oju oni ti wa ebi ta ti ma fi adagba eto iti ta fi ro si ni eto ipini ile wole mo mo ki barista Daniel Aramide ni UK eku aduo ti ogudugba kan o oju oni ti o baba mi Eda Kunde Dagun duro baba Ujesa ya joke alagbo ni yana olode ido local government e se Araji Oloye Mukore Magaji de Eleko Seun Baale Akilapa nijoba abile Oluyole Oloye Alaji Sadu Akilapa e seun o Alaji Gane Dabelo Mukiyin Magaji Dr. Ayodeji Mafikuyomi Magaji le Mafikuyomi Lala Fara Olubadan to ton je are baba zuwa ikwara are mo Logun State e se Oloye Yola omo toso omo gaji ile Oladun ni arimo jagbo e se o Oloye Razak Amsat mo gaji ile alemo loke lo ta merin mo dupe popo yin to fi tori baba mi Oloye Ramani Oladimeje Raji Fatosa mo gaji ile Ebolobi ni gege Alhaji Isa Oluwaye ese o Oloye se akaraje elegbawo dupe popo lo yin ati Alhaji Rashid Iyola Ogunse to fi tori Alhaji Rafu Sanje elewure ni challenge nbada mo dupe popo lo yin mo lo loni atun pade lola to ba di lori eto yin eto wa eto akoni igba wase akoni igba wase ti nbo lola o tun lagbara po e pe mi sori 08021 5909 ipolowo oja yin e ma gbe bo wa si le ise radio ti lagelu nkan ju nkan lo ta ba ni porotan ra wa je se ko ni foko furi so ge aja ko ni jin ko je mo lo ngbo lese ogudugba lo ogun akan lo ko ti mi araye e ma je nwa nu ni ra ni ra oda orun ayo lasu oko kan laji a ni dimo ayibiri ogun wa oda aro
8: on Lagilu FM 96.7
9: eku dede asiko yi o gbogbo eyin te ngbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya ara le mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omole te ni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo bi so wi pe a gbodo se iforo wa ni lenuwo fun baba yi e ba nki awon eniyan ka bo
10: dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan a si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11 o ti pe ta tin fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
9: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe are mo
10: e se atokun be yan ba tin ja ewe to nso ogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tini gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe are mo awon ti won se ona balaafia o ti wa ni je be
9: baba eje ka sare wo awon aisan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
10: e se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomin si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi sire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba n wa po ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan na si n pa o si lateyin wahala ti kokoro nu eje dale opolopo yo ma so pe apa kan ri nfun awon yeye ni gbogbo igba elomi sire to je wi pe yo mo ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute de bi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan sun loru eyan ji eyan se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori mu mawuran eko mi o se dede eko mi o se dede elomi se kan sun lo won ati e ma fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta nsoro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta ntori nti han fe wo nta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abile ewe abibi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wi pe apa kan re bayi atese kan yo mo gbon bi ba si ti ngbon be afi ka moju to tori pe bomi mara ki npa eloruko ta npe aisan tumi le ki n fi ele niluruko ta n pe arun o iwo na o tu sita ni pe nkan bayi n se mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta n fa wo oyinbo n jeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni n se je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan o kan gbe baagi won mo kiri garage ni woro odu loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni kawon ba won mero wa si molete mo ni eleyi ero to wa gan ati idan lo ntan aran yan kankan nse o awon ti an si seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati du ati wa na la wa telephone wa na telephone wa a so ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke ohun ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaru ba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin le baba adedibu ni molete ni badan telephone wa o si yato te fi n pe wa lati joyi ona la nlo tawon eyan fi n pe wa 08033881008 egbon yun le kan si 08033881008 tabi 07018211 07018211 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni bela wa boro ba doro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyan o mo ga aboro oju abeti olohun moje arogun roparose abaro mo legun abawoka awon to wa do wa ti mo awa ti an wa ba na si ma awon ti n wa sodo wa bi won na ba de loni iwo na ri wipe ero ogbalode la akoko fi sayewo fun o to jero ogbalode eleibo ngba ba se yun tan la mo bi ta isan lugo si la wa bere ise to ba ti lo ba se ni olu ko si tin je po ndegbe on worin bi moto tin ko gede ko si tin je po taputu nle ogbodo taputu ni won mo ki o pe ababa ti bere si taputu ti an ba ni baba oni gba baba oni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanugu bi elubo
9: baba iru awon eyan wo gan ni kun won mo wa sodo yin
10: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko ma wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko ma wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo ninu iwe ategbo awon ti won o si ni ki won o se ti won o le soro jade pe bayi ni se mi ta si sayewo fun won ta si fun ologun won tara won o si ya e ma bo leyin le baba adedibu ibi kibi te ba ti de badan elen lo molete awon eyan wa lati ilu oyinbo elen re molete be ba de molete e bere le baba adedibu ni adojuko people's girls grammar school la wa 08033881008 tabi 07018211 070 18 21 11 11 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu eni burin burin jiju esin ni popo oju ate ti oni relede yin ami le kankan o kende nle fuya ke wa jade soro ara yin elewi are mo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan ailese dere lodo bere ba si foju kan wa yo mere sa ni o 08033881008 tabi 07018211 070 18 21 11 11 alaafi ara wa oni gbadanugu bi elubo a mo reti yin pelu ogun olohun oba ese pupo.

rẹ́kọ́ọ̀dù ìlọ́dún yẹn jáde láti ilé iṣẹ́ Jet Sounds. Àwọn generation àwọn Empropic Peters rèé, àwọn King Sunny Ade, àwọn Wálé Ọlátẹ́jú.

lálẹ́ yìí Akinwọ́dé létí mò ń lọ. Mi ní ṣe intro tó pọ̀ jù rẹpẹtẹ torí pé Akinwọ́dé lèyẹn gun ó dẹ̀ omi kẹ́ gbọ́ tán. Bàbá tí máa bá sọ̀rọ̀ lálẹ́ yìí Uncle Tony. Wọ́n sọ̀rọ̀ púpọ̀ nípa bí Juju Music ṣe rí in the 70s. Wọ́n wá gbé Juju Music Ìbàdàn. Wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ Tèkó kó ṣe pé wọ́n compare but ibi tí ó ti kanra wọn wọ́n sọ. Wọ́n jẹ́ ká mọ̀ wípé Ṣẹ́gun Ìlọrí Ṣẹ́gun Òṣà Olóògbé. Wọ́n ṣeré Lẹ́kọ̀ọ́. Wọ́n wá sí Ìbàdàn. Wọ́n play pẹ̀lú band kan Ìbàdàn kan tó padà sí Èkó. Wọ́n sọ ìrìn àjò tí wọ́n rìn dé Celestial Church Ìbàdàn. So Ìbàdàn Music Lagos Music àwọn èèyàn kan náà ni wọ́n ń play ẹ̀. Ìgbà kan wà tó yẹ pé gbogbo olórin Ìbàdàn náà ti fẹ́ play. Mo ti gbọ́ rí ngbà kan wípé ngbà kan wà tí King Sunny Ade láwọn fẹ́ relocate ti Ìbàdàn. Àwọn kan ló sọ pé kò lè jojú lásán. Kí ló ṣẹlẹ̀? Ta ló ń fẹ́ nǹkan sínú atẹ́gùn? Anyway, o lè yé bàbá ń bàbá tán láwọn fẹ́ wá sí Ìbàdàn. Ó dẹ̀ lè jẹ́ pé báwọn tó rò náà ṣe rò ni. But ṣá, ìgbà kan wà tó jẹ́ pé everybody wọ́n fẹ́ play Ìbàdàn. Ìgbà kan wà tó jẹ́ pé Artistic Hub Music Ìbàdàn yìí ló wà. But Commercial Hub Èkó ni òun ni gbogbo ayé ṣe di èrò Èkó pátápátá.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM ń gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: àwọn NTC Nigerian Tobacco Company kíní kan ba ọmọ ìjẹ́bóde ni ẹrù tó kó sílẹ̀ fún gba ó kọjá bẹ́ẹ̀
1: fún já ìsinmi
0: ẹ̀fún já ìsinmi so gba ẹni ayọ̀ n play bass guitar fún èmi gan mo lè gbé bass guitar láti Èkó màá tún gbé wá èmi pẹ̀lú òun àtúnjọ máa practice tó bá yà mí a padà sí Lagos Island so ayé ìgbà yẹn òun play bass guitar fún ẹmọ ìjà ìsinmi Liadi Ayan
1: tólùlù
0: fún Délé Adéọdún
1: Liadi Bello
0: yes òun ni talking drummer ẹmọ ìjà ìsinmi ẹgbà yẹn Ṣẹ́gun Adéwálé òun ni octave voice tó ń kọ high tone fún ẹmọ ìjà ìsinmi there is one juju musician náà tó ń play obe style. Sunday Oyinlola òun náà òun kọ auto
1: ojú tó ń sọ̀rọ̀
0: ṣojú ló ń sọ̀rọ̀ ló ń jẹ́
1: ẹ̀wọ̀n ṣe rẹ́kọ̀ọ̀ kan
0: so òun ni tó ń gbé ṣọ́wọ́ ẹ̀ bàrígà bẹ́ òwòrò so òun náà gbogbo àwọn yẹn ọ̀dọ̀ ẹ̀mọ ìjà ìsinmi náà wà ń gbà yẹn
1: bó ṣe jẹ́ ìsinmi ṣé ìsinmi púpọ̀ ń gbà
0: yẹn ó wà ń lẹ́wọ̀ ẹ̀ because musician pọ̀ even though gan popular gan kò tó táwọn baba josi friday musician pọ̀ gangan àwọn uncle joe ajayi iná àwọn josi gboyè orí gbàngàn àwọn waidi salami but musician lọ rẹpẹtẹ
1: lọ waidi salami ẹ ṣé lórí juju náà ni
0: juju ló wà tó di pé later ngbà tó yá ó tún wá padà sórí normal àìdè bakari style
1: okay waidi salami
0: mi
1: ò gbọ́ rí
0: o wà ní mushin ní along
1: èmi rí
0: napoleon kìíní kan pa napoleon waidi salami
1: mo rí ẹmẹjà ìsinmi bí experimental musician ẹmọ mi ìfẹ sọ pé artist tí o serious mo sorry o bí ẹni tó yẹ pé akọwò pé jẹ kí n try funk cleaning jẹ kí n try and rasta ẹ lọla tó yẹ pé kò ń ṣe juju gan-an.
0: náà normal orí normal juju òun náà lọ uk ó lọ uk ní yíyà kan ní mi. Mi fẹ́ bẹ̀bẹ̀ W 76 or something like that.
1: Okay.
0: Òun náà travel but you can't go bẹ̀bẹ̀ kìíní ó máa ń stammer.
1: Okay.
0: Bẹ̀kẹ́ kìíní ẹni tó ń stammer yẹn ò ní pé kó má kọrin. Ẹgbẹ́ MK Abiola ń kọrin dáadáa bẹ̀tẹ̀ wọlé. Kìíní kìíní aṣọ kìíní barista ń kọ́. Tó ń kálò lò gan bẹ̀tẹ̀ yìí nà ẹni tó ń kálò lò kìíní orin kò ṣòro fún. Normal orin náà ló máa kọ. Ẹni tó bá ń kọrin tó jẹ́ ọ̀sán amára ẹjọ́ tó bá kọrin tó bá di kálòlò ẹjọ́ ẹ̀ ni ẹ̀ǹdì ẹ̀dẹ́. So já ìsinmi òun náà wà ń lẹ́bù ẹ̀ǹgbà ìpẹ́ láwọn oríṣiríṣi ìnà àwọn band míì tó ń pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ tí ẹ pé tí a lè dárúkọ bá àwọn ẹ̀ṣẹ̀ olùdarí ní Ṣomolú. Nǹkan kan kìíní then bàbá yìí ọmọ Èkìtì yìí bẹ̀tẹ̀ ìnà bẹ́ẹ̀ bí high life ló ń kọ́ ń gbà yẹn orúkọ ẹ̀ sápá mi lórí nsìn there are many ní lóríṣiríṣi bẹ́ẹ̀ tán
1: lórí pọ̀ ló tọ̀
0: then lady balógun
1: bẹ́ẹ̀ni
0: ìṣòmọlú
1: náà
0: tayọ balógun
1: ó mọ lady
0: balógun so wọ́n sùn lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ ń gbà yẹn ṣàṣàlẹ̀ tí ò mọ̀ mí.
1: ara wọn náà ni túnde adé ẹ̀mọ́ta sọ́lẹ̀ kan wà.
0: Túnde adé ẹgbẹ́ wọn yẹn level gbogbo ìgbà tó wà lọ́dọ̀ easy life yẹn ẹ̀yẹn ṣe jíde smith òun ni ló dà pé ìràwọ̀ ẹ̀ yọ dáadáa lọ́pẹ́ rẹ́kọ̀dì ọ̀kan ṣo tí ó ṣe ó lè ṣe mí obẹ̀ yẹn ló dà pé yanjú díẹ̀ pé tí wọ́n gbọ́ fèrè ńgbà tó yẹ gbọ́ baládẹ́nì ló dẹ̀ ta solo guitar sínú ẹ̀
1: kí ni rẹ́kọ̀dì náà
0: òun ni kíní ẹ̀bẹ̀ tí gba iná pa Babatunde Fọlọ́nṣọ́ ní babish tí wọ́n ẹ̀skútẹ̀ àṣẹ olè ló ń sọ pé ìwọ olè tó bá lọjà tó bá yẹ kíní kan tó bá tẹ ọkẹran wọn á lọ kẹyìn ẹ sókun.
1: ìbẹ̀rẹ̀
0: bọ́ bọ́lá lẹ́yìn
1: ìdílé kìtà tètè ṣe àwọn artist tó kọ kẹyìn sókun pọ̀ mọ́
0: ẹ. Ẹ̀ẹ́bẹ̀ tó ń sóhun náà.
1: Wọ́n ṣe kan náà tó
0: popular. Ẹ̀bùn náà ṣe náà.
1: Ẹ̀bùn náà ṣe ìgbà tó ń ṣe ìgbà tí wọ́n ṣe keep right. Keep right wọn pọ̀ pẹ́ fámú rò pé lójú tèmi keep right tí wọ́n gbọ́dọ̀ ju ti commander lọ. Túnde Adé
0: Túnde Adé ọmọ ẹ oyèsà ó ṣe sanni náà ṣe on the 2nd of April ọwọ́ ọ̀tún la ó máa gbà ẹ ṣe jẹ́jẹ́ ká lọ ṣe bá ògún ò ká tó jáde nílé sanni náà ṣe ó ṣe ń gbà yẹn náà so bẹ̀tẹ̀ àwọn yẹn gbogbo kíní wọn kò ju bíi 70s.
1: ṣé Túnde Adé ọmọ yẹn bẹ̀rẹ̀ ṣáájú kí ẹ ṣe àbí.
0: Àwọn náà yẹn náà ti wà tipẹ́.
1: Bẹ́ẹ̀ni tó lè pe pẹ̀lú rẹ́kọ̀ bẹ́ẹ̀ pé 1938 náà bí ọba yẹn. So àwọn ti wáṣá ju àwọn.
0: Àwọn ti wà. Èbí èèyàn ló fà á tó fi jẹ́ pé wọ́n fi wà ní ọ̀dọ̀. Bí Jide Smith gan bá wà ń sin iṣu bí àrán ó yẹ kán tó fẹ́ wọ 100. Is my father.
1: That's tó bá sì wà rí.
0: Tó bá yìí wà
1: láì.
0: Àwọn ti ṣàlàyé.
1: Now kí n tún tẹ̀síwájú mi ìgbàgbé kẹtẹ bọ̀rọ̀ yín dé o. À ń sọ̀rọ̀ ẹnìkan wà náà tó wá ń sọ̀rọ̀ nípa music lè kọ ìmọ̀ máa ń mention Tunde Amuwo.
0: Tunde Amuwo. Àwọn ẹ̀kọ́ bàbá Tunde Amuwo ń ṣe kíní àwọn tó gbé sàn nínú yẹn. Tèbóhùn ló ní Western.
1: Western
0: àwọn ló ra instrument fún tán nígbà táwọn sàn ní kó lọ́dọ̀ Easy Life.
1: Ok so after ti wọn fi ọdọ Israel fi
0: ọdọ
1: bọ sọwọ
0: fi amu ìgbà yẹn ni wọn wá ń play ní west end yẹn but àwọn tó jẹ ọba musician bẹẹ nígbàlá ìgbà yẹn làwọn ru àwọn àyìndé bákàrè kankan yẹn
1: so
0: àti àwọn àyìndé bákàrè dẹrẹ bàbá yẹn máa pẹ láwọn tó lé nàdígé wọn jọ sẹẹtì náà ní gbogbo lẹgbẹẹ ṣùgbọn dimension music oníkálukú ló.
1: So west end ní ẹ̀dà bí ní fàájì.
0: Ẹ náà fàájì bí hòtẹ́ẹ̀lì náà ni bẹ̀rẹ̀ kò Just ẹbí nine club ja.
1: Nǹkan tí mo fẹ́ fẹ́ wà ni pé ìyàtọ̀ tó wà láàrin West End ni pé West End sorry ìyàtọ̀ tó wà láàrin Tunde Amuwo àti Jide Smith ni pé Jide Smith òun ni irinṣẹ́.
0: Òun ní set.
1: Òun ní set irinṣẹ́ so orin lòun dì pẹ̀lú. Tunde Amuwo
0: òun ní ẹ̀ẹ́ òun ní ẹ̀ẹ́
1: nǹkan tí mo kọ̀
0: fẹ́ fẹ́ sọ fún pé hòtẹ́ẹ̀lì òré o.
1: Ẹ lè wá pé n bẹ̀.
0: So bẹ̀tẹ̀ wọ́n san ìṣàkọọ́lẹ̀ fún
1: fún
0: àwọn ọmọ bàbá
1: Jide Smith
0: láíláíyà àwọn tó gba ọ̀dọ̀ Jide Smith kọjá kò tẹ̀ ló ń kà.
1: Now ìgbà tí ẹ wà pẹ̀lú Expensive Olubi. Ṣé how many records dey record pẹ̀lú wọn?
0: Ó tó record méjì bẹ̀tẹ̀ tí ó jẹ́ kíní òní ilé ò máa múre délé nígbà tá a travel lọ sí London tó sáré káwáṣẹ àti mo folú aṣọ ẹ̀yìn ọ̀rẹ́ tó fẹ́ wá dé. Àwọn rẹ́kọ̀dì náà gbá jáde ńgbà yẹn ní òyìnbó mbẹ̀ láti fẹ́ lọ àpapá ròdù bíi rélùwé láyẹn máa kàn wà mbẹ̀ then àwọn ìbà àgbà wà ní Lagos Island àwọn speaker alákòótì ẹ̀yọ kan yẹn ló máa gbé àìró máa ṣùgbọ́n
1: wọ́n fẹ́ gbọ́
0: ẹ̀tọ́ wọn máa yẹ ẹ̀tọ́
1: wọn gbọ́ wọn máa rà
0: ẹ̀tọ́ tó bá jáde so from there ti bí tán distribute ẹ̀ sí wọ́n máa lọ bẹ̀rẹ̀ sí rà.
1: Now méjèèjì tẹ mention yàgbọ́n méjèèjì tẹ dárúkọ yìí LP ni wọ́n.
0: Oh yeah, oh yes, kì í ṣe IP kò ń ṣe.
1: Ṣé bàbá Àwùjá náà ló lead méjèèjì?
0: He is a leading vocalist títí ó fi di pé àfiwá 1975.
1: Ẹ̀dùn rẹ́kọ̀dì mo ń sọ.
0: Ó ní
1: egbò. Because nǹkan tí Àwùjá sọ fún mi ni wípé rẹ́kọ̀dì méjì làwọn lead fún Olubi. Rẹ́kọ̀dì tán fi pa ìgbà tán pa Muritala.
0: Muritala ọdún wo ni wọ́n gba Muritala?
1: 76 àti èyí tán ṣe before that time. Èmi náà bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú báńdì wọn gbà yẹn. Ọ̀rọ̀ kan ńlá ló ṣẹlẹ̀ lóbi tí mẹ́ta. Ẹjọ́ ṣe yẹn.
0: Àjọṣe náà nù.
1: Àwùjá ló dé lead.
0: Èyí a ní láti gbogbo rẹ́kọ̀dù Expensive Olubi. Àwùjá ni ló lead.
1: Ìjẹ ibú
0: ọmọ alárẹ̀ gbogbo àwọn kiní wọ̀nyẹn tí wọ́n fi kí àwọn Kọ́lá Oroti ní ìkẹ́ni gbogbo kiní wọ̀nyẹn.
1: But láàrin time yẹn.
0: Yes.
1: Àwùjá kúrò lọ́dọ̀ Olubi lọ pé lọ join sọ ni.
0: No before tó di pé ó wá sí ọ̀dọ̀ Olubi.
1: Wọ́n ní àwọn wà lọ́dọ̀ Olubi. Àwọn wà pẹ̀lú Sara Fabilo. Àwọn wà lọ sọ́dọ̀ Sanni but kan ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn tó wà padà sọ́dọ̀ Olubi.
0: Sara Fabilo wọ́n sí with Olubi.
1: Okay sorry Olúwadé ni àwọn ọ̀dọ̀ Olúwadé náà wà ń
0: gbà. Olúwadé too is a band leader himself.
1: Okay.
0: Tó dẹ̀ pé ó tẹ̀ ó gùdù gan. Tó tó ẹ pé òun gan náà Sanni style ló ń pẹ́ ọmọ òdòdó township ni.
1: Okay.
0: You understand me Stephen.
1: Stephen ọ̀nà ló
0: jẹ́ mọ̀lẹ́mọ̀ fi tọ̀ọ̀tọ̀ dárí kan tó rán jù mí lọ.
1: Ṣé wọ́n ṣe wà?
0: I'm always o possible.
1: Okay.
0: Bẹ̀rẹ̀ ó tó ṣe díẹ̀ mo ti rí wọn o possible.
1: Okay.
0: Even though gan Tunde Tèmíọ́lá tí mo ń sọ yìí tí mo ní àjọ from Olubi lọ́dọ̀ Sanni Isaac Hayes ìbẹ̀rẹ̀ ẹni tó jọ tán jọ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni.
1: Okay. Pẹ̀lú Olúwájé
0: yẹn. Ẹyẹ pẹ̀lú Olúwájé. Àdá ó ní Lagos Island gbà yẹn wọ́n play ní Apollo night club.
1: Okay.
0: Àtàwọn club míì pẹ́pẹ́pẹ́. Tó wà ní kíní bẹ́ẹ̀.
1: Okay.
0: And he's a very good you know, leader. Ó yẹ pé ó wà pretty bẹ̀tẹ̀ ní tí Ọlọ́run bá gbéga náà là ń mọ̀ pé kíní so pẹ̀lú Olúwájé wọ́n lóòótọ́ wọ́n wà pẹ̀lú kíní bẹ́ẹ̀ Olúwájé tún kàn lead ṣùgbọ́n òun wà pé ó bí pé yes pé I want to be on my own. So mo rò pé bóyá attempt àwùjá fóun bẹ́ẹ̀ briefly o ó lẹ̀ fóun náà lead lọ́dọ̀ olúbí o bẹ̀ ń gbà tí àwùjá lọ because radionic ni àwùjá àwùjá òun àti ẹ̀gbọ́n ògbó first engineer kì í sányàdé ọmọ awẹ́ o ni wọ́n jọ náà jọ wà kan jọ ń tún rédíò ṣe ń bi hòtẹ́ẹ̀ kan ní tinubu yẹn ṣọ́ọ̀bù wọn wà ní tinubu square ẹni bí waterfront yẹn opposite yẹn ìgbà yẹn hòtẹ́ẹ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ wọn pè ní embassy hotel in those days gbogbo 60-70s in so òun ni mo rò pé along the line ni àwùjá fi lọ sí ọ̀dọ̀ ọ̀sán ni nígbà yẹn kó tó di pé wá padà sí ọ̀dọ̀ olúbí bẹ́ẹ̀ gbogbo record tí wọ́n ṣe lọ́dọ̀ olúbí.
1: Àwùjá lóyún ẹ̀sìn kí ló fàjà olúbí àti
0: God bless you
1: àti àwùjá
0: God bless you you are on the track 1975 that one travel lọ sí UK I play ní London Birmingham Manchester Liverpool and àwọn dá kíní ṣá so ìgbà tí ó dé stage kan èmi ti ń gbọ́ngbà yẹn tí pé interest la fi ń play music láti jọ́ yìí pé èmi náà ti ń like owó náà because yàn ti ń ní girlfriend yàn ti ń wọlé ìdí ṣe kíní ọ̀kan pé kíní mo dẹ̀ pé èmi dẹ̀ rí mo like fashion èmi àti gani aláṣẹ yẹn so mo wá ń wò pé gbogbo àwọn peanuts tí bàbá ikan máa ń tì sí wa lọ́yẹ̀ pé kí náà kìnìkan so de tabalẹ̀ travel bẹ́ẹ̀ wọ́n máa ń gba apartment kan fún wa tí gbogbo wa lè wà ń bẹ̀ so ọ̀gá lè wá wà ní ibò míì so tá bá ní ṣò náà kò tẹ ijó tẹ wọn máa gẹ́ẹ̀tì ayẹ
1: kìnìkan
0: yẹn so wọn so nígbà tí ó dẹ̀ di ijó náà ṣàlábáwà nílé o kìnìkan strike láti agbárí mi pé ìkan máa ń respect mi gan lórí ìgbẹ́ kìnì because láti arrange music wo gbogbo initiative mi ṣá yára ń dẹ so bí n bá sọ̀rọ̀ àwọn àgbàlagbà yẹn wọ́n máa ń yìnà lis ten sí bí ọ̀rọ̀ tí small boy sọ ó wà pa ẹ jẹ́ ká tẹ̀lé o pé ibi ọ̀sán ọjọ́ yẹn captain wa aláwọ̀ ògúngbè ó wà náà tí àwùjá dárúkọ ọjọ́ yẹn tí mo fi ní ọ̀rẹ́ mi tó yàn Akíndélé ọmọ yẹn lẹ́kọ̀ọ́ wípé ó yà wọ́n lẹ́nu pé àwùjá sọ̀rọ̀ ó mention orúkọ àwọn kan pé kò dárúkọ èmi èmi tó yẹ pé èmi gan so ó ní inú bí òun wọn á ní kó gbàgbé yẹn pé kò mátà pé ó ṣe mí bẹ̀ tí mi ò mo ti gbàgbé ẹ̀ so later ṣá ń bá sọ fún ọmọ ní ẹ wá òun wọn ní àwa pẹ̀lú ọ̀gá látijọ́ nítorí ọ̀gá la máa ń pe olúbí so wọn ní àwa pẹ̀lú ọ̀gá látijọ́ yìí pé bó bá débì kan ẹ káwa náà ká sọ jìnnà mo ní nọmba wánù wọn ti kọ́lé kí sànni tó kọ́lé sí bàdígà
1: ní olúbí
0: olúbí yes
1: bàdígà iná làwọn náà kọ́lé sí
0: kí ní fọ́ọ̀sì ilé wọn wà ní bàrúwá ní ìjẹ̀ṣà ìjẹ̀ṣà road tí wọn bá kọjá ilé kí ní ẹnjìnà ọdẹnúsì kí ní ẹnjìnà
1: ayémi
0: so bẹ́ẹ̀ bá lọ sísàlẹ̀ ẹ dé bàrúwá bus stop street yẹn wà lọ́wọ́ tún báyìí so ọwọ́ left báyìí street yẹn ni olúbí kọ́lé sí lẹ́yìn yẹn mo ní wọ́n ti kọ́ dibẹ̀ yẹn tán sìn pé wọ́n máa tún ti kọ́lé sí tapa street níjẹ̀ṣà lọ́hùn mo ní náà ń sìn wọ́n tún ṣẹ̀ tún á kọ́ ìgbà yẹn dẹ̀ rè flat ṣẹ̀ṣẹ̀ ń rè ni kò tẹ̀ tí common pé four flat màná tún kọ́ sẹ́yìn air force base ní kí lorúkọ bíi ní along ìkẹjà oṣù dínbẹ nav base ní máfolúkù pé ó máa ń di kọ́lé kẹta síbẹ̀ pé àwọn sàn ní gangan pé ilé kan lóyè kọ́kẹ́ mo ní ẹwàá people ẹ ká establish ara wa náà ní ẹ pé ẹ báwo mo ṣe wá ní ẹ mo ṣe wá fẹ́ pé ká ṣe mo ní yes mo ní kú bí ta ni pé èmi tí mo plan ẹ náà ni mo fẹ́ plan ẹ̀ mo jókòó yìí mo ní àwùjá will be the band leader then mo ní àlàó òun ni captain wa tẹ́lẹ̀ lọ́dọ̀ olúbí ko ma se captain e lo pe be ta ba de Nigeria amo nkan ta ma se later ya to eyan kan sha won wa introduce wa si baba Segun Ogundele manager at YC o do ti bin do ba odo san na o ti manage won ko to di pe kini oko karo on gbe ti re nbe so ba e de lati abroad a se welcome dance in 1975 time e no pa Muritala nigba Dimka
1: 76 in Muritala
0: nibo
1: 76
0: e ati de
1: okay
0: but you know kini a se record Muritala yen na so kini o te gbe bo gbagbe bo wa ma ti record yen sha so ngba ti a wole ta wole 75 towards end of 75 la ba ni okay o our plan be ka lo ri Ogundele so our plan be ka lo ri Ogundele so ngba ti our plan be ka lo ri so our ri baba sha life wa she everything so the next thing ko introduce wa si si TYC
1: okay
0: odo abiro o ni nkan to ma se ni pe ka lo si EMI so bo se introduce wa si EMI ni igba yen ta ori dade digba on lo wa ni saji ayin lo mo wura
1: okay
0: then san ni oko sun o gba boruko obo ibo yen iyen lo wa ni saji awon highlight ma obongo si
1: be sin do o di on iroje
0: o yo yo iroje o n gbe testak ngba
1: yen
0: ojo iroje
1: be no sure
0: ah god bless you kan ti ro fi da ni so ni so lo hand gbogbo emi ni awon high life a fo nkan kan kini won yen so won introduce wa loro kan won ba ni talis awon equipment a fe ba e bon e fun wa ni full masha instrument ni
1: e my fun
0: ni e mo yes and my the best guitar so far Fender Stratocaster ni mo like so American product deni awon echo awon guitar iti lo produce so awon guitar yen on la awon bobo at awon bobo hiri oni won lo nu e kilo for mode very fine guitar Fender Stratocaster I love it so ngba ton ko gbo kini e won ti arrange e olubi o mo anything week ti ave ko ba e plan ko ba e emi le mo won play ni Island Club ni Friday ni e pelu olubi o pelu olubi gbogbo yin gbogbo abete mi o wa lo
1: okay
0: mo so fun olubi mo ni malaria kankan wan to lo ti sare ko fun mi pe kin lo so hospital mo de lo won treat mi tori o ma n mo yọ awa solo reason gba yen won ma n kẹ wa pe ayan keko tẹsẹ n to n wo side down fun won ma n kẹ wa bi gbade pe kini ni so bi boye de pe won lo play ni Island Club de won fe play fun mani o ti se minister without a portfolio ri omo iperu ni won fe play fun ni Saturday won e ko ni Island Club laaro bayi to wa dirole so a de ni moto faka won no tin pick everybody bi mo ri pe moto en bo lo nkan mo kan gbe nkule jade mo ri jada na ba bere mi le won ri ni na ba ton bo pe lo pick awon to ku na ore won ore ko
1: ore nkan kan
0: e se ku gidi ni so bi so ngba te mi de ti ranse everybody pe bye bye o tem ton ba fe pick in e ma ye bye mo ra uja na oro ti mo n so yi èèyàn kan yóò péré nínú àwọn bá mi bá bóyá iná bẹ́ẹ̀ ó dọ́dọ̀ àlétà wọn pè ní fólì fọlọ́ǹṣọ́ tó ń kọ ayé tòun so òun ni nìkan wọ́n yẹ̀ wá lọ bá man kan eyi osa abiodun òun náà yẹn ó ti wà náà àwọn tí ó gba ọ̀dọ̀ easy life kọjá rí ó ń gbé ìsọlọ̀rọ̀ odùmúṣí ọ̀dọ̀ ẹ ní Demola Balinga tó wà lọ́dọ̀ barista
1: Tunde Balinga
0: Tunde Balinga ọmọ ẹ̀pẹ́ ọdún ẹ̀ ló wà tó ẹ pé kùnbé ló ń lù fún láyé gbà yẹn.
1: Abiodun
0: Abiodun
1: Fatoke náà
0: náà Fatoke
1: wọ́n play pẹ̀lú wọ́n
0: láwọn play pẹ̀lú ẹ̀ àwọn yàn àwọn yàn ló fẹ́
1: yẹn. Ẹ but àwọn yàn kan náà play ma yàn.
0: Nkun mo ní àwọn yàn.
1: Àwọn yàn yẹn.
0: Adókè mo ọmọ mi náà Ìbàdàn ló ti wá sẹ́kọ̀ọ́. Ìbàdàn ló ti wá sẹ́kọ̀ọ́ Ìbàdàn base mi náà. So bí bóyá di pé wọ́n lọ wá yẹn ni olùbísà àṣà gbogbo àwọn àjọ náà fi lọ play ní pẹ̀lú yẹn. Bóyá máa dé ní nígbà tó máa dé Sunday báyìí. Bóyá ti gbọ́ nìyẹn pé kó bìtà ti wà. Kankan.
1: Èdè pèké dialogue.
0: Kò sí
1: ètò gbígbèsè.
0: Because ẹ̀yìnà ó ti ohun kan ti bèkè. Ànọ́dẹ̀ kíní kò dẹ̀ sí ọ̀rọ̀ dial kò tẹ̀ ilé ògbé kò tẹ̀ sẹ́ni tó lè sọ pé òun ní ordinary television nínú wa.
1: Kò sẹ́ni tó ní ordinary television.
0: Kò sẹ́ni tó ní ordinary television.
1: Àwọn dẹ̀ ti kọ́lé mẹ́ta.
0: Bàbá ti kọ́lé mẹ́ta.
1: Ẹ bóyá láti bóyá ẹni wọ́n ṣiṣẹ́ mi ń bò
0: ní. Kò kọ́ ewó ti rìtáyà gbogbo gbà yẹn náà.
1: Wàá.
0: Ọ̀ music ni a olúbí make owó. Àwọn ìta bá lọ ṣó òun ló ní instrument. Ó dẹ̀ ń ra ṣégè. Kò ní pé mo fi òsì láyé mọ́ ẹlẹ́dẹ̀ẹ́ wà ń bí. Òun ló ní instrument. So
1: ẹyìn ò ṣe bá àwọn dialogue lórí pé ẹ̀ṣẹ̀ kú ẹ̀ bá ti bá wọn sọ ẹ̀ mọ̀ pé àwífúnni kò tó dá ni.
0: Èmi kan èmi ń wò pé èmi fẹ́ something you know pé
1: ẹ fẹ́ liberate àwọn tó kọ́
0: pé kan igi
1: àgbẹ̀. Kò ní age tẹ̀ wá ń sìn ẹ̀ ní lọ root yẹn o ẹ̀ máa prefer kẹ́ ẹ̀kọ́ dialogue náà bi. Bá torí pé ẹjọ́ wọn dé gbà yẹn.
0: Well you know pé bẹ́tẹ̀ ojú ẹgbẹ́ tẹ ro lọ sí gbogbo bẹ́ẹ̀. Ojú mi ti go lókè báyìí. So nígbà tí mo dẹ̀ máa ìdí ẹ̀yìn wá gbogbo àwọn àgbàlagbà tó kù ẹ̀ kọ́ wọ́n support mi. So even though ẹn tó jẹ́ later tó wá jẹ́ manager wa òun gan ni manager lọ́dọ̀ olúbi bẹ̀tẹ̀ yìí mọ̀ òun gan ò mọ̀.
1: So gbogbo yín bára bàtàrẹ kú ẹ̀rọ
0: bàtà bàtà kò single person tó kù òun gan dé later ni gbàrà dé láti London ẹ̀ ló yẹ̀ wá jọ ẹ̀ wá wọ́n pè ní ọlọ́ǹṣọ́.
1: Gba ẹ̀dẹ̀ ni ẹ̀ tí kò tí ì sí pé artist ń kó voice travel and voice ń já lẹ́yìn kò tí ì sí gbogbo yẹn.
0: Àná ọkọ̀ ìgbà ó ti tó èèyàn márùn-ún ó bẹ́ mi sọ̀rọ̀ pé kí n dúró ní London both 73-75 ṣe yàtọ̀ sí àwọn traveling tí mo lọ fún ara mi 79 gan pẹ̀lú àwùjá tó jẹ́ pé tọ́ntọ́ pé títí kan obìnrin tó ń bẹ̀ bẹ̀ tèmi tó yẹ pé because ìlú dáná kí ló fẹ́ ká lè kí ni mo fẹ́ wá London pé gbogbo 3-4 months láàánú ẹ̀ gan ojú mi ti gbomi pé ká ti rí wà lẹ́kọ̀ọ́ ṣé àti àwọn jáde lálẹ́ tó yẹ pé iye nine club tá a máa wọ̀ kílẹ̀ tó mọ́ ó lè tó mẹ́wàá tí gbogbo kinní so kò tẹ́ abroad yẹn ò tẹ́ jọ anything ní
1: lójú wa
0: léwo pé kinní so so nígbà tó dẹ̀ di pé a ti set up the following week a kàn bẹ̀rẹ̀ rehearsal ní ilé bàbá ògúndélé ọ̀dọ́ ẹ̀ lálọ́.
1: Bàbá Ṣẹ́gun Ògúndélé.
0: Ẹ Bàbá Ṣẹ́gun Ògúndélé.
1: Ẹ dárúkọ ẹnìkan sì kí lẹ Alao àbí.
0: Alao Ògúngbè is late now ní captain.
1: Ta ni Ògúnníyì.
0: Ògúnníyì.
1: Tó jẹ́ Baálẹ̀.
0: Alao kẹ àbúrò mi mà ni Baálẹ̀ Òkúṣú. Alao.
1: Alao
0: ẹ Alao Alao wọ music gbogbo ten.
1: Àwọn wọ́n yàtọ̀ sí Alao tẹ́ ń sọ yìí.
0: Irọ́ wa Alao tí mo sọ yìí is an elder person.
1: Ok.
0: Gbogbo wọn sọ èmi gbogbo wọn small boy náà ń pè mí.
1: So gbogbo àwọn
0: ṣe fún wa. Ó ju àwùjá gan lọ.
1: Ok àwùjá jẹ́ dàgbà láàrin yín gbà yẹn.
0: Nínú àwọn tó tún ju àwùjá lọ ń
1: bẹ̀. Nínú bá ń dín wa.
0: Òun àwọn ìtò bíi méjì.
1: Ok. Mẹ́ta.
0: Ẹ̀gbọ́n gan ni àwùjá ń pe Alao Ògúngbè.
1: Olúbi wọn kọ́.
0: Àwọn olóbìnrin ni the most elder person.
1: But wọ́n ju àwùjá lọ tó pọ̀
0: gan. Àwùjọ gap yẹn bẹ̀rẹ̀.
1: Ó jìnà.
0: Oh yes. Gbogbo ìgbà yẹn táwa yìí wà ń 40 yẹn olóbìn ṣù bí ó yẹ kó ti wà bí 60. Iṣẹ́ ọmọdé.
1: Tó bá jẹ́ ikú rẹ̀ yín jẹ lóòótọ́ àgbà náà fi ń rẹ ọmọdé jẹ. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ni.
0: Ẹbẹ̀ tí kò sọ́gbọ́n tí ó yẹ pé ẹni tí ó gbé òkúta kaná tó ń ṣe tó lọ iṣu lòun sì. Bó bá yá náà bọ ẹgbẹ́ àgbẹ̀ àwọn ayé àmọ̀ pé òkúta náà ló wà ní port ló wà ní kòkó.
1: So story then sọ fún mi ò gbọ́ rí omi ìmọ̀ pé ẹ ṣe kú lẹ́yìn wọn rárá.
0: Àbí kú bìtà tí èmi tèmi plan ẹ̀ rí.
1: Because nǹkan táwùjọ sọ fún mi ni pé ìjà ṣẹlẹ̀ láàrin àwọn àti.
0: Tí ẹ bá pè wá jókòó.
1: Àwọn ìjà ṣẹlẹ̀ láàrin àwọn àti.
0: Olúbi lọ́fíkúrò.
1: Olúbi
0: lọ́fíkúrò
1: wọ́n ní wọ́n láwọn fẹ́ gba owó láti fi ra kinní kan equipment kan ní London kí bọ̀ tó wọn fáwọn àwọn wá kúrò ń bẹ̀ bàtà wọn padà dé Nàìjíríà.
0: Nọ̀nà kò sí nǹkan tí even though gan gbogbo wọn gbà yẹn títí kan àwùjá kò sẹ́ni bọ̀dì wọ́n bá ń sọ pé ọ̀rọ̀ instrument wípé kinní èmi tí even though títí dé ọ̀dọ̀ àwùjá gbogbo equipment a lo nbẹ kí n tó quit showbiz in 1994 tí mo tó kíní èmi tí mo ń wà ní ṣáàjì ẹni. So ngbà tí a dẹ̀ set up band yẹn tí a bẹ̀rẹ̀ rehearsal nílé bàbá Ogunde láti bẹ̀rẹ̀ rehearsal ngbà tí a fẹ́ lunch òbí mi lékí lálo ìgbà gbogbo instrument wa complete kí ni orúkọ band yẹn níbọ̀
1: kí ni orúkọ band yẹn.
0: Ok ngbà tí a ṣe everything tán tí wọ́n wá ní kán mú pé ká mú orúkọ lẹ̀ oníkálukú wá bẹ̀rẹ̀ sí sọ tiẹ̀ oníkálukú ń sọ tiẹ̀ ngbà tó ń sọ̀rọ̀ tán tó ń rí sọ́yẹ́ kíní ọ̀kan àwùjá wa ni káwọn máa jẹ́ délé bello and his kíní kan band mo wá sọ mo ní àwọn míì náà tún máa ìdí oríṣiríṣi wa mo ní ẹgbọ́ mo ní what is your aka pé kí ni alias ẹ o ní àwùjá mo ní kí ni gbogbo àwọn èèyàn fi mọ ẹ o lá àwùjá mo ní àmà name band yìí ní àwùjá bello and his golden eagles organization.
1: Kí ni express olúbí ń jẹ́ mọ̀ ẹ́.
0: Express olúbí and his star kinikan band.
1: Okay.
0: Náà ń jẹ́ láyé ìgbà yẹn lọ́hùn.
1: Ṣé wọ́n wá gbogbo èèyàn wá gbà sí lẹ́nu kẹ́ jẹ́ àwùjá bello.
0: Àdúgbò so orúkọ yẹn tí mo wá múlẹ̀ pé àwùjá bello and his golden eagles organization. Mo ní ìgbà tó ní Ismaila bello èèyàn mélòó ló mọ̀ ẹ́ ní Ismaila tó yẹ pé ní gbogbo àwọn tó tẹ̀ jẹ́ fans tó yẹ pé lọ́dọ̀ àwùjá lọ́dọ̀ olúbí gan àwùjá ni wọ́n mọ̀ àdẹ̀mọ̀ pé sani ló sọ ló fi orúkọ instrument ló fi sọ ẹ́ ní alias yẹn. Mo lé mi tán ń pè ní SB small boy mo ní kìí pé pé kìí sáà orúkọ tí mò ń jẹ́ pé bẹ́ẹ̀ ngbà tí mo gbé bá dé band kan ngbà yẹn fi dòde àwọn ọ̀dọ̀sán ní ọ̀kan tó wáyé pé small boy ìka kí ní ọ̀kan mo ní láti gbà from there wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pè mí small boy everybody ẹlòmíì gan ọ̀kan ọ̀tẹ̀ mo sọ name mi dípò first name you see but olójú àwọn tó lè pe orúkọ yẹn lénìí.
1: Tó lè pè yín small boy.
0: Oye ẹbí yes.
1: Èmi lè pè yín bẹ́ẹ̀.
0: You are welcome.
1: Mo lágbára láti pè yín bẹ́ẹ̀.
0: Bí ìta bá ti paná ta ta àwọn kámẹ́rà ẹ̀.
1: Èyí mi ìtútọ́ fẹ́ láti pè yín bẹ́ẹ̀ mọ̀.
0: You are absolutely correct.
1: But first pe kọdu Awuja Bello.
0: Yes.
1: Wọ́n jẹ́ kó yé mi. Àwa ti dáhùn fó.
0: God bless.
1: Wọ́n ní délé Bello àbí Ismaila.
0: Àtọ̀. If you tí wọ́n bá Google tó wá rẹ́kọ̀d yẹn lọ. Èèyàn yìí bá orúkọ yẹn lẹ́yìn. So Awuja Bello and his golden eagles organization ní tèmi tí mo mú orúkọ yẹn lẹ́hìn náà ló dẹ̀ the first record wa.
1: So
0: before
1: àwa ti dánfó ẹ̀ wọ́n wọ́n ṣe kankan.
0: No record yẹn that's our first record.
1: Awuja
0: Bello bàbá yẹn la dẹ̀ fi bú.
1: Wọ́n dáṣe record kankan àbí.
0: Ìrọ̀ dáṣe record as how.
1: Awuja pé bóyá wọ́n ti ìkan lórúkọ.
0: I was the solo guitarist.
1: Okay.
0: Then you know he's the
1: lead vocalist.
0: And then gbogbo àwọn tó jẹ́ kíní wa ń gbà yẹn bass voice paul then Aziz Anyadiran oní lead talking drummer wa àwọn àlàó tó jẹ́ captain then David Awokoya Sam Millennium kíní àwọn choral singer
1: Chejo kúrò lọ
0: nọ́nà
1: okay
0: kíní èmi àti ngbà tí kíní jẹ́ bí adopted son fún bàbá Ogundélé Sam Millennium David Awokoya ó jẹ́ bí adopted son fún bàbá Ogundélé ó wà lọ́dọ̀ but ó ní you know music yẹn ó wà ní ààrẹ bẹ́ẹ̀ ngbà tí ara set up ni bàbá yẹn ní kó join wa bẹ́ẹ̀ all he know that ni pé ó lè fún mouth organ ní ojú oorun but mo sọ pé mouth organ kò wọ nǹkan tí à ń play so by then òun ni ló ń kọ treble then ó dẹ̀ wà ó ní brain gan so any most of our record ta ṣe àti gbogbo pé you know composition ni o arrangement ni o nǹkan kan ní gbogbo ayé ìgbà àwùjá tó di pé Sam Millennium kó lọ́dọ̀ wa èmi pẹ̀lú ẹ̀ lájọ ń arranger gbẹ kini gbogbo mẹni kini àjọ àríyá ti dé ẹ̀nà.
1: Kò tó di pẹ́ẹ́nì ẹni kò tó di pẹ́ẹ́nì kò kúrò ọ̀dọ̀ yìí.
0: Ẹ̀yin ẹ̀sán mi lọ ní àwọn.
1: Ok, ẹ̀sán mi lọ ní àwọn padà lọ létà.
0: Padà kúrò kò bá lọ sí London 1999.
1: So àwa ti dá ń fún ẹ̀ ẹni especially bí lẹ́fi bú.
0: Oh yes.
1: Ẹni sọ pé ti dá ń fún
0: ẹ̀. Ẹ bá ránṣẹ́ sí bàbá Asalẹ̀ kó má ronú mọ́ nítorí àlàyé ò kájọ ariwo kò gbá bàálù bàálù ti fò lọ.
1: Ok. Kani composer.
0: Composition yẹn David Emi then Awuja náà mú nǹkan lẹ́mí then gbogbo àwọn arrangement guitar kankan yẹn so èmi tí mo jókòó iná.
1: Kí ni response expensive olubi sí record tẹ ṣe?
0: Kò tẹ ohun gan-an lè kò sí nǹkan tí ó lè sọ and then gba yẹn bí a pé gbogbo àtàjẹ bábò ń bẹ̀ náà pé gbogbo nǹkan tá à ń ṣe kínní àti kúrò míì tẹ irọ́ mi rò pé ó ṣe record lẹ́yìn kó tó kú ìtì music bẹ̀ ńgbà tó yá òun náà á di pé ó ra instrument fáwọn èèyàn bẹ̀ ń tọ́ pé then àwọn èèyàn lọ lead band ẹ̀.
1: Ok.
0: Máà nìkan máa wá àjásò ọ̀dọ̀ ẹ̀ ní Ajib Mayor ti kúrò ọ̀dọ̀ yẹn látàjẹ́gúnlẹ̀.
1: Ọ̀dọ̀ àjásò yẹn
0: àbí? Ní Ajẹ́gúnlẹ̀ so òun ni olúbi wá pè tó máa ń lọ lead band ẹ̀ ńgbà yẹn olúbi máa gba engagement bẹ̀ bàbá ti wá
1: retire
0: kò lọ́mọ́.
1: Alright, so lẹ́yìn tẹ̀sí àwa ti dá ń fo record wo lẹ ṣe tẹ̀lé?
0: After àwa ti dá ń fo nígbà tí a máa pé ọdún kan gérégé.
1: Àwa ti dá ń fo was 1978 àbí?
0: No 75.
1: 76. Ẹ ṣiṣẹ́ record pẹ̀lú olúbí ní 76 o.
0: Níbo?
1: Ẹ ṣiṣẹ́ record pẹ̀lú olúbí ní 76.
0: Record tá a ṣe ní kínní nígbà tá a dé láti London ní ẹ tí wọ́n pa mú rítà
1: láàlá.
0: Ó nì gbogbo ènìyàn ilé ayé
1: ìpapọ̀ ju
0: mọ́ ogun nílé ogun
1: lẹ́yìn ọwọ́ ayé ṣòro ọ̀rọ̀ ìwà mi kò ní ọ̀la aláì
0: náà ṣe ẹ̀ náà mọ̀ pé ògbó sólógì tàbí.
1: Rárá o ẹ jẹ́ ká ọ̀rọ̀ ayé
0: o. Tí ẹ̀bẹ̀ kí ni wọ́n ti wá ń sọ̀rọ̀ nípa mẹ́tàlá pé
1: Mr. Davis. Ok. So lẹ́yìn
0: ìgbà tẹ London better àti execute ẹ.
1: Òun náà ni mo sọ.
0: Yes.
1: Lẹ́yìn tí wọ́n pa Murtala nínú kù ẹ̀yin náà wá execute kù tí pẹ̀lú ọ̀gá yín.
0: So kúùpù tí wà ẹ ti wá láti London.
1: Láti London.
0: Before kò tó pọ́n pa Murtala.
1: So rẹ́kọ̀dù àwa ti dánfó yẹ̀ wọlé rẹ́kọ̀d ẹ̀.
0: Dánfó 76 tí a launch.
1: 76 ẹ̀ náà.
0: Yes.
1: Ó wá pé ọdún kan ní 77.
0: Ẹ̀ wá pọ́ ọdún kan nígbà tó wá pé ní ọdún kan 77 yẹn. So la wá arrange 1 year anniversary sí City Hall Lẹ́kọ̀ọ́.
1: Ok.
0: Òun la fi ṣe tó bá pé oṣù mẹ́fà àbí ọdún kan gbáko láláì túká gẹ́gẹ́ bí àwọn èrò ọlọ́tẹ ọ̀pẹ yẹ wa ò bá bá wa
1: ẹ
0: wá bá wa yọ
1: kálọ́lọ́tẹ
0: ẹ sì tún wá bá wa jó
1: kálọ́lọ́tẹ
0: ẹgbẹ̀gbẹ̀ ọlọ́run ló mọ ọlọ́tẹ. So ibẹ̀ mo ti wọlé pàmpàmpàmpà
1: èyí lè pè
0: mí yọ ẹ sára pàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàmpàm fi jọ yin Oluwa so oju keje ni oro iye
1: oro iye
0: oro iye so that's it
1: oro iye oro iye oro iye ọpọlọpọ tí nìsín wọn máa rò pé kí ẹsẹ ló kọrin ẹni
0: gba ara
1: torí pé
0: sẹẹtì báǹdì ẹ ń gbà yẹn pé àwọn míì wọn ń lu àwọn tí ń yọ tí sọ àwùjọ bá ń plè ní alẹ àìmọye àpàdé òbírí gan tàbí steel ṣe tí ò mọ lọwọ tí ò ń ṣe ẹkan ẹkí méjì.
1: Àwọn bolo ti ṣẹlẹ̀.
0: Ó ṣẹlẹ̀ ló gbọmọṣọ àwọn tó bá dẹ̀ wà ń bẹ̀ ń yá yẹn tó bá ikán bá ń gbọ́ kí ni wà yìí wọ́n á rántí.
1: Kí ló ṣe
0: àwọn yàn gbogi báyìí wọ́n wo retí igi ya. Kí ni ṣe Bíọ̀mí Akíntọ́lá fọ́mà Chairman Island Club ló jẹ
1: ọmọ
0: ọmọ Baba Akíntọ́lá ọmọ SLA Samuel Adoke àti òun ló jẹ kí ni oye to je logbomoso en ba en ba sorun obo gbomoso lan obe wa ni sale awa wa nbi igba en deri ina oja be tin jo to pe kini so igba ti wa won ti je obe ti play ngba to di pe awuja ma bere bayi ariwo tani pe pe igi futu ton gun o ya tawon awon ton jabo ton subu sile odo awa na ti lo woran ike be ri diro e sele ti wa that was in the 60s ni kini ben ga lo ni sele ni balogun mo
1: okay
0: mo akugbon ben ya e lohun
1: so leyin ari odu kan
0: yes
1: e se ni contract pelu EMI na
0: EMI la siwa
1: won dey release won dey release awon seyin
0: wo ya yes won kini wa record to ta jagbajagba
1: record me le se pelu EMI
0: record ta se ni mi ro poju o le ju meta lo nitori igba ta travel 79
1: after ria odun kan yen le travel
0: a travel 79 okay. Travel 79 so 79 na ibi ta lọ ra equipment emi naa mo lead lọ bẹ ti pe ki awọn musical company ni sources outside London pe kan ba build instrument ti a ma lo because when it comes to anything patent or emi ti ma n ekini ni emi don se mistake ti mistake bẹ kan play mi ni bẹ won jẹ dodo e awọn boys gan dem binu pe why ti won ju mi le gbẹ iya yen that should be around 1981-82 alawa kini won lo ra pv ni Chicago so ni alawo pela awuja na ba lo
1: awuja na lo American gun
0: won jo travel ni so emi pelu awuja lo de ka jo lo ngba kan ma de won e de Nigeria ta fe test instrument the first one don kebo na ba yo kan lana ni gba o ah ngba wo mo ni lo le ko se wele ngba ti ma lo wo yin American Voltage na lo ko na lo fi millions won fi ko wa si si Eko ngba ni how come te ma lo fi 110 voltage and lo 220 ni e lo ko kini wa at the end of the day odo eroya lati ro lo ra step down lati
1: power
0: kini won yen ogbon ta dangba ni if not so aye gba yen so mama oko la n lo ni mawo ko night club club kini anala kija
1: babodwati
0: so thursday ni show wa nbe ni
1: record le ti ki babodwati yan
0: kini ni odikeje ni tete mu teje ori ba nteje tete mu teje
1: ibo le ti ko osupa karibiti
0: inu e na ni lati ko osupa karibiti ta record ni phone disk nje bu ni studio Arunachola.
1: Awujan in London ni
0: 79 ye morire.
1: Sean let's say.
0: Yes, on the Pi Studio in London.
1: Let's record.
0: Pi Studio. Morire. Then ti a bo sodo e. Ati ko ni asa oro wa fe dabi oro Abioro ati Sanini.
1: Okay.
0: Ati ko lo.
1: Let's go near my
0: name. Kini manu kan Mofa Motors la e. Ibadan la ye gba yen. Ton ta won lada jeep gan kan. Kini òun la ṣe record yẹn so Pi Studio lati record yẹn and yẹn náà ó ta gbáhangbáhan ojú kejì ẹni ẹni tọdún bá ti báláyé kó yá mi hàn dúpẹ́.
1: ẹ mi fi pẹ méjì pẹ̀lú ilẹ̀ ṣe sọ́dọ̀ yẹn máa nìyẹn.
0: Oh yes.
1: Méjì pẹ̀lú.
0: Record méjì.
1: Ṣé bàbá tẹ dárúkọ ń sìn tó wà ní EMI producer àwọn Yorùbá?
0: Bàbá Emmanuel Dennis.
1: No, Dennis kọ.
0: Adedigba.
1: Ṣé Adedigba fún yín ní problem kankan?
0: Emi o mi ri problem kan tori nkan ti bo se wa yen e mo ko lo wa ni saji ayin lo mo wura na so won de won a jo the same line la jo wa pe kini o lo handle wa ko se ka gan gbogbo awon kan ti a ba bere won at least you know won ra won ibo yen won de won fun wa ngba yen
1: but lori record yen to ta gan se EMI fun royalty
0: yen àwọn equipment wọn fún wa yẹn
1: ọ̀nà fi di
0: ọ̀nà fi ń di.
1: Okay.
0: Ẹ̀bẹ̀ tí ẹ because alamazoo máa ń wà tẹ́ pé gbogbo bí rẹ́kọ̀dì ṣe ń tà sí ibẹ̀ ni you know pe bi analysis don record gbẹ aṣe nkan gbangba bẹ awọn bẹ what really happen ni pe iru awọn ọga wọn yẹn possibility wa pe kan fun ọ ni kan gba nkan labẹlẹ ti wọn ni jẹ ki
2: awọn ọga o
0: ìyẹn ẹgbà ìgbẹ leader náà
2: àwùjá
0: so possibility wa bẹẹ kì í kọ mi rò pé gbogbo owó ẹ náà orí instrument náà ni nìkan ló yẹ ká máa fi sanwó ẹ̀ bẹ̀tì you know but interest tí àwa ní àti ìwà money conscious nígbà yẹn.
2: Tẹ́bà wà money conscious ẹ̀ ní fi ọ̀dọ̀ olúbilẹ̀ kẹ̀ ṣe kú.
0: Bẹ̀tẹ̀ lẹ́bù pé nígbà tí bí àdẹ̀ ṣe wà tí everything ṣe gbẹ you know tí náà yẹn ń ṣe kí nígbà yẹn
2: ìgbà tẹ ṣe kú lọ́dọ̀ olúbi torí owó ṣé owó yẹn ṣe wá rí lọ́dọ̀ àwùjá.
0: Difference wa. Ọ̀dọ̀ àwùjá àgbà kí ẹgbẹ́ nígbà tí mo dé ọ̀dọ̀ àwùjá àgbà tí a set up band òun náà gbogbo ara tó ń dà nǹkan kan ibi dògan títí tóun náà fi ní mọ́tò tó fi ṣe kínní then our boys a ní àrí mẹ́kan òun náà tó rẹ̀ kó wà lára ẹ̀ pé a máa ń dájọ́ so ayé gbà yẹn tí gbogbo ayé ṣe ń lajú ẹlòmíì ó lẹ̀ pé bá kó àjọ yẹn ó lẹ̀ pé bóyá pé freezer ló fẹ́ rà àbí fridge a rà bóyá pé television ló fẹ́ rà a rà tó ya wà ìyàtọ̀ bẹ̀rù wà gbó yàtọ̀ pátá.
2: ẹ lè ní àfojúsùn pé
0: even though gan mo at least mo ṣe ìkómọ tí mo dẹ̀ ṣe ń gbà yẹn tó bá pé owó tí mo fi ṣe ìkómọ yẹn láyé gbà yẹn tí n bá ní kí n ṣírò yẹn sì kì í ṣòro 2 million. Àǹsọ̀ wálé Adọ́dún ló play. Patí dẹ̀ bẹ̀rẹ̀ láti nǹkan bí 9 alẹ́ bí 9 àárọ̀ ọjọ́ kejì. Wáìkì Àjàó even came with the full band. Wọ́n á sọ pé a kò nẹ́sì pé kò jẹ́ band méjì nítorí a block títì ni. Mo á níwẹ̀ pé káwọn náà kan jókòó as guest wọ́n dẹ̀ oníkálukú enjoy títí ilẹ̀ fi mọ́ tó ẹ pé kìíní first born mi you know and anybody not bá ní nǹkan ṣe láàrin wa náà máa ń.
2: So ẹ ṣàní access owó gbà yẹn unlike ibi tẹ́sí ń bọ̀.
0: Ìyàtọ̀ wà. Ṣùgbọ́n àmọ̀ pé àwọn ọ̀gá náà ni.
2: Ọ̀gá náà gbọ́dọ̀ dúró dáadáa.
0: Kàkà pé ọ̀rọ̀ pé kí ni ó dáadáa má sí ṣùgbọ́n iná gbọ́ nǹkan Nàìjíríà. Àwọn ọ̀gá náà ni ṣẹ̀gbẹ́ Halle nínú 1 million gan pé Halle lè rí 2-3 good leaders ìyẹn tó bá dé stage gan. Wọ́n tó dé stage gan náà gba àtẹ̀wé bá àtọ̀yá náà ti rẹ́ pé àwùjá gan náà yọwọ́.
2: Ẹ̀tẹ́yìn náà bá jẹ́ band leader ó ṣeye kẹ́yìn náà yọwọ́.
0: A ní conscience jura lọ.
2: Àwọn olóṣèlú báwọn náà ṣe máa ń sọ nìyẹn.
0: No, a ní conscience
2: jura lọ. Olóṣèlú kò wá dé wẹ̀kẹ́ máa wọ oríṣẹ́
0: láwọn orí. In my life mi ò tẹ̀ plan mi ò plan rí pé kí n di band leader. In my life wẹ́n èèyàn wọ́n ti bá mi sọ́tọ́ fẹ́ ra equipment nǹkan tí mind mi ò bá ti ṣe. Mi ò lè force ara mi bẹ́tì. Lénìí and ní time yẹn náà àwọn band leader mi wà gan tó yẹ pé respect on fún èmi is even more than band leaders. Because the quality yẹn wọ́n mọ̀.
2: Ṣé mo fún àyẹ̀fún yín nínú iṣẹ́ tuntun?
0: No, okay, yes, nígbà tá a travel lọ London yẹn, àwọn equipment tá a rà gbogbo àwọn torí time yẹn sàn ní ti ń lo kíní àwọn mixer 24 tracks so àwa náà a get it. Even though gbàtà dé ta fẹ́ ṣe welcome down ní railway recreation engineer Ògún yẹn engineer sàn ni òun gan ó pẹ̀lẹ́ tó assist engineer wa láti.
2: Asset
0: yes.
2: Àwùjọ ò lè máa set mọ́mọ́ ẹ̀ wọ́n ti dọ̀gà.
0: Set ga àwùjọ àwùjọ ṣé o mọ anything nípa set mọ́.
2: Mọ́ àbí.
0: Mọ instrument àwùjọ asset kò ń ṣe.
2: Irú àwọn
0: ilé tẹ̀kọ́. Àwọn modern equipment we are talking of àwọn grand pian.
2: Ok.
0: Grand tó bá gbé ẹyọ kan tó bá gbé sẹ́sẹ̀ láti bí dé Ìlọrin tó bá bọ́lẹ̀ wá kọ́lọ́ jókòó nbì kan náà tó ti pékeré lọ ìjọsẹ̀ bí 1 single engine báyìí.
2: Ok.
0: Wọ́n máa so wáyà mọ àwọn speaker àti ò ní Twitter àti ò ní Bidrin
2: tẹ́kọ̀. Ó náà fi ṣeré ń gbà
0: yẹn. Ẹ jẹ́ pé irú microphone olè fẹ́yàn méjì bí irú àwọn bàbá lẹ́gbàá gbogbo lẹ́gbàá àwọn àìkè dá ìró náà ẹni nǹkan mẹ́rin equipment òun ni irú àìsọ àwọn nǹkan tí ayé gbà yẹn kíní yẹn tí ó bá ti tu ó dẹ̀ ní ó ní valve.
2: Ok.
0: Ó lè yọ valve yẹn pé kíní ọ̀kan ó ní òun ló tún ṣe tíṣàn níbi sọ ní
2: àwùjá
0: kò ń ṣe
2: òròjì. So after èyí tẹ̀sí pẹ̀lú Mufas yẹn mo rí rẹ̀ àwùjá yẹn London. Ẹ wá ṣe another one. ẹ̀kọ́mbẹ̀nsì.
0: Bẹ́ẹ̀ tètè mú yẹs ẹ̀ tètè mú tègbè.
2: Tí it's track ẹ̀jẹ̀ òṣùpá kárí bi ti
0: yes.
2: Ẹ fi kìyàn kan. Bí àwọlé ṣe yẹn.
0: A ti ń wọ 80.
2: 80 lẹ́yìn yẹn gan.
0: Ẹ̀yẹn erindegbo gbagbo.
2: Erindegbo ń gbagbo.
0: Ẹ̀fọ̀ndọ́dàn ó gbọ́dàn àwùjá àbélò de ó gbòde gan-an ẹ bá sọ̀kọ ìjọyà.
2: Ṣé ọfọ̀ ni àbá àjọ?
0: Kò ń ṣe ọfọ̀.
2: Erindegbo.
0: Erindegbo ó gba igbó. Ẹ̀fọ̀ndé ọ̀dàn ó gbọ̀dàn. Àwùjá àbélò tó de ó gbòde gan-an ẹ bá sọ̀kọ ìjọyà.
2: Àyájọ́
0: ni. Àyájọ́ kò sáyà ní ọ̀kọ̀
2: ṣe rí èyàn olórin yìí ọ̀rọ̀ yín
0: àyájọ́ kan sí àgbàlẹ̀ tó rí a very funny o.
2: Ok ṣé mo gbọ́ rẹ́kọ̀dì ní àríṣà mo dá ọ̀tẹ̀
0: ọ̀ ó dẹ̀ dùn gan
2: alẹ́ ṣe fún
0: ó dẹ̀ pé rẹ́kọ̀dì ó dẹ̀ pé mofas náà ni o
2: mofas náà lẹ́yìn yẹn gan
0: lẹ́yìn ẹ̀ la wá ṣe after àwọn then my dear brothers my dear sister ìgbà tí ọ̀rọ̀ nàìjíríà gbọ́bọ́ wo ni nígbà kan tó lóun fẹ́ leave nàìjíríà tán ni kó má lọ pé my fellow nàìjíríà
2: ṣiṣẹ́ lórúkọ
0: kíní tí wọ́n fi tó popular
2: nígbà popular wọ́n máa ń sọ
0: bẹ́ẹ̀ máa ṣe
2: pé má jàpá
0: so time yẹn ni kíní àwọn bí asian company kan báyìí náà níbẹ̀ tẹ àwọn bí kò jọ chinese mọ àwọn malaysia ẹni ṣe rẹ́kọ̀dì fún my dear brothers my dear sister my fellow nigerians we have no place to go than this nigeria so time yẹn náà ni gbogbo la ṣe gba àwọn rẹ́kọ̀dì wọn bẹ̀sẹ̀ later gradually àwọn míì ta dẹ̀ ń plan fún tí mo compose tó yẹ ká ṣe so along that line ni mo fi bínú kú lọ́dọ̀ àwùjá ń gbá ẹ̀mí.
2: Yíyá rẹ̀ kú lọ́dọ̀ àwùjá.
0: Mo quit in 1994.
2: Lọ́dọ̀ àwùjá.
0: Oh yes. 1994.
2: So
0: àwọn kan tó dẹ̀ mú mi kú.
2: Gbogbo time tí àwùjá ni accident yẹn ṣe wá ń bẹ̀.
0: Life mi is just like a footballer to play titi later to wa di coach. Ejọ́ tí àwùjá ní Aven àwọn Diamond Club la play fún torí ayé ìgbà yẹn tán bá ṣe ìtúnu àwẹ̀ Lẹ́kọ̀ọ́ gbogbo Broad Street Nnamdi Azikiwe mọ́ Ìdúmọ̀ta nǹkan yẹn Martin Street Balógun àwọn club oríṣiríṣi.
2: Ẹ má ni mo dá kí ni mo yín lérò Andrew lorúkọ tán.
0: Andrew yes. So club oríṣiríṣi máa wá oníkálukú wa mú space wọn wá pé léré ìgbà yẹn òbí máa ń play fún àwọn ẹgbẹ́ rẹ̀ péjú then àwọn Diamond Club òun ni a play fún ọjọ́ tí àwùjá lásán party ọ̀sán náà dẹ̀ máa ń ṣe club àwọn sake orí lóníṣe rasaka ọ̀gbàrá délé adéyẹmọ popsin lágége kíní máa ní jẹ́jẹ́ olúmọ record ti délé abẹ́nuwà lọ́dẹ̀ tẹ̀lé gbogbo wọn yẹn nájọ wà nú club àti Ṣọlá Lumos àwọn member club yẹn ni so bad ẹ play fún ọtán tí èmi kúrò ń bẹ̀ then ọ̀rẹ́ mi ti di àgbọn pa Mukaila Ojúlóge fún cocaine gbà yẹn club
2: wọn wà àgbọn pa
0: àwọn náà fún ní firing score ńgbà yẹn fún ọ̀rọ̀ drug ìdúrí ní ìdí àgbọn ẹ̀rà
2: ọ̀rẹ́ yẹn yóò ṣe drug ńgbà yẹn
0: oh yes
2: kò ṣe kọ́ parọ́ mọ́ àwé
0: wọn ò kúrọ́ mọ́ pati mi náà ló ti kúrò ní tirẹ̀ ìkómọ ọmọ mi ló ti kúrò láàárọ̀ tó fi travel nítorí ọ̀rẹ́ gidi níwá rẹ̀ ti di family friend ẹbí ló yẹ ẹ̀gan alájà distributor àwọn mosquito coil ogun ẹ̀ fún ẹ ní gbàdé alájà Lẹ́kọ̀ọ́ ṣọ́ọ̀bù wọn tóbi so ti bẹ̀ ni gbogbo àwọn tó wá ń gba ọjà àti kíní so èmi pẹ̀lú ẹ̀ ń gbà mí a lè wà ń bẹ̀ ẹ̀ kọlọ́dọ̀ alájà ká máa ṣeré káà kíní so is my close friend club wọn ló ṣe àwọn yẹn náà ṣe pati ọdún wọn jọ ẹ wá jálẹ̀ níbi ìsàlẹ̀ dòṣùmú lọ́hùn lónìí kó n pati ti àwọn kini Diamond Club ti won se lale mo kan re mi gba ben lo ni a o ja be lo ati captain wa yen alawo gungbe won jo wa ni moto yen pelu awon o ma nfe awon meji so along the finisher ton lo le so moto awon soja kan lo ku si costain loke ori bridge yen o wa ja ambulance so jiji lo kan so bon se di pe o lo la ori mo ni yen a de ni play la lan club njo keji be ngba te mi wa nlo le laaro mo ri moto yen be won ti fi aso bo number yen ba mo ade lan club la len mo se wa ngbo pe a o ja bile lo la sen ko wa nlo so it's a very sad story sha ba yen se to pe be gbogbo bi o se to yi wa under medical kini I'm playing by and told us bobo ton ko high tone wa a king glory omo ila ni o ti pada si lance on lo wa as a lead vocalist o da pa ye gba ti time ti son ni sick badura lo wa lodo jide ojo ti ni badan ti o wa lodo son ni gba yen badura lo lead band son ni gbogbo time ti son ni o sick in by so bo eri ni so ngba to de di pe later ti a o gba wa okay o tun a travel abroad lo o medical kini to wa de along the line mo ro pe captain wa alawo yen o di manager band e ngba to di manager band yen
2: so din se manager bank
0: band wa
2: band okay.
0: Band the organization wa
2: okay
0: alawo yen di manager
2: okay.
0: So then awe lo mi si aye to nkorin en ta wa sa aye yen omo mi na ne be gba e kese omo ti mo bi o be ti omo mu bi omo odo mi lo wa mi omo mu o band yen le ni si won o wa Canada odo sina lo di ku o ni Emmanuel Kalabapan no Emmanuel Apan o wa ni Canada le ni so on lo gba microphone alawo yen ti mo wa ti alawo wa di manager be pe de di manager ja boy pressing mismanage gbogbo ni e te pe ka ni show ngba mi o te mi e dere won ti bere si a ti bere si ngba instrument lati ta mbo se o te pe we are going to see musician to un to gba won instrument to ni kaluku ti di outdated one so bi o se di pe ke a need o ka ma e kini at the end of the day we the time kan ba won boys se yari ni number ni can take over management because emi omo town ni mi ati Lagos Island ati Kiriko se anywhere ati me work and then most of awon to deje fans wa even though my godfather Olorun forun ke lo lu for sight o ekini bo ba wa se mama oko to joko ti to mu ti lo ti o gbo bayi member island club ni o ti ba gbo guitar mi lateyin pe record ro Chicago oro mare ara adugo won tun gba sami rande won pe en lonile gogoro onile Matthew's Rose ni the best wine ngba yen o ma wo oti en se gbo ma dide ni we ma wa so bo ba be ori stage bayi a kan koja legbe auja o nbo leyin to ma bless his free bi bo ba don daro ba o le ni odo e mo ko ti ri Dimla Limousin awon message Limousin ayi gba join no nothing bo ase mama oko o le gbe mi ani o ya pe o di lehun ni of kini kan Rasaki Street of kini Adeniran Ogunsanya ti ba ti sere nbe ti di 9 aro ma jeun ani kan tun ki moto en gbe mi lo le gbogbo awon ma garun bayi so we I lose contact later and then on gan moto e da boya o si wa ngora gba ti de awon island ni awon lo ni Forsyth Street ni tap ni Lafayette Eko member full member island club so ngba ti a de wa on to de bi pe won ni kin di pe to pe emi ni kin take over ayin gba yen dere so a kan pe awon journalist won ba de gbe si Evening Times pe mo ti announce also so bi mo ye get the tariff ni ni so be pelu e na

0: mo se bi music ba wa bi kan ba je ko to ba je pe mo wa laarin agbo ti mo mo ni ta won france abi won kan to ti ta sin leti mo para bo ni pe kini gbogbo kini abi boy engineer lo rectify kan bye bye bye bye kan kan be so gbo awon arrangement everything the money mo you know che ade wa on titi so mba o de wa de stage kan awon old members en na won bere se gbogun awon to ku yes won bere se gbogun ngba ton bere se gbogun mo an wo pe gbogbo level te n ba bo yi se mo pe could be 30 odo olubi en ti mo plan eri won ba ni en ilo fe se kini kan se gbasa wo kankan mo ipa uja seyin jo kan ni pe wa tori boye wa yi àwọn pípò yìí wọn fẹ́ progress fún báńdì wọn fẹ́ bá ayé ẹjọ́ dàn pé àgbà tó ń bábọ̀ látọ̀dọ̀ olúbìnrin wọn ti dé state rẹ pé state retirement rẹ pé wọn lè meet up nǹkan tí ó ń lọ níta mọ́ lọ́rọ̀ kan àdẹ̀lá ní àwọn fans ta ní the as one basorun fataya lóbi ẹkẹ ìyàwó ẹ̀ ti ṣe chairperson k2 agboyi local government òun náà dẹ̀rẹ̀ ìṣe shatara kantan tó ti ṣiṣẹ́ ní civil service lagos state as of today lekki ló ń gbé ó dẹ̀ mú travel kankan so ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n jọ jẹ́ club member lọ́ya ní kí mo gbàgbé orúkọ ẹ̀ ọ́fíìsì ẹ̀ wà nítòsí copperfield ní ẹ̀bẹ̀ àpọ́ngbọ̀n bẹ́ẹ̀ báwo fáwọn ọjà mọ́ ní àwọn pípò yóò bẹ́tà pé bọ́yẹ̀ bó bá fẹ́ ká rọ́nà lọ ká mo báyẹ̀ máa dá wọn jókòó ó kàn àdíjọ́ ẹ̀ mo yẹ dọ́fíìsì mo kàn gbé báírò àti kínní n bá list gbogbo orúkọ àwọn members n bá gba ọ̀dọ̀ lọ́yà yẹn lọ àwùjá gan ò sí níbẹ̀ n bá ìyẹn dẹ̀ ní case ní high court ní gbóṣeré so wá mo wá dúró ńgbà tó dé àbí welcome ni kankan bẹ́ẹ̀ abákiri alóbá wọ ọ́fíìsì lọ later ọ̀sọ́ ń sẹ́kẹ̀tì ọ ní kan pè mí wọlé ń bá wọ bí mo ìwọlé ń bá níyà oníbàáṣẹ́ kásán lọ́ya odúlàjà tó bá ní a manager àṣé èwo ló mú wá fún mi àbúwá kí mo ní à ọ̀rọ̀ gidi bí lọ síwájú ṣe máa wà náà ni mo bá wá sà léré bí àwàdà èmi dẹ̀ rí mo máa ń ṣe gbogbo nǹkan mi with bonus ọlọ́run ọba tó dẹ̀ dá mi sáyé ó mọ̀ pé mi ò ní ju jésù lọ mi ò mọbìnrin tí òun bẹ́ẹ̀ nìkan wà bọ́n tọ́lá èyí tán bá sọ pé ọ̀rọ̀ ẹ tọ́lá gan máa sọ fún ọ pé mi ò ẹ ṣe nǹkan yín ẹ jẹ́ wà ń lẹ́wù mi so n bá sọ fún lọ́yà mo ní báyìí báyìí báyìí báyìí nìkan tó ṣẹlẹ̀ pé àwùjá ó dàn pé gbogbo àwọn tó wà lọ́dọ̀ yẹn wọ́n fẹ́ wọn ò fẹ́ kó ní progress and then pé báyìí báyìí báyìí so mo sá rope wọn ṣá so ló bá ní list àwọn yẹn dà orúkọ wọn n bá ní mo lóhùn rè bí lọ́yà àgbẹ̀yẹ ló bá ní kí n wá ń jọ báyìí báyìí nígbà tí mo débẹ̀ mo gba tó ti you know put our letter in order pé àwùjá dis man bá dẹ with immediate effect
1: okay
0: so kankan pé kíní so pé di pé aníṣó kan kẹjà mo lè ti ṣàlàyé fún àwùjá kankan bẹ́ẹ̀ bàbá kó nígbà tá a dọ́hun bá fi sáyìn bá kó bo letter yẹn fún bá yẹ parí iṣó báyìí tó bá pè yànkọ ẹnì kọ̀ọ̀kan mọ bóyá ìbẹ̀rẹ̀ sí fún wọn ló pin fún oníkálukú gbogbo wọn bá wò mo dẹ̀ gba tèmi náà torí mo ní kí lọ́yà ìṣe tèmi náà mọ̀
1: kúpìsì gidi ni
0: so gbogbo ọdẹ rí pé mi náà gba tèmi náà ẹsẹkẹsẹ mo tẹ̀ ti germania amonia ewo ni gbogbo eléyìí pé nítorí the boss la máa ń pe lasọ àwùjá
1: okay
0: ẹ bá máa ń pe the boss so mo ní ilé ayé ò lékẹ mo ní kí ló á dé pé ẹ lẹ̀ ń dáwà dúró ẹ̀ ń ṣe kí.

0: lọ́rọ̀ kan bí a ṣe arrange ni a ṣe wá kó wá organize àwọn young boys wá ekinni so bí a ṣe carry on láti gbà yẹn nìyẹn àwọn náà ń gbà tó yá wọ́n kọ́ lọ wọ́n kóra àwọn jọ lọ fọ́ọ̀mù báńkì kan bẹ̀tẹ̀ ọ̀gá pọ̀ nú ọkọ̀ at the end of the day mi rò pé bóyá náà lo 6 months wọ́n fi túká ẹni tó jẹ́ leading talking drummer àwọn gbà yẹn o ni Azeez Ayandiran tí tó lọ ọ̀dọ̀ Ade Olúsayọ̀ ń gbà kan bẹ̀tẹ̀ wà ní US nísìnyí so bí ayé kárí ọ̀n yẹn ṣá gradually tó gbogbo yẹn Island Club Yorùbá Tennis Club Country Club Ìkẹjà Club gbogbo máa ń make sure pé n bá ti kúrò lọ́fíìsì ọ̀ǹda èmi náà mo grow fún public relations bí n bá rí kíni ó bá máa wọlé ńlá lẹ́ngbà ló lè jẹ́ ìlẹ́bì àti káàkiri gbogbo àwọn club yẹn àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ péjú nǹkan so gbogbo ọgbà míì kí n dé ọ̀dọ̀ ru àwọn alhaji buhari ọlọ́tọ̀ ọba àgùdà tó dé kankan ọgbà míì kò dẹ̀ pé kí n kàn rí phone call bí wọ́n á ṣe ń lo landphone nitec ńgbà yẹn pé tóní ìyẹ́ ní engagement báyìí báyìí kankan so báyé kúkú bẹ̀rẹ̀ sí ṣe kíni tí a kárí ọ̀ǹtẹ́ gbogbo everything lọ ibì kan tí mi sọ̀rọ̀ dé a ti jump bẹ́ẹ̀ ìgbà tá a kúrò ní AMIs ta lọ bọ́sọ̀dọ̀ mofa record bí AMI ṣe sú wa ni
1: AMI sú ni
0: for breach of contract nígbà tó ń sú wa later all of a sudden ó kàn díjọ́ kan bọ́ lọ sí ilé àwùjá ni wọ́n fa ìwé gbogbo kí wọ́n kó pọ́ọ̀tì ọbẹ̀ gan àti everything so nígbà tí máa gbọ́ náà ní títí kan star bus wa everything gbogbo ẹ̀ ti wà ní high court lẹ́kọ̀ọ́ kí la fẹ́ ṣe mo dẹ̀ ti wo di manager ń bá yẹn kó tó di kí wọ́n dùn sùgbọ́n bá nìyẹn so torí mi sọ mo gbàgbé ibẹ̀ yẹn so ó dẹ̀ kí n fikun bóyá rí bí àwàdà ṣàbóyé di pé kò sí instrument afẹ́fẹ́ play mọ́ èmi wá sọ mo ní àlè jókòó kalẹ̀ báyìí àwọn engagement tí a ti gbà tó wà níwájú báà láyé fẹ́ ṣe the next thing ṣàmúyẹ́ abẹ́ sí dọ́gbọ́n ní ẹ̀fẹ́ pé musician mi tí kò bá léré à lo instrument ẹ̀ à ń bá lọ à ń ṣe bí rí ó wá kú pé owó tí EMI láwọn fẹ́ gbà lọ́dọ̀ wa mo á jókòó mo rò pé kí ni ká ṣe o mo kàn kí biro àti paper mo lẹ̀ ń jọ́nà bá bẹ̀rẹ̀ sí kọ́ pé you know letter of our assistant láti pé láti fi fún outstanding debt
1: ti wọ́n sí ní accident mọ́ ẹ̀.
0: Oh yes
1: okay.
0: about Lazen so better after Lazen náà ẹ̀yẹn la wá ṣe after Lazen la ṣe ajá tó rí ilé ẹ̀kún tó bọ̀ ó yege ó máa máa yege o ó yege àwọn máa máa yege o àgérí ẹlẹ́sẹ̀ kan kàdàkó ṣubú àrà ló ń dá
1: so rẹ́kọ̀ọ́ yẹn láti adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́ dáadọ́ àyíjà bèlò adúpẹ́ ẹ̀yẹ́sì alọ́ tàbí tánú rẹ́kọ̀ọ́
0: yẹn èmi náà ni èmi ẹ̀dẹ́nẹ̀ rafael ogunmọ́lá islam and evangelist òun ni tenoris then ojo james tenor guitar
1: gita ti pọ̀ mọ́ ẹ̀.
0: Gita ti pọ̀ báàbà everywhere gbogbo eku even though gan kini keyboard ni o ti si. So gbogbo
1: ayé drums nkan drum set.
0: Kini ló wà lórí drum set à ń pè bọ̀bọ̀ yẹn ní Ajayi. Ajayi ló wà lórí drum set.
1: Kí ni àwùjọ àṣẹ fún yín dẹ́bi kúrò ń bẹ̀.
0: Okay so along the line ngbà tí ó di pé everything ti wá ń lọ smoothly tí àwọn new boys ti wà gbogbo àti
1: yẹ. Sọrí ẹ má bínú. Resolve issue EMI wọ́n kàn kó
0: o. So after ti mo sáré wa kọ lẹ́tà àwa bẹ̀rẹ̀ sí jáde pé à ń lọ fún àwọn èèyàn. So at the end of the day oníkálukú wa ń rèsì owó fún wa nígbà tó ń rèsì owó fún wa this very alao náà tí wọ́n yọ manager nígbà tó mismanage wa èmi ohun àti àwùjá so owó tí lẹ́tà tèmi kọ tí mò ń pín kiri àtowó tó ń fún wa yìí tí n bá ti gbọ́wọ́ yẹn màá kú fún alao. Now instrument wa ni at gbogbo